0: kọ nítorí dáfídì ó jẹ ẹni tí ọlọrun fi sí ipò gíga bí ọba kì í ṣe bẹẹ nìkan ó jẹ jagunjagun ó jẹ ẹni tí ó rí wàhálà ẹni tí ó ní ìṣòro ẹni tí ó rí ìnilára ní orílẹ̀-èdè tirẹ̀ kí ó tó di ọba ó ní wàhálà gbà tó tún di ọba tán ó ní wàhálà ní ìdílé ó ní wàhálà ṣùgbọ́n ó mọ agbára ọlọ́run èyí tí túni sílẹ̀ èyí tí dani ní ìdè agbára ọlọ́run èyí tí mú kí gbogbo ìdè ọ̀tá kí ó já ní ìgbésí ayé onígbàgbọ́ èyí ni olórin yìí ló fi ń sọ fún wa wípé bí ẹkún pẹ́di alẹ́ kan ó ń sọ fún wa wípé ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ àwọn ẹlòmíràn wọ́n máa ṣe bí ẹni tí kò ní ìrètí ìbìnújẹ́ dorí àgbàkodò a di wípé kí wọ́n máa sun ẹkún àsunrìn láì mọ̀ wípé ọlọ́run wa ẹni tí máa nu omi jẹ́nu ni ṣùgbọ́n wọ́n á gba ìpọ́njú tàbí ìnilára tàbí àwọn ẹrù tí ayé dì lé wọn lórí wọ́n á gba nǹkan wọ̀nyí láti jẹ́ kí wọn kí ó ní ìbànújẹ́ wọ́n á máa sun ẹkún àsundẹ́kun wọ́n á jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kí ó débá ọkàn wọn nǹkan yìí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó lè gbàdúrà ṣùgbọ́n dáfídì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé kí a má ṣe sọ̀rì tínú nítorí pé bí ẹkún pẹ́ di alẹ́ kan ó dájú ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ kí a kúnkún sọ ní èdè tí ó lè yé wa dáradára bí àìsàn pẹ́ di alẹ́ kan ó dájú pé ìwòsàn ń bọ̀ lé òwúrọ̀ kí a kúnkún sọ lé ọ̀nà tí a mọ̀ wípé ó bá ìgbésí ayé wa mu wípé bí àìní bí ìpọ́njú bí ó tilẹ̀ pẹ́ di alẹ́ kan wípé ó dájú wípé ìdáǹdè àti ìpèsè láti ọ̀dọ̀ ọlọ́run ó ń bọ̀ lé òwúrọ̀ ohun tó ń sọ ni wípé ṣé a mọ̀ pé bí a bá sùn lálẹ́ bí a tilẹ̀ rò wípé òórọ̀ jìnà sí ìgbà tí a sùn wípé dájúdájú òórọ̀ yóò dé ohun tí a ń sọ ni wípé nígbà mìíràn bí ènìyàn bá wà nínú àìsàn ìṣẹ́jú márùn-ún a dàbí wákàtí mẹ́wàá lójú wa nítorí ìrora nítorí wàhálà tàbí bí ènìyàn bá ní ìpọ́njú nínú ẹbí rẹ̀ ọjọ́ kan a dàbí ọdún kan lójú wa èyí ni olórin yìí fi ń sọ fún wa wípé bí ẹkún tilẹ̀ pẹ́ di alẹ́ kan bí ìbànújẹ́ tilẹ̀ pẹ́ di alẹ́ kan bí ìrẹ̀wẹ̀sì tilẹ̀ pẹ́ di alẹ́ kan bí ìnilára àìní bí ó tilẹ̀ pẹ́ di alẹ́ kan ó dájú wípé ayọ̀ àti ìpèsè àti ìtura wípé ó ń bọ̀ lówùúrọ̀ jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ nínú orin dáfídì orí kẹrìndínní àádóje òkan èjì ẹ̀fà ó ní nígbà tí olúwa mú ìkó lọ sí òní padà àwa dàbí ẹni tí ń láàlá kí ni dé tí a sọ bẹ́ẹ̀ ohun tí ó ṣe wọ́n ni wípé wọn ò mọ̀ wípé a tún lè mú ìkó lọ sí òní padà a ti kó wọn lẹ́rú lọ kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ọmọ wọn la ti sọ di ẹrú kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwọn pàápàá wọn ò ní ìrètí ọ̀la ìrètí ọjọ́ tí ń bọ̀ wọ́n ti rò wípé kò tún sí àbáyọ wọ́n ti rò wípé kò ní sí ìdáǹdè wọ́n ti rò wípé ọ̀tá yóò máa jẹ gàba lórí wọn títí wọn ó fi kú tí wọn ó fi fi ayé sílẹ̀ ọlọ́run wá lànà fún wọn wípé kí a tó mú wọn padà sí ibi tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó mú wọn padà sí ààyè tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tún mú àwọn nǹkan tí wọ́n ti pàdánù rẹ̀ kí a tún mú un padà sí ìgbésí ayé wọn àwọn tí a ti kó lọ nígbà tí olúwa ṣe nǹkan wọ̀nyí fún wọn wọ́n ń sọ wípé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa tí a ti ń sunkún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò tún sí ẹkún mọ́ àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa tí a jẹ ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ní lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ò jẹun gbádùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọlọ́run tún wá ṣe ìpèsè ńláńlá fún àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa tí àìsàn tí ó ti so lọ́jọ̀ kalẹ̀ àwa tí ó jẹ́ wípé àìsàn kò jẹ́ kí a lè jáde àìsàn kò jẹ́ kí a lè ṣe bí a ti fẹ́ ṣùgbọ́n tí ọlọ́run tún wá dá sílẹ̀ àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa tí wọ́n ti ń sọ wípé bí wọn ò bá ṣe ṣe abẹ wípé kò sí bí a ṣe lè yọ nínú rẹ̀ ṣùgbọ́n àdúrà wẹ́rẹ́ kí a pe orúkọ Jésù a sọ fún ọlọ́run wípé kó bojú wò wá kó mú àìsàn yìí kó mú kúrò ní ìgbésí ayé wa wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni àlàáfíà dé bẹ́ẹ̀ ni ìtura dé bẹ́ẹ̀ ni ìwòsàn dé bá wa àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àbí ó ń tàn mí jẹ ni àbí tòótọ́ tòótọ́ ni mo rí ìwòsàn yìí ó ní ó dàbí àlá lójú wa oni ni bana ni enu wa kun fun erin o da mi loju wipe o rerin ninu Jesu nigbati aba mu ikulo re pada nigbati aba mu aisan re kuro nigbati aba mu iyosu ti si awon alaiwa bi olorun si o nigbati aba mu kuro o da mi loju wipe erin yo gbenu re kan ati orin ayo yo wa senu re oni nigba na ni won wi ninu awon keferi pe oluwa seun la fun won o da mi loju pe ojo kan bo ko si jina rere ti awon alaigbagbo ti awon keferi ti awon aladugbo re ti won ma so wi pe iyabirin lagbaja olorun se nkan la fun okunrin lagbaja church to nlo o ye o gbe o nitori pe nkan bayi lo sele si o je mo wi pe awon ti won tin woju olorun fun igba pepe ti won o loyunri ti won o bi mori o je mo olorun ti se nkan fun lagbaja o nigba ti olorun ba se nkan won yi fun wa awon keferi yo ma ba wa yo won ma so wi pe oluwa se ohun la fun won o ni oluwa se ohun la fun wa nitori na awa nyo ni soro farabale nigbagbo ninu olorun ma saka akiri ma fi olorun sile joko sibi ti o wa duro ti oluwa gbadura si oluwa o daju wi pe ojo igbala ti re ojo idande ti re ojo itusile ti re ojo iwosan ti re yo de ayo yo gbenu re kan oni oluwa mu ikolo wa pada bi isan omi ni gusu oni o wa so fun wa o tin so nipa eri ti ara re o tin so nipa idande ati itusile ti awon ni o wa so wi fun awon elomiran lati se won lori o wa so fun awon elomiran ki ipoya ati rewese ki o le po lo ninu okan won o wa so fun oni awon tin fi omije forogbin yo fi ayo ka ewo ni o so nipa wi pe won fi omije forogbin awon omo israeli won je awon ti o man se ise agbe popo awon ti o si man se daran daran won po ninu won nitori wo pe ilu israeli ni akoko na ati ni akoko yi papa won gbekele ohun ogbin popo popo sugbon igba kan de ni igbesi aye won ti o je wi pe bi won ba tin furugbin eru a ma ba won wi pe a o mo boya awon ara midiani ni o kan kan won ije a o mo boya awon ota wa lati syria ni won wa ti won ka gbogbo eso ko wa je sugbon won o le se ki won ma furugbin nitori be won fi omi je furugbin sugbon ki o to di wi pe asiko ikore de olorun segun ota olorun mu awon midiani o mu okuro o le won jina rere o wa di wi pe nitooto ni won fi omi je furugbin sugbon nisisiyi won fi ayo ka ki a mu wa si igbesi aye ti wa igba miran o seese ki eniyan ki o loyun bi o ba ti di wi pe eni yi ti loyun ni awon ota ni won le ipade re lojorun wa ni ki o po ki o niso wi pe won fe wo bi o ma se gbe oyun yi bo ma se gbe de osu mesan to ma le kese jari lati le bi omo yi layo ati alaafia a di wi pe oni ori lo ndun mi o ola ikun lo ndun mi otunla omo ni oyi ninu ojo miran o dabi eni pe eje riru tabi ese wiwu a ma so pe iru oyin wo ni mo ni yi a dabi eni wi pe o n fi omi je furugbin sugbon bi o ba duro ti oluwa bi o ba gbekele oluwa o daju wi pe asokale anfani ni fun omo olorun o daju wi pe a o fi ayo ka wi pe ni ojo ikunle alabiamo yi wi pe ko ni si ohunkohun bi idagiri tabi bi ofo fun enikeni ninu wa olorun yo toju wa o se duro ti oluwa o se gbekele oluwa awon elomiran won ma saka kiri awon fe lo si odo baba lagbaja awon fe lo si odo iyalode nibi kan lohun awon fe lo si tibi ma saka kiri ki o gbekele oluwa nitori wi pe olorun yo mu ikulo si oni pada erin yo si gba enu re kan oni eni tin fi ekunrin lo ti o si gbe irugbin lowo looto yo fi ayo pada wa yo si ru itire ni ikore oko ti o ti gbin tele je ki awo awon elomiran kini awon inilara wonyi tabi iponju kini o ma nse fun won e ti won iba fi ma yo ninu oluwa e ti won iba fi gbekele oluwa kini inilara ki lo ma nse fun awon elomiran je ki awo iwe oni waasu ori keje ese keje iwe oni waasu ori keje ese keje ni tooto inilara mu ologbo eniyan siwin ni tooto inilara mu ologbon eniyan siwin o ti an so fun anihin ni wo pe eni ti ati mo si ologbon tele tele eni ti ati mo si omoluabi tele tele eni ti kija ki da si oro oloro tele tele sugbon ko ti mo olorun o kan je ologbon eniyan oniwo tutu eniyan o je omoluabi sugbon inilara deba iponju deba iru eniyan be ti a ti man ri oro ogbon lenu re nigba ti awon elomiran ti won ba wa ninu isoro bi a ba bere oro lowo re a soro pelu ogbon nigba ti iponju ba deba eniyi fun ara re nigba ti inilara ti o ba deba eniyi fun ara re a dabi eni wo pe gbogbo ogbon ti o ni wo pe o ti so wonu a dabi eni tin sinwi a dabi eni tin soro rada rada a dabi eni tin so nkan ti ko mu ogbon lowo a dabi asinwi ki a ma je ki o ri be fun wa se iwo na ma nri awon elomiran o sese boya awon gbo wo pe oko ni jamba wo pe oko won si wa ninu moto yi won o ti mo ki lo sele won o ti mo boya olorun ti da oko won sile tabi boya ohun to sele nkan ranpe kan lo kan se ni ese ti o se oko won won a ka wole ri won ma kigbe won ma soro bi eni ti o ti so igbagbo ninu olorun nu eni ti a ti mo si ologbon tele tele eni ti a ti mo si eni to n dari idapo ju le tele tele eni ti a ti mo si eniyan olorun tele tele ini lara die iponju die ese jamba oko die a so iru eni be di eni ti n soro bi eni pe o di asinwi tabi o sese ki o je wi pe oko atiyawo ati jo n gbe papo lalaafia ko si gbon mi ti o ko gbon mi si omi o to ko si wi pe anbara waja nigba kan ri ko si wi pe mbolo lo mbolo ti n bo ko si pe boya n fura sira wa nigba kan ri o si sese ki o je wi pe nkan kan lo wa sele ti enikan paro mo iyawo yi we pe be ni pe iyawo yi tun ni alinita bi oko ti n gbo a ko ti mo kini kule kule ati kini nkan to sele ni toto o ti faraya o ti n dabi eni ti o logbon o ti n dabi eni ti ki se eni ti a mo tele tele so ni wa tutu ini lara o mu ologbon di asinwin nitori be ke asora ke a ma je ki inira tabi iponju ki o je ki a soro odi ki o ma je ki ki a ma je ki iponju tabi aisan tabi ijeniya tabi ohunkohun ki o mu ki oro odi blasphemy ki o jade lenu wa je ki a wo orin dafidi 107 orin dafidi 107 ki a wo ese ikokandinlogun ati ese ogun ṣe gáfra fún mi kí a wo ẹsẹ ìkọkàndínlógójì ẹwẹ wọn bùkù wọn sì fà sẹyìn nípa ìnira ìpọnjú àti ìkàánú ohun tí wọn jẹ kí ó yé wa níyìn ni wípé àwọn ẹlòmíràn ẹwẹ wọn máa bùkù wọn máa fà sẹyìn nítorí ìnira àwọn ẹlòmíràn ohun tí a máa rí ni wípé wọn kì í rìn déédéé mọ nínú ìjọ bí wọn bá ní wàhálà díẹ èyí tí wọn bá fi àkókò yìí dúró de olúwa kí wọn kí ó dúró ti olúwa kí wọn kí ó gbàdúrà kí wọn kí ó rọ mọ àgbélébu jésù kristi kí wọn kí ó sọ bí jákọbù wípé èmi kì yóò jẹ kí o lọ àfi bí ìwọ bá bùkún mi èyí tí wọn bá fi ṣe bẹẹ wọn máa rìn ségesège bí a bá ti sọ wípé lágbájá kí ló dé wọn pe orúkọ yín ní ilé ẹkọ ọjọ ìsinmi wa tàbí wa inú ìwé mímọ́ wípé kí ẹ ka àkósórí tàbí wípé kí ẹ dáhùn ìbéèrè kan àmàrí yìn ṣé kìí ṣe pé ẹ wá sílé ìsìn ọ̀nà mi pọ̀ wàhálà tó dé bá mi nísìn mi ò mọ bí màá ṣe yanjú ẹ ọlọ́run ló ń bá wa yanjú wàhálà jésù ló ń bá wa ru wàhálà wa lọ òun ló wá kó ẹ̀ṣẹ̀ àti àwọn nǹkan tó wá sí ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ègún nítorí ẹ̀ṣẹ̀ òun ló wá kó wọn lọ a ò ṣe wá sẹ́sẹ̀ àgbélébò a ṣe ń rìn káàkiri a fẹ́ di ọmọ onínàkúnà a ń fà sẹ́yìn nítorí ìnira àti ìpọ́njú àti nítorí àwọn àjálù tó ń dé bá wa nínú ayé èyí ni ìṣe àwọn ẹlòmíràn wọ́n máa ṣe bẹ́ni tí kò ní ìrètí wọ́n máa ṣe bẹ́ni tí kò lọ́lọ́run won ma se bi eni ti ko le gbadura won ma se bi eni ti ko ni igbagbo ninu olorun sugbon je ki o da oloju bi a ba ni oluwa bi a ba si wa ninu oluwa ko si isoro ti o le de ba wa ti agbara olorun o ka ko si oke ti o le wa niwaju wa ti agbara olorun ko le si nidi ko si aisan ti o le wa ninu ago ara wa ti iwosan ti a ni lati inu ina Jesu Christi ti o le de ba wa ko si awon nkan ti o le de ninu ebi ni bi ise ladugbo labule lodo awon obi wa ti olorun ko ka pa re nitori be o ye ki a wa pelu oluwa o ye ki a gboran si olorun lenu o ye ki a ma gbadura si ni igba inira ati ni igba iponju wa ki a mo we pe ko so to seyin olorun se o mo we pe gbogbo wahala ti a ni olorun mo nipa won o si setan lati mu won kuro ohun ti awon elomiran ma nro ni wepe olorun o ri wahala won olorun o si setan lati mu wahala won kuro sugbon etan esu ni yi o ye ki a mo wepe olorun mo wahala wa o si mo iponju ti a nla koja o si mo bi ohun se le yo wa kuro ninu won ninu exodus ori keta exodus ori keta ese ikeje Oluwa si wepe ni toto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni Egypt mo si gbo igbe won nitori awon akonisise won nitori ti mo mo ibanuje won emi si sokale wa lati gba won lowo awon ara Egypt je ka menu duro nibe nihi an so fun wa wipe olorun ni o mo iponju awon mo israeli awon mo israeli won yi won le salaimo wipe olorun mo nipa iponju won ki se be nikan won le se alairan ti wipe olorun ti so fun abraham wipe abraham awon omo re ni iran kerin wipe won o lo si ile ajeji ni ile ajeji yi owo mu ojade wa si ile ileri awon won yi ti gbagbe o sese ki awa na ki a ti gbagbe wo pe enikokan wa ti amo olorun enikokan wa ti amo jesu christi gege bi olugbala enikokan wa ti a ti di atun bi olorun seso lori wa o mo igbese aye wa o mo isoro wa o mo idanwo to dojuko wa o mo awon iponju ti a nla koja o mo omi jijin ti o wa ni waju wa ati awon oke ti o wa ni waju wa o ni emi ti ri iponju awon eniyan mi emi ti ri iponju awon eniyan mi gbogbo awon ohun ti o pamo fun eniyan gbogbo awon ohun ti eniyan ko nani tabi ti won ko mo nipa re ni igbese aye re olorun mo nipa won o si daju wi pe olorun yo mu won kuro bi abagbadura ti a si gbagbo se oran ti okunrin kan job ni a n pe oruko re oran ti wahala to de ba ninu ebi oran ti isele ti o sele si gbogbo awon omo re oran ti eyi ti iyawo re so o si ran ti awon esun ti awon ore re ti won fi sun be ni wepe o je odaran tabi o je elese ti o buru ju won ro wepe nitori be ni awon kan won se sele si kini idahun jobu wo jobu ori ketalelogun jobu ori ketalelogun ese ikewa sugbon o mo ona ti emi nto nigbati o ba dan mi wo emi o jade bi wura nigbati o ba dan mi wo emi o jade bi wura opolopo ninu wa ni a ko mo ise olorun a ko mo idi ti olorun fi n gba awon nkan kan laye sugbon job o je ologbon o je eni ti oyeye o je eni ti o mo inu olorun o ni sugbon o mo ona ti emi nto o ye ki eni kokan wa ki a le so be o ye ki eni kokan wa ki a le ni igbagbo ati ifokantan ninu olorun wi pe o mo ona ti a wa nto o ni nigbati o ba dan mi wo nigbati o ba dan mi wo kini itumo yi wipe ki a dan eniyan wo awa ti a je agbalagba ti a ni omo ti o n lo si ile eko
1: amọ wi pe omo ile eko yi a ki gbe won si class iwaju bi ki ba se wi pe adan won wo bi ki ba se wi pe

ìjà tí a lè ṣe sí wa, tí ó lè ṣe wá ní nǹkan, a ní láti jẹ́ ìránṣẹ́ Olúwa. A ní láti jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. A ní láti jẹ́ ẹni tí ó ti bá Ọlọ́run lajà nípa kíkọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. A sì ti gba iṣẹ́ orí igi àgbélébó tí Jésù ṣe àti gbà á gbọ́. Ó ní bí ó bá rí bẹ́ẹ̀, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan. Àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Mo fẹ́ kí ó di mọ̀ fún ọ wípé kí Isaiah kí ó tún máa sọ ọ̀rọ̀ yìí fún àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ohun púpọ̀ ni ó ti ṣẹlẹ̀. Lára àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ ni a rí nínú Isaiah orí kẹtàdínní ogójì. Ṣe kíákíá kí o ṣí Bíbélì rẹ, kí n kà á sí ọ létí láti ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe nígbà tí Hesekiah ọba gbọ́, ó fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ bora, ó sì lọ sínú ilé Olúwa. Ohun kan ni ó ṣẹlẹ̀ níhìn-ín. Ọba Assyria ni ó rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti dẹ́rùba Hesekiah. Ọba Assyria sì ń sọ fún wípé kò sí bí ó ṣe lè gbàdúrà tó, kò sí bí ó ṣe lè gbẹ́kẹ̀lé Ọlọ́run tó, wípé òun ó ṣẹ́gun rẹ̀, òun ó ṣẹ́gun àwọn ènìyàn rẹ̀, òun ó kó wọn lọ gẹ́gẹ́ bí ẹrú, òun ó sì ṣe ìpalára púpọ̀ sí wọn. Ó sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà níwájú Olúwa. Níhìn-ín ni Ọlọ́run ti fún ní ìṣẹ́gun. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọba Assyria ó jẹ́ ẹni tí ó ní àwọn ohun ìjà olóró púpọ̀, ṣùgbọ́n ọba Hesekiah kò ní ohun púpọ̀, ẹ̀rù ń bà á. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá jẹ ẹni bíi tinú Ọlọ́run, ẹni tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé bí a tilẹ̀ dìde ogun sí wa, bí a tilẹ̀ kọjú ìjà sí wa, bí àwọn aláìgbàgbọ́ bí wọ́n tilẹ̀ dó tì wá, tí wọ́n fẹ́ ṣe wá ní ibi, wípé Ọlọ́run ní òun ó dá wa sílẹ̀, Ọlọ́run ní òun ó gbèjà wa. Wo ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n. Nítorí náà báyìí ni Olúwa wí, ní ti ọba Assyria, òun kì yóò wá sí ìlú yìí, bẹ́ẹ̀ ni kì yóò ta ọfà kan síbẹ̀, kì yóò sì mú asà wá síwájú rẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò sì wá odi tì. Níhìn-ín ni Ọlọ́run sọ fún Hesekiah wípé o mọ̀ pé kò sí ìjà tí ọba Assyria ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan, nítorí wípé Ọlọ́run ti ṣetán láti dáàbò bo ìlú yìí. Ó ní ọba Assyria kì yóò wá sí ìlú yìí. Ó dá mi lójú wípé ọba Assyria, èyí ni ọba tàbí alágbára nínú àwọn ẹgbẹ́ òkùnkùn, àwọn alágbára òkùnkùn, wọn kì yóò wá sí ilé rẹ̀, wọn kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀. Ó ní kì yóò sì ta ọfà síbẹ̀, ọfà ọ̀tá kì yóò wá sílé rẹ̀ lórúkọ Jésù. Padà sí Isaiah orí 44, kí o wo 17. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí o lè ṣe ọ ní nǹkan. Isaiah ó rán àwọn ọmọ Ísírẹ́lì létí kí wọn kí ó rántí òbí ọba Íjíbítì bí ó ti lágbára tó, ṣùgbọ́n kò sí ohun ìjà tí ọba Íjíbítì tí ó ṣe sí wọn, kò sí bí ó ṣe lè ṣe wọ́n ní nǹkan. Ó ní kí wọn kí ó rántí agbára Gòláyàtì. Ó ní ṣùgbọ́n kò sí ohun tí Gòláyàtì lè ṣe fún Dáfídì àti fún Ísírẹ́lì. Ó ní kí wọn kí ó sì rántí èyí tí ó ṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ yìí nígbà tí ọba Assyria tí ó dìde sí ọba Hesekiah. Ó ní kò sí ohun ìjà tí ó lè ṣe sí, tí ó lè ṣe nǹkan. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ìránṣẹ́ Olúwa kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa tí ó mọ orúkọ Olúwa, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan wa tí ó gbẹ́kẹ̀lé Olúwa, wípé kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn, kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn tí ó ní agbára òkùnkùn, kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́mìí òkùnkùn, àwọn tí ó ní ẹ̀mí èmèrè. Kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà tàbí láti ọ̀dọ̀ àwọn eléégún tí ó wà ní abúlé. Ó ní kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn alálùpàìdà kankan tí ó lè ṣe ọ́ ní nǹkan. Ó ní gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa láti ọ̀dọ̀ Olúwa ní òdodo wọn ti wá, ni Olúwa wí. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a rí i wípé a ti di àtúnbí, a jẹ́ ènìyàn Ọlọ́run,
ati pe ati ko ise sile ati wi pe amo oluwa ni tooto ki se be nikan ani lati je ni ti o kun fun adura eni ti o kun fun adura bi abaje eni ti o fe ni idandi kuro ninu inilara kuro ninu iponju kuro ninu aisan kuro ninu ajalu ti o njalu awon ti o wa ninu aye o ye ki a je eni ti o kun fun adura o ye ki a je asoro magbesi o ye ki a je eni ti nsoro boto boto kaakiri aarin ile ti ki ile ka bibeli ti ki ile gbadura ari awon elomiran bi o ti le je pe won ni wahala ninu ebi bi o ti le je pe won ni aisan ni ago ara won bi won wa sinu ile esin won ki gbadura bi won lo si idapo ju ile won mo bi ati gbadura bi won wa ni ile ti ara won won mo bi ati gbadura o mo eni to wa ninu aye yi ninu iwaya ogun ninu ija ogun ninu aye o mo wi pe ani lati je eni to maduro agba eni to nke pe oluwa laaro losan ati lale ni igba gbogbo eni ti iru eni be ari wi pe ohun ti olorun ti le man se ni pe a je ki emi re ki o ji wa ni ogonjo oru ni ogonjo oru yi emi olorun a so fun pe ki a be si ni gbadura ki awon ise ti o nse awon ti o wa ninu aye ki o ma ba se wa nitori be awa ti abamo wepe afe ni isegun afe bori ese afe bori eso afe bori awon ajalu ti o nde ba awon eyan ninu aye ani lati kun fun adura je ki a wo orin dafidi 100 le 7 orin dafidi 100 le 7 ki a wo ese 19 ati ese 20 ni gba naa ni won ki gbe pe oluwa ninu iponju won o si gba won ninu ise won o ran oro re o si mu won larada o si gba won kuro ninu iparun won nitori be o ye ki a kun fun adura bi mo ti so tele ki a se bi jacobo ti o ro mo oluwa ti o be si ni jajakadi ninu adura ninu ifi omije bere lowo olorun wi pe emi ki yo je ki o lo bi ki ba se pe iwo bukun mi ki se be ni kan o ye ki a ni igbagbo ninu oluwa nitori igbagbo ninu oluwa ni yo fun wa ni isegun ninu efesu ori kefa ese 16 leke gbogbo re emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni bi ni emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni bi ni igba miran a ma ngbo ti awon eniyan wa ni orile ede wa ti won so ede e kaaro ojire won ma so pe lagbaja won ta lofa ni lagbaja ofa aye lo wa lara e lagbaja omo gbati won ti se nkan be yen fun ko gbadun sugbon o ye ki a ni igbagbo ninu oluwa bi awon ti o wa ninu aye ti le ntafa igba miran elomiran ma so wi pe gbati ohun sun le oru ni enikan ri ohun lo yin ibon fun lo tafa fun ohun bi ohun ti ji si oju aye ni ori pe ibi ti a ti tafa fun ohun yi be ni o be si ni irora ibe ni nkan kan ti o rin lati ibe lo ti bere ibe ni o fi ti o fi dabi eni wi pe ojojumo lo wa nlo si ile iwosan ti awon oloyinbo o ni bi a ba ni igbagbo ninu oluwa o ni ofa ti a le ta lati odo awon ti o wa ninu aye wi pe igbagbo wa ni o dabi apata ti a o le fi pana ofa eni bi ni kini a npe ni apata e ki se apata yato sugbon nkan ti a npe ni apata ni pe bi enikan ba nso oko se ori awon olopa bi ijangbon rogbodiyan bi o ba be sile ni ibi kan awon olopa lo sibe awon olopa yi ti mo we pe awon ti o nse ijangbon won le ma ju oko si won le ma tafa si won ni awon nkan kan ton ma gbe lowo bi ata yi tabi bi ota bi o ba tin bo won fi nkan yi won fi gba yi ni a npe ni apata nitori wipe ko ni je ki ota tabi okota ki o ba awon olopa ti won wa fi oju si awon nkan ti won se nibe oni leke gbogbo re ki e mu awon apata igbagbo bi aba ti nso ofa si onigbagbo igbagbo yi ni ko ni je ki ofa yi ki o dodo re
bi abamo oruko re lo si ile awon elebologun igbagbo ti oni ninu oluwa ni ko ni je ki awon nkan wonyi ki o de odo re bi o ba dabi eni pe awon kan fe se o ni ibi won fe ran awon emi okunkun si o apata igbagbo yi lo fi ma pano ofa eni ibi ni ti ko ni je ki awon nkan wonyi ki o de odo re ki se be ni kan oni lati sa ti abe abo ti o wa ninu eje Jesu Christi se ori eje Jesu Christi o fun ani abo pupo pupo abo wa ninu eje Jesu Christi ninu iwe ifihan ori kejila ese ikokanla ori kejila ese ikokanla won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko se feran emi won ani titi de iku oni won segun won segun dragoni nitori wipe won ni igbekele ninu eje odo agutan je ki atun wo iwe owe ori kejidinlogun ese ikewa iwe owe ori kejidinlogun ese ikewa oruko oluwa ile iso agbara ni olododo sawo inu re o sila bi abati ngbadura ti an gbadura ni oruko Jesu eje wipe an sawo inu ile iso nla ni ki owo isu owo ota ki o ma ba te wa ki se be ni kan ye ki a ni oro olorun e ti a o fi segun isu se o mo wipe nigba ti isu wa ti o na Jesu Christi wo oro yi ni Jesu Christi ni o fi segun isu ki a si ri wipe ani ifami ororo yan oluwa eje pe ki a ni emi olorun ni igbese aye wa bi abani emi olorun agba olorun bi o ba wa ni igbese aye wa gbogbo ajaga ti o wa ni a o ja kuro ni igbese aye wa ki a je eni ti o mo olorun ki a je eni ti o fa agbara olorun wa si igbese aye wa wo ninu Isaiah ori kewa ese keta din logbon Isaiah ori kewa ese keta din logbon yo si se le ojo na ni o gbe eru re kuro le ejika re ati ajaga re kuro le orun re a o si ba ajaga na je nitori ora popo a o se ba ajaga na je nitori ora popo o ti a pe ni ora popo nihi bi a ba wo ede miran eyi ni ede oyinbo ati ede greek ti a fi ko bibeli o so nipa agbara olorun o so nipa ohun ti olorun eyi ti olorun tule wa lori o so nipa ifami ororo yan olorun eyi ti olorun da le wa lori ti a o fi le ja gbogbo ajaga kuro ni igbese aye wa ati so fun o ti mo nisinsiyi wepe bi o ba nfe idande idande somo to si re o nfe iwosan ni iwosan somo to si re bi o ba nfe ipese lati odo olorun wa ipese somo to si re ohun kan lo ni lati se o ni lati mo wepe o ti ba olorun dore o ti di ebi olorun ati so di atun bi o ti ni igbala ninu Jesu Christi o lati je eni ti ngbadura eni ti ngbadura se o ranto owe ti Jesu pa fun awon omo ehin nipa obirin opo kan ti o so wipe o fe ki agbesun lara otahun o lo nba adajo yi adajo yi o si tete da lohun sugbon nipa awi iyanu re nipa siso nigba gbogbo nipa lilo sodo adajo yi nigba gbogbo ni a fi da lohun yi ni Jesu wa so fun wipe awa na ti a je onigbagbo a o mo wipe o ye ka ma gbadura ni lai simi ati lai sare ki olorun ki o ba le tu wa sile ki olorun ki o ba le daabo bo wa ki olorun ki o ba le mu wa laada ki olorun ki o ba le se awon ti a be lowo re ki o ba le se fun wa ijoduro lori ese re ki o so fun olorun wipe o n fe idande olorun bi iponju ba wa bi inilara ba wa bi aisan ba wa bi aini ba wa bi iporuru okan ba wa ohun kan ti ba wa ni igbese aye re to ni o lara ti o n fe ki olorun ki o mu kuro so fun olorun so fun olorun o daju wipe yo gbo nitori pe olorun ki se eni tin jani tile olorun ki se eni tin doju tini olorun ki se eni tin se ileri ki o ma mu ose so fun olorun ri wipe o ti di atunbi ri wipe o je omo olorun ri wipe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wipe ko so ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo wipe o je eni ti gbadura gbadura pelu gbogbo okan re
gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa didro ti o si duro lori awon ileri olorun romo eje jesu kristi je ki a fi eje jesu kristi ki a fi wo o ki a fi bo ki a fi daabo bo ki o si ranti pe oruko oluwa oruko oluwa oruko oluwa ile iso agbara ni olododo sa wonu re o si ye olododo sa wonu re a si daabo bo o ni ipamo ranti oro oluwa ranti ileri oluwa ki o fi oro oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki a emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun fun o nitori emi olorun yi ni ja gbogbo ajaga ti ma wa si igbesi aye eniyan loni so fun olorun we pe iwosan pe pe yo je ti re we pe idande kikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogun olowa

kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀mọ́ wa létí ní ìjọ wa níhìn wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe. Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé, wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe eléyìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò, wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe, tàbí o bímọ, wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí o lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ó dàbí ìgbà tí a bá gbé korobá kan sílẹ̀ tí a sì fi omi kún inú rẹ̀. Bí omi bá ti kún inú rẹ̀, kò tún sí àyè fún àwọn nǹkan mìíràn láti fi sínú irú nǹkan bẹ́ẹ̀. Bí ìfẹ́ Ọlọ́run bá kún ọkàn rẹ, èyí jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn láti wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Jẹ́ ọ̀rọ̀ tí a sọ yìí wípé kí a kún fún nǹkan kan. Jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú Bíbélì. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a lò, ibi tí a ti lo ọ̀rọ̀ yìí wípé wọ́n kún fún nǹkan wọ̀nyí, kí ó lè yẹ wípé nígbà tí a bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò tún sí àyè fún nǹkan mìíràn nínú ọkàn wa. Wo Jọ̀hánù orí 16:20, ẹsẹ̀ ìkẹfà kíákíá. Jọ̀hánù orí 16, ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àfiyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí, kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébùú láti kú, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni a ń sọ fún wa. Bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí 6, ẹsẹ̀ 11. Wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná. Kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn Apọ́stélì. Ìṣe àwọn Apọ́stélì orí 4 láti ẹsẹ̀ 8 sí 10. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé, ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé à ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹ̀lì pé lí orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, tí ẹ̀yin kàn mọ́ àgbélébùú tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ lé ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wípé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù, ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni

ṣe tí ó ń wàásù ní orúkọ Jésù àti tí ó ń ṣe ìmúniládá ní orúkọ Jésù ó ń sọ ní kí ó tó sọ̀rọ̀ àsọ̀fún wa wípé ó kún fún ẹ̀mí mímọ́ kò sì sí ẹ̀mí ti ara rárá nínú ọkàn rẹ̀ nígbà náà tàbí ẹ̀mí ìbẹ̀rù nínú ọkàn rẹ̀ ní ìgbà náà bí ènìyàn bá kún fún nǹkan kan ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún ní inú ní àyè ní ọkàn rẹ̀ nígbà náà ohun tí a sọ ni pé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún mìíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀ bí ènìyàn bá kún fún ìfẹ́ ọlọ́run ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ ọlọ́run ìfẹ́ ti ara ti kúrò ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa àwọn aládùúgbò wa irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn Paul gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ ọlọ́run òye ìfẹ́ ọlọ́run ó máa ń yí ìhùwàsí wa padà jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀ bákan náà ni bí a bá mọ ìfẹ́ ọlọ́run ní ìgbésí ayé wa ìfẹ́ ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa ìfẹ́ ọlọ́run pọ̀ fún wa ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ ohun tí a ń pè ní ìfẹ́ ọlọ́run ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo ní Tesalonica 1:4 ẹsẹ̀ kẹta nítorí èyí ni ìfẹ́ ọlọ́run àní wíwà ní mímọ́ yín kí ẹ̀yin pé kí ẹ̀yin kí ó takété sí agbèrè nítorí èyí ni ìfẹ́ ọlọ́run àní wíwà ní mímọ́ yín bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ ọlọ́run ohun tí a lè bèèrè tàbí tí a lè gbéyẹ̀wò ni wípé ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí ọlọ́run nítorí wípé ìfẹ́ ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa lẹ́yìn ìgbà tí a ti faramọ́ àwọn ènìyàn ọlọ́run ìfẹ́ ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́ nítorí bẹ́ẹ̀ bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí bí n bá ṣe nǹkan yìí ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí olúwa bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí olúwa èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ ọlọ́run jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeé ṣe kí o láàlàá ní ojú àlá yìí ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n a kò lè sọ ó ṣeé ṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn bí o bá jí ó ṣeé ṣe kí ọkàn rẹ kí o máa sọ fún ọ wípé ò ti láàlàá ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí olúwa nítorí pé ìfẹ́ olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́ ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́ kí o sọ fún ọ wípé òun rí ilé ìsìn mìíràn wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà ó sì ń gbàdúrà wípé ọlọ́run báwo ni ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí kí ni ìfẹ́ ọlọ́run ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run lẹ́sẹsẹ tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà bí a ṣe lè jẹ́ mímọ́ fún ọlọ́run bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn ǹjẹ́ ó sì lè ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ sí olúwa bí a bá bèrè irú nǹkan wọ̀nyí a ó mọ kí ni ìfẹ́ ọlọ́run tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́
o sin so fun owe pe won ma nta siga won ma nta oti won ma nta nkan yi tabi nkan miran o sin bere we pe nje ife olorun ni o ti o ye ki o gbe yewo ni we pe nje bi won ba be si ni ta nkan won yi bi won ba n gbe maje leyi fun awon elomiran je nje ma se wa ni mimo si oluwa ohun kan ti o le fe sele ni igbese aye re ohun to ohun kan ti o n pero tabi o ti o fe se ipinu le lori we pe se kin lo bayi se kin lo si ona bayi ibere ti o ye ki oni ni wipe nje bi mo ba gbe igbese yi yo se fun mi lati wa ni mimo sibe sibe ni waju oluwa nitori ife olorun fun wa ni lati je mimo eje ki a wo kolose lekan si kolose ori kini anka ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi eyi le mu wa wa si ikoko keta ninu eko wa ogbon ati oye nipa ti emi je ki o yi o opolopo ti o dabi eni wo pe won ni ogbon o je ogbon ti aye ke se ogbon ti o ti ati odo olorun wa asin ke wa ni ilo we pe iru ogbon be ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon be se iwaho e je ki a wo jacobo ori keta jacobo ori keta lati ese ketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe tooto ni a ni ogbon atoke wa bi o ba je wipe tooto ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese kerinla ṣugbọn bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma se se fefe e ma si se se ke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa ṣugbọn ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panshaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si man jalanka to wi pe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o man so wi pe olorun man la on loye lati renije lati paro tabi lati seke o nje ki o ye wa wi pe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa ṣugbọn ti aye ni ti ara ni ti emi esu si ni pelu nitori ibi ti owo ohun ija ba gbe wa nibe ni rudurudu ati ise buburu gbogbo wa ṣugbọn ogbon ti o ti oke wa akomo a si ni alaafia a ni ipamọra ki n si ṣoro lati be bi a ba se a kun fun aanu ati fun eso rere laisi egbe tabi ojusaaju ati laisi agabagebe nitori be ni paul se n gbadura fun awon wonyi wepe bi won se n ba ara won lo ati bi won se n ba awon ti o wa ninu aye lo wepe ki won ki o le ni ogbon atoke wa oye nipa ti emi olorun bi o ba wo korinti kini ori kini ese ogbon korinti kini ori kini ese ogbon ṣugbọn nipasẹ re li eyin wa ninu kristi jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi a ba ti to olorun wa
wipe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje Jesu Christi ti a das ti a se sile fun wa ti a ta sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo toto ti a we ese re nu pelu eje Jesu Christi asan pe bi Jesu ba tin wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese kedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christ Jesu bi o ba je wo pe toto ni o fe ni ogbon gbogbo akosile ti ani ninu oro Olorun lati ibere de opin lati Genesis de we fi han o je akojopo awon ogbon Olorun ti Olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon Olorun bi o ba fi yesi on ti a ka ni ese kedogun yi o nso we pe iwe mimo ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu wo ese kerindinlogun gbogbo iwe mimo li o ni imisi Olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan Olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba Jesu gege bi Olowa ati Olugbala nitori wipe Jesu Christi ti a nso nipa re yi oun ni ogbon Olorun bi Jesu ba ti nwo inu okan re ari wipe ogbon Olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji Kolose ori keji ese keta sugbon je kin ka lati ese keji ki o le yi o daradara ki a le tu okan won ninu bi ati so won bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle Olorun ani Christi Christi yi ni a nso nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti Olorun Olorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi Olugbala bi Jesu ba ti nwole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wipe ki o ka iwe mimo oro Olorun ki o si ka gbogbo awon oro Olorun wonyi nitori wipe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro Olorun wipe bi abaka oro Olorun yi nitoto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jacobo Jacobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo Olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki si baniwi a o si fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a si ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapa julo fun awon olooto arakunrin ati arabirin a si ti ri bi o ti pe wa ni ijawe pe a ni lati je eni ti o mo ife Olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife Olorun duro lori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife Olorun nipa iwo wa ni mimo ni ailaboko niwaju Olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi Olorun wa bi a ba si ni Christi ti a ni oro Olorun ti a si n gbadura wipe ki Olorun ki o ma ko wa siwaju ati siwaju si o daju wipe ogbon atoke wa yo je ti wa nisisiyi a o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju Olowa
wí pé kí ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ yìí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wí pé o kò tí ì ní ìgbàlà ọlọ́run, ó yẹ kí o ké pe olúwa. Ó yẹ kí o sọ fún ọlọ́run wí pé o ń fẹ́ ìgbàlà ọlọ́run nínú ọkàn rẹ. Tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíka ọ̀rọ̀ ọlọ́run, kíkọ́ ọ̀rọ̀ ọlọ́run, ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ ọlọ́run. Ìwọ tí ó dàbí ẹni wí pé iná ìgbàgbọ́ rẹ ń jó rẹ̀yìn, ó yẹ kí o sọ fún ọlọ́run wí pé o fẹ́ múra. O fẹ́ jẹ́ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo, ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà. O fẹ́ mọ ìfẹ́ ọlọ́run, o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ ọlọ́run ní ìgbésí ayé rẹ. O sì ń bèrè fún ọgbọ́n wí pé ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe ọlọ́run, ó dájú wí pé yóò gbọ́ tí ọ wá. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún ọlọ́run pé kí o sọ di alágbára nínú àdúrà gbígbà. Dé ìlérí ọlọ́run mú. Ó ṣèlérí wí pé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é. Má ṣe jẹ́ àmọtara ẹni nìkan nínú àdúrà gbígbà. Kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

ojú rẹ̀. Ìwọ kì yóò ha gba orí ọ̀fẹ́ rẹ̀ lónìí. Orí ọ̀fẹ́, orí ọ̀fẹ́, orí ọ̀fẹ́ tó ń dáríji ni, tó ń wẹni mọ́. Orí ọ̀fẹ́ tí ó ta gbogbo ẹ̀ṣẹ̀ wa yọ. Orí ọ̀fẹ́ yìí ń dúró de ẹnì kọ̀ọ̀kan wa. Bí o bá lè dìde dúró lórí ẹsẹ̀ rẹ, tí o sì ké pe Ọlọ́run wípé o mọ̀ wípé orí ọ̀fẹ́ la fi gbà wàhálà. Bí a bá fẹ́ ní ìsọ̀rí mímọ́, ó dúró lórí orí ọ̀fẹ́ Ọlọ́run. Bí a bá fẹ́ ní agbára ẹ̀mí mímọ́, lórí orí ọ̀fẹ́ náà ni. Bí a bá fẹ́ ní ìṣẹ́gun, lórí orí ọ̀fẹ́ ni. Bí a bá fẹ́ ìdáhùn sí àdúrà wa, lórí orí ọ̀fẹ́ ni. Bí a bá ń fi àánú Ọlọ́run, lórí orí ọ̀fẹ́ ni. Bí a bá ń fẹ́ kí Ọlọ́run kí ó pèsè fún wa, lórí orí ọ̀fẹ́ ni. Bí a bá ń fẹ́ borí ìdánwò, lórí orí ọ̀fẹ́ ni. Bí ó bá dàbí ẹni pé ilé ń gbóná, a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó wọ inú ilé wa wá, kí ó fún wa ní àlàáfíà, lórí orí ọ̀fẹ́ ni. Ó ní orí ọ̀fẹ́ yìí ó wà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó wá ń gbàdúrà fún wa ní òpin ẹ̀kọ́ wa wípé kí orí ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Jeremiah, ori ikeji jenlogman. O si she, ni odun kana, ni atite kobere joba Sedekaya, oba Juda, ni odun kerin ati osu karun, ti ananaya omo asuri woli, ti she ti gibio ni wifume ni ili oluwa, ni waju anwa alufa ati gugwe ni nyakwe, bayi ni oluwa anwa omo ogun, olorun Israeli wipe, emi ti she ajaga oba Babeli. Inu akoko odun meji lemi o tun mu gbogbo ohun elo ile Oluwa pada wa si ibi yi ti Nebukadnesar oba Babeli ko kuro ni ibi yi ti o si mu won lo si Babeli emi o si tun mu Jekoniah omo Jehoiakim oba Juda pelu awon igbekun Juda ti o ti lo si Babeli pada wa si ibi yi ni Oluwa wi nitori emi o si se ajaga oba Babeli Jeremiah woli si wi fun Ananiah woli ni waju awon alufa ati ni waju gbogbo eniyan ti o duro ni ile Oluwa pe Jeremiah woli si wipe ami ki Oluwa ki o se be ki Oluwa ki o mo oro re ti wo so asotele se lati mu ohun elo ile Oluwa ati gbogbo egbekun pada lati Babeli wa si ibi yi sugbon ni isisin yi iwo gbo oro yi ti mo so si eti re ati si eti eniyan gbogbo awon woli ti o ti saju mi ati saju re ni igba ni so asotele pupo ati si ijoba nla ni ti ogun ati ibi ati ajakale arun Woli ni ti o so asotele alaafia bi oro woli na ba se nigba na ni a o mo woli na pe Oluwa ran ni tooto nigba na ni Ananiah woli mu ajaga ku ile orun Jeremiah woli
2: o si se
1: Ananiah si wi ni waju gbogbo eniyan pe bayi ni Oluwa wi be gege ni emi o se ajaga Nebukadnesar oba Babeli ku ile orun orilede gbogbo ni igba odun meji Jeremiah woli si ba ona ti re lo Nigba na ni oro Oluwa to Jeremiah woli wa leyin igba ti Ananiah woli ti se ajaga kuro le orun Jeremiah woli wipe lo so fun Ananiah wipe bayi ni Oluwa wi iwo ti se ajaga igi sugbon iwo si se ajaga erin ni ipo won nitori bayi ni Oluwa awon omo ogun Olorun Israeli wi emi ti fi ajaga erin si orun gbogbo orilede won yi ki won ki o sin Nebukadnesar oba Babeli won o si sin emi si fi eranko igbe fun pelu nigba na ni Jeremiah woli wi fun Ananiah woli pe gbo ni isisin yi Ananiah Oluwa ko ran o sugbon iwo je ki eniyan yi ki o gbekele eke nitori na bayi ni Oluwa wi sawo emi o ta onu kuro loju aye bi odun yi ni iwo ku nitori iwo ti soro isote si Oluwa be ni Ananiah woli si ku bi odun na ni osu keje Iwe woli Jeremiah ori 29 won yi si ni oro iwe ti Jeremiah woli ran lati Jerusalemu si Yoku ninu awon agba ti o wa ni igbekun ati si awon alufa ati awon woli ati si gbogbo eniyan ti Nebukadnesar ko ni igbekun lo lati Jerusalemu si Babeli leyin igba ti Jekoniah oba ati ayaba ati awon iwefa ati awon ijoye Juda ati Jerusalemu ati awon gbenagbena pelu awon alagbede ti fi Jerusalemu sile lo nipo owo Elasa omo Shafani ati Gemaraya omo Ilkaya eni ti Sedekaya oba Juda ran si Babeli to Nebukadnesar oba Babeli wipe bayi ni Oluwa awon omo ogun Olorun Israeli wi fun gbogbo awon ti a ko ni igbekun lo ti emi mu ki a ko lo lati Jerusalemu si Babeli e ko ile ki e si ma gbe inu won e gbin ogba ki e si ma je eso won e fe aya ki e si bi omokunrin ati omobirin ki e si fe aya fun awon omo yin e si fi awon omobirin yin fun oko ki won ki o le ma bi omokunrin ati omobirin ke le ma po si nibe ki e ma si dinku ki e si ma wa alaafia ilu na nibi ti emi ti mu ki a ko yin lo ni igbekun e si ma gbadura si Oluwa fun nitori ninu alaafia re le eyin o ni alaafia nitori bayi ni Oluwa awon omo ogun Olorun Israeli wi pe e ma se je ki awon woli eyin ti o wa laarin yin ati awon alafose eyin tan yin je ki e ma si feti si ala yin ti eyin la nitori won so asotele eke fun yin le oruko mi emi ko ran won ni Oluwa wi nitori bayi ni Oluwa wi pe leyin ti adorin odun ba pari ni Babeli le emi o be yin wo emi o si mu oro rere emi se si yin ni mimu yin pada si ibi yi nitori emi mo ero ti mo ro si yin ni Oluwa wi ani iru alaafia ki si se fun ibi lati fun yin ni igba ikeyin ati ireti eyin o si kepe mi e o si lo e o si gbadura si mi emi o si teti si yin eyin o si safere mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi emi o di riri fun yin ni Oluwa wi emi o si yi igbekun yin pada kuro emi o si ko yin jo lati gbogbo orilede ati lati ibi gbogbo wa níbi tí èmi ti lé yín lọ ni Olúwa wí. Èmi ó sì tún mú yín wá sí ibi tí mo ti mú kí a kó yín ní ìgbèkùn lọ. Nítorí tí ẹ̀yin ti wí pé Olúwa ti gbé àwọn wòlíì kalẹ̀ fún wa ní Bábélì, pé báyìí ni Olúwa wí ní ti ọba tí ó jókòó lórí ìtẹ́ Dáfídì àti ní ti gbogbo ènìyàn tí ń gbé ìlú yìí, àní ní ti àwọn arákùnrin yín tí kò jáde lọ pẹ̀lú yín sínú ìgbèkùn. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, wò ó, èmi ó ran idà sáàrin wọn, èèyàn àti àjàkálẹ̀ àrùn, èmi ó ṣe wọ́n bí èso ọ̀pọ̀tọ́ búburú tí a kò lè jẹ nítorí wọn burú. Èmi ó sì fi idà, èèyàn àti àjàkálẹ̀ àrùn lépa wọn, èmi ó sì fi wọn fún ìwọ̀sí ní gbogbo ìjọba ayé, fún ègún àti ìyanu àti ẹ̀sín àti ẹ̀gàn láàrin gbogbo orílẹ̀-èdè níbi tí èmi ó lé wọn sí, nítorí tí wọn kò gbọ́ ọ̀rọ̀ mi ni Olúwa wí tí èmi rán sí wọn nípa àwọn ọmọ ọ̀dọ̀ mi, àwọn wòlíì, èmi dìde ní kùtùkùtù, mo sì rán wọn, ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ gbọ́ ni Olúwa wí. Ǹjẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, gbogbo ẹ̀yin ìgbèkùn tí èmi ti rán jáde láti Jerusalemu sí Bábélì? Báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Israẹli wí ní ti Ahabu ọmọ Kolaya àti ní ti Sedekiah ọmọ Maaseiah tí ń sọ tẹ́lẹ̀ èké fún yín ní orúkọ mi. Wò ó, èmi fi wọ́n lé ọwọ́ Nebukadnesari ọba Bábélì, òun ó sì pa wọ́n lé ojú yín, àti láti ọ̀dọ̀ wọn ni a ó dá ọ̀rọ̀ ègún kan sílẹ̀ lé ẹnu gbogbo ìgbèkùn Júdà tí ó wà ní Bábélì wípé kí Olúwa kí ó ṣe ọ́ bí Sedekiah àti bí Ahabu àwọn ẹni tí ọba Bábélì sun nínú iná. Nítorí wọ́n ti hùwà wèrè ní Ísírẹ́lì, wọ́n sì bá aya aládùúgbò wọn ṣe panṣágà, wọ́n sì ti sọ̀rọ̀ èké lé orúkọ mi, tí èmi kò ti pa lé àṣẹ fún wọn, èmi tilẹ̀ mọ̀, èmi sì lé ẹlẹ́rìí ni Olúwa wí. Àti fún Ṣemaiah ará Nehalami ni ìwọ sọ wípé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wípé, nítorí pé ìwọ ti rán ìwé lé orúkọ rẹ sí gbogbo ènìyàn tí ó wà ní Jerusalemu àti sí Sefaniah ọmọ Maaseiah àlùfáà àti sí gbogbo àwọn àlùfáà wípé Olúwa ti fi ọ́ jẹ oyè àlùfáà ní ipò Jehoada àlùfáà, kí ẹ̀yin kí ó lè jẹ́ olùtọ́jú nílé Olúwa, nítorí olúkúlùkù aṣiwèrè ènìyàn àti ẹnikẹ́ni tí ó sọ àsọtẹ́lẹ̀ kí ìwọ kí ó lè fi wọ́n sínú túbú àti sínú àbá. Ǹjẹ́ ní ìsinsìnyí, èéṣe tí ìwọ kò bá Jeremiah àti Anatoti wí, ẹni tí ó sọ àsọtẹ́lẹ̀ fún yín? Nítorí náà ni ó ṣe ránṣẹ́ sí wa ní Bábélì wípé, àkókò yóò pẹ́, ẹ kọ́ ilé kí ẹ sì máa gbé inú wọn, ẹ sì gbin ọgbà kí ẹ máa jẹ èso wọn. Sefaniah àlùfáà sì ka ìwé yìí lé ti Jeremiah wòlíì. Ọ̀rọ̀ Olúwa sì tọ Jeremiah wá wípé, ránṣẹ́ sí gbogbo àwọn ìgbèkùn wípé, báyìí ni Olúwa wí ní ti Ṣemaiah ará Nehalami, nítorí pé Ṣemaiah ti sọ tẹ́lẹ̀ fún yín, ṣùgbọ́n èmi kò rán an, tí òun sì mú yín gbẹ́kẹ̀lé èké. Nítorí náà, báyìí ni Olúwa wí, wò ó, èmi ó bẹ Ṣemaiah ará Nehalami wò, àti irú ọmọ rẹ̀, òun kì yóò ní ọkùnrin kan láti máa gbé àárín ènìyàn yìí, bẹ́ẹ̀ ni kì yóò rí rere náà tí èmi ó ṣe fún àwọn ènìyàn mi, ni Olúwa wí, nítorí pé ó ti ṣọ̀tẹ̀ sí Olúwa.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Ìwé wòlíì Jeremiah, orí ọgbọ̀n. Ọ̀rọ̀ tí ó tọ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa wá wípé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, pé ìwọ kọ gbogbo ọ̀rọ̀ tí mo ti bá ọ sọ sínú ìwé kan, nítorí kíyèsí ọjọ́ ń bọ̀ ni Olúwa wí, tí èmi ó mú ìgbèkùn àwọn ènìyàn mi, Ísírẹ́lì àti Júdà padà ni Olúwa wí, èmi ó sì mú kí wọn padà bọ̀ sí ilẹ̀ tí èmi fi fún àwọn bàbá wọn, wọn ó sì ní. Wọ̀nyí sì lé ọ̀rọ̀ tí Olúwa sọ ní ti Ísírẹ́lì àti ní ti Júdà. Nítorí báyìí ni Olúwa wí, àwa ti gbọ́ ohun ìwárìrì, ẹ̀rù kì í sì ṣe ti àlàáfíà. Ẹ̀yin ṣáà béèrè kí ẹ sì rí bí ọkùnrin a máa rọ bí ọmọ. Èéṣe tí èmi fi rí gbogbo àwọn ọkùnrin pẹ̀lú ọwọ́ wọn lé ẹ̀gbẹ́ wọn bí obìnrin ti ń rọbí, tí a sì sọ gbogbo ojú di jíjòrò? Ó ṣe, nítorí ọjọ́ náà tóbi tó bẹ́ẹ̀ tí kò sí ọ̀kan bí irú rẹ̀. Ó jẹ́ àkókò wàhálà fún Jákọ́bù, síbẹ̀ a ó gbà á kúrò nínú rẹ̀. Yóò sì ṣe ní ọjọ́ náà ni Olúwa àwọn ọmọ ogun wí, tí èmi ó sì ṣe àjàgà kúrò lé ọrùn rẹ, èmi ó sì já ìdè rẹ, àwọn àlejò kì yóò sì mú ọ̀sìn wọn mọ́, ṣùgbọ́n wọn ó máa sin Olúwa Ọlọ́run wọn àti Dáfídì ọba wọn, ẹni tí èmi ó gbé kalẹ̀ fún wọn. Ǹjẹ́ ní ìsinsìnyí, má bẹ̀rù ìwọ Jákọ́bù ọmọ ọ̀dọ̀ mi, ni Olúwa wí, kí o má sì foyà ìwọ Ísírẹ́lì. Nítorí náà, ṣáàwó, èmi ó gbà ọ́ láti òkèrè wá àti irú ọmọ rẹ láti ìgbèkùn wọn. Jákọ́bù yóò sì padà, yóò sì wà ní ìsinmi, yóò sì gbé jẹ́, ẹnìkan kì yóò sì dẹ́rù bà á, nítorí èmi wà pẹ̀lú rẹ, ni Olúwa wí, láti gbà ọ́, bí èmi tilẹ̀ ṣe parí pátápátá ní gbogbo orílẹ̀-èdè níbi tí èmi ti tú ọ̀ka sí síbẹ̀ èmi kì yóò ṣe ọ́ parí pátápátá ṣùgbọ́n èmi ò bá ọ wí ní ìwọ̀n èmi kì yóò jọ ọ̀rẹ́ lọ́wọ́ rí aláìjìyà nítorí báyìí ni olúwa wí ìfarapa rẹ jẹ́ àìwòtán ọgbẹ́ rẹ sì jẹ́ àìjìná kò sí ẹni tí ó gba ọ̀ràn rẹ rò láti dì í ọjà ìmúláradá kò sí gbogbo àwọn olùfẹ́ rẹ ti gbàgbé rẹ wọn kò tẹ̀lé ọ nítorí ìlú ọ̀tá lèmi ó lù ọ ní ìnà aláìní àánú nítorí ọ̀pọ̀lọpọ̀ àìṣedédé rẹ nítorí ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ sí eṣe tí ìwọ ń kígbe nítorí ìfarapa rẹ ìkáàánú rẹ jẹ́ àìwòtán nítorí ọ̀pọ̀lọpọ̀ àìṣedédé rẹ ẹ̀ṣẹ̀ rẹ sì pọ̀ sí nítorí náà lèmi ti ṣe ohun yìí sí ọ nítorí náà gbogbo àwọn tí ó jẹ ọ ni a ó jẹ àti gbogbo àwọn ọ̀tá rẹ olúkúlùkù wọn ni yóò lọ sí ìgbèkùn àti àwọn tí ó kó ọjọ yóò di kíkó àti gbogbo àwọn tí ó fi ọ ṣe ìjẹ ni èmi ó fi fún ìjẹ nítorí èmi ó fi ọjà ìmúláradá lé ọ èmi ó sì wọ ọgbẹ́ rẹ sàn ni olúwa wí nítorí wọn pè ọ lé ẹni tí a lé jáde sí òní tí ẹnìkan kò ṣàfẹ́rí rẹ báyìí ni olúwa wí wò ó èmi ó tún mú ìgbèkùn àgọ jákòbù padà bọ èmi ó sì ṣàánú fún ibùgbé rẹ a ó sì kọ ìlú náà sórí òkìtì rẹ a ó sì máa gbé ààfin gẹ́gẹ́ bí ìlànà rẹ àti láti inú wọn ní ọpẹ́ àti ohun àwọn tí ń yọ yóò ti jáde èmi ó sì mú wọn bí si wọn kì yóò sì jẹ díẹ èmi ó ṣe wọn lé ògo pẹ̀lú wọn kì yóò sì kéré àwọn ọmọ wọn pẹ̀lú yóò rí bíi ti ìṣáájú ìjọ wọn ni a ó fi ìdí rẹ múlẹ̀ níwájú mi èmi ó sì jẹ gbogbo àwọn tí ó ní wọn lára níyà ọlọ́lá rẹ yóò sì jẹ láti inú ara wọn wá alákòóso rẹ láti ààrin rẹ èmi ó sì mú un súnmọ́ tòsí òun sì súnmọ́ ọ̀dọ̀ mi nítorí tani ẹni tí ó múra ọkàn rẹ láti súnmọ́ ọ̀dọ̀ mi ni olúwa wí ẹ̀yin ó sì jẹ́ ènìyàn mi èmi ó sì jẹ́ ọlọ́run yín wò ó afẹ́fẹ́ ìjì olúwa ìbínú ti jáde àfẹ́yíká ìjì yóò ṣubú ní ìkanra sí orí olùṣe búburú ìbínú kíkan olúwa kì ó padà títí òun ó fi ṣe é àti títí òun ó fi mú èrò ọkàn rẹ̀ ṣe ní ọjọ́ ìkẹyìn ẹ̀yin ó mọ̀ ọ́n dájú.
2: Kí o bi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́ tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́ tí a ń pè ní tẹ́ḿpìlì tàbí tí a ń pè ní ilé ìsìn tí Ọlọ́run rí ọ níbẹ̀ tí ó ń sọ wípé ẹ lè jáde wípé ta ni ó pè ọ wá o gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa ìwọ náà pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ o ń gbé bíbélì ìwé Ọlọ́run tó ní àfara ẹgbẹ́ jáde kúrò nínú ilé ayé ilé tí a fi ọwọ́ kọ́ mélòó ní ilé ọ̀run bí ó bá jẹ́ wípé Jésù gbà tí ó wà nínú ayé ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ pẹ̀lú ìgbàdí nídìí rẹ pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé ìwọ náà bá gbé bíbélì ò ń sáré bọ̀ bó ló ń lọ a fẹ́ lọ sin Ọlọ́run ni àwọn dípà wọ́n gbé tuntun dé o wọ́n ní kí a ká lọ èmi náà ń tẹ̀lé wọn lọ pẹ̀lú ògùn dúdú lápò ẹ èyí tó fi sẹ́nu èyí tó fi sídìí èyí tó fi sọ́rùn èyí tó fi sápò ìwọ náà gbé bíbélì òde Ọlọ́run wá ní ta nìyí èwo ló ń ṣe níhìn-ín ẹ lè jáde bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa àwọn áńgẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́ Jésù wà ń bì ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba Jésù tó fẹ́ràn ọmọdé tó tiẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú tó sì ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí ṣùgbọ́n síbẹ̀ ti ori awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti an pe ni temple melo melo ni orun bo lorun ba mu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun won ni ese ekeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won kokko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to to we lori bata e gbese iru e gbese buba e gbese wa nsin olorun pelu gbese lorun aso keresimesi an se ijade Jesu Kristi ta bi Jesu ni rele a se ijade iranti bibi eni to ni rele a se iranti e oni rele pelu igberaga won la se kore igberaga igbese won la se basa igbese afesiku igbese abimo igbese lati farahan lati fi aso han a si n so wi pe a je onigbagbo oni ngba to wa lati fi ara han ni waju mi ta le o bere yi lowo yin se olorun so fun o wi pe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eyi ta gba lowo eni eleni loju titi eyi ta ri he to e ka da pada foni nkan olowo n sokun iwo n yo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won eni kan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wi pe lagbaja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to nfi okunrin bara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa sile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa sile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe a wa wa a feran olorun a san da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin torari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ronu won turari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ke dogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wipe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wipe nigbati awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tolorun ogbo labadi Saul keji lani tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun ogbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan bi to tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi so lo sese niyan nigbati ojo ati lo to sun moto si eyi ti ba fi ronu po ada ko ronu po ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko ohun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko ohun irere oni ni ese ikedogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo ni be ni Isaiah ori kokandin ni ogota Isaiah ori kokandin ni ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gba ni be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ika yin fun ase dede ete yin so eke Àhán yín sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́. Bẹ́ẹ̀ ni, kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán. Wọ́n ń sọ èké. Wọ́n lóyún ìkà. Wọ́n bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà. Okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó. Bó bá raṣọ kò ní bò ó. Bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀. Bó ní mọ́tò, mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà. Ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi. Wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run tẹnu mọ́ fún wa. Èrò wọn sì, èrò wọn, èrò ibi ni. Ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa lááfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 18. Bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúkù orí 18 láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀. Ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀. Mo ń san 10% ohun gbogbo tí mo ní. ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji e ti o je agbowo de sokale lo si ile re ni idalareju ekeji lo ekeji yi ni parisi mo toto mo ti josin tan ile sin la bi mi si baba mi alufa ni awa la mu ehin rere esin igbagbo lo sabule abule wa awa ni apa iborisharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e sise yun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese keji la wi pe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti we nu kuro ninu eri re eje jesu kristi nikan lo ma nwe eri gbogbo nu kuro ni igbesi aye wa bi oko ba ni idani loju wi pe eje jesu kristi ti we o o ni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wi pe eje jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji din logbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo subu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wi pe eje Jesu ko ti we ese renu nitori pe iwo na ri pe owo re je alaimo sibe o si setan lati tu okan re paya fun Olorun wi pe bibo ese mole ko ni je iwa re mo o si nfe jewo ki o si ko gbogbo ese re sile ileri Olorun ni wi pe anu ati ore ofe yo je ti re o nso ni Isaiah ori ikarun dini ogota ese ikefa ati ese ikeje wi pe ewa oluwa nigbati e le ri e pe nigbati o wa nitosi je ki eniyan buburu ko ona re sile eniyan buburu ko ona re sile o sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye kosi o sese awon to ti ba nise po ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise o wo wahala lagbaja eni buburu ni sugbon won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wi pe mo fe kan yi na eyan buburu won so leyin e sugbon laaro yi Olorun o so leyin e awon to so leyin e pe eyan buburu ni o eru n ba won tori won le so ku o loju bon ba so be ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ́dójú ẹ, ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Ó wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fun, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18, wọ́n nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọ́n ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọ́n ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ́ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wa di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire, ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ èyí kọjá pé àtijọ́ máa ń pé jọ ń bí ni láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀, ìyẹn kọ́ la ń sọ. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irú ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, màá fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́, ìyẹn la ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wà á ṣe tí ẹ sílẹ̀, wà á sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbára ẹni tó fẹ́ pàdánù pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. Èyí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀, a sọ fọlọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, a sì kọ́ sílẹ̀. Bá a ti ń jẹ́wọ́ ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ta sì ń gba Ọlọ́run gbọ́ wípé o ran Jesu lati ku ese wa lo be ni emi olorun lo wa njeri pelu emi wa wi pe adi omo olorun iwa wa yi pada ba ti ni ota tele tele ba ti yin ota tele tele ni ti a kiki ife a wonu okan wa lo ife Jesu ife olorun a tan ka o kan aya wa eni ta ti ba ya odi tele tele a ma wa kaakiri lati ki a pari ija to wa laarin awa ati ti won wa ni agbole wa yen la npe ni pe eyan di omo olorun lati di omo olorun yi a je wo ese wa ko sile a si gba Jesu ni olugbala wa nitoro so wi pe awon ti o gba Jesu eyi wa ni Johanu ori kini ese kejila wi pe sugbon yi awon ti o gba Jesu awon le o fi agbara fun agbara yi ni iwe eri ti a ni wi pe a ni igbala awon le o fi agbara fun lati di omo olorun ani awon ti o gba oruko re gbo awon ti a bi ise nipa ti eje tabi nipa ti ife ara tabi be ni ki se nipa ife ti eniyan bi ko se nipa ife ti olorun nigba ti a ba gba Jesu sinu okan wa leyin ti a ti jewo gbogbo ese ti a ranti ti a si ni ki olorun ki o fi eje Jesu ki o fi wewanu lati so wa di omo re yi pada tuntun a de ba igbesi aye wa aye wa yi pada oro enu wa yi pada iwo so wa yi pada irin ese wa a yi pada bo ti je inu ile awon oloti la nsun tele tele a o tun ya be mo bo je ise tete ni ise wa a o tun ta tete mo bo si je wi pe ojojumo la lo ma nwo cinema ere awon elese awon ko ni bi kan lo leyin ti a ba ni igbala a o tun tebe mo odi ki a ma ka bibeli bi a o le ka yoruba ti a o le ka bibeli odi ki a ma wa awon omode ti won le ka bibeli kan ma ka si wa leti odi ki a ma so pe jo ori ibi ton pe ba mi ko sile odi ki oro olorun ki o di adun le enu re odi ki o gbe bibeli re ki o ma lo ba awon elomiran wi pe e gbo tolorun e ko ona ese sile e wa Jesu e si ni igbala o di pe ki o ma so eri re fun awon aledugbo fun awon ni bi ise ti won ma so pe ah ah nigba wo ni lagbaja di oniwaasu iwo ko lo nse emi olorun to wa ninu okan e ni ki gbeje bi o ba ti di eni igbala ni emi olorun yen ni a ma so fun e pe so olorun fun lagbaja pari ija pelu lagbaja ohun to ti ji lowo lagbaja da pada agbara si wa lati le se iru gbogbo awon nkan wonyi nitori pe o ti di eni igbala iwa eni be ni a se apejuwe ni orin sa orin dafidi lati ese ikeji eni ti o rin dede odi ki iru eniyan be ki o ma rin dede odi ki o ma sise ododo odi wipe ki o ma so otito inu re odi pe ko ma le kuro mo bo je omode ni bi awon alejo ti won wa baba bo tabi awon olowo iresi ni won wa mama bo ton so pe mama nko mama so pe mi o si nle o omo to ti nigbala ani mama jo e ti mo se ni ise iranse esu o to mi o le so be mo mo ti ni igbala mama wa nle mama won bere yin o o so otito inu re bi obirin ba wa mo feran re ni mo fe fe otito inu mi ni pe mo ti ni yawo nle o ka lo olu ako bi omo mi niyan sa pada o mi o fe yawo keji eni to ba ti nigbala a ma so otito inu re eni ti ko fi ahan re soro eni leyin njo gbo pe lagbaja o tun ti se bayi ah mi o fe gbo o ti jesu ni mo fe gbo eni to ni gbala ki so re ni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egun si eni keji re li oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohun kohun lati se pelu idowopo pelu awon alai gbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo ṣugbọn ma bu ọla fun eni ti o beru oluwa eni ti o bura si bi ara re kinan pe be eni to kunle to so wi pe olorun pe titi ma fi oju mi ri jesu oro edi baje oni tenu mi jade titi ma fi oju mi ri jesu owo eyin mi o je fun eni keni mo titi ma fi oju mi ri jesu ilo pe pelu iyawo ni iyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo ṣugbọn leyin ti o ba ti se ipinu be ni o se se ko fe wa ise won so fun e pe ah ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo mo bon tin se mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa ṣugbọn se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso amọ ko ri won ni ibe ise ṣugbọn se o ti ri won le bawo omode ni o ni o mo bon se ri agbalagba wa ni o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wi pe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o je gbese lesi mo tabi pe oloku si ku oku ti ku lati odun mewa seyin baba njoro lorun apadi awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ran ti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin ṣugbọn pe eni to ti do ni gbagbọ pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun ah ah nje wo yo gba were mesin be ni oni paul ori e baje e ko akoju ba lori je bon se nso fun to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu ase o de ti di ta seju mo se nso fun awon to nlo sorun niyan ṣugbọn iwo to ti bura si ibi ara re wipe rara o mi o tun je ba won lowo ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun e ni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gba ton a ko ajo ton ba ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele church o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e oni gbagbo ki ba won dajo bank wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehn iṣẹ́ tèmi ń ṣe ni pé kí n máa yá wọn lówó a ko gbowo jo agba ogorun lowo lagbaja ogota lowo lagbaja igba lowo lagbaja a kun ojo bo ba ti fe ya eh igba pon ani eh ilolo ma san lori e leyin osu kan

pé o fẹ́ wọ ìjọba ọ̀run. Ọlọ́run ò wá lónìí láti dá wa lẹ́jọ́. Ọjọ́ ìdájọ́ wà níwájú. Èní jẹ́ ọjọ́ àánú. Èní jẹ́ ọjọ́ ẹ̀bẹ̀. Èní jẹ́ ọjọ́ àdúrà. Èní jẹ́ ọjọ́ ta lè kégbe kátà lè kégbe pé Jésù wípé ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀ gbá mi. Mo ṣe ríra mi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo ti ń ṣògo wípé gbangba la máa jọ déjọba ọ̀run. Ṣùgbọ́n mo dúpẹ́ pé Jésù ò bá mi ní ipò àìmọ̀kan. Ṣùgbọ́n lónìí gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi pátápátá mo fẹ́ jẹ́wọ́, mo fẹ́ kọ̀ọ́lẹ̀. Má tanra ẹ̀ jẹ o. Bo bá mẹ̀bi ẹ tó gbàdúrà tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kọ̀ sílẹ̀, Ọlọ́run á dáríjì ọ. Ṣùgbọ́n tó bá lọ sórí eékún ẹ tó ń gbàdúrà pé Ọlọ́run àwọn oṣó ni ò jẹ́ kí tèmi dà, ìwọ nìkan ló wà nígboro táwọn oṣó ń lé táwọn àjẹ́ ń lé, ìwọ nìkan náà rí ni. Bí ò bá ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ ṣé wọ́n á rí ẹ? Ọlọ́run bàbá mi ni ò dáa, bàbá ẹ ò dáa lóòótọ́, ìwọ dáa. Àwọn èèyàn náà jẹ́ kí n gbádùn, ìwọ pàápàá fẹ́ gbádùn. Ẹni tó ń dẹ́ṣẹ̀ ṣó fẹ́ gbádùn. Bó o bá ní ṣe àwáwí, bó o bá ní sọ pé ọ ló jàre, ìgbà tọ́lọ́run sọ pé o jẹ̀bi, tọ́lọ́run bá dá ẹlẹ́bi ta ni ẹ́ láti ṣe àwáwí. Tó bá sọ fọ́lọ́run pé Ọlọ́run mo jẹ̀bi mo gbé ṣùgbọ́n ìwọ lè gbà mí. A gbà ọ́, a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Gbogbo ègún tó wà lórí ilé ẹ, lórí iṣẹ́ ẹ, lórí ọmọ, a ka kúrò pátápátá. A fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́. Torí pé Yohánù sọ fún wa pé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tó kú ọ̀ṣẹ̀ aráyé lọ. Ó lè kó tiẹ̀ lọ lónìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bí o bá fi tọkàn tọkàn pẹ̀lú ìkáánú kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, àánú Ọlọ́run dájú lórí rẹ. Nítorí ẹnikẹ́ni tí o bá ké pe orúkọ Olúwalẹ̀ àgbàlá, bí o bá jẹ́ ké pè é pẹ̀lú ọkàn òtítọ́, pẹ̀lú ọkàn ìrònúpìwàdà, pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀, ké pè é. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni. Fàájì tó wà nínú ayé asán ni. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn nǹkan asán wọ̀nyí,

Se vuole mo, se iwo ki ta eje alaise sile, se iro ati eke ti kuro li enu re. Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, yẹ̀wò ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá.

jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí ó rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ ọ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ púpẹ̀ aláàánú ni, olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké. Ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀àdà jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́,
1: àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọ mọ́ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà bí o bá gbàgbọ́. Ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ní ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dágula, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lè ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì ti won teriba fun iwo ti o sekeri iwo to je pe bi o ba pa ko se ni to le so di aye iwo ti agbara re ko lopi abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won ki o le gberi mo ni oruko Jesu se se agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kese nisisin ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo npe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asin be o wi pe emi re emi mimo ni ye ki o ma jeri ninu okan wa wi pe ati di omo olorun asin be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo ye ki o wa le enu wa ni ojojumo ye ki a ma kede ihirere ke a si ma so fun awon elomiran ti o n bo leyin wipe ona igbala wa bi a ba si ti n so fun won ti a si n gbadura pelu won ti a n to won sona a n be wipe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe ko ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọ kan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wipe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orukorun iṣẹ asekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wipe gbogbo ẹ patapata le won kuro leyin wa ni oruko Jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wipe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristu Oluwa wa.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Iwe woli Jeremiah, ori ikokanlelogbon. Ni akoko na ni Oluwa wi, lemi o je Olorun gbogbo idile Israeli, won si je eniyan mi. Bayi ni Oluwa wi, eniyan ti o sala lowo idari ori ofe le aginju, ani Israeli, nigba ti emi lo lati mu lo si isinmi re. Oluwa ti fi ara han fun mi lati okere pe, ni tooto, emi fi ife ni ayeraye fe o. Nítorí náà ni èmi ti ṣe pa ore ọ̀fẹ́ mọ́ fún ọ. Èmi ò tún ọkọ́, ìwọ ò sì di kíkọ́. Ìwọ wúndí a Ísírẹ́lì, ìwọ ò sì fi tímbírìlì rẹ ṣe ara rẹ lọ́ṣọ̀ọ́. Ìwọ ò sì jáde lọ ní ọwọ́ ijó ti àwọn tí ń yọ̀. Ìwọ ò gbin ọgbà àjàrà sórí òkè Samaria. Àwọn àgbẹ̀ yóò gbìn-ín, wọn ò sì jẹ́. Nítorí ọjọ́ náà ni èyí tí àwọn olùṣọ́ lórí òkè Efraimu yóò kígbe pé ẹ dìde, ẹ sì jẹ́ kí a gòkè lọ sí Sioni sọ́dọ̀ Olúwa Ọlọ́run wa. Nítorí báyìí ni Olúwa wí. Ẹ fi ayọ̀ kọrin dídùn fún Jákọ́bù, ẹ sì kó ní ti olórí àwọn orílẹ̀-èdè, ẹ kéde ẹyin kí ẹ sì wí pé olúwa gba àwọn ènìyàn rẹ là ìyókù Israẹli wò ó èmi ò mú wọn láti ilẹ̀ àríwá wá èmi ò sì kó wọn jọ láti agbègbè ilẹ̀ ayé afọ́jú àti ayarọ pẹ̀lú wọn aboyún àti ẹni tí ń rọ bíṣọ̀ kan pọ̀ ilé ẹgbẹ́ ńláńlá ni wọn ó padà síbẹ̀ wọn ó wá pẹ̀lú ẹkún pẹ̀lú àdúrà lèmi ó sì ṣe amọ̀nà wọn èmi ò mú wọn rìn lẹ́bàá odò omi lé ọ̀nà gan-an wọn kì yóò kọsẹ̀ nínú rẹ̀ nítorí èmi jẹ́ baba fún Israẹli Efraimu sì lè àkọ́bí mi ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ̀yìn orílẹ̀-èdè ẹ sọ nínú erékùsù òkèrè kí ẹ sì wí pé ẹni tí ó tú Israẹli ká yóò kó o jọ yóò sì pa á mọ́ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn agbo ẹran rẹ̀ nítorí olúwa ti tú Jákọ́bù sílẹ̀ ó sì rà á padà ní ọwọ́ àwọn tí ó ní agbára jù ú lọ ǹjẹ́ wọn ó wá wọn ó sì kọrin ní ibi gíga Sioni wọn ó sì jùmọ̀ lọ síbi ore olúwa àní fún àlìkámà àti fún ọtí wáìnì àti fún òróró àti fún ẹgbọrọ agbo ẹran àti ọ̀wọ́ ẹran ọkàn wọn yóò sì dàbí ọgbà tí a bomirin wọn kì yóò sì káàánú mọ́ rárá nígbà náà ni wúndíá yóò yọ̀ nínú ijó pẹ̀lú ọ̀dọ́mọkùnrin àti arúgbóṣọ̀ kan pọ̀ nítorí èmi ó sọ ọ̀fọ̀ wọn di ayọ̀ èmi ó sì tù wọ́n nínú èmi ó sì mú wọn yọ̀ lẹ́yìn káàánú wọn èmi ó sì fi sísanra tẹ́ ọkàn àwọn àlùfáà lọ́rùn oore mi yóò tẹ àwọn ènìyàn mi lọ́rùn ni olúwa wí báyìí ni olúwa wí ní rama ni agbóhùn rere ẹkún kíkorò rákélì ń sọkún fún àwọn ọmọ rẹ kó gbípẹ nítorí àwọn ọmọ rẹ nítorí pé wọn kò sí báyìí ni olúwa wí dá ohùn rẹ dúró nínú ẹkún àti ojú rẹ nínú omijé nítorí iṣẹ rẹ ní èrè ni olúwa wí wọn ó sì padà wá láti ilẹ ọtá ìrètí sì wà ní ìgbẹyìn rẹ ni olúwa wí pé àwọn ọmọ rẹ yóò padà sí agbègbè wọn lóòótọ èmi ti gbọ efraimu ń pohùn rere ara rẹ báyìí pé ìwọ ti nà mí èmi sì di nínà bí ọmọ màlúù tí a kò kọ yí mi padà èmi ó sì yí padà nítorí ìwọ ni olúwa ọlọ́run mi lóòótọ́ lẹ́yìn tí èmi yí padà mo ronú pìwàdà àti lẹ́yìn tí a kọ́ mi mo lu ẹ̀gbẹ́ mi ojú tì mí lóòótọ́ àní mo dààmú nítorí pé èmi ru ẹ̀gàn ìgbà ẹ̀wé mi ọmọ ọ̀wọ́n a ni efraimu fún mi bí ọmọ inú dídùn a ni nítorí bí èmi ti sọ̀rọ̀ sí i tó síbẹ̀ èmi rántí rẹ̀ nítorí náà ni ọkàn mi ṣe lù fún un èmi ó ṣe ìyọnu fún un ní tòótọ́ ni olúwa wí gbé àmì ọ̀nà sókè ṣe ohun àmì gbé ọkàn rẹ sí òpópónà àní ọ̀nà tí ìwọ ti lọ tún yí padà ìwọ wúndíá Israẹli tún yí padà sí ìlú rẹ wọ̀nyí ìwọ ti ṣìnà kiri pẹ́ tó ìwọ apẹ̀ndẹ̀ ọmọbìnrin nítorí olúwa dá ohun titun ní ilẹ̀ náà pé obìnrin kan yóò yí ọkùnrin kan ká báyìí ni olúwa àwọn ọmọ ogun ọlọ́run Israẹli wí pé wọn ó sì tún lo èdè yìí ní ilẹ̀ Júdà àti ní ìlú rẹ̀ wọn ni nígbà tí èmi ó mú ìgbèkùn wọn padà pé kí olúwa kí ó bùkún ọ ibùgbé òdodo òkè ìwà mímọ́ Júdà àti gbogbo ìlú rẹ̀ yóò máa jùmọ̀ gbé inú rẹ̀ àgbẹ̀ àti àwọn tí ń bá agbo ẹran lọ káàkiri nítorí èmi tu ọkàn aláàárẹ̀ nínú èmi sì ti tẹ́ gbogbo ọkàn ìkáàánú lọ́rùn lórí èyí ni mo jí mo sì wò oorun mi sì dùn mọ́ mi wò ó ọjọ́ ń bọ̀ ni olúwa wí tí èmi ó gbin ilé Israẹli àti Júdà ní irúgbìn ènìyàn àti irúgbìn ẹran yóò sì ṣe pé gẹ́gẹ́ bí èmi ti ṣọ́ wọn láti fàtu àti láti fàlulẹ̀ àti láti wólulẹ̀ àti láti parun àti láti pọ́n lójú bẹ́ẹ̀ ni èmi ó ṣọ́ wọn láti kọ́ àti láti gbìn ni olúwa wí ní ọjọ́ wọn ni wọn kì yóò wí mọ́ pé àwọn baba ti jẹ èso àjàrà ìpọ́n èyí sì ti kan àwọn ọmọ ṣùgbọ́n olúkúlùkù ni yóò kú nítorí àìṣedédé rẹ̀ olúkúlùkù tí ó jẹ èso àjàrà àìpọ́n ni ehin yóò kan wò ó ọjọ́ ń bọ̀ ni olúwa wí tí èmi ó ba ilé Israẹli àti ilé Júdà dá májẹ̀mú tuntun kì í ṣe bí májẹ̀mú náà tí èmi ń bá baba wọn dá bí ọjọ́ náà tí èmi fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde láti ilẹ̀ Egypti àwọn tí wọ́n dá májẹ̀mú mi bí èmi tilẹ̀ jẹ́ alákòóso wọn síbẹ̀ ni olúwa wí ṣùgbọ́n èyí ni májẹ̀mú tí èmi ó ba ilé Israẹli dá lẹ́yìn ọjọ́ wọn ni bí olúwa wí èmi ò fi òfin mi sí inú wọn èmi ò sì kọ́ sí àyà wọn èmi ò sì jẹ́ ọlọ́run wọn àwọn ò sì jẹ́ ènìyàn mi wọn kì yóò sì kọ́ni mọ́ ẹnì kìíní ẹnì kejì rẹ̀ àti ẹ̀gbọ́n àbúrò rẹ̀ wípé mọ olúwa nítorí pé gbogbo wọn ni yóò mọ̀ mí láti ẹni kékeré wọn dé ẹni ńlá wọn ni olúwa wí nítorí èmi ò darí àìṣedédé wọn jì èmi kì yóò sì rántí ẹ̀ṣẹ̀ wọn mọ́ báyìí ni olúwa wí tí ó fi oòrùn fún ìmọ́lẹ̀ lé ọ̀sán ìlànà òṣùpá àti ìràwọ̀ fún ìmọ́lẹ̀ ní òru tí ó rú ọkàn sókè tó bẹ́ẹ̀ tí ríru omi rẹ̀ ń kó olúwa àwọn ọmọ ogun lé orúkọ rẹ̀ bí ìlànà wọ̀nyí bá yẹ̀ kúrò níwájú mi ni olúwa wí ǹjẹ́ irú ọmọ Israẹli pẹ̀lú yóò dẹ́kun lati ma je orilede ni waju mi lailai. Bayi ni Oluwa wi bi a ba le won orun loke ti a si le wa ipile aye ri nisale emi pelu yo ta iru omo Israeli nu nitori gbogbo eyi ti won ti se ni Oluwa wi wo ojo nbo ni Oluwa wi ti a ko ilu na fun Oluwa lati ile iso Analeli de enu bode egun odi okun won yo si na jade siwaju leba re lori oke Garebi yo si lo yi Guatika ati gbogbo afonipoji oku ati ti eru ati gbogbo oko titi de odo Kidroni titi de igun enu bode esin ni haila orun ni yo je mimo fun Oluwa aki yo faatu be ni aki yo si wo olule mo lai lai. Iwe woli Jeremaya ori ikejile logbon oro ti o to Jeremaya wa lati odo Oluwa bi odun kewa Sedekaya oba Juda eyi ti o je odun kejidilogun ti Nebukadnesari nigba na ni ogun oba Babeli ha Jerusalemu mo a si se Jeremaya woli ma agbala ile tubu ti o wa ni ile oba Juda nitori Sedekaya oba Juda ti se mo wipe e se ti iwo so tele ti o si wipe bayi ni Oluwa wi wo emi o fi ilu ile owo oba Babeli ohun o si po ati Sedekaya oba Juda ki yo bo le owo awon ara Kaldea sugbon a o fi ile owo oba Babeli looto yo si ba soro ni oju poju oju re yo si ri oju re ohun o si mu Sedekaya lo si Babeli nibe ni yo si wa titi emi o fi be wo le Oluwa wi bi eyin ti le ba awon ara Kaldea ja eyin ki yo se rere Jeremaya si wipe oro Oluwa to mi wa wipe wo Anamieli omo Shalumu egbon re yo to wa wipe iwora oko mi ti o wa ni Anatoti nitori tito irasile je tire lati ra Anamieli omo egbon mi si to mi wa li agbala ile tubu gege bi oro Oluwa o si wi fun mi pe jo ra oko mi ti o wa ni Anatoti ti o wa ni ile Benjamini nitori tito ogun re je tire ati irasile je tire ra fun ara re nigba na ni mo mo pe eyi li oro Oluwa emi si ra oko na lowo Anamieli omo egbon mi ti o wa ni Anatoti mo si won owo fun shekeli meje ati won padaka mewa mo si ko sinu iwe mo si di mo si pe awon eleri si mo si won owo na ninu osu won mo si mu iwe rira na eyi ti a di nipa ase ati ilana ati eyi ti a se sile mo si fi iwe rira na fun Baruki omo Niraya omo Masiaya li oju Anamieli omo egbon mi ati niwaju awon eleri ti o poruko won si iwe rira na niwaju gbogbo okunrin Juda ti o joko ni agbala ile tubu mo si pase fun Baruki li oju won wipe bayi ni Oluwa awon omo ogun Olorun Israeli wipe mu iwe won yi iwe rira yi ti a di ati iwe yi ti a se sile ki o si fi won sinu ikoko ki won ki o le wa li ojo pupo nitori bayi ni Oluwa awon omo ogun Olorun Israeli wipe a o tun ra ile ati oko ati ogba ajara ni ile yi mo si gbadura si Oluwa leyin igba ti mo ti fi iwe rira na fun Baruki omo Niraya wipe Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati ninu apa re o si ohunkohun ti o soro fun o iwo se aanu fun egbegberun o si san aise dede awon baba si aya awon omo leyin won Olorun ti tobi alagbara Oluwa awon omo ogun loruko re ti tobi ni igbimo ati alagbara ni ise oju re si si gbogbo ona awon omo eniyan lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re eni ti o gbe ami ati ise iyanu kale ni Egypt titi di oni yi ati lara Israeli ati lara eniyan miran ti iwo si ti se oruko fun ara re gege bi o ti ri le oni yi ti o si fi ami ati ise iyanu ati owo agbara ati nina apa ati eru nla mu Israeli eniyan re jade ni ile Egypt ti iwo si ti fun won ni ile yi eyi ti iwo bura fun awon baba won lati fi fun won ile ti n san fun wara ati oyin won si wa won si ni sugbon won ko gba ohun re gbo be ni won ko rin ninu ofin re won ko se gbogbo eyi ti iwo pase fun won lati se iwo si pe gbogbo ibi yi wa sori won wo o di ota won sumo ilu lati ko a si fi ilu le owo awon ara Kaldea ti n ba aja niwaju ida ati iyan ati ajakale arun ati ohun ti iwo ti so se si wo iwo ri sugbon iwo ti so fun mi Oluwa Olorun pe iwo fi owo ra oko na fun ara re ti o si pe awon eleri sibe a fi ilu le owo awon ara Kaldea nigba na ni oro Oluwa to Jeremaya wa wipe wo emi le Oluwa Olorun gbogbo eran ara ohun kan wa ti o soro fun mi bi nítorí náà báyìí ni olúwa wí wo èmi ò fi ìlú yìí lé ọwọ́ àwọn ará kádíà ànílé ọwọ́ Nebukadnesari ọba bábélì òun ó sì kó àti àwọn ará kádíà tí ń bá ìlú yìí jà wọn ó wá wọn ó sì tẹ iná bọ ìlú yìí wọn ó sì kún àti ilé lórí òrùlé èyí tí wọn ti ń rúbọ tùràrí sí báàlì tí wọn sì ti ń da ẹbọ ohun mímu fún ọlọrun mìíràn láti mú mi bínú nítorí àwọn ọmọ ísírẹlì àti àwọn ọmọ júdà ti ṣe kìkì ibi níwájú mi láti gba ìwé wọn wá nítorí àwọn ọmọ ísírẹlì ti fi kìkì iṣẹ ọwọ wọn mú mi bínú ni olúwa wí nítorí ìlú yìí ti jẹ ohun ìbínú àti ìrunú fún mi láti ọjọ tí wọn ti kọ wá títí di òní yìí tó bẹẹ tí èmi mú kúrò níwájú mi nítorí gbogbo ibi àwọn ọmọ ísírẹlì àti àwọn ọmọ júdà tí wọn ti ṣe láti mú mi bínú àwọn ọba wọn ìjòyè wọn àlùfáà wọn àti wòlíì wọn àti àwọn ọkùnrin júdà àti àwọn olùgbé jerúsálẹmù wọn sì ti yí ẹyìn wọn padà sí mi kìí sì ṣe ojú èmi kọ wọn mò ń dìde ní kùtùkùtù láti kọ wọn síbẹ wọn kò fetí sílẹ láti gba ẹkọ wọn sì gbé ohun ìríra wọn ka inú ilé náà tí a fi orúkọ mi pè láti sọ ọ di àìmọ wọn sì kọ ibi gíga báàlù tí ó wà ní àfonífojì ọmọ hinomu láti fi àwọn ọmọkùnrin wọn àti àwọn ọmọbìnrin wọn fún mólékì kí èmi kò pàṣẹ fún wọn bẹẹ ni kò wá sí ọkàn mi pé kí wọn kí ó máa ṣe ohun ìríra yìí láti mú júdà ṣẹ ǹjẹ ní ìsinsìnyìí báyìí ni olúwa ọlọrun ísírẹlì wí ní ti ìlú yìí sípa èyí tí ẹyin wí pé a ó fi lé ọwọ ọba bábélì nípa idà àti nípa èèyàn àti nípa àjàkálẹ àrùn wo èmi ó kó wọn jọ láti gbogbo ilẹ jáde níbi tí èmi ti lé wọn sí nínú ìbínú mi àti nínú ìrunú mi àti nínú ìpanu ńlá èmi ó sì jẹ kí wọn kí ó máa gbé láì léwu wọn ó sì jẹ ènìyàn mi èmi ó sì jẹ ọlọrun wọn èmi ó sì fún wọn lé ọkàn kan àti ọnà kan kí wọn kí ó lè bẹrù mi lé ọjọ gbogbo fún rere wọn àti ti àwọn ọmọ wọn lẹyìn wọn èmi ó sì bá wọn dá májẹmú ayérayé pé èmi kì ó yí padà lẹyìn wọn láti ṣe wọn ní rere èmi ó fi bẹrù mi sí ọkàn wọn kí wọn kì ó lọ kúrò lọdọ mi lóòótọ èmi ó yọ lórí wọn láti ṣe wọn ní rere èmi ó sì gbìn wọn sí ilẹ yìí lé òtítọ tinútinú mi àti tọkàntọkàn mi nítorí báyìí ni olúwa wí gẹgẹ bí èmi ti mú gbogbo ibi ńlá yìí wá sórí àwọn ènìyàn yìí bẹẹ ni èmi ó mú gbogbo rere tí èmi ti sọ nípa tiwọn wá sórí wọn ènìyàn ó sì ra oko ní ilẹ yìí nípa èyí tí ẹyin wí pé aporo ni láìsí ènìyàn láìsí ẹran àfilé ọwọ àwọn ará kádíà ènìyàn yóò fi owó ra oko wọn ó kọ ọ sínú ìwé wọn ó sì pe àwọn ẹlẹ́rìí ní ilẹ̀ bẹ́ńjámínì
4: àti ní ibi wọn ni
3: ní jerúsálẹ́mù ká àti ní ìlú júdà àti ní ìlú ọwọ́ òkè náà àti ní ìlú àfonífojì àti ní ìlú ìhàgúsù nítorí èmi ó mú ìgbèkùn wọn padà wá ni olúwa wí.
2: DCLM Radio, your spiritual warfare is our concern.
3: Ìwé wòlíì Jeremiah, orí ìkẹtàlélọ́gbọ̀n. Ọ̀rọ̀ Olúwa sì tọ Jeremiah wálẹ̀ kejì, nígbà tí a sì ṣe mọ́ nínú àgbàlá ilé túbú wípé, báyìí ni Olúwa wí, ẹni tí ó ṣe é, Olúwa tí ó pinnu rẹ̀ láti fi ìdí rẹ̀ múlẹ̀, Olúwa lorúkọ rẹ̀. Képè mí, èmi ó sì dá ọ lóhùn, èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, ní ti ilé ìlú yìí, àti ní ti ilé àwọn ọba Júdà tí a wó lulẹ̀, àti nítorí odi àti nítorí idà. Wọ́n wá láti bá àwọn ará Kádíà jà, ṣùgbọ́n láti fi òpó ènìyàn kún wọn. Àwọn ẹni tí èmi pa nínú ìbínú mi, àti nínú ìrunú mi, àti nítorí gbogbo búburú wọn ni, nítorí èyí tí èmi ti pa ojú mi mọ́ fún ìlú yìí. Wo, èmi ó fi ọ̀já àti ogun ìmúláradá dì í, èmi ó sì wo wọ́n sàn, èmi ó sì fi ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àti òtítọ́ hàn fún wọn. Èmi ó sì mú ìgbèkùn Júdà àti ìgbèkùn Ísírẹ́lì padà wá. Èmi ó sì gbé wọn ró gẹ́gẹ́ bí ti ìṣáájú. Èmi ó sì wẹ̀ wọ́n nù kúrò nínú gbogbo àìṣedédé wọn. Nípa èyí tí wọ́n ti ṣẹ̀ sí mi, èmi ó sì dárí gbogbo àìṣedédé wọn jì. Nípa èyí tí wọ́n ti ṣẹ̀ àti nípa èyí tí wọ́n ti ṣe ìrékọjá sí mi. Ìlú náà yóò sì jẹ́ orúkọ ayọ̀ fún mi. Ìyìn àti ọlá níwájú gbogbo orílẹ̀-èdè ilẹ̀ ayé tí wọ́n gbọ́ gbogbo rere tí èmi ṣe fún wọn. Wọ́n ó sì bẹ̀rù, wọ́n ó sì wárìrè. Nítorí gbogbo ore àti nítorí gbogbo àlàáfíà tí èmi ó ṣe fún un. Báyìí ni Olúwa wí, a ó sì tún gbọ́ ní ibí yìí tí ẹ̀yin wí pé ó da poro láìní ènìyàn àti láìní ẹran, àní ní ìlú Júdà àti ní ìlú Jerúsálẹ́mù ti o da horo laini eniyan ati laini olugbe ati laini eran ohun ayo ati ohun inu didun ohun oko iyawo ati ohun iyawo ohun awon ti o wi pe e fi ope fun oluwa awon omo ogun nitori ti o seun nitori ti anu re duro lailai ati ti awon ti o mu ebo ope wa si ile oluwa nitori ti emi o mu igbepin ile na pada wa gege bi atite ko se ni oluwa wi bayi ni oluwa awon omo ogun wi pe papa oko awon olusu agutan yo tun wa ti won mu eran osin dubule ni bi yi ti o da koro laini eniyan ati laini eran ati ni gbogbo ilu re ninu ilu oke won ni ninu ilu aponipoji ati ninu ilu ihagusu ati ni ile benjamini ati ni bi won ni ti jerusalemu ka ati ni ilu juda ni agbo agutan yo ma koja ni agbo agutan yo ma koja labe owo eni tin ka won ni oluwa wi wo ojo nbo ni oluwa wi ti emi o mu ohun rere na ti emi ti leri fun ile israeli ati fun ile juda se le ojo won ni ati le akoko na emi o je ki eka ododo ki o ku soke fun dafidi eni ti yo si se idajo ati ododo ni ile na ni ojo won ni a o gba juda la jerusalemu yo si ma gbe le ailewo oruko yi le o ma pe oluwa ododo wa nitori bayi ni oluwa wi ati o fi okunrin kan ku lodo dafidi lati joko lori ite ile israeli lailai be ni awon alufa awon omo lefi ki yo fi okunrin kan ku niwaju mi lati we ebo sisun ati lati dana ore ohun jije ati lati se irubo lojojumo oro oluwa si tojere maya wa wi pe bayi ni oluwa wi bi eyin ba le ba majemu mi ti osan je ati majemu mi ti oru ti osan ati oru ko le si bi akoko won nigba na ni majemu mi pelu dafidi iranse mi le baje pe ki ohun ki o ma le ni omo lati joko lori itere ati pelu awon omo lefi awon alufa awon iranse mi gege bi a ko ti le ka iye ogun orun tabi ki a le won iyanrin eti okun be ni emi o so iru omo dafidi iranse mi di pupo ati awon omo lefi ti n se iranse fun mi oro oluwa si to jeremiah wa wi pe iwo ko aro eyi ti awon eniyan yi ti so wi pe idile meji ti oluwa ti yan o ti ko won sile nitori na ni won ti se kega awon eniyan mi pe won ki o le je orile ede kan mo ti oju won bayi ni oluwa wi bi emi ko ba pase majemu mi ti osan ati ti oru pelu ilana orun ati aye nigba na ni emi bata iru omo jakobu nu ati dafidi iranse mi ti emi ki o fi mu ninu iru omo re lati se alakoso lori iru omo abrahamu isaki ati jakobu nitori emi o mu ki igbekun won ki o padabo emi o si saanu fun won.

ìdánù àánú láti ọ̀dọ̀ ọlọ́run wá onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ ọlọ́run wá. Matthew orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkejìdínlọ́gbọ̀n. Nígbà náà lè ó wá, ó sì tẹríba fún un wípé olúwa ràn mí lọ́wọ́, ṣùgbọ́n ó dáhùn wípé kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ kí a fi fún ajá. Ó sì wípé bẹ́ẹ̀ ni olúwa, àwọn ajá a máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì olúwa wọn bọ́ sílẹ̀. Ohun tí Jésù ń sọ níhìn ni wípé bí obìnrin yìí yóò bá rí iṣẹ́ ìyanu gbà, kì í ṣe iṣẹ́ ìyanu bíi ẹ̀tọ́, bẹ́ẹ̀ ni wípé ó yẹ, ó tọ́, ó pé láti rí iṣẹ́ ìyanu yìí gbà. Ó ń sọ fún wípé bí ajá ni obìnrin yìí rí. Ṣùgbọ́n obìnrin yìí ó mọ ohun tí Jésù ń sọ, ó wá ń sọ wípé bẹ́ẹ̀ ni olúwa, ṣùgbọ́n àwọn ajá máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì olúwa wọn bọ́ sílẹ̀. Nígbà náà ni Jésù dáhùn, ó sì wí fún ọ pé obìnrin yìí ìgbàgbọ́ ńlá ni tirẹ. Mo gbàgbọ́ wípé Ọlọ́run ó sọ bẹ́ẹ̀ fún ọ ní àṣálẹ́ yìí, ìgbàgbọ́ ńlá ni tirẹ, kí ó rí fún ọ, kí ó rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́, gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́. Ṣé o fẹ́ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run láṣáálẹ̀ yìí? Ó ní yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́, a sì mú ọmọbìnrin rẹ̀ lárada ní wákàtí kan náà. Nínú ìṣe àwọn apostẹ́lì ni mo fẹ́ ka ọ̀rọ̀ kan fún ọ. Mo gbàdúrà wípé kí Ọlọ́run kí ó ṣe ọ lójú ẹ̀mí láti rí ìtumọ̀ tí ó ṣe iyebíye nínú ohun tí a ń kà yìí. Iṣẹ́ àwọn apostẹ́lì orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n dé ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, Pọ́ọ̀lù òun sí là ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run, àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn. Lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀, tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mìtìtì, ọgán gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè gbogbo wọn sì di sì tú sílẹ̀. Rántí wípé àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí wọn ò tọ́, wọn ò yẹ kí á tú ìdè wọn, ṣùgbọ́n gẹ́rẹ́ tí Pọ́ọ̀lù Sílà tí wọ́n gbàdúrà tí wọ́n sì ń kọrin ìyìn ni a gbọ́ wípé ìdè gbogbo àwọn onítúbú, àwọn tí wọ́n wà nílé túbú, ìdè wọn tú sílẹ̀. Ìwọ náà láṣáálẹ̀ yìí, kì í ṣe nípa títọ́, kì í ṣe nípa yíyẹ, kì í ṣe nípa mímọ̀ ṣe, ṣùgbọ́n bí a bá ti ń gbàdúrà nítorí àánú Ọlọ́run ni gbogbo ìdè tó dè ọ́ ni yóò máa tú lórúkọ Jésù. Yẹ ràn ọ́ létí wípé balógun ọ̀run ìjọ́sí kò yẹ, síbẹ̀ a mú ọmọ ọ̀dọ́ rẹ̀ lárada. Èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú. Obìnrin ará Kenani tí mo ti kà fún ọ tí ó dàbí ajá níwájú Ọlọ́run, síbẹ̀ ó gba ìwòsàn àti ìdáǹdè fún ọmọbìnrin rẹ̀, kò yẹ, kò lẹ́tọ̀ọ́ sí i, ṣùgbọ́n ó gbà á nítorí iṣẹ́ ìyanu àánú Ọlọ́run. Obìnrin onísun ẹ̀jẹ̀ kò ní ohunkóhun bí ọ̀rẹ́, bí ọrẹ, bí olùrànlọ́wọ́, bí alágbàwí, bí ẹwà, bí òkìkí, ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé obìnrin yìí kò ní nǹkan kan, síbẹ̀síbẹ̀ a mú u lárada lẹ́sẹ̀kẹsẹ̀. Èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yé ọ wípé àkókò tìrẹ ti dé. Gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ wọn ó pòórá lórúkọ Jésù. Ohunkóhun tí ìbàjẹ́ ike tí ó dàbí òkè tó ṣù sí ọ lẹ́yìn, a ó mú wọn kúrò. Gẹ̀gẹ́ ọ̀run ni a ó mú wọn kúrò. Jẹjẹrẹ ni tó ń jẹ inú rẹ, a ó mú wọn kúrò. Ìbàjẹ́ ọgbẹ́ inú nínú ìfun, a ó mú wọn kúrò. Bí ó sì jẹ́ ìfọtí, ìfọjú, ìyadi, ìdítí, ìyarọ, ikọ́ ọ̀fẹ́, arúmọléegun, a ó mú wọn kúrò lórúkọ Jésù. Dìde kí o bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, kí o sọ fún Ọlọ́run wípé gbogbo òkè tí ó wà ní ìgbésí ayé rẹ, àìsàn kò gbóògùn tí ó wà ní ìgbésí ayé rẹ,

0: ẹ̀gún àjogún bá tó wà ní ìgbésí ayé rẹ àti ohun tí ó ti wà níbẹ̀ tí ó ti gbàdúrà tí ó ti gbà àwẹ̀ fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó wà níbẹ̀ wípé ní àṣálẹ̀ yìí a ó mú gbogbo wọn kúrò pátápátá. Iṣẹ́ àánú ni o, iṣẹ́ ìyanu àánú ni, kìí ṣe wípé o lẹ́tọ́ sí, kìí ṣe wípé o pé, kìí ṣe wípé olóhun kan tó fi lè já láńká tó níwájú olúwa wípé nítorí èyí ni ṣe é fún mi iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni. Iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ ọlọ́run wa. Òkè rẹ yóò ṣídì, wàhálà rẹ yóò dópin, àìsàn yóò kúrò, a ó tu ọ sílẹ̀, a ó mú ọ lára dá, a ó da ọ ní ìdè. Múra sílẹ̀, iṣẹ́ ìyanu ti dé. Múra sílẹ̀, àánú Ọlọ́run pọ̀. Múra sílẹ̀, kò sí kò ṣeé ṣe pẹ̀lú Ọlọ́run wa. Múra sílẹ̀, gbogbo àìsàn, gbogbo ìṣòro, gbogbo wàhálà tó dàbí òkè ni Ọlọ́run yóò mú kúrò.
1: Gba Ọlọ́run gbọ́. Gba Ọlọ́run gbọ́. Bí o bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídì, kí o sì bọ́ sínú òkun, tí kò bá ṣiyè méjì lé ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe, yóò sì rí bẹ́ẹ̀ fún un,

yára rẹ wọ bí o bá sì ti ń rí iṣẹ ìyanu ọlọrun tí a ṣe fún iṣẹ ìyanu àánú ọlọrun ni kì í ṣe wípé ẹnikẹni lẹtọ sí ó sì jẹ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ìgún àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọbí tí à ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ìgún tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbàdúrà àwọn ènìyàn yín kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Eje ki a gbadura. Baba wa ti nbe le orun. A dupe lowo yin nitori wipe a tun pejo loni ni waju yin. E ti se wa ni eni ibukun. E ti fi opolopo ibukun da wa lola. Ore ofe yin, anu yin, agbara yin, itanshan imole yin rere. Gbogbo nkan woyi ni o ti farahan ni igbese aye wa. Nitori anu yin lori wa, ati nitori ife yin fun okan wa ti e ko fe ki a segbe. E je ki a mo ona igbala, e je ki a mo ona iye. Adupe baba, e gba ope ati yin wa loruko Jesu. Adupe fun opolopo ibukun ti e ti da wa le wa lori. A dupe fun awon opolopo ti e se ni igbese aye wa, ki a to ni ipade ti ago ajo, ati lati igba naa ni ibukun yin ni o ti nsan lori wa. E gba ope ati yin wa. A dupe wepe e je ki a mo ona igbala. A dupe wepe e se wa ni olori ire lati le gbadura agba yori si igbala. A dupe fun iyipada okan. A dupe fun idaniloju orun rere. A dupe wipe bi a ba fi aye yi sile ni gbo se, wipe a o ri yin, a o si wa pelu yin. A dupe fun awon ohun ti e ti n je ki o ye wa ninu oro Olorun. E gba ope ati yin wa ni oruko Jesu. A dupe fun ipejopo wa loni. A dupe pe e ti ba wa bere. A dupe fun awon ti a n gbo gege bi eri, gege bi awon ise iyanu ti e n se. A dupe e gba ope ati yin wa loni. A n bebe wipe e o la wa loju, e o ko wa, yo si le ye wa dara dara bi e o ti pa awon ibukun won yi mo ni igbese aye wa. A dupe wipe e ti gbo adura wa. A n fe ifarahan yin ju be lo laarin wa ni oruko Jesu Kristi Oluwa wa. A dupe lowo Olorun fun awon eri ti a n gbo. A dupe fun awon ise iyanu ti iyipada okan, ise iyanu ti idaniloju igbala Olorun ni igbese aye wa, ise iyanu isodi mimo, ise iyanu ife agbara emi mo kuni, ise iyanu iwosan ati idande ati itunisile kuro ninu tubo esu. A dupe fun ipese Olorun fun awon eri ti a n gbo, awon eri ti o n to wa leti lati ekun kookan ati lati opolopo ibi ti a ti se ipago ni osu kejila odun ti o koja. A ni okan ope ati iyin si Olorun fun awon nkan ti o n se ati awon nkan ti a gbagbo wipe yo ma tesiwaju lati se ni igbesi aye wa. Loni ohun ti o dara fun wa lati gbe yewo ninu oro Olorun ohun ni bi a o se pa awon ibukun wonyi mo ninu okan wa, ninu aye wa, ni idile wa, ati ninu ijo. O ye ki a le wo inu iwe mimo, ki a le ri ona ki a fi pa ibukun Olorun mo. Eyi ni a fi ba wa soro loni lori akori yi, eni ibukun. Eni ibukun eyi je okunrin tabi obinrin, omode tabi agba, lokunrin lobinrin. Bi a se le ni ibukun Olorun ati bi awon ibukun wonyi ti o fi le ba wa kale, eyi je pe ki o le je ajemonu fun wa, ki o le je ibukun ti a ni loni ti o se wa titi pelu wa titi a o fi ri Jesu loju koju. Ohun to se ni laanu ni wipe opolopo ni o ma ni ibukun Olorun. O seese bi a ba ni ipago yala ni asiko Keresimesi tabi ni akoko igba miran ti a ni ipago, sugbon bi won ti ni awon ibukun wonyi be ni won so won nu nigba ti ago ba pari. Sugbon ohun ti o je edun wa, o ti o si kan wa gbogbon ni wo pe o ye ki a le so fun ara wa ninu iwe mimo bi a se le ni ibukun olorun ti ibukun olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo ninu bibeli ni ati ri opolopo iwuri nipa bi ibukun olorun se po ni igbese aye awon omo israeli ati ni igbese aye awon omo ehin jesu christi ati ni igbese aye awon ti o gba olorun gbo awon ti won gba jesu christi gbo ti a ti gba okan won la ninu maje mo titun gbogbo awon iranse ti olorun ran si awon eniyan re bi woli ninu majemu lailai bi awon aposteli ninu majemu titun ati jesu christi omo bibi olorun kan soso papa gbogbo won ni won so fun wa bi a se le ni ibukun ni igbese aye wa ati bi a se le pa awon ibukun won yi mo je ki a wo oro olorun ninu deuteronomy ori ogbon lati ese ikokandilogun emi pe orun ati ile jeri ti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki adronihi ki a wo ohun ti olorun so fun awon omo israeli ki a se mo we pe olorun wa o yi pada bakan na ni lana loni ati titi lai ife inu re we pe ki awon omo israeli ki o ni ibukun ki ibukun yi ki o wa pelu won titi won fi fi aye sile ti won fi wa si odo olorun ife inu re yi kan na o wa titi di oni fun awon omo olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje jesu christi nipa kiko ese sile nipa wiwa idariji lodo olorun nipa nini alaafia pelu olorun nipa ise jesu christi lori igi agbelebo awon ti won ti ba olorun laja ti won ti di omo olorun ti won je eni igbala o je ife olorun bakan na loni we pe ki a ni iye ki a ni ibukun ki a ni alaafia ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi fi aye sile ninu ese ikokandinlogun yi ni olorun ti n so fun won o si n so fun awa naa we pe emi pe orun ati ile jeri ti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori naa yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re se gbogbo wa ni a mo gẹ́gẹ́ bí ẹni tó dàgbà díẹ̀ ẹni tó tójú bọ́ ẹni tó ti wà ní ayé yìí fún ìgbà díẹ̀ wípé bí a bá fẹ́ sọ̀rọ̀ tí a rí wípé ọ̀rọ̀ yìí jẹ́ òtítọ́ a máa ń pe àwọn ẹlẹ́rìí sí ọ̀rọ̀ yìí a máa ń sọ wípé mo pe lágbájá àti tẹ̀mẹ̀dù jẹ́rìí ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ bí ọ̀rọ̀ wọ̀nyí bí ó bá ṣe nípọn tó bí ó bá ṣe jẹ́ òtítọ́ tó bí ó bá ṣe ṣe pàtàkì tó ni àwọn ẹni tí a pè jẹ́rìí ni wọ́n máa ń ṣe pàtàkì bákan náà níhìn-ín ni ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó rò wípé kì í ṣe òtítọ́ ọ̀rọ̀ tí yóò dúró títí ọ̀run àti ayé yóò fi kọjá lọ èyí ni ọlọ́run fi pe àwọn ẹlẹ́rìí tí ó tóbi àwọn ẹlẹ́rìí tí kò sí fún ìgbà díẹ̀ ó sọ fún ìsírẹ́lì òní ẹ̀gbọ́ ó ní mo pe ọ̀run àti ilẹ̀ jẹ́rìí ti yìí lé òní pé èyí jẹ́ kí ó yé wa wípé ohun tí ọlọ́run ń sọ ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí ó fi ń fi ọ̀run àti ilẹ̀ jẹ́rìí gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ọ̀run òun ayé ó pe gbogbo ọ̀run àti gbogbo ayé ó fi wọ́n ṣe ẹlẹ́rìí òtítọ́ tí ó fi ìdí rẹ̀ múlẹ̀ níhìn-ín jẹ́ kí ó yí ọ nígbà náà wípé ohun tí ọlọ́run ń sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ó sọ fún àwọn wọ̀nyí ó sì sọ fún wa wípé òun fi iyè àti ìbùkún síwájú wa ó sì sọ fún wa ohun tí ó yẹ kí a yàn o je ki o ye wa wi pe gba ti o da eniyan o da wa gege bi eni ti o le yan o ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihirere ti won je ni aini oye ohun ti a pe ni ihirere Jesu Christi tabi aileko oro Olorun ni kikun won a ma so wi pe Olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe Olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won won ma so wi pe Olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohun ko to wu ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayan mo ti o wa ni igbese aye won nihin ni Olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni oporo ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayan mo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wi pe ohun ki yan ibi fun enikeni wi pe bi ibi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe Olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun o ni ki iwo ki o le ma fe Oluwa Olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma faramo nitori pe ohun ni iye re nihin ni a so fun wa nipa eni igbala nihin ni a so fun wa ona igbala o je ki o ye wa oni bi a ba fe ni alaafia oni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe Oluwa Olorun re a si mo wi pe ko se se fun eda lati fe Oluwa Olorun bi ki ba se wi pe akoko mo ife Olorun ni igbese aye wa nitori Olorun fe araye to bege ti o fi omo bibi re kan soso fun ni wi pe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wi pe iru eni be ki yo segbe nitori be bi o ba mo ife Olorun o je mo nigba ti Olorun ba nda wa lebi ese wa ife Olorun ni nitori pe awon elomiran ni Olorun fi sile fun iye rira ti lati ma se ohun ti ko to kile ti o fun sile fun iye rira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni Olorun se lori ire to ta wa lolobo awa ni Olorun se lori ire ti o so fun awi pe ona ese ko dara awa ni Olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi Olorun tin da wa lebi ese wa be ni okan wa ngbogbe be ni a sa to Olorun lo be ni a so fun Olorun wi pe a ko fe segbe ife Olorun ni bi ki ba se pe ife Olorun bawo la se mo bi a ti gbadura bawo la se mo bi a ti toro idariji bawo la se mo bi a ti so fun Olorun wi pe ki o sanu fun wa bawo ni a se gba ebo Jesu Christi lori igi agbelebo bawo la se gba gbo ife Olorun ni bi a si ti gba gbo bi a ti je ki ife Olorun yi ki o fese mule ni igbese aye wa o wa nso fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re o ni nisisin ki a wa ki o fe Oluwa Olorun wa ikeji o ni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba nso nipa ki a gba ohun re gbo o ma ro we pe igbagbo nikan ni a nso nipa re lati oni lo je ki o ye o wi pe ìgbàgbọ́ àti ìgbọràn wọn jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà. Bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé, bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọràn. Ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí o lè gba ohùn Ọlọ́run rẹ gbọ́, ó ń sọ fún wa wípé bí a bá gba Ọlọ́run gbọ́, a láti gbọ́ràn sí i lẹ́nu. Bí a bá gba Ọlọ́run gbọ́, a láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ ọ látòrí lọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn wọn kì í fira wọn sílẹ̀. Àwọn tí ó bá ní àìgbàgbọ́, àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọràn sí Ọlọ́run. Àwọn tí ó bá ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn wọ̀nyí ni ó gba Ọlọ́run gbọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gba ìlérí Ọlọ́run gbọ́, wọ́n gba ìdájọ́ Ọlọ́run gbọ́, wọ́n gba gbogbo tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́, wọ́n gbà á gbọ́. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè faramọ́ wípé kí a faramọ́ Ọlọ́run, kí a jókòó ti Ọlọ́run. Ṣé èyí nìṣó yí ọ? Nítorí wípé mímọ́ lé Ọlọ́run, àìmọ́ kò lè faramọ́ Ọlọ́run. Ẹni pípé lé Ọlọ́run, àìpé kò lè faramọ́ Ọlọ́run. Ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni Ọlọ́run, òkùnkùn kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó faramọ́, ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ faramọ́ Ọlọ́run, ohun kan ló máa ń pín ni níyà, ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run, òun ní ẹ̀ṣẹ̀. A kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀, àìmọ́, àléébù ní ìgbésí ayé wa. Bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Kí a rí wípé iṣẹ́ òkùnkùn, ìrúbọ òkùnkùn, ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristi, tí ó pàtì sápá kan, tí ó tún wá ìrúbọ mìíràn, irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa, bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́, tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́, ó sọ pé kí a fẹ́ Olúwa Ọlọ́run wa, kí a gba ohùn rẹ̀ gbọ́, kí a sì gbọ́ràn sí i, àti pé kí a faramọ́. Ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ. Mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn, bí a bá ń fẹ́ àlàáfíà, bí a bá ń fẹ́ ìbùkún, ó yẹ kí a faramọ́ Ọlọ́run. Kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ, fún Ábráhámù àti fún Ísáàkì àti fún Jákọ́bù, láti fún un, láti fi fún wọn. Yẹ kí a wo Deuteronomy yìí kan náà láti orí 28. Deuteronomy láti orí 28, ẹsẹ̀ ìkíní. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyè sí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ lé oko. Yẹ kí a dúró níbẹ̀. Ó ń sọ fún wa wípé Ọlọ́run jẹ́ olùbùkún, ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀. Ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa. Bí a ó bá gbọ́ràn, bí a ó bá fetí sí àwọn àmúyẹ, àwọn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé bí a bá ṣe wọ́n, pé ó dájú pé ìbùkún yóò jẹ́ tiwa. Àwọn ẹlòmíràn wọn kì í fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í farabalẹ̀. Wo ó ní ẹsẹ̀ kíní, ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. Àwọn ẹlòmíràn wọn máa ń kánjú púpọ̀, bí a bá ń wàásù wọn máa ń kánjú, bí a bá lọ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì wọn máa ń kánjú. Bí ó bá sì jẹ́ wípé a wá ní àyà ọjọ́ òní f fun ise iyanu ati akoko isoji won ma nkoju won ma so wi pe nigba wo ni won gbadura fun wa nigba wo ni won gbe gbo wole awon alaisan nigba wo ni won so wi pe ki awon arun ati awon aisan ati awon adebu gbogbo to wa ni gbese aye wa wi pe ko pora ki se adura ni akoko bi aban gbadura sugbon ti a ko feti si oro olorun iru adura be ki je itewogba ni waju olorun je ki a wo iwe iwe mo se npada bo ni iwe Deuteronomy sugbon mo fe fi ohun kan han ni iwe owe ori keji din logbon ese ikesan iwe owe ori keji din logbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin ani adura re papa yo di irira ari opolopo ilesin ton ma nro we pe adura nikan ni ona si ibokun o sese akobirin jo awa afe gbadura lai se atunse o sese e to je wi pe o ngbe bibeli losan o ngbe ebo ninu okunkun loru awa afe gbadura o sese awon ti o je wi pe won ma nfe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won fe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won o fe gboro olorun won ma so wi pe awon sa nfe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbese aye won ki o le pora ni soro oni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise en lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamọ si lo mu awon dukia aye yi so mo pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko peti sile ke a parabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ki a pada si Deuteronomy ori keji din logbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran bi won ba n korin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba ti wa so fun iseju marun fun bi ogun iseju won ma fa serale won ma dide won ma na won ma se bi eni pe ah nigba oni iwa si ma pari eleyi na de ti n poju a oni ka bibeli tan lojo kan a ki lo de e bibeli sa abeni eyi ni ni a fi le ri ibukun lati odo olorun nitori pe o ti so fun wa ki a to wa si waju re oni bi a ba ti n bo ni waju olorun oni ki a setan ki a mura sile lati fara bale gbo ofin oluwa olorun wa oni bi a ba se ti n gbo ki a mura sile lati kiyesi ati lati ma se ase re gbogbo ti o pa fun wa le oni ki se die ninu awon ase re ki se pupo ninu awon ase re gbogbo ti o pa fun wa awon elomiran ma wa sarin wa se gafara fun mi iredi ti mo fi so awon kan woyi ni we pe mo fe ki ibukun olorun ki o ma san ni igbese aye wa ninu odun yi mo fe ki ibukun olorun ki o po yanturu ni igbese aye wa ni odun yi mo si gba olorun gbo wi pe bi a ba se ojuse ti wa yo ri be ni oruko Jesu

jẹ́ ẹni tí ń wí bẹ́ẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ bí rárá. Ọ̀run àti ayé lè kọjá lọ, kí kíní nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú ìlérí Ọlọ́run kò ní kọjá lọ láìṣẹ́. Ìwọ jẹ́ ẹni tí ń gbọ́ràn, ìwọ jẹ́ ẹni tí ń farabalẹ̀, ìwọ jẹ́ ẹni tí ń fetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní òun ó gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó yẹ kí agbárí Ọlọ́run jẹ́. Àwọn ọmọ Ísíráẹ̀lì ní sòro gbà tí wọ́n wà ní ilẹ̀ Íjíptì, wọn ò ní gá, wọn ò ní go. Èyí jẹ́ wípé wọn ò ní nǹkan kan rárá, wọ́n jẹ ẹrú. Àwọn tí wọ́n sì ń ṣe ìsìnrú fún, wọn sanwó fún wọn. Wọ́n jẹ́ àwọn tí wọn kò lẹ́nu ọ̀rọ̀ níbikíbi. Ó jẹ́ mọ̀ nígbà tí Ọlọ́run rán oníṣẹ́ tí ó ránṣẹ́ sí wọn, tí ó rán ìránṣẹ́ rẹ̀ sí wọn, tí ó sọ wípé wọ́n ó jáde ní oko ẹrú Íjíptì. Ó ṣòro láti gbàgbọ́. Àwọn wọ̀nyí tí wọ́n jẹ ẹrú, àwọn tí wọ́n ti wà ní ẹrú fún bí 400 ọdún, fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, tí wọn ò ní ohun kan, ó ní òun ó gbé wọn ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó jẹ́ mọ̀ wípé Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ. Kí la ti rí? Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọmọ Egypt lẹ́jọ́, títí àwọn wọ̀nyí tí wọ́n fi jáde. Gbà tí wọ́n jáde, kí ni wọ́n ní? Ṣé wọ́n ní ilé? Ṣé wọ́n ní àwọn dúkìá ayé wọ̀nyí? Ọjọ́ yìí gan ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bùkún wọn. Ni àwọn ọmọ Egypt ni wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó iṣẹ́ tí wọ́n ti ṣe fún ọjọ́ pípẹ́, tí wọn kò san fún wọn, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn. Gbà tí wọ́n máa jáde pẹ̀lú ọ̀pọ̀ ohun ìní. Bí wọ́n sì ti ń jáde lọ, ni Ọlọ́run fún ara rẹ̀ ló tún ṣe ìlérí fún wọn wípé ẹ̀sà àgbọ́ràn, ẹ̀sà àgbọ́ràn. Nínú ọdún yìí, mo ń fẹ́ ran ọ létí wípé nǹkan tí Ọlọ́run sọ fún wa, bí a bá ń fẹ́ ìbùkún Ọlọ́run ni pé ẹ̀sà àgbọ́ràn, bí o bá wà nínú ẹbí rẹ, bí wọ́n bá ń fẹ́ pa ọ́ lọ́kàndà, rántí wípé ọ̀nà sí ìbùkún ni pé ẹ̀sà àgbọ́ràn, bí o bá wà ní ibi iṣẹ́, tí wọ́n ń dáyà fún ọ, tí wọ́n ń sọ wípé bó o bá rúbọ, bó o bá ṣe àwọn nǹkan tó lòdì fún onígbàgbọ́ láti ṣe, wípé iṣẹ́ á bọ́ lọ́wọ́ ẹ, rántí wípé ẹ̀sà àgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run bí àwọn ìtì ń lọ. Ní kí la máa rí? Ni wípé oúnjẹ tí wọn ò jẹ rí, oúnjẹ áńgẹ́lì, ni Ọlọ́run rọ̀jò oúnjẹ fún gbogbo wọn tí ò sí ẹni tí ebi pa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, gbogbo àwọn tí ó jẹ aláìsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹrú, Ọlọ́run wo gbogbo wọn sàn. Ó pèsè fún wọn, ó ṣíji bò wọ́n, ó dáàbò bò wọ́n. Bí wọ́n ti ń lọ, kò sẹ́ni tó lè ṣẹ́gun wọn. Àwọn rántí pé ẹrú ni wọ́n o tẹ́lẹ̀ tẹ́lẹ̀, rántí wípé wọn ò jẹ́ jagun jagun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, rántí wípé wọn ò lóye, wọn ò nímọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Gbogbo ibi tí wọ́n lọ ni Ọlọ́run fún wọn ní ìṣẹ́gun. Bí wọ́n ti ń wọ ilẹ̀ Kénánì nígbà tó yá, a rí bí Ọlọ́run ti fún wọn ní ìṣẹ́gun. A rí i pé lónìí Ísíráẹ̀lì tá ń sọ nípa ó jẹ́ mọ̀ wípé wọ́n ṣì wà. Àwọn mìíràn tí wọ́n wà ní àsìkò tí Ísíráẹ̀lì a ti gbàgbé wọn, ilẹ̀ ti fi wọ́n ṣomi mu. Ṣùgbọ́n àwọn ọmọ Ísíráẹ̀lì tí a ń sọ nípa rẹ̀, wọ́n ṣì wà síbẹ̀síbẹ̀. Bí ó bá jẹ́ pé wọ́n jẹ́ onígbọràn pátápátá ni, ò bá rí bí ìbùkún Ọlọ́run bí ìbá ti pọ̀ tó ní ìgbésí ayé wọn. Ó wá ń sọ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá, ó ń sọ fún àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí. Ó ní, mo fẹ́ gbé ọ̀gà, mo fẹ́ bùkún ìgbésí ayé rẹ, mo fẹ́ dá bírà ní ìgbésí ayé rẹ, mo fẹ́ fún ọ ní àlàáfíà, ìbùkún àti àwọn ohun ti ẹ̀mí àti ìbùkún ti ara pẹ̀lú. Ó ní ṣùgbọ́n fetí sílẹ̀, farabalẹ̀ sí ohùn Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí ó sì ṣe àṣẹ rẹ̀ gbogbo, kí èmi kí ó ba lè gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wẹ́sẹ̀ ìkejì, gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ, bí yóò sì bá ọ, bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Sọ fún mi, báwo ló ṣe lè ṣeé ṣe? Kí a máa lọ lé ojú ọ̀nà kí a pàdé ìbùkún. Kí a máa lọ kí ìbùkún kí ó sáré tete kí ó bàlé wa. Kí a kọjú sí ọ̀tún kí ìbùkún kí ó kí wa, kí ó sì jẹ́ tiwa. Kí a kọjú sí òsì kí ìbùkún kí ó jẹ́ tiwa. Kí a tẹ̀síwájú kí a bá ìbùkún pàdé. Kí a jókòó kí ìbùkún kí ó sinmi pẹ̀lú wa. Báwo ló ṣe lè ṣeé ṣe? Èyí ni Ọlọ́run sọ fún wa wípé bí àwa ọba fetí sí ọ̀rọ̀ tàbí ohùn Olúwa Ọlọ́run wa. Wo orin Dáfídì, orin Dáfídì orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Ìbùkún ni fún ọkùnrin náà dúró níhìn-ín. Bí a bá ń sọ wípé ọkùnrin náà, ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí olùkà Bíbélì wípé kì í ṣe ọkùnrin nìkan ni Ọlọ́run ń sọ nípa rẹ̀.
eje bi bibeli bi o ti man pe ede fun wa wi pe ati okunrin ati obinrin ati omode lokunrin lobinrin ati arugbo lokunrin lobinrin awon wonyi ni olorun so nipa re iboku ni fun okunrin na okunrin wo se eni ti o mo bibeli ni akasori sugbon ti ki se rara iboku ni fun okunrin na tani a soro nipa re wi pe yo je eni iboku se eni ti o wa si lesin ni gba gbogbo ti o njoko je bi omo olorun ti o da bi angeli ninu ile esin sugbon ti o buru ju esu lo ti o gbona ninu ile se iru eni be ni a so wi pe iboku yo wa fun rara o o ni iboku ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko joko ni ibojoko awon elegan awon wonyi ni a npe ni eni ibokun je ki a para bale ki a wo ohun ti oro yi nso o so fun a wi pe ibokun o jina si wa sugbon bi ibokun yi yo ba wa si igbesi aye wa si okan wa si ara wa si awon omo wa ati si idile wa wi pe o ni ohun ti a ni lati se o ni awon ohun amuye ti olorun bere lowo wa o ni ibokun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ohun ti a ma ri ni wo pe bi o ba di asale awon eniyan ti won gbe oju ile kan na won gbe ijoko sita awon obinrin won ma jo soro awon okunrin won ma soro eti a ma ri ni pe bi okunrin bi oko ba lo si bi ise awon obinrin ti o ku ni ile o seese nile idana o si seese bi ise ba bi ise o ba si lowo won won joko won be si ni soro won ma fun ara won ni imoran won ma so ti oko ti o ti lo si bi ise won ma so ti iya oko ati baba oko awon ti won sin ba soro yi won je awon elese won ma so fun won wi pe iwo lo ngbagba ko gba fokunrin yi ojo kan to ba ti boju fun ojo kan to ba ti so fun pe eni keni o le se bo se se pelu e wi pe to ba ti se be ojo kan ni iberu to ni fun oko e ojo kan lo ma kase kuro nle won so pe ani mo se se niyan oko mi tele tele o gbona ju nkan mi lo gba ti mo ti boju fun ti mo ti so fun pe to ba tun se be wi pe emi papa ma di okunrin mo e lowo nisi o mo won ara e o wa ni ehn abi be ni iwo to so pe o je onigbagbo o fe tele imo awon eniyan buburu awa ti a je okunrin se o mo ni ojo isimi bi abati awon anglican awon methodist ati awon sele onikoluko tan wa ti ile isin won de bi iwo na bi o ba ti ile isin de won a gbe aga ijoko won a gbe jade won a gbe ayo won a gbe sile ibi ti a tin tayo bi eni meji ba n tayo awon meta merin ti ayo ti kan awon ajoko sibe won ma ibi ti won tin so no ma ti ma emu atun wa ati emu mimu iyen wa loto oro siso oro ti ko dara imoran ti ko dara idi ayo ni awon imoran yi no tin jade o sese elomiran idi ludo lo ma joko si lojo simi fun wakati merin marun ko mo wi pe an ka bibeli ko mo wi pe an gbadura ko mo wi pe an jade lo lati le lo se ise ejere okan idi ludo idi ayo lo ma joko si ibe ni onikaluku lo ma ti ma so tinu re jade ni won ti ma fun ara won ni imoran ti ko dara oni bi o ba fe ibokun ninu odun titun yi oni ibokun ni fun okunrin na ti ko rin pe ti ko rin ninu imo awon eniyan buburu awon elomiran o sese ki o ja esan die ni o de si ago ara won ni alabagbe enikan lo ma lo gbe igbo kan jade ani o ni ero ani o ni nkan oni bon ba ti fi pa e lori o n fi pa e lara pe o pari niyan o sun bi omo tuntun ni iwo ti o je onigbagbo o tun se ngba igororo tabi igori lowo enikeni o so fun won wi pe oruko jesu po ti to fun o bi a ba n fe ibokun o ni a ko gbodo rin ninu imo awon eniyan buburu o se se ki o je pe wahala lo ni nibi ise o se se ki o je wi pe boya o ni ejo ni ile ni kotu ni awon elomiran so pe bi mo ba mu e lo sodo woli lagbaja ki ba ti ni ko kuku ni sogun omi na lo ma gbadura si bo ba si ti mu omi na lo n fomi na we eni to ba n ri o a ma rerin si o ni awon to ba ni nkan kan nu si o bo ba ti fomi adura we o ti pari niyan o mo wi pe won fe gba agbara eje jesu kristi lowo re nigba ti won ba ti gbe
omigo omigo abi omigara wa fun o oni tori be ka sora o odun tutun la wa yi o wi pe ki a mo wi pe a ko gbodo rin ninu imo awon eniyan buburu oni eni ti ko duro le ona awon elese a ke ba won duro a ke ba won soro e ohun ti mo so ni wo pe a ke ba won wewe ki awon ma so fun a wi pe e baba se bayi ba ona ba se bayi oni eni ti ko joko si ibo joko awon elegan ibo joko awon omuti ibo joko awon elegan ni ibo joko awon ti won je bo kaakiri awon ton ma nfi oro olorun se agalamasa ton ma so ye pe awon ko ri si oro olorun ibo joko elegan ni o ni awa ti aje omo olorun awa ti aje ni ton tele jesu christi o ni a ko gbodo joko ni ibo joko awon elegan o ni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi onigbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe o n fe wo television o n fe lo si le cinema o n fe lo si le ejo o n fe ka iwe tohun o n fe ka iwe tibi iwe miran wa ti aworan wa to ma nse fun awon elede yoruba to ma npa won lerin to awon isokuso to ma so ninu e awa ti a je onigbagbo didun inu wa koni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun oni lati ka oro olorun iba se laaro iba se losan iba se ni asale ki a to sun oni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini ibukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade le akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin se ti pa odo o ma so eso jade le akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke amo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohun ko n to n se ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti afefe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro le awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo se gbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wala bi a ba tun ba fun olorun bi a ba teri ba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe ni le ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun e je ki a didi duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa la bi a o ba ti ni igbala bi a ba ti ni igbala ki a ni ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni iso di mo ki a ni agbara emi olorun ki a gbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibukun alaafia olorun yo si wa ni igbesi aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je ti re titi
o fe je tire titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

0: Orí ìkẹrìnlélọ́gbọ̀n. Ọ̀rọ̀ tí ó tọ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa ní wákàtí tí Nebukadnessari ọba Bábélì àti gbogbo ogun rẹ̀ àti gbogbo ìjọba ilẹ̀ ìjọba ọwọ́ rẹ̀ àti gbogbo àwọn orílẹ̀-èdè ń bá Jerusalemu àti gbogbo ìlú rẹ̀ jà wípé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, lọ kí o sì sọ fún Sedekiah ọba Júdà, kí o sì wí fún un pé báyìí ni Olúwa wí, wò ó, èmi ó fi ìlú yìí lé ọwọ́ ọba Bábélì, òun ó sì fi iná kùn ún. Ìwọ kì yóò sì lè sálà kúrò lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n ní mímú a ó mú ọ, a ó sì fi ọ lé e lọ́wọ́. Ojú rẹ yóò sì rí ojú ọba Bábélì, òun ó sì bá ọ sọ̀rọ̀ lójúkojú, ìwọ ó sì lọ sí Bábélì. Síbẹ̀, gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ Sedekiah ọba Júdà, báyìí ni Olúwa wí ní tìrẹ, ìwọ kì yóò ti pa idà kú, ìwọ ó kú ní àlàáfíà, àti bí ìjóná ìsìnkú àwọn bàbá rẹ, àwọn ọba ìgbàanì tí ó wà ṣáájú rẹ, bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe ìjóná ìsìnkú fún ọ. Wọ́n sì pohùn réré rẹ pé, yéè Olúwa, nítorí èyí ni ọ̀rọ̀ tí èmi ti sọ ni Olúwa wí. Jeremiah wòlíì sì sọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí fún Sedekiah ọba Júdà ní Jerusalemu. Ní wákàtí náà, ogun ọba Júdà ń bá Jerusalemu jà, àti gbogbo ìlú Júdà tí ó kù, Lákíṣì àti Áṣíkà, wọ̀nyí ni ó kù nínú ìlú Júdà, nítorí wọ́n jẹ́ ìlú olódi. Ọ̀rọ̀ tí ó tọ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa lẹ́yìn tí Sedekiah ọba ti bá gbogbo ènìyàn tí ó wà ní Jerusalemu dámájẹ̀mú láti kéde òmìnira fún wọn, pé kí olúkúlùkù ènìyàn lè jẹ́ kí ìránṣẹ́kùnrin rẹ̀ àti olúkúlùkù ènìyàn ìránṣẹ́bìnrin rẹ̀ tí í ṣe ọkùnrin Héberù tàbí obìnrin Héberù lọ́lọ́fẹ̀ẹ́, kí ẹnikẹ́ni kí ó máa mú ara Júdà arákùnrin rẹ̀ sìn. Ǹjẹ́ nígbà tí gbogbo àwọn ìjòyè àti gbogbo ènìyàn tí wọ́n dá májẹ̀mú yìí gbọ́ pé kí olúkúlùkù kí ó jẹ́ kí ìránṣẹ́kùnrin rẹ̀ àti olúkúlùkù ìránṣẹ́bìnrin rẹ̀ lọ́lọ́fẹ̀ẹ́, kí ẹnìkan má mú wọn sìn wọ́n mọ́, wọ́n gbọ́, wọ́n sì jọ wọn lọ́wọ́. Ṣùgbọ́n lẹ́yìn náà, wọ́n yí ọkàn padà, wọ́n sì mú kí àwọn ìránṣẹ́kùnrin àti àwọn ìránṣẹ́bìnrin àwọn ẹni tí wọ́n ti jẹ́ kí ó lọ lọ́fẹ̀ẹ́ kí ó padà, wọ́n sì mú wọn sìn bí ìránṣẹ́kùnrin àti bí ìránṣẹ́bìnrin. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa wípé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wípé, èmi bá àwọn bàbá yín dá májẹ̀mú lé ọjọ́ tí èmi mú wọn jáde láti ilẹ̀ Íjíbítì kúrò nínú oko ẹrú wípé, lé òpin ọdún méje, kí olúkúlùkù ènìyàn jẹ́ kí arákùnrin rẹ̀ kí ó lọ ní ara Héberù tí ó ta ara rẹ̀ fún ọ, yóò sì sìn ọ́ lé ọdún mẹ́fà. Nígbà náà ni ìwọ jẹ́ kí ó lọ lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ rẹ, ṣùgbọ́n àwọn bàbá yín kò gbọ́ tèmi, bẹ́ẹ̀ ni wọn kò tẹ́tí wọn sílẹ̀, ẹ̀yin sì yí ọkàn padà lónìí, ẹ sì ti ṣe èyí tí ó tọ́ lé ojú mi ní kíkéde òmìnira ẹnì kínní fún ẹnì kejì rẹ̀, ẹ̀yin sì ti dá májẹ̀mú níwájú mi ní ilé tí a fi orúkọ mi pè, ṣùgbọ́n ẹ̀yin yí padà, ẹ sì sọ orúkọ mi di èérí. Olúkúlùkù ènìyàn sì mú kí ìránṣẹ́kùnrin rẹ̀ àti olúkúlùkù ènìyàn ìránṣẹ́bìnrin rẹ̀ tí òun ti sọ di òmìnira ní ìfẹ́ wọn kí ó padà, ẹ̀yin sì mú wọn sìn láti jẹ́ ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin fún yín. Nítorí náà, báyìí ni Olúwa wí, ẹ̀yin kò fetí sí mi ní kíkéde òmìnira, ẹ̀gbọ́n fún àbúrò rẹ̀ àti ẹnì kínní fún ẹnì kejì rẹ̀, wò ó, èmi ó kéde òmìnira fún yín, ni Olúwa wí, sí idà, sí àjàkálẹ̀ àrùn àti sí ìyàn, èmi ó sì fi yín fún ìwọ̀sí ní gbogbo ìjọba ilẹ̀ ayé, èmi ó sì ṣe àwọn ọkùnrin náà tí ó ti ré májẹ̀mú mi kọjá, tí kò ṣe ọ̀rọ̀ májẹ̀mú tí wọ́n ti dá níwájú mi, bí ẹgbọrọ màlúù tí wọ́n ti ké méjì, tí wọ́n sì kọjá láàrin ìpín méjèèjì rẹ̀, àwọn ìjòyè Júdà àti àwọn ìjòyè Jerusalemu, àwọn ìwẹ̀fà àti àwọn àlùfáà àti gbogbo ènìyàn ilẹ̀ náà tí ó kọjá láàrin ìpín méjèèjì ẹgbọrọ màlúù náà, èmi ó fi wọn lé ọwọ́ àwọn ọ̀tá wọn àti lé ọwọ́ àwọn tí ń wá ẹ̀mí wọn, òkú wọn yóò sì jẹ oúnjẹ fún àwọn ẹyẹ ojú ọ̀run àti fún àwọn ẹranko ìgbẹ́, àti Sedekiah ọba Júdà
1: àti àwọn ìjòyè rẹ̀
0: ni èmi ó fi lé ọwọ́ àwọn ọ̀tá wọn àti lé ọwọ́ àwọn tí ń wá ẹ̀mí wọn àti lé ọwọ́ ogun ọba Bábélì tí ó ṣí lọ kúrò lọ́dọ̀ yín, wò ó, èmi ó pàṣẹ, ni Olúwa wí, èmi ó sì mú wọn padà sí ìlú yìí, wọn ó sì bá a jà, wọn ó sì kó o, wọn ó sì fi iná kùn ún, èmi ó sì ṣe ìlú Júdà lé aforo láìní olùgbé.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orí ìkarùndínlógójì. Ìwé wòlíì Jeremiah. Ọ̀rọ̀ tí ó tọ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa ní ọjọ́ Jehoiakimu ọmọ Josiah ọba Júdà wípé, lọ sí ilé àwọn ọmọ Rekabu kí o sì bá wọn sọ̀rọ̀, kí o sì mú wọn wá sí ilé Olúwa sí ọ̀kan nínú iyàrá wọn ni, kí o sì fún wọn ní ọtí wáìnì mu. nígbà náà ni mo mú Jasanaya, ọmọ Jeremiah, ọmọ Abasinaya, àti àwọn arákùnrin rẹ̀, àti gbogbo àwọn ọmọ rẹ̀, àti gbogbo ilé àwọn ọmọ Rekabu, mo sì mú wọn wá sí ilé Olúwa, sínú iyàrá àwọn ọmọ Hanani, ọmọ Igdaliah, ènìyàn Ọlọ́run, tí ó wà lẹ́bàá iyàrá àwọn ìjòyè, tí ó wà lókè iyàrá Maaseiah, ọmọ Ṣallumu, olùtọ́jú ẹnu ọ̀nà. Mo sì gbé ìkòkò tí ó kún fún ọtí wáìnì pẹ̀lú àgọ́ka iwájú àwọn ọmọ ilé Rekabu. Mo sì wí fún wọn pé, ẹ mu ọtí wáìnì, ṣùgbọ́n wọ́n wí pé, àwa kì yóò mu ọtí wáìnì, nítorí Jonadabu, ọmọ Rekabu bàbá wa pàṣẹ fún wa pé, ẹ̀yin kò gbọdọ̀ mu ọtí wáìnì, ẹ̀yin àti àwọn ọmọ yín láéláé. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ kọ́ ilé, tàbí kí ẹ fún irúgbìn, tàbí kí ẹ gbin ọgbà àjàrà. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ní, ṣùgbọ́n ní gbogbo ọjọ́ yín ni ẹ̀yin ó máa gbé inú àgọ́, kí ẹ̀yin kí ó lè wà lé ọjọ́ púpọ̀ ní ilẹ̀ náà, níbi tí ẹ̀yin ń ṣe àtìkó. Báyìí ni àwa gba ohùn Jonadabu, ọmọ Rekabu bàbá wa gbọ́, nínú gbogbo èyí tí ó pa láṣẹ fún wa, kí a má mu ọtí wáìnì ní gbogbo ọjọ́ wa, àwa, àwọn aya wa, àwọn ọmọkùnrin wa, àti àwọn ọmọbìnrin wa, àti kí a má kọ ilé láti gbé. Bẹ́ẹ̀ ni àwa kò ní ọgbà àjàrà, tàbí oko, tàbí ohun ọ̀gbìn, ṣùgbọ́n àwa ń gbé inú àgọ́, a sì gbọ́ràn, a sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Jonadabu bàbá wa pa láṣẹ fún wa. Ó sì ṣe nígbà tí Nebukadnesari ọba Bábélì gòkè wá sí ilẹ̀ náà, ni àwa wí pé, ẹ wá, ẹ jẹ́ kí a lọ sí Jerusalemu, nítorí ìbẹ̀rù ogun àwọn ará Kaldea, àti nítorí ìbẹ̀rù ogun àwọn ará Syria. Bẹ́ẹ̀ ni àwa ń gbé Jerusalemu. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wá wí pé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Israẹli wí pé, lọ kí o sì sọ fún àwọn ọkùnrin Júdà àti àwọn olùgbé Jerusalemu pé, ẹ̀yin kì yóò gba ẹ̀kọ́ láti fetí sí ọ̀rọ̀ mi, ni Olúwa wí. Ọ̀rọ̀ Jonadabu, ọmọ Rekabu, tí ó pa láṣẹ fún àwọn ọmọ rẹ̀ pé kí wọn kí ó má mu ọtí wáìnì, ni a mú ṣe. Wọn kò sì mu ọtí wáìnì títí di òní yìí, nítorí tí wọ́n gbọ́ òfin bàbá wọn. Èmi sì ti ń sọ̀rọ̀ fún yín, èmi dìde ní kùtùkùtù, èmi ń sọ, ṣùgbọ́n ẹ̀yin kò fetí sí ti èmi. Èmi sì ti rán gbogbo àwọn ìránṣẹ́ mi, àwọn wòlíì sí yín pẹ̀lú. Èmi dìde ní kùtùkùtù, mo rán wọn wí pé, ẹ yí padà ní ìsinsìnyí, olúkúlùkù kúrò ní ọ̀nà búburú rẹ̀, kẹ sì tún ìṣe yín ṣe rere. Kẹ má ṣe tọ àwọn ọlọ́run mìíràn lẹ́yìn láti sìn wọ́n. Ẹ̀yin ó sì máa gbé ilẹ̀ náà tí mo ti fi fún yín àti fún àwọn bàbá yín, ṣùgbọ́n ẹ̀yin kò tẹ etí yín, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò sì gbọ́ tèmi. Lóòótọ́, àwọn ọmọ Jonadabu, ọmọ Rekabu pa òfin bàbá wọn mọ́, tí ó pa láṣẹ fún wọn, ṣùgbọ́n àwọn ènìyàn yìí kò gbọ́ tí èmi. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run Israẹli wí pé, wò ó, èmi ó mú wá sórí Júdà àti sórí gbogbo olùgbé Jerusalemu, gbogbo ibi tí èmi ti sọ sí wọn, nítorí tí èmi ti bá wọn sọ̀rọ̀, wọn kò sì gbọ́, mo sì ti pè wọ́n, wọn kò sì dáhùn. Jeremiah sì wí fún ilé àwọn ọmọ Rekabu pé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Israẹli wí pé, nítorí tí ẹ̀yin gba òfin Jonadabu bàbá yín gbọ́, tí ẹ̀yin sì pa gbogbo ìlànà rẹ̀ mọ́, tí ẹ sì ṣe gẹ́gẹ́ bí èyí tí ó ti pa láṣẹ fún yín, nítorí náà, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Israẹli wí pé, Jonadabu ọmọ Rekabu kì yóò fi ọkùnrin kan kù láti dúró níwájú mi láéláé.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀ lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa, lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístólì ti Pọ́lù Apọ́stólì sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà, tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wí pé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa, bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tẹ́ ọ máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí
3: tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristi kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyèsí àwọn nǹkan tí a ń gbọ́ kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àránkan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹ̀rú àti òmìnira. Ṣùgbọ́n Kristi lé ohun gbogbo nínú ohun gbogbo. Bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀. Wọ́n sì jẹ́ ọ̀rọ̀ tí ó ti ẹnu apostẹ́lì jáde gẹ́gẹ́ bí a ti darí rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Ó fi ètò ìgbàlà tí Ọlọ́run ṣe, tí ó sì ṣe àṣekún rẹ̀ ní orí òkè Kálfárì nígbà tí a kan Jésù Kristì má gbélébòó. Ó fi nǹkan wọ̀nyí hàn fún wa. Ó sì jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti di ti Ọlọ́run, wípé a ó di ẹni titun. Àwọn ìwà àtijọ́, ìṣe àtijọ́, ògbólógbòó ọkùnrin ni wípé a ó bọ́ ọ sílẹ̀, a ó sì gbé ọkùnrin titun wọ̀. Bí a bá sọ wípé a bọ́ ògbólógbòó sílẹ̀, a sì gbé titun wọ̀. Paul apostoli bí ẹ̀mí Ọlọ́run ti darí rẹ̀, ó ń ṣe àpèjúwe fún wa ní ọ̀nà tí ìgbé ayé onígbàgbọ́ tí ó lè yé wa. Ó ń ṣe àpèjúwe gẹ́gẹ́ bí a ti máa ń wọṣọ láràárọ̀, wípé bí a bá ti jí, wípé ohun kan la ní láti ṣe. A ó bọ́ aṣọ ògbólógbòó, a ó bọ́ ọ sílẹ̀. Èyí ni aṣọ tí a ò lè wọ̀ jáde. A ó bọ́ ọ sílẹ̀, a ó wẹ̀. Bí a bá ti wẹ̀ tí ara wa sì ti mọ́, a ó sì gbé aṣọ titun wọ̀. Aṣọ titun yìí bí a bá jáde síta, ní àwọn ènìyàn ni wọ́n máa fi mọ irú iṣẹ́ tí a ń ṣe. Ó ṣeéṣe bí a bá rí ọmọ ogun, ọmọ ogun yóò bọ́ aṣọ tí àwọn ènìyàn máa ń wọ̀, yóò bọ́ sílẹ̀, yóò gbé aṣọ ọmọ ogun wọ̀. Tàbí ẹni tí ń ṣe ọlọ́pàá, bí a bá rí ọlọ́pàá ní gbòòrò, ohun tí a fi ń dá a mọ̀ bí a ò tiẹ̀ pàdé ẹ̀ rí, bí a ò tiẹ̀ morúkọ ẹ̀, bí a ò tiẹ̀ mọ iléèwé tó lọ, bí a ò tiẹ̀ mọ ìgbà tó gbaṣẹ́ ọlọ́pàá. Bí a bá ti rí ní gẹ́rẹ́ tí a ti rí pẹ̀lú aṣọ tí ó wọ̀, a ti fi aṣọ yìí, a ti fi dá a mọ̀. Àwọn ẹlòmíràn, bóyá wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn ilé iṣẹ́, tàbí wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn àdúgbò, bí a bá ti rí aṣọ tí wọ́n wọ̀, ni a máa mọ̀ wípé wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ aṣẹ́ṣọ́ tàbí ẹ̀ṣọ́. Àwọn ẹlòmíràn, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ilé ìta oúnjẹ ní ìta ni wọ́n ti ń ṣiṣẹ́. Àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ ní irú bẹ́ẹ̀, ìgbà mìíràn ni a máa rí wọn wípé ó máa ní irú aṣọ tí wọ́n ń wọ̀. Tàbí àwọn dókítà ti òyìnbó, bí ẹ bá rí wọn pẹ̀lú aṣọ tí wọ́n wọ̀, a ó ti mọ̀ wípé ẹni yìí jẹ́ dókítà. Tàbí ẹlòmíràn wípé ó jẹ́ nọ́ọ̀sì, tàbí wípé ẹnìkan jẹ́ agbẹ̀bí. Èyí ni àpẹẹrẹ tí Paul apostẹ́lì tó ń ṣe fún wa, wípé àwa pàápàá ó yẹ kí a mọ̀ wá bí a bá ń jẹ́rìí wípé a ti di ti Ọlọ́run. Bí a bá ń jẹ́rìí wípé a ti bá Jésù Kristì pàdé, bí a bá ń jẹ́rìí wípé a ti di ẹni ìgbàlà, ó ní ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa yìí. ati eri ti an je ti an so fun awon elomiran o ye ki won ki o le mo wa nipa ohun ti a ti bo kuro ati eyi ti a tun gbe wo eyi o so nipa ti aso eyi ti an hun tabi eyi ti aran ti an gbe wo eyi o so nipa awon akole ti awon eyan ma nko sori awon kada awon kekeke ti a ma nle mo aya awon nkan ti an so nipa re won je awon iwa tuntun eyi ti o je wipe agbewo ki atomate siwaju je ki nfi han o ninu oro olorun wipe bi aban so nipa igbala bi aban so nipa iwa titun iwa mimo bi aban so nipa wipe ati ba olorun laja ati dari ese waji wa opolopo igba ni bibeli man so gege bi eni ti o gbe asowo nitori be ki o ye wa wipe gbati a ba nso oro igbala gbati a ba nso oro iwa mimo o dabi eni wipe agbe aso titun wo bi a ba nso nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun ohun ti a nso na ni wipe iru eni be o ti ni aso ti ko dara gbati o ba to olorun wa abo aso yi abo sile awa gbe aso miran wo je ki nti apejuwe fun ninu iwe woli isaiah ori kerin le ni ogota ori kerin le logota ese ikefa fi esi dara dara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisededede wa si mu wa kuro bi afefe nihi ni anso nipa iwa awon ti ko lolorun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o nso wipe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simile wipe yo gba won la o dabi akisa elegbin se oyi onisinsin wipe bi aba ti je bi aba je eni ti ko mo olorun tele awon iwa ti ahu won dabi akisa elegbin ni waju olowa nitori be ni a fi so wipe bi aba ba jesu pade akisa ti agbe wa ki a to wonu irere a o bo awon nkan won yi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewo titun a o gbe won wo je ki a tun wo apejuwe miran ninu Luke orike dogun anwo lati ese ikokan le logun omo na si wi fun pe baba emi ti dese si orun ati ni iwaju re emi ko si ye le eni ti aba ma pe le omo re mo sugbon baba na wi fun awon omo odo re pe emu ayo aso wa kankan ki esi fi wo sori ohun ti o nso emu ayo aso wa kankan ki esi fi wo se omo we pe eni ti an soro re yi ni an pe ni omo onina kuna nigba ti o de aso egbin lo wa lara re awon aso egbin won yi ni won se apejuwe ibinu ija irunu aran kan ati wipe iru eni yi o kun fun ese popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro a wa fi aso ayo aso titun agbe wo je ki a pada si isaiah ori ikokan leni ogota ori ikokan leni ogota ese ikewa emi o yo gidigidi ninu olowa ọkàn mi yóò yọ nínú ọlọ́run mi nítorí ó ti fi agbádá wọ̀ mí ó ti fi aṣọ òdodo bò mí ṣe orí nísinsìnyí òkè níhì ohun tí ọlọ́run bá wa sọ òun ni wípé bí àbátọ̀ ọlọ́run wá aṣọ ògbólógbò aṣọ ìwà àtijọ́ aṣọ ìrìn àtijọ́ aṣọ ìjẹun àtijọ́ aṣọ ìṣe àtijọ́ a ó bọ́ wọn kúrò a ó sì gbé aṣọ titun aṣọ ayò aṣọ òdodo. A ó gbé wọ̀ yẹ kí a tún wo ìwé ìfihàn. Ìwé ìfihàn. À ń tọ́ka sí àwọn ẹsẹ̀ bíbélì yìí kí ó ba lè yé wa dáradára. Ohun tí a ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lónìí yẹ kí a wo ìfihàn orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkeje. Ẹ jẹ́ kí a yọ̀ kí inú wa kí ó sì dùn gidigidi kí a sì fi ògo fún nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé aya rẹ̀ sì ti múra tán òun ni a sì fi fún pé kí ó wọ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tí ó funfun gbò nítorí pé aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ ẹni ní í ṣe òdodo àwọn ènìyàn mímọ́. Ṣé orí ohun tí a ń sọ níhìn bí a bá rí obìnrin kan tí a fẹ́ sìn lọ sí ilé ọkọ. Bí obìnrin yìí bí ó bá ti múra sílẹ̀ fún ọjọ́ ìgbéyàwó àwọn aṣọ tí ó ti ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aṣọ ìlòsí aṣọ tí ó ti ń lò nínú ilé àbọ̀ wọn kúrò àtún ara rẹ̀ ṣe awẹ̀ dáradára a sì wá mú aṣọ titun ìgbà mìíràn a jẹ́ aṣọ tí ó funfun gbò. A wọ̀ ọ́ nígbà tí ó bá wọ irú aṣọ yìí ó múra sílẹ̀ láti lọ pàdé ọkọ rẹ̀ à ń sọ fún awé pé bí ìjọ ti jẹ́ ìyàwó ọ̀dọ́ àgùntàn ìyàwó Jésù Kristì àwa tí a múra sílẹ̀ fún ìgbàsókè àwọn ènìyàn mímọ́ àwa tí a múra sílẹ̀ nígbà tí olórí áńgẹ́lì yóò fún pé nígbà tí àwọn òkú nínú Kristì yóò jíríde nígbà tí a ó gbà wá sókè láti lọ pàdé olùfẹ́ wa láti lọ pàdé olùgbàlà wa láti lọ pàdé olúwa wa láti lọ pàdé olùṣọ́ àgùntàn láti lọ pàdé ọ̀dọ́ àgùntàn ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ó ní àwa yìí ni a bọ́ aṣọ àkísà àti àtijọ́ a bọ́ sílẹ̀ a wá gbé aṣọ mìíràn wọ̀ aṣọ tí ó funfun gbò aṣọ tí ó ń ṣe àpèjúwe ìwà mímọ́ ti àwọn ènìyàn mímọ́ nísinsìnyí ó yẹ kí ó yé wa. Ohun tí a ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí yẹ kí a padà sí Kólósè orí kẹta ó ń sọ fún wa nípa àwọn ìkókó mẹ́ta tí ó farahàn nínú ohun tí a ń kẹ́kọ̀ọ́ yìí ìkíní bíbọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ ìkejì àwọn ìwà ọkùnrin titun ìkẹta ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan bí mo ti sọ tẹ́lẹ̀ wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ ẹ̀kọ́ tí ó wá láti inú ọlọ́run ẹ̀kọ́ tí ẹ̀mí ọlọ́run tí ó ń fẹ́ la ojú wa sí lónìí mo tún gbàdúrà wípé ẹnìkọ̀ọ̀kan wa òye yóò yé wa wípé ẹnìkọ̀ọ̀kan wa yóò gbọ́ ohùn olùṣọ́ àgùntàn látòkè wá àti wípé bí a ti ń gbọ́ a ó dìde láti ṣe ohun tí ọlọ́run fẹ́ ká ṣe láì fi ohunkóhun falẹ̀ láì jáfara jẹ́ kí a wo ìkíní bíbọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ bí ẹwà kísà tí a fẹ́ gbé sọnù bíbọ́ sílẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ ìṣe ti àtijọ́ Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú ìrunú àránkan ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ níhìn ni ọlọ́run ti ẹnu Paul apostle sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà ohun tí a ń pè ní ìdáǹdè ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀ ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa ó wá ń sọ fún ni ṣùgbọ́n nísinsìnyí gbà tí Paul apostle ń sọ nísinsìnyí ó ń sọ nípa ìgbà kan ní ìgbésí ayé àwọn ará Kólósè ìgbà kan ní ìgbésí ayé onígbàgbọ́ ǹjẹ́ nísinsìnyí tí a ń sọ nípa rẹ̀ kí ni ó ń tọ́ka sí? Ó ń tọ́ka sí wípé a ti kúrò nínú ayé àti wá sí ìjọba Ọlọ́run nísinsìnyí tí a ti wá sí ìjọba Ọlọ́run ó ń tọ́ka sí wípé a ti kúrò lábẹ́ ìṣàkóso èṣù ati wa si abe isakoso Jesu Kristi olugbala wa o nso wi pe sugbon nisinsiyi te ati wa si abe akoso titun o nso nipa wi pe ati kuro ninu okunkun ati bo sinu imole o wa nso fun a wi pe nje nisinsiyi ti a wa ninu imole o nso wi pe ati di oku si ese ati di aye si Kristi ati ji iji ododo o wa nso wi pe gba ti ati kuro ni eni ti atijo ti asi ti wa nisinsiyi lati di titun ninu ero wa ninu Kristi o ni oye ke a fi gbogbo awon nkan wonyi sile o wa nso o dabi ki awon olopa tabi oga olopa ki o so fun olopa kan ti o sese gba ise boya ori olopa iji laaro o wa si ori ila nibi ti won tin to ke a ba le se ayewo won ki won ki o to jade lo si enu ise oga olopa wa ri olopa ti o sese gba ise yi o wa ri wepe o wo aso to tin wo tele tele ko wo aso ti a fi da olopa mo ah ni oga olopa wa so pe ah nje nisinsiyi nigbati o ti darapo pelu awon olopa o ye ki o fi awon aso won yi sile ki o wo aso titun ti a le fi da omo gege bi olopa se on ti mo nso ye wa aha o dara be nitori be eyi ni a fi so fun a we pe ke a fi nkan wonyi sile awon nkan ti o fi wa han gege bi eni ti atijo awon nkan ti o fi wa han gege bi elese gba ti ati kuro ninu ese wa ki a fi ibinu ke a fi sile se ori awon elomiran bi won ba ji laaro oju afaro a da bi eni we pe enikan se won latoju orun iyawo ni gbadun awon omo oni gbadun awon aladugbo won oni gbadun ah a ma be sini so pe kilode se bi ajosun lale ana ni ewo lo wa de toju yin faro kilo fa ibinu oni gba ti ati mo Jesu Kristi oni ke a fi awon nkan won yi sile ka je ki yawo ko joroju wa nle ka je ki awon omo roju wa nle sugbon oko ti a fe ba soro boya a fe bere owo obe ni boya a fe lo soja ni tabi boya a fe so fun pe ah ikan ninu awon omo o ma da be ni pe on gbona die bi ati de waju oko ni ari pe oju oko faro ati ri pe bo ti nse tele ni yi gba to so pe ohun ti gba Jesu ko si yi pada oni ke a fi ibinu sile o si ni ke a fi irunu sile awon elomiran bi a o ti soro meji meta won tin to to soke won tin foju gba o dabi eni wi pe ibinu irunu ojoba ni igbesi aye won awon elomiran laarin arakunrin si arakunrin arabirin si arabirin laarin awa ti ajo npe ara wa ni ara ninu oluwa kilode to je wi pe bi abati soro die elomiran ati fajuro elomiran ati wu elomiran a o ni le ba soro ati dabi arabirin kila so to bi yin ninu arakunrin se o si nkan o se ki se e ta sese so sile yi lo je ki oju yin faro be ki lo de o nso fun wa o ni bi abati bo ogbologbo okunrin ni sile pelu ise re ki lo tun fa ibinu laarin awon omo olorun ki lo nfa irunu laarin awon omo olorun ki lo nfa aran kan bi abaso nkan o se se gege bi eni eleran ara bi atile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti Jesu nitori pe imo wa ko to ti Jesu looto la yi okan wa pada a o yi ago ara wa pada ohun ti mo nso ni we pe bi abati ni igbala alaafia olorun awo nu okan wa iye olorun awo inu okan wa bi abati ni igbala ayo idariji aso ninu okan wa bi abati ni igbala a o ri wi pe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki atomo Jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi amo Jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada andro de ojo ajinde to je wi pe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se on ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa bakan na sibe se o mo we pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisinsin na ti ati di onigbagbo bi abere bagun onigbagbo lowo ado onigbagbo nitori wipe emi okan la yi pada lagbala ara bi abere bagun ara onigbagbo a si ma dun sibe sibe o sese ti o je wipe an soro laarin ara wa sugbon ohun ti an so yi ki o dabi eni wipe o fe gba odi lokan wa ki won so fun ah ki a ma binu o wipe ki se wipe a mo mo se nkan yi si wa nitori be ke agboju fo nkan yi da bi a ba ti so be o ye ko ton lokan wa sugbon wipe kodun mi sugbon a se tun soro lori nkan na ti a o ye ki a ti gbagbe a se so pe ah lagbaja mi o ni nkan ba lagbaja se lagbaja ti a ndaruko oji omo olorun awa papa aso pe aje omo olorun awa so wipe a o ni nkan ba lagbaja se bi nkan de fun lagbaja boye o fe gbe yawo ni boye o fe sinku ni boye o fe ko omo jade ni ko so to le de kin de be mi o ni yoju si on nitori wipe lagbaja ah nkan to se si mi a fi orun lati le pari e iru eni be ba o lo se je omo olorun o ni ki a fi ibinu sile ki a fi irunu sile ki a fi aran kan sile awa bi boya o ti dele oko ewo ati oko o se se ki o je wi pe oko se o se ese gbe nigba kan o so nkan ti o dara o se se ki o so nipa iya re tabi ki o so nipa baba re tabi ki o tile so oro kan si o lai kiye sara oro isi dun o de gongo ara o wonu akiyemi ara re sugbon nigba ti nkan yi sele oko wa o wa ri wi pe nkan to nso ko dara o wa pe pe iyawo mi ma binu o isu ni nitori be je ke agbagbe ah mo ti gbagbe en to ba dele oko se o ti mo pe ile eko ni ile oko nitori be mi o binu eni to lohun o binu yi sugbon o wa lo se ipinu wi pe owo temi ati owo oko ko si nkan to le papo bo ba fowo sile lati je gege bi o ba fi sile lati jeun ohun le bi ma pa nitori pe ibi ti mo gbon jude yi mo mo bi mo se le jeun tebi o ni pa mi iru eni be se ki se wi pe agbe nkan kan sinu ti a fi binu ti a fi korira oko mo ti mo wi pe gege bi onigbagbo mi o ni ko le gege bi onigbagbo mi o le jawe fun wi pe mo fe lo fe oko miran sugbon nkan ti ma se fun a ju iko sile lo ko dara be bi abati di onigbagbo ibinu akuro irunu akuro aran kan ko akuro oro odi ko ti eye ka gboye si onigbagbo awon alaigbagbo alaiwa bi olorun ni won ma nfi bibeli sefe ni won ma nse yeye wi pe awon ogba bibeli o nitori pe ti akọ si bibeli won ma nse yeye nipa ohun ti akọ si bibeli awa ti a ti je omo olorun bibeli mimo yo je ohun iya soto o ti agbe laruge o ti o je wipe bi a ba tin kan ko ninu re ni anteriba fun olorun iru eni be ti o ti di onigbagbo oro odi blasphemy ko tun si lenu re mo ati oro itiju ohun ti an pe ni oro itiju ni oro agalamasa oro ko bakun gbe oro ti o ma nda be ni pe awon tinu aye won ma rerin si sugbon ti o je oro idoti oro ti ti ni loju oro ti a ko gbodo gbo ni gbangba se amo we pe awa ti a je obirin e se gafara fun mi bi awon aso kan wa ti obirin ma nlo ti a ba fo won ti o ye ki a ma sasi ita gbangba nitori pe o je ohun ti o tini loju be na ni awon oro miran wa oro ti o je mo oro obirin oro okunrin oro ti o je mo isepo laarin oko ati aya tabi awon nkan miran ti o ye ki a ma gbo ni enu onigbagbo ni ita gbangba sugbon gba ti a ba ri awon elomiran ti won so wi pe awon je onigbagbo sugbon ti won tun da para ti won sefe awon ti won sin so yi won je oro itiju oni ko ye ko ri be ese ikesan e ma si se poro fun enikeji yin awon elomiran won o mo sai da won so wi pe awon ti di onigbagbo boya won fe lo si oja aladugbo sin bere wi pe arabirin nibo le fe lo tin ba da lohun pe mo fe lo soja ohun eti ba fi lo soja ati e ani o gba owo yi ko ba mi ra iyo wa latoja gba ti wo tin lo ko champagne kemi na lo tori be tin ba so to fun wi pe mo nlo soja ise ti o ye ko ran mi lo ma ran mi a da bi eni pe mo je boy eru re nitori be won o ni so fun mo fe sare de odo aladugbo mi nbi ni oja lo nlo oni iru eni be ko ye ke a ma so pe aje oni igbagbo ke a tun ma poro fun ara wa o sese ko je obirin to ti loko lo fe lo ri iya re bi o ba so fun oko pe ba le mi mo fe lo ri iya mi o oko le so wi pe se bi o lo ni ose ti o koja se o si nkan o nitori be a kan ni ara le bi baale mi ba bere pe nbo ni mo lo eni mo sare jade die nbe yen mo fe lo wo awon ti won wa ni idapo ju ile mi iro lo npa o nlo si odo iya re to ba si de ton ba so pe e ma pe die se won na mo awon ti won sese di onigbagbo yi baba dodo won e ko se dide giri nitori pe oro ti won ni so oro na ti po popo ju nitori o lo je ki npe iro lo npa awa ti a so pe aje onigbagbo ba la tun se nba iro lenu wa ko ye ko ri be oni e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re je ki a wo romu ori kefa romu ori kefa lati ese ikefa nitori awa mo yi pe a kan ogbologbo okunrin wa ma agbelebo pelu re ke a le pa ara eserun ki awa ma se sin ese mo onkan na ni eyi so fun wa ninu efeso ori kerin efeso ori kerin ese ikeji le logun pe ni ti iwa yin atijo ke eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi efe kufe etan se oye oni sinsin yi okan na ni bibeli ibaje kolose lati nka ibaje romu lati loka ibaje efesu lati nka okan na ni oro olorun eyi ni olorun fe aba wa ni ijo ni ilu eko nihin tabi ijo ni ilu ibadan tabi ijo ni ilu ibomiran oro olorun okan na ni eko oro olorun okan na ni je ki n tun so papa o sese se a mo wi pe ki se dipa ni ijo kan soso ti o wa ni gbogbo aye o sese ki eyan ki o ma wa si dipa tabi ke elomiran ki o ma lo si ijo miran bi gbogbo wa bi abaje olooto si oro olorun eko kan na ni o ye ki gbogbo wa ki a ma ko ni nitori ori nisinsinyi ohun ti paul n so fun awon ara kolose ohun lo so fun awon ara efesu ohun lo so fun awon ara romu to ka ese ikeji le logun yi pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife kufe etan ese iketa le logun ki ese di titun ni emi inu yin lati ese ikeji din logbon ki eni tin jale ma se jale mo se o ti gbo eni ti o ti wa ni iwa ki o ma fowora ki o ma fe ki o ma mu nkan ti elomiran o ni eni ti o ba ti nse be tele ki o ma se be mo bi o

0: ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrán kan. Ọlọ́run ti kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ fún wa tó jẹ́ wípé bí a bá ń kà wọ́n, bí a bá ń bójútó wọn, bí a bá ń ṣe wọ́n, ilé wa yóò tòrò. Ọlọ́run ti fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àṣẹ, ọ̀pọ̀lọpọ̀ ìlànà tó jẹ́ wípé bí ẹnì kọ̀ọ̀kan wa, bí a bá ń jí láàárọ̀, tí a ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe díngí, tí a ń wò, tí a sì ń fi díwọ̀n ìgbésí ayé wa, àlàáfíà yóò wà ní ìdílé wa. Bí a bá mọ̀ pé kí ọkọ kí ó tó bá ìyàwó sọ̀rọ̀ wípé a ò gbọdọ̀ ní ìwà kíkorò, a ò gbọdọ̀ pọ́n obìnrin yìí lójú, a ò gbọdọ̀ fi ìbínú bá ìyàwó lò, a ò gbọdọ̀ fi ìrunú bá ọkọ wa lò, a ò gbọdọ̀ ní ariwo nínú ilé wa. Ṣé tó jẹ́ wípé ọkọ àti ìyàwó ń sọ̀rọ̀, a tún gbọ́ ní ilé kẹrin, ilé karùn-ún, wọ́n sọ pé lágbájá tún ti dé o, pé ó fẹ́ lu ìyàwó ẹ̀ pa lọ́sẹ̀ tó kọjá. Wọ́n náà ń lọ ṣọ́ọ̀ṣì o, wọ́n ka bíbélì jù kí ni lọ. Ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀síbẹ̀, ìjà ò kúrò, ariwo ò kúrò láàrin wọn, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan. Ẹ máa ṣore. Fún ẹnì kejì yín, ẹ ní ìyọnú, ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríjì yín. Ó ní ká máa dáríji ara wa nínú ìjọ, ká máa dáríji ara wa nínú agboolé, ká máa dáríji ara wa níbi iṣẹ́, kí a máa dáríji ara wa pẹ̀lú àwa àti aládùúgbò, kí a máa dáríji ara wa gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi bí ó ti dáríji wá. Yẹ kí a ṣe kíákíá, kí a lọ sí ìkórí kejì, àwọn ìwà ọkùnrin titun. Èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbò, àwọn àkísà ìgbín, àwọn ìwà àtijọ́, kí a bá wọn sílẹ̀, kí a jù wọ́n dànù, kí a rí wípé ìwà ọ̀tún, ìrìn ọ̀tún, kí a rí wípé wọ́n jọba ní ìgbésí ayé wa. Èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá, ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀. Ohun tí a ń sọ níhìn-ín, a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ. Nígbà mìíràn, bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni yìí kí a tó mọ̀ ọ́, a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni. Aṣọ tó máa ń wọ̀, aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn, aṣọ tí ẹnìkan fún un. Aṣọ yìí ó ṣeéṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀. Ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó, ó máa ń rin ìrìn ìdọ̀tí. Bá a bá tiẹ̀ ti rí àwọn lágbájá nìyẹn. Bó bá jẹ́ obìnrin ni, kò jẹ́ tún irun ẹ̀ ṣe, kò jẹ́ fọ ẹnu láàárọ̀, kò sì jẹ́ wọ aṣọ tó dára. Bí a bá ti rí àwọn lágbájá nìyẹn, bí tiẹ̀ ti rí nìyẹn, bá a tiẹ̀ fún láṣọ, ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́. Bí ó sì ti di onígbàgbọ́, a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí. Àti kúrò ní àdúgbò ibi tó ń gbé, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó wá ti lọ́kọ. Ọlọ́run wá tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó jẹ àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́. Ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó. Ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ, àti kọ́ ní ìwà ìmọ́tótó, ìyípadà ti dé. Ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe. Ní ojoojúmọ́ àárọ̀ á mú ohun tí a fi ń fọnu, á fọ ẹnu. Àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì, ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó. Bí ó bá ti ń bọ̀ lókèèrè, bóyá a ò tí ì rí fún bí ọdún kan tàbí ọdún méjì, a wá rí ó jẹ́ ẹni tí a ò lè dá mọ̀ mọ́. A wá sọ wípé àbílágbájá ni, àbílágbájá kọ́. Ó tún wá ti ń yan fandafanda, a wá dúró àtẹjúmọ́. Ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o, àtàbí ẹ káàsán o, tàbí ẹ káalẹ́ o, àbíwọ ni, àbíwọ kọ́, èmi ni, kí ló dé? Sọ fún mi, jókòó pìtàn fún yín, báwo ni nǹkan ṣe yí padà? O kì ń rìn báyìí rí? Ọlọ́run ló dá mi lọ́la, Ọlọ́run ló mú ìyípadà wà. Bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́, bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́. Àwa tí ó jẹ́ wípé aṣọ ìgbín, àkísà ẹlẹ́gbin, ọmọ onínàkúnà la jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a wá ti di ìyàwó Jésù Kristi, àwa tí a ti dá lọ́lá, tí a ti dáríjì, àwa tí a ti mú ẹ̀gbin, tí a ti mú kúrò ní ìgbésí ayé wa, tí Jésù tó wá ti di olùgbàlà wa, ti Jesu ti o ti fi aso ododo wo wa ti Jesu ti o ti ko wa gege bi ati rin gege bi ati soro gege bi ati huwa gege bi ati se gege bi ati ba eni keji wa lo nigba ti a ba ri wa a da bi eni wi pe a ni le da wa momo nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe Efesu le kan si Efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti Olorun li ododo ati ni iwa mimo otito sori ikona ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a be sini rin irin otun ki a be sini hu iwa otun ninu Romu ori kejila Romu ori kejila ese ikeji ki e ma se da ki e ma se da dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni iroyinu yin ki eyin ki o le ri idi ife Olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe Olorun fe ki a dabi Jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti a nso ti a nse ki a dabi Jesu Christi nitori be o ye ki yi pada yi ki o farahan ni igbesi aye wa bi yi pada yi ba farahan ni toto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan je ki a lo si Kolose ori keta ese ikokanla Kolose ori keta ese ikokanla ni bi ti ko le si Heleni ati Jew ikola ati aikola alaigbede ara skitia eru ati omnira sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo nihin ni Paul tun ti wan so nkan miran fun wa o je ohun ti a menuba lana ninu isin wa ti ojo aiku o nso fun wa wipe nigba ti a ba ti ba Olorun pade nigba ti a ba ti di eniyan Olorun eniyan mimo wipe okuta idigbolu tabi ogiri ikele ti o wa laarin wa wipe a o wo won pale o nso nihin o fi awon nkan meji meji o fi won wera won o si nso fun wa wipe awon idabo ti o ti wa laarin awon kan meji meji meji won yi wipe ati mu okuro lakoko o nso nipa ti Heleni ati Jew bi aban so nipa Heleni eyi nso nipa awon Greek sugbon ni edi ti o le yi oda dara won ma won pe won ni keferi awon Jew won ma pe gbogbo awon eniyan toku won ma pe won ni keferi won ki da si won oni sugbon bi eni ti an pe ni keferi tele tele ati eni ti an pe ni Jew bi o ba ti mo Olorun awon mejeji gbogbo nkan ti o pa ala saarin won tele tele a o mu won kuro won o di eniyan titun won o di ore ara won ki se be nikan ikola ati alaikola awon ti a konila ni awon Jew awon alaikola ni awon ti o ni awon esin miran ti awon Jew ti won se sure si won ti won so wipe won ko se dara dara o ni bon ba ti mo Jesu ati eni to ti kola ati alaikola won di kan a oni awon kan wa alaigbede o tun ni awon miran won je ara skitia won je nkan meji ki se kan na alaigbede lapa kan ara skitia lapa keji o ni awon wonyi ba kan na bi won ba ti mo Jesu Christi awon nkan ti o da bi eni wo pe a fi ya won nipa tele tele a o mu won kuro o tun wa so nipa eru ati ominira wi pe awon ti o ni ominira boya won ni ise ti ara won won ni ile ti ara won ko se eni ti o fun won si abe isinro won ni ominira awon miran ti won si je eru nigba ti won ti ba Jesu Christi pade won di okan na e la nso fun wa wi pe bi a ba ti mo Olorun wi pe a o ni ma fi iyato si awon kan ti won wa lati gosu tabi awon ti won wa lati ariwa awon ti won wa lati ila orun tabi awon ti won wa lati iwo orun wi pe Christi yo je ohun gbogbo ninu ohun gbogbo ki yo si iyapa ki yo si idabo laarin eni kokan wa ati ninu eni kokan wa gbogbo wa yo fun sokan papo a o ni Olorun kan Christi kan olugbala kan ẹ̀mí kan, a ó máa ní ẹ̀kọ́ kan, ìgbàgbọ́ kan, a ó sì wà ní ìṣọ̀kan nínú Jésù Kristi. Èyí ni Ọlọ́run kọ wa lónìí. Nísinsìnyí, ó yẹ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé àwọn ìwà àtijọ́, ìwà ògbólógbò ti àtijọ́, wípé ó yẹ kí a dágbére fún wọn pátápátá. Ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ di titun ní ìwà wa, ní ìrìn ẹsẹ̀ wa, ní ìwọṣọ wa pàápàá, ní bí a ṣe ń bá ẹnì kọ̀ọ̀kan ẹnì kejì wa lò. Ó yẹ kí a di titun ní ohun gbogbo tí a ń ṣe. Kí a bọ́ àwọn ìgbà ògbólógbò, àwọn ẹ̀kísà ẹlẹ́gbin ti àtijọ́, kí a bọ́ wọn, kí a sọ wọ́n dànù, kí a sì jẹ́ kí ìwà titun kí ó jọba ní ìgbésí ayé wa. Ó yẹ kí a gbàdúrà o. Sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Ṣé àwọn nǹkan tí a ń dárúkọ wọ̀nyí, ṣé wọ́n ṣì wà ní ìgbésí ayé rẹ ni? Èwo ni a tún ká àgbèrè mọ́ onígbàgbọ́ lọ́wọ́? Tàbí ìwà èrí, tàbí ìfẹ́ kò fẹ́, tàbí ìwà búburú ìfẹ́ búburú, tàbí ìfẹ́ gbígbóná ẹnìkan sí ẹnìkejì, tàbí ojú kòkòrò, tàbí ohun mìíràn tí kò dára, kí a tún máa ba lọ́wọ́ onígbàgbọ́? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run, gbàdúrà sọ fún Ọlọ́run. Ìwà ìmọtí ara ẹni nìkan, ìwà ògbólógbò ti àtijọ́, ìwà tí ó ìjà àti ìrunú, jẹ́ kí a sọ wọ́n dànù, kí àwọn kan yìí kí ó kúrò ní ìgbésí ayé wa. Bí a bá jẹ́ olóòótọ́, bí a bá jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run, ó dájú yóò mú ìyípadà rere, ìyípadà ọ̀tún bá ẹnì kọ̀ọ̀kan wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé wòlíì Jeremiah, orí ìkẹrìndínlógójì, ó sì ṣe ní ọdún kẹrin Jehoiakimu, ọmọ Josiah ọba Juda, ní ọ̀rọ̀ yìí tọ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa wá, wípé, mú ìwé kíká fún ara rẹ, kí o sì kọ sínú rẹ̀ gbogbo ọ̀rọ̀ tí èmi ti sọ sí Ísírẹ́lì àti sí Juda, àti sí gbogbo orílẹ̀-èdè láti ọjọ́ tí mo ti sọ fún ọ, láti ọjọ́ Josiah títí di òní yìí. Ó lè jẹ́ pé ilé Júdà yóò gbọ́ gbogbo ibi tí mo pinnu láti ṣe sí wọn, kí wọn kí ó lè yí padà olúkúlùkù kúrò lé ọ̀nà búburú rẹ̀, kí èmi kí ó darí àìṣedédé wọn àti ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Nígbà náà ni Jeremiah pe Baruku ọmọ Neriah. Baruku sì kọ láti ẹnu Jeremiah gbogbo ọ̀rọ̀ Olúwa tí ó ti sọ fún un sórí ìwé kíká náà. Jeremiah sì pàṣẹ fún Baruku pé, "A sé mi mọ́, èmi kò lè lọ sí ilé Olúwa, nítorí náà ìwọ lọ kí o sì kà nínú ìwé kíká náà tí ìwọ kọ láti ẹnu mi wá ọ̀rọ̀ Olúwa lé etí àwọn ènìyàn ní ilé Olúwa lé ọjọ́ ààwẹ̀, àti pẹ̀lú ìwọ sì kà á lé etí gbogbo Júdà tí wọ́n jáde wá láti ìlú wọn." Ó lè jẹ́ pé ẹ̀bẹ̀ wọn yóò wá síwájú Olúwa, wọ́n sì yí padà olúkúlùkù kúrò lé ọ̀nà búburú rẹ̀, nítorí pé ńlá ni ìbínú àti ìrunú tí Olúwa ti sọ sí àwọn ènìyàn yìí. Baruku ọmọ Neriah sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Jeremiah wòlíì ti paláṣẹ fún láti ka ọ̀rọ̀ Olúwa láti inú ìwé ní ilé Olúwa. Ó sì ṣe ní ọdún karùn-ún Jehoiakimu ọmọ Josiah ọba Juda, ní oṣù kẹsàn-án ni wọ́n kéde ààwẹ̀ níwájú Olúwa fún gbogbo ènìyàn ní Jerusalemu àti fún gbogbo àwọn ènìyàn tí ó wá láti ìlú Juda sí Jerusalemu. Baruku sì ka ọ̀rọ̀ Jeremiah láti inú ìwé ní ilé Olúwa ní ìyàrá Gemariah ọmọ Ṣafani akọ̀wé ní àgbàlá òkè, níbi ilẹ̀kùn ẹnu ọ̀nà tuntun ilé Olúwa lé etí gbogbo ènìyàn. Nígbà tí Mikaiah ọmọ Gemariah ọmọ Ṣafani gbọ́ gbogbo ọ̀rọ̀ Olúwa láti inú ìwé náà wá, ó sì sọ̀kalẹ̀ lọ sí ilé ọba sínú ìyàrá akọ̀wé, sì wò ó, gbogbo àwọn ìjòyè jókòó níbẹ̀, Elishama akọ̀wé àti Delaiah ọmọ Shemaiah àti Elnatani ọmọ Akbori àti Gemariah ọmọ Ṣafani àti Sedekiah ọmọ Ananiah àti gbogbo àwọn ìjòyè. Nígbà náà ni Mikaiah sọ gbogbo ọ̀rọ̀ wọn ni tí ó ti gbọ́ fún wọn nígbà tí Baruku kà láti inú ìwé náà ní etí àwọn ènìyàn. Nígbà náà ni gbogbo àwọn ìjòyè rán Jehudu ọmọ Netanaya ọmọ Ṣelemiah ọmọ Kuṣi sí Baruku wípé, "Mú ìwé kíká náà lé ọwọ́ rẹ láti inú èyí tí ìwọ́ kà ní etí àwọn ènìyàn, kí o sì wá." Nígbà náà ni Baruku ọmọ Neriah mú ìwé kíká náà lé ọwọ́ rẹ, ó sì wá sí ọ̀dọ̀ wọn. Wọ́n sì wí fún un pé, "Jókòó ní ìsinsìnyí, kí o sì kà á lé etí wa." Baruku sì kà á lé etí wọn. Ǹjẹ́ ó sì ṣe. Nígbà tí wọ́n gbọ́ gbogbo ọ̀rọ̀ náà, wọ́n wárìrì ẹnì kìíní sí ẹnì kejì rẹ̀, wọ́n sì wí fún Baruku pé, awa ko le se aiso gbogbo oro won yi fun oba won si bi baruku wipe so fun wa ni isisiyi bawo ni iwo se ko gbogbo oro won yi lati enu re baruku si da won lohun pe lati enu re ni o si so gbogbo oro won yi fun mi emi si fi tadawa ko won sinu iwe na nigba na ni awon ijoye so fun baruku pe lo fi ara re pamo iwo ati jeremiah a si je ki enikan mo ibi ti eyin wa won si wole to oba lo ninu agbala ṣugbọn won fi iwe kika na pamọ si iyara elshama akọwe won si so gbogbo oro na ye ti oba oba si ran jekudu lati lo mu iwe kika na wa oun si mu jade lati inu iyara elshama akọwe jehudu si ka le ti oba ati ni eti gbogbo awon ijoye ti o duro ti oba oba si n gbe ile igba otutu le osu kesan ina si n jo niwaju re ninu idana o si se nigba ti jehudu ti ka ewe meta tabi merin oba fi obe ke iwe na o si so sinu ina ti o wa ninu idana titi gbogbo iwe kika na fi jona ninu ina ti o wa lori idana sibe won ko wa rere won ko si fa aso won ya ani oba ati gbogbo awon omo odo re ti o gbo gbogbo oro won yi sugbon elnatani ati delaya ati gemaraya bebe lodo oba pe ma se fi iwe kika na jona ko si fe gbo ti won sugbon oba pase fun jeremiah omo ameleki ati seraya omo asraeli ati Shelemaya omo Abdieli lati mu Baruku akowe ati Jeremiah woli ṣugbọn Oluwa fi won pamọ nigba na ni oro Oluwa to Jeremiah wa leyin ti oba ti fi iwe kika na ati oro ti Baruku ko lati enu Jeremiah wa juna wipe tun mu iwe kika miran ki o si ko gbogbo oro isaju sinu re ti o wa ninu iwe kika ikini ti Jehoakimu oba Juda ti fi juna iwo si so ni ti Jehoakimu oba Juda pe bayi ni Oluwa wi iwo ti fi iwe kika yi juna o si wipe e se ti iwo fi kọwe sinu re pe looto oba babeli yo wa yo si pa ile yirun yo si pa eniyan ati eranrun kuro ninu re nitori na bayi ni oluwa wi ni ti Jehoakimu oba Juda pe ohun ki yo ni eni ti yo joko lori ite Dafidi a o si so oku re nu
3: fun oru ni osan ati fun otutu ni oru
2: emi o si je ohun ati iru omo re ati awon iranse re niya nitori aisedede won emi o si mu wa sori won ati sori awon olugbe Jerusalemu ati sori awon okunrin Juda gbogbo ibi ti emi ti so si won sugbon won ko gbo nigba na ni Jeremiah mu iwe kika miran o si fi fun Baruku akowe omo Neriah eni ti o kowe sinu re lati enu Jeremiah gbogbo oro iwe ti Jehoakimu oba Juda ti sun ninu ina a si fi oro pupo bi iru eyi kun oro iwe na pelu
1: iwe woli Jeremiah
2: ori 17 Sedekiah omo Josiah si joba ni ipo Konaya omo Jehoakimu eni ti Nebukadnesari oba Babeli fi joba ni ile Juda sugbon ati ohun ati awon iranse re ati awon eniyan ile na ko feti si oro Oluwa ti o so nipa Jeremiah woli Sedekiah oba si ran Jehukali omo Shelemaya ati Shefanaya omo Maaseiah alufa si Jeremiah woli wipe nje bebe lodo Oluwa Olorun wa fun wa Jeremiah si n wole o si n jade laarin awon eniyan nitori won ko ti fi sinu tubu ogun farao si jade lati Egypt wa nigbati awon ara Kadia ti o do ti Jerusalemu si gbo iru won won lo kuro ni Jerusalemu nigba na ni oro Oluwa to Jeremiah woli wa wipe bayi ni Oluwa Olorun Israeli wipe bayi ni eyin o so fun oba Juda ti o ran yin si mi lati bere lowo mi wo ogun farao ti o jade lati ran yin lowo yo pada si ile re ani Egypt awon ara Kadia yo si tun wa won o si ba ilu yi ja won o ko won o si fi ina kun bayi ni Oluwa wi e ma se tan okan yin je wipe ni lilo awon ara Kadia yo lo kuro lodo wa nitori ti won ki yo lo nitori bi o tile je pe eyin lu gbogbo ogun awon ara Kadia ti n ba yin jabule ti o si je pe awon okunrin ti o gbogbo ile o ku ninu won sibe won o dide olukuluku ninu ago re won si fi ina kun ilu yi o si se nigba ti ogun awon ara Kadia goke lo kuro ni Jerusalemu nitori ogun farao ni Jeremiah jade kuro ni Jerusalemu lati lo si ile Benjamini lati pin ni laarin awon eniyan nigba ti o si wale enu bode Benjamini palogun isokan wa nibe oruko ni ti je Irija omo Shelemaya omo Anania oun si mu Jeremiah woli wipe iwo n sato awon ara Kadia lo Jeremiah si wipe eke emi ko sato awon ara Kadia lo sugbon ko gbo tire beni Irija mu Jeremiah o si mu to awon ijoye wa nitori na ni awon ijoye se binu si Jeremiah won si lu won si fi sinu tubu ni ile Jonathani akowe nitori won ti fi eyi se ile tubu beni Jeremiah lo inu ile tubu ati inu iyara sisokunkun Jeremiah si wà níbẹ̀ ní ọjọ́ púpọ̀. Nígbà náà ni Sedekiah ọba ránṣẹ́ pè é, ọba sì béèrè lọ́wọ́ rẹ̀ níkọ̀kọ̀ ní ilé rẹ̀. Ó sì wípé ọ̀rọ̀ a wà láti ọ̀dọ̀ Olúwa. Jeremiah sì wípé ó wà, ó wípé nítorí a ó fi ọ lé ọwọ́ ọba Bábélì. Pẹ̀lúpẹ̀lú, Jeremiah sọ fún Sedekiah ọba pé, ẹṣẹ̀ wo ni mo ṣe ọ́ tàbí àwọn ìránṣẹ́ rẹ tàbí àwọn ènìyàn yìí tí ẹ̀yin fi mí sínú ilé túbú? Níbo ni àwọn wòlíì yín a wà ní ìsinsìnyí? Àwọn tí ń sọ tẹ́lẹ̀ fún yín wípé ọba Bábélì kì yóò wá sọ́dọ̀ yín àti sí ilẹ̀ yìí. Nítorí náà, gbọ́ ní ìsinsìnyí, èmi bẹ̀ ọ́, Olúwa mi, ọba. Yẹ kí ẹ̀bẹ̀ mi, èmi bẹ̀ ọ́, kí ó wá sí iwájú rẹ, kí ìwọ kí o má jẹ́ kí èmi padà sí ilé Jónátánì akọ̀wé, kí èmi má bàa kú níbẹ̀. Sedekiah ọba sì pàṣẹ pé kí wọn kí ó fi Jeremiah pamọ́ sínú àgbàlá ilé túbú, àti pé kí wọn kí ó máa fún ní ìṣù àkàrà kọ̀ọ̀kan lójoojúmọ́ láti ìta àwọn alákàrà títí gbogbo àkàrà fi tán ní ìlú. Jeremiah sì wà ní àgbàlá ilé túbú.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà.
0: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀yìn wípé ohunkóhun tí yóò jẹ́ ìdènà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá mú ọ kúrò, kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa, tí yóò fìdí mímú ṣe. Ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ ọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe bòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 115. Ó ní, nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew orí 11 ẹsẹ̀ 37. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí
5: ti won si di awon kiniun li enu ni ori kewa ti mo ka fun o nso nipa igboya ni ori kokan layi ni o nsoro nipa igbagbo awon ikoko meji won yi ni o ye fun wa lati wo daradara igbagbo ati igboya ninu isin olorun ni iru akoko ati igba ti a wa yi ni ale mo awon ti o ni ife isin olorun ni toto nitori ni ayika wa ni opolopo awon nkan sele ti o le fa irewesi okan awon ohun ti yo dan igbagbo ati igbekele wa wo eni ti ise isin re yo je teogba ni waju olowa ni lati fi igbagbo ati igboya han o daju pe inu ni bini ati iponju lati owo esu ati lati owo awon omogun re yo ma daya po opolopo awon eniyan awon won yi pelu bi ati daya po won o sese wipe ki ifaseyin ki o deba awon eniyan be fun awon elomiran airije airi nise lowo aini olotoju tabi alafeyinti ni o ma nse won ni ose ti won fi ma nse igbagbo sugbon igbagbo ati igboya ninu Kristi ni o le je ki a parada ki a si fayaran titi de opin ninu bibeli ni a ri wi pe iru akoko ti a wa yi awon miran wa ni akoko be nigba kan bawo ni won se segun bawo ni won se ri ileri olorun gba ni ekunrere bi won se segun ati bi ileri olorun ti je ti won ni wi pe won ni igbagbo si olorun won si ni igboya ninu olorun bi o ba wo chronica keji ori kedogun chronica keji ori kedogun lati ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo le o wa lori gbogbo awon olugbe ile won ni bi o ba fi oro ti a ka won yi di won igbesi aye wa loni bi o ba wo adugbo wa bi o ba wo ilu wa o sese ki o ri wi pe iru akoko ati igba kan na ni o de ba wa ni igbesi aye wa ti alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole ibanuje popo le o si wa ni orile ede ati ni ilu kookan ni ese kefa o wi pe orile ede si nkolu orile ede ati ilu si ilu nitori ti olorun fi oniruru iponju ba won ninu je sugbon ninu awon iponju ati wahala won yi li ari awon ti o ni igboya ati igbagbo ninu olorun ti won da ara won yo soto yato si awon elomiran ti won tori ibanuje ko olorun sile o nso li ese ikeje si ikejo sugbon eyin mu ara le ki e ma se de owo yin nitori ise yin yo ni ere nigbati asa gbo oro won yi ati asotele o de di woli o mu ara le o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile Juda ati Benjamini ati lati inu ilu ti o ti gba lati oke Ephraim o si tun pepe Oluwa se ti o wa niwaju iloro Oluwa o je asiko ti iponju ati wahala wa sibe ohun ti a ni akosile fun Asa ati awon omo Juda ati Benjamini ni akoko na ni we pe won fi igbagbo ran mo Olorun ni akoko ti wa yi bi o ti le je wepe airije airimo iponju wahala wa layika wa o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo Olorun ninu iwe Jobu lati ori kini ni mo ti n ka fun lati ese ikerinla iwe Jobu ori kini lati ese ikerinla o n se kan si to Jobu wa wepe awon oda maalu ntule awon ketekete si n je li eba won awon ara saba si kolu won wọ́n sì kó wọn lọ. Pẹ̀lú, wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wípé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀. Ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun. Èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wípé àwọn ará Chaldea pingun sí ọ̀nà mẹ́ta. Wọ́n sì kọlu àwọn ìbáka sí ẹ. Wọ́n sì kó wọn lọ pẹ̀lú, wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wípé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ. Wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin sì kíyèsí ẹ̀fúùfù ńláńlá tí ìhà ijò fẹ́ wá ìkọlù igun mẹ́rẹ̀ẹ̀rin ilé. Ó sì wó lu àwọn ọmọkùnrin náà, wọ́n sì kú. Èmi nìkan ṣoṣo lè ó yọ láti ròyìn fún ọ. Bí o bá wo àwọn nǹkan tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ àjálù púpọ̀. Bí àjálù ti ń dé bá ẹran ọ̀sìn, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn dúkìá, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn ọmọ nínú ilé. Wọ́n sì wá ròyìn fún Jóòbù ní ọjọ́ kan ṣoṣo tó jẹ́ wípé ìṣẹ́jú kan kò la àárín ìròyìn búburú kan àti òmíràn. Kí ni irú àwa tí a wà láyé lóde òní, kí ni a lè ṣe? Bí àjálù, ìpọ́njú, wàhálà bá dé bá wa, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó dẹ́kun àti sin Ọlọ́run. Kí ni ìwà tí Jóòbù hù ní àkókò yìí tí a ń lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa? Ní ẹsẹ̀ ogún nígbà náà ni Jóòbù dìde, ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, ó sì parí rẹ̀, ó wólẹ̀, ó sì gbàdúrà wípé níhòhò ni mo ti inú ìyá mi jáde wá, níhòhò ni èmi ó sì tún padà lọ síbẹ̀. Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ. Ìbùkún le orúkọ Olúwa. Nínú gbogbo èyí, Jóòbù kò ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ohun tí a ń sọ ni wípé nínú ìpọ́njú, nínú ọ̀fì ọ̀ọ́là tó wà nínú ayé, ó yẹ kí a sọmọ Ọlọ́run. Ó yẹ kí a ní ìgboyà wípé bí ẹ̀mí bá ń bẹ, ìrètí ń bẹ pẹ̀lú wípé Ọlọ́run tí ó fi fún wa ní àkọ́kọ́. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìkólọ, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní wàhálà, ó dájú wípé Ọlọ́run yóò tún ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a wo Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún. Kí a wo ẹ̀rí àwọn tí ó lọ ṣáájú wa nígbà tí wọ́n ń la wàhálà kọjá, nígbà tí ó dàbí ẹni wípé wọ́n dé ìkóríta ọ̀nà, nígbà tí ó dàbí ẹni wípé ojú ṣú, gbogbo àwọ̀ sánmọ sí rọ̀dẹ̀dẹ̀ yí wọn ká, tí ó dàbí ẹni wípé wàhálà wọn kò ṣe é dojúkọ, kò sì ṣe é kọjá nínú rẹ̀. Kí a wo kí ni ìdúró wọn, kí ni ìjẹ́rìsí wọn, kí ni àwọn ohun tí wọ́n sọ láti lè tẹ̀lé Ọlọ́run àti faramọ́ Ọlọ́run ní tímọ́tímọ́. Ní Habakuku orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná, tí èso kò sí nínú àjàrà, iṣẹ́ igi ólífì yóò jẹ́ àṣẹ́dànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá, a ó ké agbo ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsùn mọ́, ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ohun tí Habakuku ń sọ fún wa níhìn-ín wípé bí kò tilẹ̀ sí oúnjẹ, bí kò tilẹ̀ sí ohun ìní, bí ó dàbí ẹni wípé ọ̀dá wà ní oko àti lórí ilẹ̀, ti o si dabi eni wipe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o nso wepe ohun le korin yin si olorun bi iponju ti le wa o le korin yin si olorun bi wahala ti le wa o le korin yin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wepe ninu awon nkan ti o nsele ni aye o si sese fun onigbagbo tooto lati rin ni oju ona ihinrere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma se se ohun ti o lodi ni waju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki a wa paapa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele jesu pelu igboya igboran ati igbagbo ninu gbogbo ayidayida aye bi a ba se be o daju wipe o le de wa mo titi de opin yo si de wa mo ni oroko jesu awo ikori meta ninu oro ti a fe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin kristi ikini ipinija ti akoko wa ninu filipi ori keji ni a ti nwo ohun ti olorun so fun wa wipe awa ti a ngbe ni igbese aye isinsiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi a ti mo wipe awon ami ti o ye ki o ma farahan nigba ti bibo oluwa wa yo sun mo to si bi a ti mo wipe awon ami wonyi farahan kini awon nkan ti olorun so fun wa kini awon ipinija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi a ti nla wahala tabi iponju tabi inu ni bi ni koja filipi ori keji lati ese iketala nitori pe olorun ni nsise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le esi ikunsinu ati ijiyan bi atile ni wahala bi atile ni isoro bi o tile dabi eni wipe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo olorun ki a ma sin olorun li aisi ijiyan tabi ikunsinu li eseke dogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti anri yin bi imole le aye esi ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo kristi pe emi ko sare lasan beni emi ko se laala lasan eyi ni paul apostoli ti o je oloko ti o si je oluso agutan fun awon eniyan wonyi le o nso fun won wipe o ye bi wahala ti le wa o ye bi a ti le ni iporuuru okan o ye bi o ti le dabi eni wipe gbogbo nkan ti o yi wa ka le o dojuru o ni sibe sibe o ye ki a ma se ohun gbogbo laisi ikunsinu ki a ma sin olorun laisi ikunsinu ki a ma gbadura laisi ikunsinu ki a ma karo olorun laisi ikunsinu ki a ma tele jesu laisi ikunsinu ki a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ki a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibise wa ki a ma se ohun gbogbo laisi ikunsinu ati laisi ijiyan o nso fun wa ni ese kedogun wipe awon amuye ti o ye omo olorun awon amuye ti o ye awon ti a so wipe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wipe ani lati je alailegan oni wa tutu gege bi omo olorun alai laba won bi o ti le je wi pe awon ti o wa laro wo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alareke reke eniyan o nso wi pe ki awa ki a ma tan imole bi o ba je wi pe ni toto ni ati ri imole yin rere ki a mo wi pe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ki awa ki a je mimo si olowa ninu timothy keji epistle paul ekeje si timothy lati ese keta ori keta ese ekeje la ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi olorun ninu christi jesu yo farada inu ni bini adupe lowo olorun wi pe ki ise ni tin tan wa je adupe wi pe ki ise eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wi pe ninu aye inu ni bini iponju tabi wahala yo wa eyi ni an so fun wi pe enikeni ti yo gbe igbe aye iwa bi olorun ninu christi jesu yo ri inu ni bini o si se dandan fun wa lati farada awon inu ni bini won yi o nso wi pe ni ese iketa la sugbon awon eniyan buburu ati awon eletan yo ma gbile si siwaju won o si ma tani je a o si ma tan won je bi ero kan ba wa le okan re wi pe boya akoko na yo de ti iwa buburu yo dekun boya akoko na yo de ti wahala ninu aye yo dekun boya akoko na yo de ti ajalu ninu aye yo dekun boya akoko na yo de ti awon ohun ibi ti awon aye ti won ma nse yo dekun ki Jesu ki o to de eyi nje ki o yi o wi pe titi Jesu yo fi de ni awon eniyan buburu ati awon eletan yo ma gbele si waju ati si waju won si ma tan ni je a o si ma tan won je ohun ti a se nso awon nkan oye fun wa ni wi pe ki a le mo iduro ti o ye fun omo olorun ki a le mo iha ti o ye ki a ko si awon nkan won yi nigba ti won ba nsele larowo to wa ki lo ye ki a se o so fun ni ese kerin la o ni sugbon iwo duro ninu nkan won ni ti iwo ti ko ese keta la nso wi pe awon eniyan buburu yo ma gbele iwa buburu yo ma gbele itanje yo ma gbele eko eke yo ma gbele sugbon o so wi pe iwo ti a ti ko le oro olorun iwo ti o ti jeri wi pe omo jesu gege bi olowa ati olugbala iwo ti o ti ko aye ati ese ati awon inu re sile iwo ti o ti faramo jesu iwo ti o nlo ni ona iya ni pekun o ni ki iwo ki o duro ninu nkan won ni ti iwo ti ko be aye ti le nbaje be aye ti le nburu ju be lo o nso fun wi pe awa ti a je omo olorun ki a duro ninu awon eko ti a ti ko ti a si ti je ki oju re da sasa si ki iwo ki o le mo odo eni ti iwo gbe ko won bi a ti n ri awon kan wonyi ni adugbo wa bi a ti n ri wi pe iwa ibaje n gbile bi a ti n ri wi pe awon eniyan buburu n gbile bakan na bi a ti n ri wi pe won tesoju ni iwa okunkun won o n so fun wi pe ki a wa ki a da duro ki a si je eni ti a ya soto eni ti a so di mimo eni ti o ni iwa bi ti iwa bi olorun eni ti o je alailegan eni ti o je wi pe o n tele olorun gege bi akosile oro olorun ohun idigbolo popo lo wa lona awon arinrin ajo si orun rere bi eni ti n sare eje a ko gbodo je ki awon ohun ikose wonyi ki o mu wa sobo ni ayika wa gege bi a ti n salaye fun wa awon ohun ikose popo lo seese ko wa nibi ise tabi ninu ebi tabi pelu awon aladugbo wa awa ti a mo wi pe a n sare ije ti a si mo wi pe a n lo si ilu orun rere wi pe jesu kristi ti lo siwaju lati pese aye sile fun wa o ye ki a wa ti a je arinrin ajo yi ki a teju mo Jesu ki a ma se je ki ohunkohun ki o ko wa lese li aye ode oni ni imo aye olaju wa a se mo wi pe imo eko science o gbele kan awon ero science ayara bi asa won yi waka awon idije ori papa ati opolopo ohun amuludun layika wa awon nkan wonyi ni o man je ki awon elomiran so igbagbo nu awon nkan wonyi ni o man je ki awon elomiran boju weyin awon nkan yin lo man je ki awon elomiran ro wi pe ese ti a fin wa sinu ijo ti an ka bibeli ti an jeri lojojumo ti an so nipa ti emi an so nipa ti orun nitori pe awon nkan wonyi ti o yi won ka o pa won lokanda o fun ni irewesi okan kini ki a ti so nipa awon esi ke ti o ngbele kini ki a ti so nipa awon eko eke to gbode kan ni akoko wa eyi ni a fin gba wa ni iyanju we pe ki a ma je ki ohunkohun ki o si wa nipo kuro ninu ijoba olorun bi abaduro lori ileri olorun ti a si rin gege bi oro re ti o ti lana sile fun wa o daju we pe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oroko Jesu bi awon kan wonyi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeni nija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan wonyi fa wa seyin bi a ba je ki awon nkan wonyi ko wa lese bi a ba je ki awon nkan yi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki ha se si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bora fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon wonyi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adaya fo awon omo israeli wonyi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa paapa bi ababoju weyin bi awa paapa ti a ti fi owo wa le ohun elo itule bi ababoju weyin ti a se pada ikilo ti a n fun wa ni wipe a ko ni le ye fun ijoba orun sugbon adura mi ni wipe ki olorun ki o de wa mu wipe bi afefe iji bi o ti le n fe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wipe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran ma n fa ibinu ati idajo olorun bi o ti le je pe alaanu ni olorun sibe sibe o ye ki a mo daju wi pe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba n so nipa aigboran tabi a n so nipa aigbagbo o ye ki o ye wa wi pe ebi kan na ni aigbagbo ati aigboran se eni ti o ba ni aigbagbo si olorun o daju wi pe ki yo pe ti o ma fi se aigboran si olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wipe bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa ki a to tes wa je kin fun ni nkan meje ti arika ninu bibeli we pe bi awon ami won yi bi o ba wa ni igbesi aye wa o fi han we pe ani aigbagbo bi a si ti ni aigbagbo won yi yo fa aigboran ati idayafo ni igbesi aye wa bi awon nkan won yi ba si wa nibe o ma nfa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbesi aye onigbagbo tabi apeyida ikini ifaseyin wo heberu orikewa ese ikeji dini ogoji sugbon olododo ni yoye nipa igbagbo sugbon bi o ba faseyin okan mi ko ni inu didun si o nso fun a wi pe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi a igbagbo ba wole o ma nfa ifaseyin olorun si so fun a wi pe bi o ba faseyin bi a igbagbo ba farahan ni igbesi aye wa nipa ifaseyin o ni okan mi ki yo ni inu didun si awa ti a ti n sare tete lati wa si ile olorun tele tele awa ti a ti n je olooto ninu isin olorun tele tele awa ti a ti n se ojuse wa ninu ile olorun o seese ki o je nipa sisan idamewa wa o seese ki o je nipa jijere okan fun kristi o seese ki o je nipa bibe awon eniyan wo o seese ki o je nipa mimo awon eniyan wa si ile olorun sugbon ti a ti n fa seyin ti a n so wipe wahala ati iponju ti o de ba wa ko je ki a tesiwaju ninu isin olorun o so fun a wipe bi a ba n ri ifaseyin ni igbesi aye wa eyi je aami aigbagbo o je aami wipe a ti n ko olorun sile o si je aami wipe idajo olorun o ro dede lori wa ikeji aami aigbagbo ni igbekele ninu eran ara igbekele ninu eran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihinrere sile bi a ba ko ifokantan ninu olorun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han we pe aigbagbo wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu olorun sugbon olorun so fun a wi pe bi o ba ri be bi a ba ti n gbekele eran ara bi a ba ti mu oju wa kuro lodo olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je aami aigbagbo ni igbesi aye wa o si n so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si olorun a o te si ona ti olorun bi a ba ni igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi aigbagbo ba ti n wole ni o ma n di wipe ki a ma te si ona ara wa ni o ma n di wipe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin ni samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba israeli si ko ara won jo won si to samueli lo ni sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi amo israeli won te si ona ara won olorun ti te itoju won olorun li o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fi Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi attorney sona gege bi eni ti o ngbo ti olorun ti o ngbo ti enu olorun ti o nso fun won gege bi eni ti o ndari won.

ọba wọn yóò ti máa sọ fún wọn nítorí bẹ́ẹ̀ fi ọba jẹ fún wa. Ní ẹsẹ̀ ìkẹfà ó ní ṣùgbọ́n òun náà burú lójú Samueli nítorí wọ́n wí pé fi ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa. Samueli sì gbàdúrà sí Olúwa. Ẹsẹ̀ ìkeje Olúwa sì wí fún Samueli pé gbóhùn àwọn ènìyàn náà ní gbogbo èyí tí wọ́n sọ fún ọ nítorí pé ìwọ kí wọ́n kọ̀ ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ́ ọba lórí wọn. Nísinsìnyí ó yẹ wípé bí ènìyàn bá ń tẹ̀ sí ọ̀nà ara rẹ̀ tí ó sọ wípé ti Bíbélì ti sú òun àti máa ṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti sú òun wípé kí a máa dúró de báyìí lé Olúwa wí kí a tó gbéṣẹ̀ kí a tó ṣe ohunkóhun wípé ó ti sú òun kí a máa mú sùúrù lábẹ́ wàhálà lábẹ́ ìpọ́njú wípé ó ti sú òun wípé òun rí bí àwọn ènìyàn ayé bí wọ́n ṣe ń tọ ara wọn láì dúró de ọ̀rọ̀ Ọlọ́run láì dúró de báyìí lé Olúwa wí orí wípé bí ẹnikẹ́ni bá ní irú ìwà bẹ́ẹ̀ ó jẹ́ wípé ó ti kọ Ọlọ́run sílẹ̀ ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ń fi àmì àti ìwà àìgbàgbọ́ hàn. Ìkẹrin, àìgba gbogbo ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Kí a máa ṣà kí a máa yàn nínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a fẹ́ tẹ̀lé èyí tí a fẹ́ dúró lé lórí. Ó máa ń fi hàn wípé a kò gba ọ̀rọ̀ Ọlọ́run ní kíkún. Ó jẹ́ wípé a ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn nínú ìgbésí ayé wa. Ohun tí a ń sọ ni wípé ìdájọ́ Ọlọ́run kì í jìnà sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Nínú Hebrew orí kẹrin ẹsẹ̀ ìkejì ó ní nítorí pé a ti wàásù ìhìnrere fún wa gẹ́gẹ́ bí fún àwọn náà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́. Bí ẹsẹ̀ yìí bá yé wa ohun tí ó ń sọ ni wípé àwọn mìíràn nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò ní dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn wọ́n máa wípé wọn kò gba èyí ni gbọ́. Bí a bá ń sọ ti àtúnṣe a máa sọ wípé ìlérí Ọlọ́run ni òun gbàgbọ́ òun kò gba ti àtúnṣe gbọ́. Bí a bá ń sọ ti ọ̀rọ̀ Ọlọ́run nípa ìlọ́kọ láya gẹ́gẹ́ bí ìlànà tí a là sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n máa ń sọ wípé ìhìnrere tí àwọn gbàgbọ́ kò kan ní ti lọ́kọ láya. Bí a bá ń sọ nípa wípé kí a mú ọ̀nà wa tọ́ níwájú aya kí a mú ọ̀nà wa tọ́ níwájú ọkọ kí a mú ọ̀nà wa tọ́ níwájú àwọn aládùúgbò wa àwọn ẹlòmíràn máa ń sọ wípé àwọn kò gba èyí ni gbọ́. Ó ní a ti wàásù ìrere fún àwọn ẹlòmíràn pẹ̀lú bí a ti ń wàásù fún ọ ṣùgbọ́n kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn nítorí bẹ́ẹ̀ ni ìhìnrere tí wọ́n gbọ́ tí kò fi ṣe wọ́n ní àǹfààní ìkarùn-ún ìfòyà àti kíkọ̀ láti tẹ̀síwájú. Ìdáyàfò ní ìgbésí ayé wa àti kíkọ̀ láti tẹ̀síwájú èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó sú wa pátápátá kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́ a kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́ a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́ nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa. Èyí lè rí nínú Númeri orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè wọ́n sì ké àwọn ènìyàn náà sì sọkún lé òru náà gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì tàbí àwa ìbákú lé aginjù yìí nítorí kíni Ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí láti ti ipa idà ṣubú àwa àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ kò há sàn fún wa kí a padà lọ sí Íjíbítì. Wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíbítì. Ìdáyàfò ti dé bá àwọn ènìyàn wọ̀nyí àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí ní ilẹ̀ Kenani tí wọ́n padà wá wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn.

báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà. Nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì gbọ́ nǹkan wọ̀nyí, ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn. Ìdáyàfò, àìní ìrètí, àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn. Èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́. Ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Íjíbítì bí èrò bá ń wá sí ọkàn rẹ. Tí ó ń sọ wípé ò fẹ́ ṣe ti ìgbàgbọ́ mọ́, ò fẹ́ padà sínú ayé, ò fẹ́ lọ sínú ìjọ mìíràn. O tún fẹ́ lọ kó èébì tó ti pọ̀ jáde, o tún fẹ́ lọ kó jẹ lẹ́ẹ̀kejì. Èyí ń sọ wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé rẹ. Bí o bá ń gbèrò nínú ọkàn rẹ, tàbí o ń ṣe ìpinnu nínú ọkàn rẹ wípé o fẹ́ yan olórí mìíràn, o fẹ́ yan adarí mìíràn tí ó tọ́ ní ọ̀nà ti ara rẹ, ní ọ̀nà tí ó wù ọ́, tí kì yóò máa fi òkodoro ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ fún wa àti fún ọ. Ó dàbí ẹni wípé àìgbàgbọ́ ti ń wọ ìgbésí ayé rẹ. Ìkẹfà, àìlè dúró nínú ìmọ̀ àti àṣẹ Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìfihàn tàbí àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé apẹ̀yìndà. Àìlè dúró nínú ìmọ̀ràn tàbí àṣẹ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 44, orin Dáfídì orí 44, 160, orin Dáfídì ẹsẹ̀ 13, wọn kò pẹ́ gbàgbé iṣẹ́ rẹ̀, wọn kò sì dúró de ìmọ̀ rẹ̀. Èyí ni àfihàn ìpẹ̀yìndà àti àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Àìlè dúró de ìmọ̀ Ọlọ́run, àìlè dúró de àṣẹ Ọlọ́run. Bóyá à ń fẹ́ gbéyàwó ni, à ń fẹ́ lọ́kọ ni, à ń fẹ́ ṣiṣẹ́, à ń fẹ́ bímọ, à ń fẹ́ ní àwọn nǹkan ti ayé yìí, a sì ti ń gbàdúrà ó wá sọ wa. Àwa ń sọ wípé a fẹ́ bojú wẹ̀yìn, wípé àti dúró pẹ́ tó, àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó, ó sì ti sú wa, kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́. Àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọ́n ti pa ìlànà ìgbani, wọ́n ti pa á dà, a sì ń tàn wọ́n lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́. Nínú àwọn ọba kejì, orí 1 láti ẹsẹ̀ 2, Ahasiah sì ṣubú láàrin fèrèsé Ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀ tí ó wà ní Samaria. Ó sì ṣàìsàn, ó sì rán àwọn oníṣẹ́, ó sì wí fún wọn pé ẹ lọ, ẹ béèrè lọ́wọ́ Baal-Zebubu òrìṣà Ekroni bí èmi ó là nínú àìsàn yìí. Wo ọba yìí tí ó yẹ kí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó mọ ìlérí Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó sátọ Ọlọ́run lọ, wo ọba yìí tí ó yẹ kí ó kẹ́tọ Elija wòlíì Ọlọ́run. Ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì òrìṣà, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì Ọlọ́run tàbí àwọn ọ̀tá Ọlọ́run àti ọ̀tá Ísíráẹ̀lì. Wọ ẹsẹ̀ 3, ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elija ará Tishbi pé dìde, gòkè lọ pàdé àwọn oníṣẹ́ ọba Samaria, kí o sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Ísíráẹ̀lì ni ẹ̀yin fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu òrìṣà Ekroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún ń lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan.
ti won ma n gbe ara won joko wipe bi awon ba fun ni nkan mu bi awon ba fun ni nkan je wipe iloyun yo de iru awon atoni je be won so wipe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon o ti oyinbo papa itanje ni gbogbo re bi abari apeyinda ti o nse ese kan ile ese kan ode ohun ti a n beere lowo oba samaria yi ni a n beere lowo re wepe iha se wepe ko si olorun ni israeli ni eyin fi lo ibeere lowo awon ota olorun lowo awon ti ko ni imole ihirere wo ese kerin nje nitori na baye le olowa wi iwo ki yo so kale lori akete ni lori eyi ti iwo gun sugbon kiku ni iwo yoko elija se lokoro o ye ki o ye wa wepe ibinu olorun wa lori awon ti won sato olorun miran leyin lori awon ti won fi aigbagbo aile maraduro aile duro de iranwo latoke wa iru awon ti won fi iwa behan idaje olorun wa lori won iponju le wa ninu aye tabi iya ohunkohun ti iba de o ye ki a ro mo olorun bi a ba ro mo olorun o daje o pe yo gbo ti wa aye pada rere yo de ba wa sugbon bi a ba ko olorun sile bi a ba fi iwa aigbagbo iwa aigboran si oro olorun bi a ba fi iru nkan be han iponju nla iya ti ko se fenu so ati idajo ayeraye n duro de gbogbo awon alaigboran ati awon alaigbagbo ida olorun ko se fo pa loju idajo olorun ko se dojuko nitori be ohun ero ni lati je ki ibinu tabi idajo re ki o wa sori re ki wa ni ona abayo tabi ona si ibokan eni o mu wa lo si ikori keta iyanju fun awon omo ehin kristi iyanju ti olorun ni fun wa ti oro olorun ni fun awon omo ehin kristi wo korinti kini ori kewa korinti kini ori kewa ese ikokanla ati ikejila nkan won yi si se si won bi apere fun wa a se ko won fun ikilo awa eni ti igbehin aye deba nitori na eni ti o ba ro pe o n duro ki o kie sara ki o ma ba sobo awa ti a ti n tele olorun awa ti a ti ni igbala awa ti a ti di atunbi ohun ti a n so fun wa ni wepe bi a ti le ni wahala ninu aye bi a ti le ni inu nibini ninu aye ki a wo awon apere wonyi ti a ti ka se ti igbo wa ki awa paapaa ki a mara duro ki a duro lodo olorun ki a tele olorun ki a si ma wo awon nkan ti o ti lana sile fun wa ki a ma bojo weyin ki a ma si so ireti na bi a ba tele olorun ti a si fi igbagbo di ileri re mu o daju wepe lojo kan yo se wa ni rere ni juda ese keta olofe nigba ti mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan n ko gbodo sai ma kowe si yin ki n si gba yin ni iyanju lati ma ja gidigidi fun igbagbo ti a fi le awon eniyan mimo lowo leekan soso o ni ki a ma ja gidigidi fun igbagbo ti a ti fi le awon eniyan mimo lowo leekan soso o se se ki esofe gba igbagbo yi lowo wa nipa wahala nipa inu nibini nipa awon ajalu to n de ba wa nipa awon nkan ti a n ba pade loju ona naa sugbon so wipe ki a di ileri olorun mu ki a di igbagbo mu ki a ma je ki aya ki o fo wa ki a se ipinnu wipe bi o ti won ki o ri a o ba jesu joba bi o ti won ki o ri a ko ni je ki ohunkohun ki o mu wa pada seyin ninu timoti kini ori kefa timoti kini ori kefa lati ese kefa sugbon iwa bi olorun pelu itelorun ere nla ni
ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Àìní ìtẹ́lọ́rùn, àìní sòrò, òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò. Òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin. Òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀ kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri. Ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹsẹ̀ ìkeje, nítorí a kò mú ohun kan wá sí ayé, àbí a mú ohun kan wá sí ayé. Ó ní bẹ́ẹ̀ ni, a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ. Ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kúfẹ̀ẹ́ púpọ̀ tí panilára, irú èyí tí máa rí ènìyàn sínú ìparun àti ègbé nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọn a sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀. Àwọn mìíràn, wọn a fi iléèsù sílẹ̀, wọn a fi bíbélì sílẹ̀, wọn a fi Jésù sílẹ̀, wọn a fi ẹ̀kọ́ ìhìnrere sílẹ̀, wọn a fi iṣẹ́ ìsìn wa tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ wọn a fi sílẹ̀, wọn a máa wá owó káàkiri nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa lójú méjèèjì ni àwọn mìíràn, wọn a fi ẹbí sílẹ̀, wọn a fi ọmọ sílẹ̀. Bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí. Ọmọ kò ní ìtọ́jú, ọkọ kò ní ìtọ́jú, aya kò ní alábàgbé pẹ̀lú. Ó dàbí ẹni wípé wọ́n ń wá owó kiri lójú méjèèjì. Ó ń sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀, wọ́n á sẹ́ ìgbàgbọ́, wọ́n á kúrò, wọ́n á ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n á sì fi ìbínú jẹ́ púpọ̀ gún ara wọn lé ọkọ̀. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run, sá fún nǹkan wọ̀nyí kí o máa lépa òdodo ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, ìfẹ́, sùúrù, ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́. Bí iyẹ ẹni pẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí, tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀. Èyí ni Paulu apọ́sẹ̀lì fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará Rómù ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwa náà ní, ó ni wípé kò sí ohunkóhun tí ó yà wá kúrò lọ́dọ̀ Jésù. Ní Rómù orí kẹjọ láti ẹsẹ̀ 15, ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ta ni yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Ṣé ohunkóhun lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Ó wá ń bèèrè lọ́wọ́ wípé ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí edà. Rántí wípé àwọn kan ti ṣáájú wa lọ. Àwọn bíi Jósẹ́fù, wọ́n ní wàhálà, wọ́n ní inúnibíni. Àwọn bíi Ṣédráàkì, Mèṣáàkì àti Àbẹ́dínígò, wọ́n ní ìpọ́njú tí ó peléke, tí ó pọ̀, tí ó dàbí ẹni wípé yóò ju agbára wọn lọ. Ṣùgbọ́n Ọlọ́run mú wọn làájá. Àwọn ènìyàn bíi Dánielì, àwọn mìíràn tí a ti kọ nípa wọn bíi Pọ́ọ̀lù apọ́sẹ́lì, àwọn tí a lò ní ọ̀gọ, àwọn tí ó dàbí ẹni wípé ayé yìí kò yẹ fún, àwọn tí ó dàbí ẹni wípé ikú ń wá wọn káàkiri. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí ni Pọ́ọ̀lù apọ́sẹ́lì ti ń sọ wípé ta ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ẹ á ṣe ìpọ́njú, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí edà? Ní ẹsẹ̀ 16, gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, a ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí,
ninu gbogbo awon ikanju wonyi ninu gbogbo awon wahala wonyi ninu gbogbo awon inu ni bini wonyi ninu gbogbo iyan airije wonyi ninu gbogbo airasowo airilegbe airisese se amo we pe bi ekun pe de alekan ayo nbo le oworo awon ikanju ti an ri wonyi won ko duro pe o sese bi eniyan ba sa esan fun odun kan tabi fun igba die aro we pe odun kan tabi osu mefa tabi osu kan wi pe o pe lo titi sugbon o dajo pe igbala olorun yo je ti wa imularada yo je ti wa bi a ba ni soro die bi a ba farada bi a ba fayaran die o daju wi pe iranwo yo toke wa fun wa eyi ni paul o fi so wi pe sugbon ninu gbogbo nkan won yi awa ju eni ti o segun lo nipa eni ti o fe wa nitori o da mi loju pe ki se iku tabi iye tabi awon angeli tabi awon ijoye tabi awon alagbara tabi ohun igba esinsin yi tabi ohun igba timbo tabi oke tabi ogun tabi eda miran ohun ti paul n so o ko gbogbo awon nkan ta le foju ri ohun kon ti enikeni le se agbako re ninu aye o ko gbogbo re papo o so nipa ti iyan o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti inu ni bini o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojutini tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsin yi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti o nini wipe awon nkan won yi ki o le ya wa kuro ninu ife olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife olorun ati kuro ninu kristi jesu oluwa wa orin dafidi orin dafidi ori ketadini ogota ese ikeje okan mi ti mura olorun okan mi ti mura emi o ma korin emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa awon afefe iji ba ma fe yi mi ka okan mi ti shitan mo ti ni ipinu wipe emi ki yo fi olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun olorun wipe bi o ti le je wipe nkan le bi o ti le je wipe wahala wa bi o ti le je wipe o dabe ni wipe airije airimo airilegbe arasowo bi o ti le je wipe a ko ni alabaro onitoju abi anafeyinti bi o ti le je wipe o dabe ni pe nkan pin fun opolopo awon eniyan wipe sibe sibe a ma sin olorun okan mi ti mura tan okan mi ti mura olorun wipe emi o ma sin o emi o ma bu ola fun o emi o ma wa oju re ni igba gbogbo wipe a ko ni je ki ohun kan ki o ya wa ya olorun wipe a ma fi igbagbo ati igboya tele olorun a o si ma gboran si oro olorun ni igba gbogbo wipe bi ekun ti le npe di ale kan o daju wipe ayo nbo le owuro se ipinu ti a ki o le yi pada ni waju oluwa wipe o sin olorun titi de opin aye re se ipinu ti enikeni ki o le fowo kan wipe o sin olorun titi de opin aye re se ipinu ti esu ki o le doju re bole wipe o sin olorun ninu wahala ninu ikanju ninu inu onibini ninu airije ninu airimu ninu wahala ti awon eniyan le da si olorun wipe o tesiwaju lati ma sin olorun se ipinu wipe pelu ore ofe re o ni di apeyida se ipinu wipe o ma tele olorun nkan le le wahala le wa ikanju le wa o le dabi eni wipe awon ti o ro pe o ye ko feran re won ko sile won ko se boju ti o won ko se suja o sugbon so fun olorun wipe awon nkan wonyi ki o le fa o seyin ko lodo olorun o wa pelu olorun o wa pelu olorun o wa pelu olorun ranti joseph ni majemu lai lai ranti jobu ni majemu lai lai
rántí ìpinnu Habakkuk níwájú Ọlọ́run, rántí àwọn wòlíì tí ó ti kọjá, rántí àwọn tí ó ti sáré ìjẹyìn ṣáájú wa, rántí àwọn tí ó ti yà ṣẹ́gun, rántí Shadrach, Meshach àti Abednego, rántí Danieli, rántí Paul apostoli, rántí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì tí a ṣe núni bíni sí, rántí wípé ìpọ́njú bí ó tilẹ̀ wà fún ọ̀sẹ̀ kan, oṣù kan, tàbí ọdún kan, tàbí ju bẹ́ẹ̀ lọ, rántí wípé lọ́jọ́ kan wọn ó dẹkun. Àìráṣọwọ̀, àìróúnjẹjẹ, àìríṣẹ́ṣe, àìní onítọ́jú, àìní abánikẹ́dùn, àìní ọ̀rẹ́, kí àwọn ojúlùmọ̀ kí ó kọ ẹ̀yìn sí wa, kí àwọn aládùúgbò kí ó máa sọ̀rọ̀ wa lẹ́yìn. Sọ fún Ọlọ́run wípé ìpọ́njú ìbá dé, wàhálà ìbá wà, ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀, wípé ó fara rẹ súnmọ́ Ọlọ́run, ó fara súnmọ́ Ọlọ́run, ó sì sin Ọlọ́run títí òpin ayé rẹ, wípé o kò ní jẹ́ kí ohunkóhun kí ó fà ọ́ sẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run. Nínú nǹkan wọ̀nyí, àwa jọ aṣẹ́gun lọ. Ṣe ìpinnu, sọ fún Ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò, kì yóò ṣe ọ́ nípò kúrò nínú ìjọba Ọlọ́run, ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn lẹ́ ó gbalà.

bá àwọn farisí àti àwọn sadusí wọn sọ wípé ẹ ṣe gáfàrà fún wa o a ti lọ bá jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti kọ̀yìn sílẹ̀ a ti rò wípé jésù ní ọ̀nà ìgbàlà àwọn wọ̀nyí tí wọ́n ti sọ wípé ó dàárọ̀ fún àwọn farisí àti fún àwọn sadusí wọ́n tún wá padà sọ wípé a tún ti dé o nítorí wípé a fẹ́ tẹ̀lé jésù kristi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinsìnyí a ti kọ jésù sílẹ̀ èébì tí wọ́n ti pọ̀ jáde látẹnu wọ́n tún kó jẹ ǹjẹ́ kìí ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré ìjọba ọ̀run tí wọ́n sọ wípé àwọn fẹ́ lọ síjọba ọ̀run àwọn fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n nítorí wípé wọ́n gbọ́ ẹ̀kọ́ àtúnṣe wọ́n tún padà sí ìjọ tí wọ́n ti fi sílẹ̀ wọ́n tún padà sí ìbọ̀rìṣà wọ́n tún padà sínú ayé ǹjẹ́ kìí ṣe bẹ́ẹ̀ lórí lónìí nígbà tí àwọn ẹlòmíràn tí wọ́n bá gbọ́ ẹ̀kọ́ nípa ìwọṣọ onígbàgbọ́ nípa ẹ̀kọ́ ti ìgbéyàwó ọkùnrin kan obìnrin kan tí wọ́n gbọ́ ẹ̀kọ́ wípé kí a máa gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì wọ́n á tún padà sínú ayé níbi tí wọ́n ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á tún padà sọ́dọ̀ ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ẹni tí wọ́n ti kọ ìwé sí tẹ́lẹ̀ wípé mo ti bá jésù lọ nítorí bẹ́ẹ̀ kò sí àgbèrè kò sí panṣágàmọ́ nítorí bẹ́ẹ̀ gbogbo owó tó ń fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú owó rẹ̀ mọ́wọ́ mi ò fẹ́ owó ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n á tún padà wọ́n á tún máa fẹsẹ̀ ralẹ̀ níwájú ilé ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ọkùnrin yẹn á tún máa sọ pé kí ló dé jésù tó sọ pé ó ti di ọkọ rẹ jésù tó sọ pé o fẹ́ bá lọ o tún tẹ̀lé jésù mọ́ ni ẹni tí ó ti gba jésù gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a tún máa sọ pé kì í ṣe bẹ́ẹ̀ sáàṣìlẹ̀kùn fún mi jẹ́ ká parí ìjà wa ó fẹ́ parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ó tún fẹ́ lọ sí ọ̀run àpáàdì nítorí bẹ́ẹ̀ ni a rí wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí wọn kò lè tẹ̀lé jésù kristi mọ́ jẹ́ kí a wo Máàkù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlógún bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà ẹnìkan sáré tọ̀ ọ́ wá ó sì kúnlẹ̀ fún un ó bi í léèrè wípé olùkọ́ni rere kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún iyè àìnípẹkún èyí jẹ́ ìbéèrè dáadáa tí ọkùnrin yìí béèrè lọ́wọ́ jésù kristi olúwa wa jésù kristi sì fi ọ̀nà hàn ó sọ fún ohun tí ó ní láti ṣe ọkùnrin yìí kọ́kọ́ sọ wípé gbogbo rẹ̀ ló ń ti ṣe jésù wá sọ fún ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run ìjìnlẹ̀ ohun àmúyẹ láti dé ìjọba ọlọ́run ṣùgbọ́n kí la rí nípa ti ọkùnrin yìí wo ẹsẹ̀ ìkọkànlélógún nígbà náà ni jésù sì wò ó ó fẹ́ràn rẹ̀ ó sì wé fún un pé ohun kan lóòkù ọkù ohun kan lóòkù ọkù dúró níbẹ̀ jọ jẹ́ mọ̀ wípé ohun kan ṣoṣo ó lè dìnà ó lè ṣe ìdènà fún ìjọba ọlọ́run fún ọ ẹlòmíràn a máa sọ wípé ọlọ́run kúnkún mọ ọkàn mi wípé ohun kan ṣoṣo lókù bí kì í bá ṣe pé ọkùnrin tí mo wà nínú ilé rẹ̀ yìí bí kì í bá ṣe wípé mo jẹ́ ìyàwó kejì ìyàwó kẹta bí kì í bá ṣe yẹn nìkan ṣoṣo ọlọ́run náà mọ̀ wípé mo ti kẹsẹ̀ járí bí kì í bá ṣe wípé ìkan ṣoṣo tó kù yìí mo sì rò wípé aláàánú lọlọ́run kò ní wo ẹyọ kan tó kù yìí kó sọ wípé mi ò ní lè dé ìjọba ọ̀run ẹlòmíràn a máa sọ wípé gbogbo ohun tí wọ́n ń sọ lòun ti ṣe ká gba jésù gbọ́ ni ká ka bíbélì ni ká já fáfá nínú iṣẹ́ ọlọ́run ni ìkan ṣoṣo ló kù wípé òwò ibi ọjà tí òun wà òun mọ̀ wípé ohun tí òun ń tà láti jẹ́ bí oníṣòwò wípé kò bá ìfẹ́ ọlọ́run mu ṣùgbọ́n ìkan náà ni ẹyọ kan yìí kan ṣoṣo náà mi ò rò wípé èyí lè dí mi lọ́wọ́ ìjọba ọlọ́run gbọ́ jésù kristi fẹ́ràn rẹ̀ ìfẹ́ jésù ni ó jẹ́ kí ó sọ òtítọ́ fún ó ní ohun kan lóòkù ọkù lọ ta ohunkóhun tí o ní kí o sì fi fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra lé ọ̀run sì wá gbé àgbélébù rẹ kí ìwọ kí o sì máa tọ̀ mí lẹ́yìn ohun tí jésù ń sọ fún ọkùnrin yìí ni wípé ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn abọ̀rìṣà jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ àwọn ọlọ́rọ̀ wọ́n máa ń fi ọ̀rọ̀ wọn dípò ọlọ́run wọ́n máa rò wípé owó ni ìdáhùn ohun gbogbo wọ́n máa gbẹ́kẹ̀lé owó wọ́n máa fara ti owó wọn máa rò wípé bí owó bá wà àlàáfíà á wà wọ́n máa rò pé bí owó bá wà wípé kò sí ohunkóhun tí wọ́n fẹ́ láyé tàbí lọ́run tí wọn ò lè ní ẹlòmíràn pàápàá gẹ́gẹ́ bí

Simoni, o le fe lati ra emi Olorun, o le fe lati ra ipo ninu ijo, o le fe lati ra aga kan ninu ijoba Olorun pelu owo re. Eni Jesu fi so fun wi pe o wa ni ibi kan ti o je bi elege, inu egbe to wa, o je egbe awon agberaga, egbe awon alai l'Olorun, egbe awon ti o n fi owo ropo Olorun, oni nitori be nkan ti o di orisa si olokan, sonu, kodanu. Ko fun awon talaka ki o si wa ki o gbe agbelebo re ki o ma to mi leyin nje okunrin ile se nje owo ijoba Olorun inu re si baje si oro na o si jade lo ni ibinu je nitori ti o li oro popo Jesu si wo yika o wi fun awon mehin re pe yo ti soro to fun awon ti o li oro lati wo ijoba Olorun ma se je ki eyi ki o ya o lerun ti Jesu nso ni we pe yo ti soro to fun awon ti o gbeke le oro won lati wo ijoba Olorun se o ti ye o nso wi pe yo ti soro to fun awon ti o so oro di Olorun won lati wo ijoba Olorun o nso wi pe yo ti soro to fun awon ti o gbeke le oro won ti won ko gbeke le Olorun ti won ko gbeke le Jesu ti won ko gbekele Kristi Mesaya ti o ku fun lori igi agbelebo yo ti soro to fun iru awon be lati wo ijoba Olorun eyi kan na ni a le so yo ti soro to fun awon ti o gbekele obi won ti o ro wi pe bi ba gba Olorun gbo inu obi mi o ni dun si nitori be awon obi lo si pe so gbogbo fun mi mo si nfe ma te won Olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba Olorun ohun ti o so ni pe yo ti soro to fun awon ti o gbekele eniyan awon ti o gbekele eleran ara awon ti o fi eleran ase apa ati igbekele won yo ti soro to fun won lati wo ijoba Olorun yo ti soro to fun awon ti o gbe ipo lori awon ti o ro wi pe ipo won ninu aye ipo won ninu ijo wi pe awon fe fi ipo won dipo Olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba Olorun eyi ni awon nkan ti Jesu Kristi ti o so fun wa loni eyi ni nkan ti o nfe ki o ye wa wi pe bi a ba fe ni Olorun bi a ba fe je ti Olorun a ko gbodo gba ohun ko ohun laye lati di wa lowo a ko gbodo gba enikeni laye lati di wa lowo itooto ni Olorun nfe gba gbogbo eniyan sugbon opolopo ni o nfa idena fun ara won opolopo ni o nfa ohun idabo laarin awon ati Olorun laarin awon ati igbala Olorun ni igbesi aye won won ma nje ki awon isoro miran ninu ero won awon nkan aimo ninu ife inu won ati awon igbekele won ti won fi si ori eniyan sinu eda ati ti won fi si ori awon nkan miran won gba awon nkan won yi lati di won lowo awon elomiran o sese ki o je owo o sese ki o je gbajumo o sese ki o je wipe won fe kopa ninu oselu won ta ba si so fun ta ba nkilo fun owo pe eni ti o ba fe se itoselu wipe ipo elege patapata gba lo wa wipe nitori en to ba fe se ti oselu yo wa laarin awon aborisa yo wa laarin awon ti ko l'Olorun yo wa ni laarin awon ti won fa si fa sohun lati se ohun ti ko to o mo kini awon elomiran se ti won wa ninu oselu o mo ti won se ni ikoko eni a fin ki awon eniyan ni ilo wi pe ki asora nitori pe owo tabi ipo tabi gbajumo tabi iwa oselu elomiran o le je itiju ihinrere itiju agbelebu o le je oni yo di awon elomiran lowo lati le ma wo ijoba Olorun nitori pe bi won ba ti wa ti won jade na so pe ah iwọn naa ti lọ darapọ mọ awọn to n datun bi iwọn naa lọ darapọ mọ awọn ti kii lo yẹ ti yẹrun iwọn naa lọ darapọ mọ awọn ti ko mọ faari ṣe awọn ti ko gbajumọ a ki lo de ṣe aini lo wa fun ọ ni abi ṣe idamu ọkan ni abi ṣe wahala ninu ile lo jẹ ko lọ darapọ mọ awọn to n sọ wipe datun bi datun awọn oniwa mimọ àwọn tó jẹ́ pé ọ̀run nìkan náà ń wò wọn ò gbọ́ tayé mọ́ ó lọ darapọ̀ pẹ̀lú wọn ẹlòmíràn ìtìjú àgbélébo kristi ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin àwọn ẹlòmíràn àwọn ọ̀ṣọ́ ayé ìmúra ti ayé ó ní kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin tàbí àwọn mọ̀lẹ́bí
àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ tẹ̀bí nítorí ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí. Àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ Ọlọ́run gbọ́, wọn a sọ wípé ohun ènìyàn òun ni ohun Ọlọ́run. Wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà Bíbélì, ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn, nítorí wípé ohun ènìyàn ni ohun Ọlọ́run. Wọn a sọ wípé Ọlọ́run pàápàá ti sọ pé bó bá gbọ́ tòbí ẹ, òbí ẹ tó ní kó bọ̀rìṣà, òbí ẹ tó ní kó lọ fẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé, òbí ẹ tó ní kó lọ ṣe ohun tí ò dá, wọn ní tó bá gbọ́ tòbí ẹ, wọn nínú Ọlọ́run pàápàá ó lè dùn sí ẹ. Irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ́ kí àwọn ẹbí wọn kí ó dí wọn lọ́wọ́ láti lè wọ ìjọba Ọlọ́run. Àwọn ẹlòmíràn máa ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀mùtí, àwọn ọ̀rẹ́ bòdà wá, àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó bá dára ni a ó rí wọn, nígbà tí nǹkan bá yí padà a ò lè rí wọn. Wọ́n máa jẹ́ kí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kán dí wọn lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ sọ fún Ọlọ́run wípé ó jẹ ti Ọlọ́run, àti wípé ò ní gba ohunkóhun tàbí ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́. Ìpè tí a ń pè ọ nísinsìnyí ni ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré. Ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré. Jẹ́ kí a wo Lúkù orí kejìlá. Ọlọ́run ń pè ọ, Ọlọ́run ń pè ọ. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wa, ó ṣeéṣe nítorí wípé ibi tí a ti ń péjọpọ̀, wọ́n á wo àwọn àga ìjókòó wa. Wọ́n á ní àga ìjókòó àwọn ọmọ kéékèèké ni wọ́n kó sílẹ̀ fún wa láti máa jókòó lé. Má jẹ́ kí àga ìjókòó kí ó di ọ lọ́wọ́ ìjọba Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n á wò ó bí a bá ń ṣe ìsìn, wọ́n á wo, wọ́n á ní àwọn dùrù tá a ní, ó dàbí àwọn dùrù tí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń kọ orin kíkọ. Ní pé níbi tí àwọn ti wá, wọ́n ní àwọn dùrù tó jẹ́ wípé ń kọrin orin àti ohun dùrù ó dúnlẹ̀. Má jẹ́ kí dùrù tàbí ohun àfọwọ́bà fi ilẹ̀ ayé, má jẹ́ kí nǹkan wọ̀nyí má jẹ́ kí ó dí ọ lọ́wọ́. Àwọn ẹlòmíràn máa ń sọ wípé nígbà tí àwọn dé sí inú ìjọ Deeper Life, nítòótọ́ ni wọ́n ń ka Bíbélì fún wa, nítòótọ́ ni wọ́n ń kọ́ wa ní ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àwọn wo ni mo wá darapọ̀ mọ́ yìí? Àwọn tí ó jẹ́ ọmọ kéékèèké, àwọn tí ò tíì la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá nínú ayé. Èmi tó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ ìyálòde ni mí, èmi tí ó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ bàbá ẹgbẹ́ ni mí, èmi tí ó jẹ́ pé bí mo bá ní ṣíṣe àwọn ènìyàn máa wá ni láti ilẹ̀ Ibo, láti ilẹ̀ Haúsá, láti gbogbo ilẹ̀ káàrọ̀ òjíire làwọn ènìyàn máa wá, tán máa sọ ọ́pọ̀ pẹ̀lú mi nítorí pé mo jẹ́ ènìyàn jàǹkàn nínú ayé. Má jẹ́ ká wo nǹkan wọ̀nyí, ìjọba Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó rí nísinsìnyí, àwọn tó wà níbí nísinsìnyí, wọ́n jẹ́ agbo kékeré nítòótọ́. Wọ́n jẹ́ àwọn tí àwọn tán wà nínú ayé tí wọn ò rò wípé a jẹ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n o jẹ́ mọ̀. Àwa ni ìmọ́lẹ̀ Ọlọ́run ni ó ti mọ́lẹ̀ fún. Àwa bí a tilẹ̀ jẹ́ agbo kékeré, a jẹ́ ẹni tí ó mọ inú Ọlọ́run, a jẹ́ ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, a jẹ́ ẹni tí ó ní ìhìn rere, a jẹ́ ẹni tí ó ń fẹ́ bá Jésù dúró kí a ba lè bá Jésù jọba. Ní ìkẹyìn, ìpè tí Ọlọ́run ń pè ọ́ ni wípé kí o wá darapọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́, kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó mọ Ọlọ́run, kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó fẹ́ Ọlọ́run. Lúkù orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Lúkù orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Má bẹ̀rù àgbò kékeré, nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín. Àgbò kékeré ni yóò jogún ìjọba Ọlọ́run. Ó mọ̀ bẹ́ẹ̀, àgbò kékeré, àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí wọ́n ń gbé ní ìwọ̀ntúnwọ̀nsì, àwọn tí wọ́n gba Olúwa gbọ́, àwọn tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì ra padà, àwọn tí a wẹ̀ nàmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn, àwọn agbo kékeré yìí, àwọn ni ó jẹ́ dídùn inú Ọlọ́run láti fi ìjọba Ọlọ́run fún. Ò ṣe dìde dúró, ò ṣe sọ fún Ọlọ́run wípé o rọ̀ mọ́ àgbélébó, ò ṣe sọ fún Ọlọ́run wípé ohunkóhun tí ìbá jẹ́ lókè tàbí nílẹ̀ tàbí ní ìsàlẹ̀ òkun tàbí láhéré ni tàbí nínú ìlú ni tí yóò fà ọ́ kúrò nínú ìjọba Ọlọ́run, wípé nínú àánú Ọlọ́run, nínú agbára Ọlọ́run yóò bá ọ ké wọn kúrò. Ò ṣe sọ fún Ọlọ́run wípé ohunkóhun tí ìbá ṣẹlẹ̀, ìjìlèjà
mimi le mi wipe sugbon o fe wa pelu olorun wipe oni fi olorun sile oni fi oro olorun sile o se bere ranwo lowo olorun o se bere ore ofe lowo olorun o se so fun olorun wipe olorun ni kiku ni yiye ohun kon ti iba ma sele ijileja afefe le fe ikun mi le de inu ni bi ni le de ohun kon ti iba ma sele awon ore le ko mi sile awon ojulomo won le ko mi sile awon egbe ati ogba won le so wipe won fe fi temi se mo awon eniyan le se nu ni bi ni ohun kon ti iba de ijoba olorun yi se mo fe debe so fun olorun wipe bo ba ti ni igbala bo ba ti fi ododo ja ese re sonu bo ba ti bo patapata kuro lowo ese so fun olorun wipe o fe bo lowo ese o fe je ti olorun o fe wa pelu olorun so fun olorun wipe ko ran lowo ko fun olore ofe ko ba le je olooto ko ba le foriti titi de opin oluwa die hali awon ti agbala so fun olorun wipe o fe je okan ninu awon agbo kekere yi ninu awon die ti agbala ti won o bo lojo idajo ti won o bo lowo idajo ayeraye ti won o bo lowo inu ina orun apadi ti won o wa pelu olorun ni orun rere titi lai lai so fun olorun wipe o n fe duro lati foriti titi dopin yo siran olowo Thank you.

àwọn ènìyàn nílò ṣùgbọ́n bí nǹkan wọ̀nyí tí ó ti ń pọ̀ sí bẹ́ẹ̀ ni a rí àwọn tó jẹ́ pé wọ́n ń wá olówó wọ́n ń wá àwọn tí ó lè fún wọn ní nǹkan ṣọ́ra ìwọ tí ó jẹ́ onígbàgbọ́ a sọ wípé àwa tí a jẹ́ ọmọlẹ́yìn kristi a kò ní tẹ̀lé ọmọkùnrin kan yálà tálákà ni tàbí ọlọ́rọ̀ bí o bá ń bọ̀ ní ilé ìsìn bó o ní mọ́tò fẹsẹ̀ rẹ rìn jésù ò ní mọ́tò ó fẹsẹ̀ rìn nítorí bẹ́ẹ̀ máma wá eléyìí ní mọ́tò eléyìí ní tìbí bí a bá jáde ìsìn gbàdúrà bí o bá ti gbàdúrà tán kí o máa lọ kì í ṣe kí a máa wá arákùnrin lágbájá dúró dè mí o n ó jẹun ọ̀sán lẹ́yìn lónìí o ká ṣọ́ra nítorí wípé ìwà àgbèrè àti ìwà panṣágà ó gbòde kan lónìí kí a má ṣe rí ẹnikẹ́ni tí ó ń ṣọ́ ọkùnrin ọlọ́rọ̀ ọkùnrin olówó tàbí obìnrin tí ó gbajúmọ̀ tí ó ń wá ẹni tí yóò tẹ̀lé kí a tẹ̀lé Jésù Kristi nìkan ṣoṣo nínú Jòhánù orí kẹwàá à ń kà láti ẹsẹ̀ ìkarùn-ún wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn dúró níbẹ̀ wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn ẹni tó mọ̀ rí wọn kò jẹ́ tọ lẹ́yìn kí a kọ́kọ́ sọ nípa ìgbé ayé wa nípa títọ àlejò lẹ́yìn ìwọ tí ó jẹ́ obìnrin o dúró sí ibi ibùdókọ̀ o ń wá ọkọ̀ o rí àlejò tí o mọ̀ rí o mọ̀ nọ́mbà ọkọ̀ rẹ̀ o mọ̀ àwọ̀ ọkọ̀ rẹ̀ o mọ ibi tó ti ń bọ̀ o mọ ibi tó ń lọ o ń juwọ́ sílẹ̀ onígbàgbọ́ kì í tẹ̀lé àlejò lẹ́yìn bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó máa ń ṣe pálapàla pẹ̀lú wọn bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó de wípé wọ́n á fẹ́ fi wọ́n ṣowó àwa tí a jẹ́ onígbàgbọ́ yẹ kí a sọ fún àwọn ọmọ wa wípé wọn kò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn ẹni tí a kò mọ̀ rí kì í ṣe bẹ́ẹ̀ nìkan nípa ti ẹ̀mí a ò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn ẹni tí ń wàásù ẹ̀kọ́ àjèjì a ò jẹ́ tẹ̀lé ẹni tí ń wàásù ohun tí kì í múni dọ́run ohun tí kì í ṣe àṣepé nígbèsè ayé onígbàgbọ́ ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run nípa ti ìgbàlà nípa ti ìsọ̀rímọ́ nípa ti agbára ọlọ́run nípa ti pé bíbélì jẹ́ ọ̀rọ̀ ọlọ́run wọn kì í tẹ̀lé àlejò lẹ́yìn nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá jẹ onígbàgbọ́ ní tòótọ́ yóò máa tẹ̀lé Jésù Kristi lẹ́yìn kì í tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi kì í tẹ̀lé àwọn ọlọ́rọ̀ lọ́kùnrin tàbí lóbìnrin ìkẹta kì í tẹ̀lé àwọn àjèjì ènìyàn àwọn àlejò lẹ́yìn kí ni ìbúté àwọn ọmọlẹ́yìn kristi kí bí ọmọlẹ́yìn kristi bí a ti ń rin ìrìn àjò nísinsìnyí tí a sì ń lọ tí a sì ń bá jésù rìn tí a ń hùwà òdodo tí a jẹ́ kí ẹ̀jẹ̀ jésù kristi kí ó máa wẹ̀ wá mọ́ tí a ń gbàdúrà sí nígbà gbogbo tí a ń tẹ̀lé níbikíbi àti ní ìgbà gbogbo níbo ni a ó gúnlẹ̀ ìbúté ìgbàgbọ́ wa níbo ni a ó gúnlẹ̀ rẹ̀ sí kí a wo ìbúté àwọn ọmọlẹ́yìn kristi nínú númérì orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹrìnlélógún ṣùgbọ́n kálẹ́bù ìránṣẹ́ mi nítorí tí ó ní ọkàn mìíràn nínú rẹ̀ tí ó sì tẹ̀lé mi mọ́tí òun ni èmi ò mú lọ sínú ilẹ̀ náà níbi tí ó ti rè irú ọmọ rẹ̀ ni yóò sì ní i èyí ń sọ wípé ilẹ̀ ìlérí ó jẹ́ ti kálẹ́bù nítorí wípé ó tẹ̀lé ọlọ́run mọ́tí àwa pàápàá bí a bá tẹ̀lé Jésù Kristi ó dájú wípé ilẹ̀ ìlérí yóò jẹ́ tiwa ó ti sọ fún wa wípé òun lọ pèsè àyè sílẹ̀ fún wa ó ní bí kìí bá ṣe bẹ́ẹ̀ òun ìbá ti sọ fún wa ó ní nígbà tí òun bá ṣe tán òun yóò padà wá láti mú wa lọ sí ọ̀dọ̀ òun ti kára òun ẹ jẹ́ kí a wo númérì yìí kan náà orí kejìlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọkànlá ní tòótọ́ ọ̀kan nínú àwọn ọkùnrin wọ̀nyí tí ó gòkè láti egypt wá láti ẹni ogún ọdún lọ àti ju bẹ́ẹ̀ lọ kì yóò rí ilẹ̀ náà tí mo ti búra fún abrahamu fún isaaki àti fún jacobu nítorí tí wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá ṣé o rí nǹkan tí ó ṣe àwọn ènìyàn wọ̀nyí ọ̀kẹ́ àìmọye àwọn ènìyàn tí ó jáde kúrò láti ilẹ̀ egypt wọn kò lè wọ ilẹ̀ ìlérí lórí ohun kan nítorí wípé ọlọ́run sọ wípé wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá ó yẹ kí àwa tí a ń sin ọlọ́run kí a mọ̀ wípé jésù pàápàá ti sọ fún wa wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin àwọn tí ó bá tẹ̀lé jésù kristi títí wọn ò fi rí ilẹ̀ ìlérí náà àwọn ni ó lè wọ inú rẹ̀ nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ gúnlẹ̀.

0: Ni oruko Jesu Kristi Oluwa wa. Olorun alagbara. Adupe fun awon eri ti a ti gbo. Adupe fun ise iyanu meri iri ti en se. Amo we pe bi e ti se fun awon elomiran, e o se fun enikokan wa ni asale yi loruko Jesu. Amo we pe ko si ko se se pelu eyin Olorun. Nitori be ni a se ni igbagbo, igbagbo ti ko gbo, ti ko ye. Wi pe lasale yi e o se ti enikokan wa loruko Jesu. Gbogbo awon arun ti aye pe ni ko gbogun. Ni an bebe we pe ni asale yi bi a ba tin daruko Jesu, bi a ba tin gbekele oruko Jesu, bi a ba tin gbadura loruko Jesu, bi a ba tin fi eyin ti eyin Olorun alaye, be ni o mu gbogbo won kuro loruko Jesu. Nje awa bi awon ti igbani bi won ti wa, awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba, awa na wa loni. A nbe yin we pe e o fi owo kan enikokan wa loruko Jesu. Gbogbo aisan, gbogbo arun ko gbogun, gbogbo arun ajogunba, gbogbo egun idile, gbogbo won ni o mu kuro loruko Jesu. Bi oro wa yo ti ma lo iwasu, a nbe yin we pe e ran oro na jade, yo se ise idande, ise itusile, ise iwosan ni ara enikokan loruko Jesu. E je ki aro ki o fo fayo, ki oju apoju ki o la, ki awon aditi ki won ki o gboran, ki awon alaisan ki won ki o de alara dida sasa. Agbagbo wo pe e ti se, a o fi oju wa ri, a o fi eti wa gbo awon ise iyanu ti e o se, nitori wi pe agbadura loruko Jesu Kristi Oluwa wa. E joko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa nbere ibere kan lowo wa, sugbon bi o ti nbere be ni o fun ara re ri o tun fun wa ni idahun. Ninu Jeremiah ori kejele logbon ese iketa di logbon, wo emi le Oluwa Olorun gbogbo eran ara, ibere ti Olorun bi o lasale yi ni yi we pe o won ka wa ti o soro fun mi bi. Bi o ba wo igbesi aye re, bi o ba wo wahala to dojuko, bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re, bi o ba wo oke soro tabi oke tiju ti o wa ni aye re, Olorun wa bi o wi pe ni asale yi ohun kan ha wa ti o soro fun mi bi. Ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketadinlogun. O ni a Oluwa Olorun, wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re, o ni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi, ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re, ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re. Mo gbagbo wi pe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu. Bi a ba mo enikan ti o mo Olorun baba duju duju, ti o mo ohun ti Olorun le se, ti o mo ohun ti Olorun pinu lati se, ti o mo ohun ti Olorun fe se, mo gbagbo wi pe Jesu Kristi omo bibi Olorun kan soso, o mo Olorun, o mo agbara re, o mo ti to bi to re, oni o wa nso fun wa ninu Matthew ori ikokandilogun ese ikerindilogbon. Matthew ori ikokandilogun ese ikerindilogbon. Jesu so fun wa, oni sugbon Jesu wo won, o si wi fun won pe eniyan li eyi soro fun, eniyan ni eyi soro fun, sugbon fun Olorun ohun gbogbo ni ṣeṣe fun Ọlọrun ohun gbogbo ni ṣeṣe bi o ti wo awọn iṣoro awọn aisan ko gbogbo ti o wa ni aye rẹ ni ara rẹ ni aṣale yi ma fi ọkan ba ọrọ Ọlọrun lọ ki o si ma ranti wi pe bi o ti le je pe o ṣoro fun awọn eniyan ṣugbọn fun Ọlọrun ohun gbogbo ninu aye rẹ yo di ṣiṣe loruko Jesu ninu Marko ori kẹsan Marko ori kẹsan ẹsẹ iketa le logun loju kan na baba ẹsẹ iketa le logun Jesu si we fun o pe bi iwo ba le gbagbo ohun gbogbo ohun gbogbo ohun gbogbo ni ṣiṣe fun ẹni ti o ba gbagbo bi o ba gbagbo ni aṣale yi o daje we pe ohun gbogbo yo di ṣiṣe ni igbesi aye re loruko Jesu nitori wi pe Oluwa le wo gbogbo arun ko gbogun gege bi Ọlọrun ti le ṣe gbogbo ko ṣeṣe pelu eniyan ko ṣeṣe ni ọran arun ete Namani ṣugbọn Namani gba iwosan ati iwenomo lese kese nigbati o te ara re bo inu odo Jordani le meje ni igboran si oro Oluwa ohun ti a o so fun ni asale yi bi o ti le je wipe ohun to rorun ni bi a ba ti n so fun gege bi Elisha bi o ti so fun Namani gbo ki o si gba ki o si se lese kese bi o ba ti n fi si oju ise ni o ri wipe arun to wa lara re aisan ojo pipe to wa lara re yo di ohun igbagbe loruko Jesu mi o mo boya o ti ka itan Batimio afoju nitori wipe awon eniyan won ti fi ainireti lu agogo ko sese lori Batimio afoju yi ṣugbọn Kristi ti ko mo ohun ti a n pe ni ko sese o wo san ni waranṣesa mo si gbagbọ wipe lese kese loju ogan bi a ba ti gbadura ni asale yi ni gbogbo eyi ti satani to ko si o lara to ko si o ninu to ko si olopolo lese kese bi a ba ti n daruko Jesu ni won pora loruko Jesu mo kan nipa okunrin alarun egba kan ti ijo city iwo na ti kan nipa re ti esu ti o ti so di edun arinle ti ko si le ran ara re lowo fun odun mejidinlogoji gbako o ri iranlowo gba iranlowo nla o si ri iwosan awoseha o ri igba lodo Jesu Kristi eni ti n ji oku dide were bi eni ti n ji ni loju orun Jesu yi kan naa o wa loni agbara re ko si yi pada obinrin kan ti o ni ti emi ailera to ti de loko to teba fun odun mejidinlogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara Kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo wipe Kristi pelu agbara nla re o wa nihin lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko Jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya to si na ohun gbogbo ti o ni tan to se we pe kaka ki ewe agbon re ki o de nse lo nle si eni ti esu foju re gbole ninu esun eje fun odun meji lagbako ṣugbọn nigbati o se alabapade Jesu o gba iwosan lese kese lati fi idi re mule we pe awotan wa fun gbogbo arun ti awon eniyan pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wipe oran eleyi koja sesese ṣugbọn nigbati Jesu de ibe ti Kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko jesu ama sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi abati npari lese kese lo dide to gba ise iyanu tire arun a so wo pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyi won so fun o wi pe o di gbo se a o so di ominira loruko jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun mose sina owo re si oju okun oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti olorun se nihin nigbati o fi ara re han ti o je wara re wi pe o ni olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko jesu nihi yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa lasan bi a se ma nso ni ede wa ni Mose na soju okun ti okun yi ti o si pinya opa lasan yi na ti a no si okun popa ti o pin niya agbagbo we pe ki se omi pese pese ti a ro we pe boya ko se nkan kan ni apin niya nitori odo yi je to be ti o je we pe o gba gbogbo ogun farao lo to n telesi ati gbogbo awon ti o n koju ja si awon mo israeli sibe sibe bi okun yi se jeto ti o si fe ti o si ni iji lile loju agbami re to kiki opa ti a na soju re ni igbagbo ni igboran si ase oluwa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o yi o wi pe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata le kan soso ti to lati ba aini opolopo pade e ni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo ko nilo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan ko nilo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko se se ninu igbesi aye wa ki won ti o ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a n gbadura soki àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ, Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yani lẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú, kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ń ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gèrè lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ní ẹsẹ̀ ìkẹwàá, nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ́ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráẹlì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí oore fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí, tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwọ̀tán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ ní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà, agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ, Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní, Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní. Nígbàtí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn, sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bàátì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wí pé, mo fẹ́, ìwọ di mímọ́. Lójú kan náà, mo fẹ́ kí o fàlà sí di lójú kan náà, nítorí wípé lálẹ́ yìí lójú kan náà, a mọ àrùn rẹ kúrò, lójú kan náà ojú afọ́jú yóò ríran, lẹ́sẹ̀ kẹsẹ̀ bí a bá ti ń ké pé orúkọ Olúwa lójú kan náà, ẹ̀tẹ́ rẹ̀ sì mọ́, èyí ni Olúwa yóò ṣe láṣáálẹ̀ yìí. Ní Matthew orí ogún láti ń kà á nísinsìnyí, Matthew orí ogún láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, Jésù sì dẹsẹ̀ dúró, ó pè wọ́n, ó sì wí pé, kí ni ẹ̀yin fẹ́ kí èmi kí ó ṣe fún yín? Wọ́n sì wí fún un pé, Olúwa, kí ojú wa kí ó là. Bẹ́ẹ̀ ni Jésù ṣàánú fún wọn, Jésù yóò ṣàánú fún ọ, yóò mọ ẹ̀sàn rẹ kúrò, ó sì fi ọwọ́ tán wọn lójú lọ́gán. Bí o bá jẹ́ ẹni tí ó gbọ́ èdè wa dáadáa, ó rí wípé bí a bá ń sọ wípé lójú kan náà, bí a bá ń sọ wípé lọ́gán, bí a bá ń sọ wípé lẹ́sẹ̀kẹsẹ̀, gbogbo rẹ̀ túmọ̀ sí ohun kan náà. Nígbà tí ó sọ wípé lọ́gán, ó ń sọ fún wa wípé lójú kan náà, lẹ́sẹ̀kẹsẹ̀, ojú wọn là, ojú rẹ̀ yóò là. Wọ́n sì tọ́ lẹ́yìn bí Matthew ti sọ fún wa wípé iṣẹ́ ìyanu Jésù ó máa ń ṣẹlẹ̀ lójú kan náà. Bẹ́ẹ̀ ni Mark pàápàá ló ń sọ fún wa wípé iṣẹ́ ìyanu Jésù kì í ṣe wípé ká lọ ká bọ̀ ká tó rí. Ní Mark orí kejì, Mark orí kejì, jẹ́ kí n rán ọ létí wípé ẹni tí a ń kà nípa rẹ̀ níhìn-ín, ó jẹ́ ẹni tí ó ní àrùn ẹ̀gbà. Wò ó láti ẹsẹ̀ ìkẹta, wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n gbé ẹnìkan tí ó ní ẹ̀gbà tọ́ wá, ẹni tí àwọn mẹ́rin gbé. Ṣùgbọ́n kí a wò ó nísinsìnyí ohun tí Ọlọ́run ṣe, ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá, ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn lé agbára lé ayé láti dáríji ni. Ó wí fún ẹlẹ́gbà náà pé, mo wí fún ọ dìde, gbé àkété rẹ kí o sì máa lọ ilé rẹ. Ó sì dìde, kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ sọ fún mi kí n gbọ́. Ó ní ó sì dìde lójú kan náà, ó sì gbé àkété náà, ó sì jáde lọ lí ojú gbogbo wọn, tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn. Wọ́n sì yin Ọlọ́run lógo wípé, àwa kò rí irú èyí rí. Èyí ni à ń pè ní iṣẹ́ ìyanu Mary yìí rí, àwa kò rí irú èyí rí. Wo Mark orí keje, Mark orí keje, ohun tí mo fẹ́ kí ó yí ọ ni wípé, nígbà tí Jésù bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìyanu lójú kan náà lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, bí a ti ń gbàdúrà tí a ń ké pe orúkọ rẹ̀, bẹ́ẹ̀ ni yóò máa dábìrà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Mark orí keje, Mark orí keje láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀ tí etí rẹ̀ di, tí ó sì ń kólòlò, wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó fi ọwọ́ rẹ̀ lé e, ó sì mú un kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan, ó sì tẹ ìka rẹ̀ bọ́ lé etí. Nígbà tí ó tutọ́, ó sì fi ọwọ́ tọ́ lé ahọ́n, ó sì gbé ojú sókè wo ọ̀run àti òkẹ́dùn, ó sì wí fún pé, Efata, èyí ni ní ìwọ sí. Nínú ẹsẹ̀ ìkarùndínlógójì, kí ni ọ̀rọ̀ tó ṣáájú? Lójú kan náà, etí rẹ̀ sì ṣí, okùn ahọ́n rẹ̀ sì tú, ó sì sọ̀rọ̀ kété. Mo gbàgbọ́ wípé Ọlọ́run fi àwọn nǹkan wọ̀nyí hàn wá kí ó lè dá ọ lójú wípé lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń gbàdúrà, lójú kan náà lọ́gán bí a bá ti ń gbàdúrà, Ọlọ́run yóò fọwọ́ kàn ọ́, yóò mú àrùn àìsàn rẹ, yóò mú kúrò lórúkọ Jésù. Yẹ kí a wo Luke orí ìkẹjọ, Luke orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹtàlélógójì, Luke orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàlélógójì, obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá, tí ó ti ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn, bẹ́ẹ̀ ni a kò lè mú un lára dá láti ọ̀dọ̀ ẹnìkan wá. Ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀, lọ́gán lójú ẹsẹ̀, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí, ìwọ náà mọ̀ wípé Ọlọ́run yóò ṣe fún ọ. Agbára Ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ, kúrò ní àgọ́ ara rẹ, lọ́gán lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Lúkù orí kẹtàlá láti ẹsẹ̀ ìkọkànlá, Lúkù orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá, bí a ti ń kà nípa ọkùnrin bẹ́ẹ̀ni à ń kà nípa obìnrin, wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Lúkù orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún 18 wá, ẹni tí ó tẹ̀ tán, tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbàtí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé obìnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Obìnrin yìí, bó bá wà ńbẹ̀ láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀. Ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókùn àìfojúrí, ó sọ wípé ọkùnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Bó jẹ́ wípé ọmọdé ni ọ́, láti inú oyún láti dè ọ́, gbàtà àti bí ọ ò lè rìn, ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Ó sì fi ọwọ́ rẹ̀ lé ní ẹsẹ̀ kẹtàlá, ó sì fi ọwọ́ rẹ̀ lé. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ pè é sókè. Lójú kan náà a sì sọ ọ́ di títọ́, ó sì yin Ọlọ́run lógo. Ìwọ náà ó yin Ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Jòhánù nísinsìnyí láti ń ka o, Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn, a ń kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún 18 ló ti wà nínú àìlera, tó jẹ́ wípé kò lénìyàn kò lára, kò sì ní nkankan. Ṣùgbọ́n nígbà tí Jésù débẹ̀, a rí ohun tí Olúwa ṣe. Ní ẹsẹ̀ ìkẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkété rẹ, kí o sì máa rìn. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn? Ó ní lọ́gán, jẹ́ kí ó yé ọ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀, bí Matthew ṣe ń kọ, bẹ́ẹ̀ ni Mark ń kọ, bẹ́ẹ̀ ni Luke ń sọ fún wa, bẹ́ẹ̀ ni Johannes sọ fún wa, wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà, ó ní lọ́gán a sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkété rẹ̀, ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ayọ̀, ọjọ́ ìmúláradá, ọjọ́ ìbùkún. Ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù. A ò ní fi àkókò ṣòfò rárá. Mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí, nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀. Mo ní o múra sílẹ̀. A fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Nínú Marko orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún 12, nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé, tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá tí ó jẹ́ tirẹ̀. Nínú Marko orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn. Bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn, ó ń sọ nípa àwọn ajagilégbòsoògùn, àwọn tí à ń pè ní babaláwo. Ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán, tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú. Nígbàtí ó gbúro Jésù, ìjọ tí gbúro Jésù, ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn, ǹjẹ́ ó tí gbúro ẹni tí ó ṣe é ṣe kí ó mú àwọn òkè, àwọn wàhálà, àwọn àìsàn, àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ, kí ó mu kúrò láṣáálẹ̀ yìí? Ṣo ti gbúro ẹ̀? Mo ní ṣo ti gbúro ẹ̀? Ó ní nígbàtí ó gbúro Jésù, o wa seyin laarin opo eniyan o fowo kan aso re nitori o wi pe ninu okan re bi mo ba sa le fi owo mi kan aso re ara mi yo da ara mi yo da ara re yo da mo ni ara re yo da o wa so fun wa ni ese ikokan dilogbon o ni logan lese kese loju kan na ni isejo aya o ni logan ni isun eje re si ti gbe o si mo lara re pe amu ohun ni amu larada ninu arun ohun ni ese ikerin le logbon o si we fun pe obirin igbagbo re mu o larada iwo ti o wa nihi lasale yi obirin igbagbo re mu o larada okunrin igbagbo re mu o larada omode igbagbo re mu o larada oni ma lo le alaafia ki iwo ki o si san ninu arun re bi a ti nwo ategun akaso sinu iwosan ti olowa nse o meje ni mo fe ki o yo ikini o gbo nipa jesu o gbo nipa jesu nitori aso wipe nigba ti o gburo jesu o wa seyin re laarin opo awon eniyan o fowo kan aso re o gba iroyin ti o gbo o gba gbo iwo na ti o si ti gbo iroyin ayo ti a so fun o ohun ti olorun se lale ana bi o ti n gbo iroyin jesu lasale yi mo gbagbo wipe o ti mo nisinsin wipe gbogbo ko sese ninu aye re jesu a soro re dayo loruko jesu ikeji o pinu lati to jesu wa fun iwosan re o ni nigba ti o gboro jesu o wa laarin opo eniyan o fowo kan aso re o pinu o ni lasale yi loni ni won ri iwosan temi gba nitori o pinu lati ko awon onisegun aye sile o to jesu wa ko gba opo ero lati je idiwo fun ohun iketa obirin na ko fi aye sile fun ikona tabi ijakole o pinu pe akoko to o gbekele olowa ti ki jani kole o si so wi pe ohun o gba ise iyanu bi iwo na ba wa ni asale yi bi o ba gbagbo lai siye meji mo gbagbo wi pe akoko iponju akoko aisan o ti dopinna ikerin o pinu akoko iwosan re oni bi mo ba ti fi owo kan ise ti aso re ara mi yo da o pinu akoko ti iwosan yi yo je ti re opo eniyan lo nsun ojo iwosan won siwaju ti won so wi pe boya ni ipade miran sugbon obirin yi wi pe nisisin yi ni akoko ise iyanu ti mi nigbawo ni akoko ise iyanu ti re mo ni nigbawo ni akoko ise iyanu ti re ikarun o gbe igbese igbagbo lai gba aigbagbo kankan lalejo ninu okan re oni esu o to ge emi esu o to ge isun eje o to ge iye meji iranse esu o to ge mo gbagbo wipe eyi ni iwo na lo nso lasale yi wipe gbogbo arun ko gbogun gbogbo arun arunmolegun gbogbo jedo jedo gbogbo nkan to nje mi ninu o to ge iwosan de lasale yi yo se de loruko jesu ikefa o fi owo kan aso jesu kete ti o si ti fi owo kan aso jesu ni agbara olowa ni o fowo kan mo gbagbo wipe bi o ba tin dide lori ese re bi o ba tin so fun olorun wipe mo de akoko temi to be ni olorun fun rara re ni yo fowo kan lese kese loju kan na logan loruko jesu ikeje ni wipe o gba ise iyanu o gba ise iyanu emi ori temi gba loruko jesu ori iwosan fun arun ko gbogun igbagbo aye to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni jesu fi so fun wipe omobirin igbagbo re mu o larada mo fe ki o dide lori ese re nitori wipe jesu so fun nisisin yi omobirin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logan bi o ba tin gbo ti awon eni olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa ni hin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbe inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wipe akoko temi to be ni ise iyanu yo ma kan o lara yo ma te o lowo

Àkókò tó láti gba iṣẹ́ ìyanu. Àkókò tó láti rí ìwòsàn. Àkókò tó kí a tu ọsílẹ̀. Àkókò tó fún afọ́jú láti ríran. Àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn. Àkókò tó fún àwọn tó ń síwí láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn. Àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwí láti gba gẹ́rẹ́ kí wọn kí ó sájáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀. Àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá. Àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà. Àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pé o ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ láradá, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú un kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ohun tí ó ń pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹdè, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

0: Ahumeti àti àwọn ọmọ Efai, ara Netofa, àti Jesanaya, ọmọ ara Maaka, àwọn àti àwọn ọkùnrin wọn. Gedalaya, ọmọ Ahikamu, ọmọ Ṣafani sì búra fún wọn, àti fún àwọn ọkùnrin wọn, wípé, ẹ má bẹ̀rù láti sin àwọn ará Kagia, ẹgbẹ́ ilẹ̀ náà kí ẹ sì máa sin ọba Babeli, yóò sì dára fún yín. Yóò ṣe ti èmi, wò ó, èmi ó máa gbé Mispa láti sin àwọn ará Kagia tí yóò tọ̀ wá wá, ṣùgbọ́n ẹ̀yin ẹ kó ọtí wáìnì jọ àti èso igi àti òróró, kí ẹ sì fi sínú ohun èlò yín, kí ẹ sì gbé inú ìlú yín tí ẹ̀yin ti gbà. Pẹ̀lú pẹ̀lú, gbogbo àwọn ará Júdà tí ó wà ní Moabu àti láàrin àwọn ọmọ Amoni àti ní Edomu àti àwọn tí ó wà ní gbogbo ilẹ̀ wọn ni gbọ́ pé ọba Babeli ti fi ìyókù sílẹ̀ fún Júdà àti pé ó ti fi Gedalaya ọmọ Ahikamu ọmọ Ṣafani ṣolórí wọn. Gbogbo àwọn ará Júdà sì padà láti ibi gbogbo wá ní ibi tí a ti lé wọn sí. Wọ́n sì wá sí ilẹ̀ Júdà sọ́dọ̀ Gedalaya sí Mispa. Wọ́n sì kó ọtí wáìnì àti èso igi jọ púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n Johanani ọmọ Kariya àti gbogbo àwọn olórí ogun tí ó wà ní oko tọ Gedalaya wá sí Mispa. Wọ́n sì wí fún un pé ìwọ àmọ̀ dájúdájú pé Baalisi ọba àwọn ọmọ Amoni ti rán Ishmaeli ọmọ Netafani láti pa ọ́. Ṣùgbọ́n Gedalaya ọmọ Ahikamu kò gbà wọ́n gbọ́. Nígbà náà ni Johanani ọmọ Kariya sì sọ níkọ̀kọ̀ fún Gedalaya ní Mispa pé jẹ́ kí èmi lọ, mo bẹ̀ ọ́, èmi ó sì pa Ishmaeli ọmọ Netanaya, ẹnìkan kì yóò sì mọ̀, èéṣe tí òun ó fi pa ọ́, tí gbogbo àwọn ará Júdà tí a kójọ tì ọ́, yóò túká àti ìyókù Júdà yóò ṣègbé. Ṣùgbọ́n Gedalaya ọmọ Ahikamu sọ fún Johanani ọmọ Kariya pé ìwọ kò gbọdọ̀ ṣe nǹkan yìí, nítorí èké ni ìwọ ṣe mọ́ Ishmaeli.
1: Ìwé Wòlíì Jeremaya,
0: orí 31. Ó sì ṣe ní oṣù keje Ishmaeli ọmọ Netanaya ọmọ Elishama nínú irú ọmọ ọba àti àwọn ìjòyè ọba àti ọkùnrin mẹ́wàá pẹ̀lú rẹ̀. Wọ́n tọ Gedalaya ọmọ Ahikamu wá ní Mispa, níbẹ̀ ni wọ́n jùmọ̀ jẹun ní Mispa. Nígbà náà ni Ishmaeli ọmọ Netanaya àti àwọn ọkùnrin mẹ́wàá tí wọ́n wà pẹ̀lú rẹ̀, wọ́n fi ìdàkọlù Gedalaya ọmọ Ahikamu ọmọ Ṣafani, wọ́n sì pa òun ẹni tí ọba Babeli ti fi jẹ baálẹ̀ lórí ilẹ̀ náà. Pẹ̀lú pẹ̀lú, Ishmaeli pa gbogbo àwọn ará Júdà tí ó wà pẹ̀lú rẹ̀, àní pẹ̀lú Gedalaya ní Mispa àti àwọn ará Kadia tí a rí níbẹ̀, àwọn ológun. Ó sì ṣe ní ọjọ́ kejì lẹ́yìn tí ó ti pa Gedalaya tí ẹnìkan kò sì mọ̀. Nígbà náà ni 100 ọkùnrin wá láti Ṣekemu, láti Ṣílò àti láti Samaria tí wọ́n fa irùngbọ̀n wọn, wọ́n fa aṣọ wọn ya, wọ́n sì ṣa ara wọn lọ́gbẹ́, wọ́n mú ọrẹ ẹbọ àti tùràrí lé ọwọ́ wọn láti mú wá sí ilé Olúwa. Ishmaeli ọmọ Netanaya sì jáde láti Mispa lọ ìpàdé wọn. Bí ó ti ń lọ, ó ń sọkún, ó sì ṣe bí ó ti pàdé wọn, ó wí fún wọn pé jẹ́ kí a lọ sọ́dọ̀ Gedalaya ọmọ Ahikamu. Ó sì ṣe nígbà tí wọ́n dé àárín ìlú ni Ishmaeli ọmọ Netanaya pa wọ́n, òun àti àwọn ọkùnrin tí ó wà pẹ̀lú rẹ̀ sì sọ wọ́n sínú ihò. Ṣùgbọ́n ọkùnrin mẹ́wàá wà láàrin wọn tí wọ́n sọ fún Ishmaeli pé má ṣe pa wá, nítorí àwa ní ìṣúra ní oko ti àlìkámà àti ti ọkà báàlì àti ti òróró àti oyin, bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ wọn, kò sì pa wọ́n pẹ̀lú àwọn arákùnrin wọn. Àti ihò náà nínú èyí tí Ishmaeli ti sọ gbogbo òkú ọkùnrin wọ̀nyí sí, àwọn tí ó ti pa pẹ̀lú Gedalaya ni èyí tí Asa ọba ti ṣe nítorí ìbẹ̀rù Baasha ọba Israeli. Ishmaeli ọmọ Netanaya sì fi àwọn tí a pa kún un. Ishmaeli sì kó gbogbo ìyókù àwọn ènìyàn tí ó wà ní Mispa ní ìgbèkùn, àwọn ọmọbìnrin ọba àti gbogbo ènìyàn tí ó kù ní Mispa, àwọn tí Nebusaradani balógun ìṣọ́ ti fi lé Gedalaya ọmọ Ahikamu lọ́wọ́. Ishmaeli ọmọ Netanaya sì kó wọn ní ìgbèkùn, ó sì kúrò níbẹ̀ láti ré kọjá lọ sọ́dọ̀ àwọn ọmọ Amoni. Ṣùgbọ́n nígbà tí Johanani ọmọ Kariya àti gbogbo àwọn olórí ogun tí ó pẹ̀lú rẹ̀ gbọ́ ibi tí Ishmaeli ọmọ Netanaya ti ṣe, nígbà náà ni wọ́n kó gbogbo àwọn ọkùnrin, wọ́n sì lọ bá Ishmaeli ọmọ Netanaya jà, wọ́n sì rí ilé ẹ̀bá omi ńlá tí ó wà ní Gibeoni. Ó sì ṣe nígbà tí gbogbo àwọn ènìyàn tí ó wà pẹ̀lú Ishmaeli rí Johanani ọmọ Kariya àti gbogbo àwọn olórí ogun tí ó pẹ̀lú rẹ̀, wọ́n sì yọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ènìyàn tí Ishmaeli ti kó lọ ní ìgbèkùn láti Mispa yí ojú wọn, wọ́n sì yí padà, wọ́n sì lọ sọ́dọ̀ Johanani ọmọ Kariya. Ṣùgbọ́n Ishmaeli ọmọ Netanaya bọ́ lọ́wọ́ Johanani pẹ̀lú ọkùnrin mẹ́jọ, ó sì lọ sọ́dọ̀ àwọn ọmọ Amoni. Johanani ọmọ Kariya àti gbogbo àwọn olórí ogun tí ó wà pẹ̀lú rẹ̀ sì mú gbogbo ìyókù àwọn ènìyàn tí ó ti gbà lọ́wọ́ Ishmaeli ọmọ Netanaya láti Mispa lẹ́yìn tí ó ti pa Gedalaya ọmọ Ahikamu, àní akọni ọkùnrin ogun àti àwọn obìnrin àti àwọn ọmọdé àti àwọn ìwẹ̀fà, àwọn tí ó ti tún mú padà láti Gibeoni wá. Wọ́n sì kúrò níbẹ̀, wọ́n sì jókòó ní ibùgbé Kinhamu tí ó wà lẹ́bàá Bethlehemu.

jì wá àti láti wẹ̀ wánú kúrò nínú àìṣòdodo gbogbo. Àǹfààní wà fún ẹnì kọ̀ọ̀kan wa lónìí láti ní ìwẹ̀nùmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó dájú wípé bí o bá wá sọ́dọ̀ Olúwa yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù lágbára tó bẹ́ẹ̀ láti pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Ẹ̀jẹ̀ Jésù lágbára tó bẹ́ẹ̀ láti ṣe ìwẹ̀nùmọ́ ìmúkúrò gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú gbogbo àbàwọ́n, gbogbo ẹ̀gbin, gbogbo àléébù, gbogbo àbùkù tó wà ní ìgbésí ayé rẹ. Kò sí ọṣẹ àbòfọ̀ kan láyé tó lágbára tó sì nípá tó ẹ̀jẹ̀ Jésù Kristi. Pẹ̀lú ìbùwọ̀n ẹ̀jẹ̀ náà lẹ́ẹ̀kan ṣoṣo, gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ni Ọlọ́run yóò wẹ̀nù. Ọlọ́run yóò dá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, yóò dà wọ́n sínú òkun ìgbàgbé rẹ̀. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ náà kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ìbá ṣe ẹ̀ṣẹ̀ àìgbọràn, ẹ̀ṣẹ̀ àgbèrè ni, tàbí ẹ̀ṣẹ̀ panṣágà, tàbí ẹ̀ṣẹ̀ olè jíjà, tàbí ẹ̀ṣẹ̀ fàyàwọ́ ṣíṣe, tàbí ẹ̀ṣẹ̀ jìbìtì, tàbí ìwà ìbàjẹ́ gbogbo. Ó ṣeéṣe kó jẹ́ ìjà jíjà, sìgá mímu, igbó mímu, ọtí mímu, tàbí tẹ́tẹ́ títa ní tirẹ. Ó ṣeéṣe kó jẹ́ ìbọ̀rìṣà, ó sì ṣeéṣe kó jẹ́ wípé òrìṣà tirẹ ní àwọn òkú ẹ̀gbẹ́ tí ó sọ wípé o máa yí ẹ̀yìn wọn padà. Ó sọ àgbà ilé tí ó ti kú, ó sọ wọ́n di òrìṣà tí a ń sin, ó sọ wọ́n di òrìṣà àkúnlẹ̀bọ. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ni Ọlọ́run fẹ́ dáríjì ọ́. Bí o bá lè wá sí ẹsẹ̀ àgbélébò lónìí pẹ̀lú ìgbàgbọ́ rántí wípé o ti kú fún ọ kí o bá lè ní ìyè. A dá a lẹ́jọ́ kí a lè dá ọ láre, a kàn ọ́ mọ́gi kí a lè tú ọ sílẹ̀. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti gbà ọ́ là lọ́fẹ̀ẹ́. Bí o bá wá, bí o bá gbàdúrà, bí o bá tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run, yóò fún ọ ní ìgbàlà, yóò sì fún ọ ní ìṣẹ́gun, ó sì lè wà pẹ́ títí pẹ̀lú Ọlọ́run ní ayérayé. Nísinsìnyí bí o ti lọ láti gbàdúrà, Ọlọ́run rán wa létí pé kí a wò ó. Ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Bí o bá fẹ́ kí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, dìde lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó o ti dá, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti kó ọ lẹ́rú, tó kó ọ lẹ́rù, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó di ẹrù wúwo sórí rẹ wípé o ń fẹ́ kí Ọlọ́run kí ó mú o kúrò, rántí wípé ẹ̀jẹ̀ Jésù lè àti ta sílẹ̀. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rè yín kọjá. Ó sọ fún wa wípé bí a ti gbé ejò sókè ilé aginjù, bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè. Wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má baà ṣègbè, ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun. Ó ní èyí ni ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀. Ó ní ẹ̀jẹ̀ yìí ni ti má jẹ̀mú titun fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkàn. Ó ní àwa ó ṣe là, àwa ó ṣe bọ́, àwa ó ṣe kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Bí a kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí, ó ní kí o ké pe Ọlọ́run. Ó ṣetán láti gbà ọ́ là. Ó ní ẹnikẹ́ni tí ó bá wá sọ́dọ̀ mi, èmi kì yóò tàánù bí ó ti wù kí ó rí. Gbàdúrà ké pe Olúwa. Àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, ó ní bí a bá dákẹ́, tara wa bá wa dákẹ́. Bí a bá bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, a ò lè ṣe rere. Ṣùgbọ́n bí a bá jẹ́wọ́, bí a bá kọ̀ ọ́ sílẹ̀, ó ní nígbà náà ni a ó lè rí àánú Ọlọ́run gbà. Ṣé o fẹ́ àánú Ọlọ́run? Ṣé o fẹ́ ìgbàlà tòótọ́? Ṣé o fẹ́ kí a mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ kúrò? Ṣé o fẹ́ ayọ̀ ìgbàlà Ọlọ́run? Ṣé o fẹ́ ìwẹ̀nùmọ́ láti òkè wá? Ó ní kí o kẹ́pin Olúwa. Kẹ́pin Olúwa, nítorí wípé Jésù Kristi ti kú fún ẹnì kọ̀ọ̀kan wa, kí o bá lè mú ẹ̀ṣẹ̀ wa kúrò. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, má bò wọ́n mọ́lẹ̀ o. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ṣeéṣe kó jẹ́ ẹ̀ṣẹ̀ àìgbọràn, ó ṣeéṣe kó jẹ́ ti àgbèrè, ó ṣeéṣe kó jẹ́ ti ìkóbìnrinjọ, ó ṣeéṣe kó jẹ́ ti panṣágà, ó ṣeéṣe kó jẹ́ wípé ti rọ́pípani, ó ṣeéṣe kó jẹ́ ti ìjà jíjà, tàbí olè jíjà, tàbí fàyàwọ́. Ó ṣeéṣe kó jẹ́ wípé oníjìbìtì ni ọ́, ìwà ìbàjẹ́ ò kúrò nínú ayé rẹ. O sì ń lọ sílé ìsìn, ó ń sọ fún wa wípé ìgbàlà Ọlọ́run ó máa ń gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ wọ́n ti kọjá lọ, kíyèsí gbogbo wọn di ọ̀tun. Ṣé ìgbésí ayé rẹ ti di ọ̀tun? Àbí o ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀? Àbí o jẹ́ ìkan nínú àwọn abọ̀rìṣà, ìkan nínú àwọn tí ń ta tẹ́tẹ́, ìkan nínú àwọn tí ó sọ òkú àgbà ilé di òrìṣà? Ṣé o jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ́ wípé o máa ń jẹbọ káàkiri, o ń ṣe sàárà fún àwọn òrìṣà? Ó ní kí o jẹ́wọ́ fún Ọlọ́run, kí o jẹ́wọ́ fún Ọlọ́run. Bó jẹ́ sìgá, bó jẹ́ ọtí, bó jẹ́ àwọn nǹkan wọ̀nyí ló ti kó ọ lẹ́rú, ó ní kí o jẹ́wọ́ fún Ọlọ́run kí a ba lè dáríjì ọ́.
ki igbala olorun isodotun iwenumo agbara ma lo ma se dese mo ki o le wo inu aye re gbadura la inu re ki o gbadura ki o so fun olorun we pe o nfe ki igbala toto igbala ti muni lati aye lo si orun ki o je ti re.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Jeremiah, ori iketalelogoji, o si se nigba ti Jeremiah pare oro iso fun gbogbo awon eniyan, ani gbogbo oro Oluwa Olorun won, e ti Oluwa Olorun won ti ran si won, ani gbogbo oro won yi, nigba na ni Asaraya, omo Oshaya, ati Joanani, omo Karia, ati gbogbo awon agberaga eniyan wi fun Jeremiah pe, iwo se eke, Oluwa Olorun wa ko ran lati wi pe e ma lo si Egypt lati satipo nibe sugbon Baruku omo Neriah no fi oro si ole enu si wa nitori lati fi wale awon ara Kadia lowo lati pawa ati lati ko wa ni igbekun lo si Babeli pe ni Joanani omo Karia ati gbogbo awon olori ogun ati gbogbo awon eniyan ko gba ohun Oluwa gbo lati ma gbe ile Juda Joanani omo Karia ati gbogbo awon olori ogun si mu gbogbo iyoku Juda ti won pada lati gbogbo orilede wa nibi ti ati le won si lati ma gbe ile Juda awon okunrin ati awon obinrin ati awon omode ati awon omobinrin oba ati gbogbo eniyan ti ni Busaradani balogun iso ti ku sile lodo Gedaliah omo Aikamu omo Shafani ati Jeremiah woli ati Baruku omo Neriah won si wa si ile Egypt nitori won ko gba ohun Oluwa gbo bayi ni won wa si Tafanesi nigba na ni oro Oluwa to Jeremiah wa ni Tafanesi wipe mu okuta nla ni owo re ti o si fi won pamo sinu amo ni ile na briki ti o wa ni enu ona ile farao ni Tafanesi ni oju awon okunrin Juda ki o si wi fun won pe bayi ni Oluwa awon omo ogun Olorun Israeli wi pe wo emi o ranse emi o si mu Nebukadnesari oba Babeli iranse emi emi o si gbe ite re kale lori okuta won yi ti emi ti fi pamo won o si te ite ola re lori won nigba ti o ba si de won o kolu ile Egypt won o si fi ti iku fun iku ti igbekun fun igbekun ati ti ida fun ida emi o si da ina kan ni ile awon orisa Egypt ohun o si sun won yo si ko won lo ohun o si fi ile Egypt wo ara re laso gege bi oluso agutan ti wo aso re yo si jade lati be lo ile alaafia yo si fo ere ile orun ti o wa ni ile Egypt tutu yo si fi na kun ile awon orisa awon ara Egypt.
2: Iwe woli Jeremiah
1: ori 44 oro ti o to Jeremiah wa fun gbogbo awon ara Juda ti n gbe ile Egypt ti n gbe Migdoli ati Tafanesi ati Nofu ati ile Patrosi wipe bayi ni Oluwa awon omo ogun Olorun Israeli wipe eyin ti ri gbogbo ibi ti emi ti mu wa sori Jerusalemu ati sori gbogbo ilu Juda si wo aporo ni won li oni yi enikan ko si gbe inu won nitori iwa buburu won ti won ti ku lati mu mi binu ni lilo lati sun turari ati lati sin awon Olorun miran ti won ko mo awon tabi eyin tabi awon baba yin emi si ran gbogbo awon iranse mi awon woli si yin emi dide ni kutukutu mo ran won wipe e ma se ohun irira yi ti emi korira sugbon won ko gbo be ni won ko teti won sile lati yi pada kuro ninu iwa buburu won ti won ki o ma sun turari fun Olorun miran nitori na ni mo se da irunu mi ati ibinu mi jade a si dana re ni ilu Juda ati ni ita Jerusalemu won si di opo ati aporo gege bi ti oni yi nje ni isisiyi bayi ni Oluwa Olorun awon omo ogun Olorun Israeli wi pe nitori kini e se da ise nla yi si okan yin lati ke ninu yin ani okunrin ati obinrin ati omode ati omo omu kuro laarin Juda lati ma ku iyoku fun yin ninu eyi ti eyin fi se owo yin mu mi binu ni sisun turari fun Olorun miran ni ile Egypt nibi ti eyin lo lati satipo ke le ki ara yin kuro ati ke le je eni ekun ati esin laarin gbogbo orilede ile aye eyin ati gbagbe iwa buburu awon baba yin ati iwa buburu awon oba Juda ati iwa buburu awon aya won ati iwa buburu eyin ti kara yin ati iwa buburu awon aya yin ti won ti ku ni ile Juda ati ni ita Jerusalemu won ko re ara won sile titi de oni yi be ni won ko beru tabi ki won ki o rin ninu ofin mi tabi ninu ilana mi ti emi gbe kale niwaju yin ati niwaju awon baba yin nitori na bayi ni Oluwa awon omo ogun Olorun Israeli wi pe wo emi doju mi ko yin fun ibi ati lati ke gbogbo Juda kuro emi o si mu gbogbo iyoku Juda ti o ti gbe oju won si ati lo si ile Egypt lati satipo nibe gbogbo won ni yo si run won si subu ni ile Egypt won si run nipa ida ati nipa eyan won o ku lati eni kekere won titi de eni nla won nipa ida ati nipa eyan won si di eni egun eni iyanu ati eni egan ati esin nitori emi o be awon ti n gbe Egypt wo gege bi emi ti je Jerusalemu niya nipa ida nípa èèyàn àti nípa àjàkálẹ̀ àrùn. Kí ó sì ẹni tí ó sálà àti ẹni tí ó kù fún àwọn ìyókù Júdà tí ó wọ ilẹ̀ Egypti láti máa ṣàtìkú níbẹ̀, tí yóò padà sí ilẹ̀ Júdà sí èyí tí wọ́n ní ìfẹ́ àti padà lọ igbe ibẹ̀, nítorí kò sí ọ̀kan tí yóò padà bí kò ṣe irú àwọn tí ó sálà. Nígbà náà ni gbogbo àwọn ọkùnrin tí wọ́n mọ̀ dájú pé àwọn aya wọn ti sun tùràrí fún Ọlọ́run mìíràn, àti gbogbo àwọn obìnrin tí ó dúró níbẹ̀, àpèjọ ńlá, àti gbogbo àwọn ènìyàn tí ń gbé ilẹ̀ Egypti, àní ní Patrosi, dá Jeremiah lóhùn wípé, ọ̀rọ̀ tí ìwọ sọ fún wa ní orúkọ Olúwa, àwa kì yóò fetí sí tirẹ̀, ṣùgbọ́n dájúdájú, àwa ó ṣe ohunkóhun tí ó jáde láti ẹnu wa wá láti sun tùràrí fún ayaba ọ̀run àti láti da ẹbọ ohun mímu fún un, gẹ́gẹ́ bí àwa ti ṣe, àwa àti àwọn bàbá wa, àwọn ọba wa, àti àwọn ìjòyè wa ní ìlú Júdà àti ní ìta Jerusalemu. Nígbà náà, àwa ní oúnjẹ púpọ̀, a sì ṣe rere, a kò sì rí ebi. Ṣùgbọ́n láti ìgbà tí àwa ti fi sísun tùràrí fún ayaba ọ̀run sílẹ̀ àti láti da ẹbọ ohun mímu fún un, àwa ti ṣaláìní ohun gbogbo, a sì run nípa idà àti nípa èèyàn. Àti nígbà tí àwa sun tùràrí fún ayaba ọ̀run, tí a sì da ẹbọ ohun mímu fún un, lẹ́yìn àwọn ọkọ wa ni àwa dín àkàrà dídùn rẹ̀ láti bọ́, tí a sì da ẹbọ ohun mímu fún un bí. Nígbà náà ni Jeremiah sọ fún gbogbo àwọn ènìyàn, fún àwọn ọkùnrin àti fún àwọn obìnrin, àti fún gbogbo àwọn ènìyàn tí ó ti fún ní èsì yìí wípé, tùràrí tí ẹ̀yin sun ní ìlú Júdà àti ní ìta Jerusalemu, ẹ̀yin àti àwọn bàbá yín, àwọn ọba yín, àti àwọn ìjòyè yín, àti àwọn ènìyàn ilẹ̀ náà, Olúwa kò wá rántí rẹ̀, wá sì wá sí ọkàn rẹ̀, tó bẹ́ẹ̀ tí Olúwa kò lè rọ́jú pẹ́ mọ́ nítorí búburú ìṣe yín àti nítorí ohun ìríra tí ẹ̀yin ti ṣe. Bẹ́ẹ̀ ni ilẹ̀ yín di aporo àti ìyanu àti ẹ̀kún láìní olùgbé yóò ti rí lé òní yìí. Nítorí tí ẹ̀yin ti sun tùràrí àti nítorí tí ẹ̀yin ṣẹ̀ sí Olúwa, tí ẹ̀yin kò gba ohun Olúwa gbọ́, tí ẹ kò rìn nínú òfin rẹ̀ àti nínú ìlànà rẹ̀ àti nínú ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀, nítorí náà níbi yìí ṣe dé sí yín yóò ti rí lé òní yìí. Jeremiah sọ pẹ̀lú fún gbogbo àwọn ènìyàn àti fún gbogbo àwọn obìnrin náà pé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, gbogbo Júdà tí ó wà ní ilẹ̀ Egypti. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì sọ, wípé ẹ̀yin àti àwọn aya yín, ẹ̀yin fi ẹnu yín sọ̀rọ̀, ẹ sì fi ọwọ́ yín múṣẹ, ẹ sì wípé lóòótọ́, àwa ó san ẹ̀jẹ̀ wa tí àwa ti jẹ́ láti sun tùràrí fún ayaba ọ̀run àti láti da ẹbọ ohun mímu fún un. Ǹjẹ́ ní pípamọ́ ẹ pa ẹ̀jẹ̀ yín mọ́ àti ní sísan ẹ san ẹ̀jẹ̀ yín? Nítorí náà ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, gbogbo Júdà tí ń gbé ilẹ̀ Egypti. Ṣáàwó, èmi ti fi orúkọ ńláńlá mi búra, ni Olúwa wí, pé a kì yóò pe orúkọ mi lé ẹnu ọkùnrin Júdà ní gbogbo ilẹ̀ Egypti, wípé Olúwa
3: Ọlọ́run wà.
1: Wò ó, èmi ó ṣọ́ wọn fún ibi, kìí sì ṣe fún rere, àti gbogbo àwọn ọkùnrin Júdà tí ó wà ní ilẹ̀ Egypti ni a ń run nípa idà àti nípa èèyàn títí wọn fi tán, àti àwọn tí ó sálà lọ́wọ́ idà yóò padà ní iye díẹ̀ láti ilẹ̀ Egypti sí ilẹ̀ Júdà, àti gbogbo ìyókù Júdà tí ó lọ sí ilẹ̀ Egypti láti ṣàtìpó níbẹ̀ yóò mọ ọ̀rọ̀ ta ni yóò dúró, tèmi tàbí tiwọn. Èyí ni yóò sì jẹ́ àmì fún yín, Olúwa wí, pé èmi ó jẹ yín níyà ní ibi yìí, kí ẹ̀yin lè mọ̀ pé ọ̀rọ̀ mi yóò dúró dájúdájú sí yín fún ibi. Báyìí ni Olúwa wí. Wò ó, èmi ó fi fara Ofra ọba Egypti lé ọwọ́ àwọn ọ̀tá rẹ̀
3: àti lé ọwọ́ àwọn tí ń wà ẹ̀mí rẹ̀,
1: gẹ́gẹ́ bí èmi ti fi Sedekiah ọba Júdà lé ọwọ́ Nebukadnessari ọba Babeli ọ̀tá rẹ̀, tí ó sì wá ẹ̀mí rẹ̀.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
4: Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètí ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́, a ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá, ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ pẹ̀pẹ̀ ti gbọ́. Ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ, ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Kí Akunkun sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run han ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní jẹ́ kí ayé gbọ́. Wo Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́. Tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Isaiah ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní Májẹ̀mú láéláé àti àwọn apóstólì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, ó kó o papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Isaiah ó ń kígbe. Ó ní súnmọ́tò sí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run. Aya ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Isaiah láti sọ fún ayé wípé èé ṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èé ṣe tí wọ́n fi takété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀, àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Isaiah agbẹnusọ fún Ọlọ́run. Isaiah alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí ó takété, tí ó jìnà réré, ẹ súnmọ́tò sí. Ó ní kí wọn kí ó súnmọ́tò sí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣeéṣe kí ó má mọ̀, ó ṣeéṣe kí òye kí ó má yé. Ó wá ń sọ wípé bí wọ́n ti súnmọ́tò sí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀-èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí, kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́tò sí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú Májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì. Ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́tò sí. Bí o bá wo àwọn àwọn ìránṣẹ́ ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú májèmú láéláé yálà à ń sọ nípa Mósè ni. Ohun yìí kan náà láòrí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè ó kó papọ̀. Ohun tí ó ń sọ ni wípé sọ́mọ́tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́. Bí a bá rò nípa ti Dáfídì, nípa ti Joshua, nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé, àbí kí a máa sọ nípa ti Dánielì ní Babilóni, nípa Ṣédráàkì, Mísákì àti Àbẹ́dígò, nípa Jonah tí ó lọ sí Nínẹ́fè, àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́ tòsí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀ kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú titun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ, nígbà tí ó ń sọ wípé ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín? Ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìsìn wọn. Ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní Jerusalemu, ní Judea, ní Samaria àti títí dé òpin ayé. Ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí kò jọ ohun tí Isaiah ń sọ wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè kí ẹ sì gbọ́, ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́. Ṣe rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Barnaba àti Paul tí ó sọ wípé òun ní iṣẹ́ láti ran wọn. Iṣẹ́ wo ló ran wọn? Ó ran wọn sí, ó ran wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè. Ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí àwọn tí ó jìnà réré. Èyí ni a fi rí wípé Paul ń sọ wípé àwọn wọ̀nyí ń sin Ọlọ́run àjèjì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ẹ̀yìn sìn láìmọ̀, ó ní òun ni mo mú tọ̀ yín wá. Ó ní kí wọn kí ó fetí sílẹ̀, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé gbọ́. Jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo, kí ló ń sọ fún un? Ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́ jẹ́ kí ó gbọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí, bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀, àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyànfẹ́ sókè. Ohun tí ó ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé ọ lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé mi lọ́wọ́. Bí àwa pàápàá bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú titun, bí ó bá jẹ́ pé à ń sin Ọlọ́run kan náà, bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà, bí ó bá jẹ́ wípé à ń pèsè sílẹ̀, à ń múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà, bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ Ọlọ́run, iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́, èyí ni náà la gbélé wa lọ́wọ́. Iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pe àwọn tí ó jìnà réré, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Ọlọ́run, láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí, láti pe àwọn aládùúgbò wa, àwọn ẹni tí ń bá wa gbélé, àwọn alájọṣiṣẹ́pọ̀ wa, àwọn ènìyàn tí a bá pàdé níbi gbogbo, kí a sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́, kí wọn kí ó fetí sílẹ̀, kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó, àwọn tí ó wà ní agbègbè, kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú. Ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn là ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okoòwò, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí, ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi, nítorí wípé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ìbí Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀, kí wọn kí ó máa ṣe àsè, ki won ki o si ma ra awon orisirisi nkan ni akoko keresimesi yi sugbon won ko mo idi ti a fi bi jesu won je alailoye ise kristi bi aye won je alailoye oro ti kristi so won je alailoye awon eko kristi won si je alailoye igbala nla ti kristi ti o mu wa si aye eyi ni o fi je wipe ni osu keji la odun ni igba gbogbo ni a ma nse ipago eredi igba ipago yi ni wo pe lati je ki aye gbo lati je ki awon eniyan mo kini idi ti jesu ti o fi wa si aye ni osu keji la odun ti a wa yi ni bi ojo 18 si lati ojo 21 osu titi di ojo 24 osu keji la odun yi a o ni ipago eredi yi ni wo pe ki awon eniyan ki o le mo gege bi ati ka ninu iwe Isaiah wi pe abi jesu olugbala fun wa je ki a wo eko yi ni ikuri meta ikini ete ipago na kini idi ti a fe fi se ipago yi a o wo lati inu oro olorun ikeji ipolongo ipago na nitori olorun fe ki iwo ki o ni ipa tabi ni ipin ninu ipolongo ipago na eyi ni lati so fun awon eniyan lati je ki won ki o mo igbala ti olorun mu wa fun ara aye iketa ki kopa ni kikun ni bi ipago na won ti a so dara dara o mo ni ki kopa ni kikun ni bi ipago na awon elomiran ti won ko mo ohun ti olorun pese fun won bi ipago ba de o sese ki won ko pa ninu re die won le lo ni ojo kini won le lo ni ojo keji tabi won le lo ni ojo meji ninu ojo merin ojo marun tabi ojo mefa sugbon a nso nipa ki ko pa ni kikun ni bi ipago na je ki a wo lati ikini ete ipago na kini idi ti ipago yi ti o fi waye se eyi je adamo inu ijo dipalai se eyi je ohun ti a kan ma nse lati fi ofin de ara wa lati ma rin lo soke sodo ni asiko keresimesi se a kan gbe eyi le wa lori lati ma ba je ki a se bi ati fe ati bi o ti won wa ni akoko keresimesi rara ki se be ninu ijo wa nihin a ma n wo oro olorun ni finifini a ki fe re oro olorun koja a ma n fe mo kini inu olorun a ma n fe mo kini ase olorun fun wa gba ti a si wo inu bibeli je ki a jo wo papo eyi ni o ye wa ninu ohun ti a mo wi pe olorun gbele wa lowo lati se ati lati ni ipin ninu re ninu Matthew ori kerin ese ikedogun ati ikerin dilogun ile sabuloni ati ile neftalimu li ona okun li oke jordani galili awon keferi awon eniyan ti o joko li okunkun ri imole nla ati awon ti o joko ni ibi ku ati labe ojiji re ni imole la fun nihi le ati ka nipa Jesu Kristi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti a so nipa re won ko mo nipa Kristi ari apere yi ni gere ti abi Jesu Kristi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye won yi won ki se eniyan olorun won ki se awon ti o tin sin olorun ni tooto won ki se awon ti o ti mo nipa kristi nipa mesaya ti nbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ipururu okan won sin ohun ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura awon aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won tun mo olorun ki won to mo Kristi ni won tin gbadura we pe Olorun fona han mi mo le so fun awon elomiran ti won gbadura lori awo to je wi pe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma so fun Olorun we pe Olorun bi eyi ti mo ntele yi bi ki ba sona fona han mi bi mo le han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere we pe ni bo ni ati bi oba awon Jew eje apere we pe awon keferi awon ti ko lolorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi e ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa laro wo to wa ni ayika wa ti o je wi pe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o po gbe o si so wi pe bawo ni awon ti le ri Kristi olufuni ni yi eni tin funi ni alaafia eni tin funi ni igbala eni tin so aye eni di otun eni tin serere ni igbesi aye eni eni tin mu ori buruku ti mu kuro ni igbesi aye wa bawo ni won se le mo Jesu nitori pe opolopo ti o wa Jesu ti o fe Jesu ti o fe lati ri Jesu ti won ko mo Jesu eyi ni Olorun fi to wa wi pe bi a ba se ipago yi a o le so nipa Jesu Kristi awon eniyan yo le kora won jo eyi ti awon aye ni akoko ti a wa yi ti won fi kora won jo si idi oti mimu si idi agbere sise si idi ati ma ba nkan je wi pe awa ti a je omo Olorun awa ti a je omo alaafia awa ti a je omo imole wi pe a o ko ara wa jo imole Jesu yo si tan laarin wa awon ti won wa ninu okunkun ti won wa ona imole won si wa saarin wa lati mo nipa Jesu Kristi eni ti a bi eni ti o ku fun wa eni ti o wa lati ku ese wa lo nitori be ipago yi je okan ninu ohun ti Olorun ti lana sile fun wa lati ma ni akoko ati anfani lati mo Jesu si ati lati fi han awon eniyan ju be si je ki a wo Marko ori kejo ki a wo apere Jesu Kristi fun rara re Marko ori kejo lati ese ikini li ojo won ni nigbati ijo eniyan po gidi gidi ti won ko si li onje Jesu pe awon omo ehin re sodo re o si wi fun won pe anu ijo eniyan se mi nitori ti o di ijo meta nisisin yi ti won wa lodo mi won ko si li ohun ti won o je eyi ti mo fi nka ibi ti akayi ni we pe ki o le ye wa wi pe awa ko ni eni akoko lati ko opolopo awon eniyan jo ni ojo meta tabi ojo merin ki o je wi pe lati aro sule ko si eni ti yo lo si bi okowo ko si eni ti yo lo si le ko si eni ti yo lo sun ni le ara re ti o je wi pe a o jo wa loju kan na lati ma gbo oro Olorun lati ma keko oro Olorun lati ma gbadura lati ma sin Olorun ati lati pese ara wa sile fun ijoba orun timbo nihi ni ari wi pe opo eniyan won po jojo ti won gbarajo ti won sin ko eko nipa Jesu eko lodo Jesu je ki akoko bi ara wa lere bawo ni awon eniyan won yi bawo ni won se kora won jo ki lo fa won jo soju kan o fawo lo fa won jade lati inu ile won lati ibi ise won lati oko won lati ebi won ti o fa won jo papo awon orisirisi eniyan popo omode wa nibe agba wa nibe okunrin wa nibe obirin wa nibe kini o nfa ti o fa won lati wa si oju kan je ki a wo orikeje ese ti o kehin orikeje Marko yi ese ti o kehin enu si ya won gidigidi rekoja won wi pe o se o gbogbo dara dara o mu adi ti gboran o si mu odi pohun ohun ti o sele ni wo pe awon kan mo nipa Jesu awon ti o mo nipa Jesu won yi ni won be si royin re kale wi pe o se o gbogbo dara dara won ti wo awon ti awon farisi se ko so to dara ninu e won wo e ti awon sadusi se ko si ohun to dara ninu re won wo ohun ti Herod n se ati ohun ti Pilato n se ko si ohun kan to dara ninu e won wo ohun ti awon ti won je gaba lori won lati Rome won wo e ti won se ko si ohun ti o dara won wo e ti awon idile won e ti won se ati isin ti won sin won ri wipe ko si ohun to dara won ri ijakole lati odo awon ore lati odo awon ojulomo lati odo awon alabagbe won ri wipe ko si ohun ti o dara sugbon nigba ti Jesu de won ri wipe o gbogbo ti o se lati igba ti won ti mo Jesu o je ohun ti o dara nje iwo na o le gbenu so nje iwo na o le jeri wipe lati igba to ti mo Jesu wipe ko se ibi ni igba kan ri o gba okan re la o fun ola lafia iwo to ro orun sun tele tele iwo ti le le ti ona na tele tele o di eni to ni isimi o di eni to ni ifokan bale iwo ti o ni eje riru tele tele iwo ti o je pe ni igba gbogbo ni esu ati awon eme wa re won ma gbe emi re gbona iwo ti o je wipe ile le ona na ati sun ile o di eti ati wa ni igboro o di oran ko si bi ti o wa ti o ni isimi sugbon gere ti omo Jesu gere ti Jesu de si igbesi aye re ori wipe gbogbo ide ti o de o o be si ni tu ori pe gbogbo ewon ti a fi de o o be si ni ja ori pe gbogbo ti o ti ku elemi soke o lo sile ori wipe o se ohun gbogbo dara dara aisan ko o je ki o lo inu ibaje inu ko o je ki o lo ibanuje ekun asunrin nigba gbogbo o je ki o dekun ni igbese aye re o ye ki iwo na ki o le so wipe o se ohun gbogbo dara dara bi won si tin ri awon elomiran ti won se nsun ekun asunrin won ri awon elomiran ti won ko mo ona abayo won ri awon elomiran ti won ko ni alaafia na so pe ah mo ba Jesu pade o ah mo ti ri Jesu o se ohun gbogbo dara dara o se oranti osi to wa ni igbese aye mi se oranti ajakale arun to wa ninu ebi wa se oranti awon ohun ti o wa epe ti won ti se fun mi lati aye atijo bi mo se ba Jesu Kristi pade o ka gbogbo re kuro patapata se oranti bi mo se ma so tele tele igbese kuro lorun mi tele tele emi ni won pe ni ayawo ma san tele tele sugbon gba ti mo ti ba Jesu Kristi pade gbogbo kan lo ti yi pada ni igbese aye mi won be si ni kede re wo pe o se ohun gbogbo dara dara bi won tin so nkan won yi ni awon eyan bere wuke bawo ni mo le se ri bawo ni iru nkan won yi bawo lo se le je temi pelu eyi ni o fa opolopo awon eniyan jo bi iwo paapa bi o ba je agbenu so bi iwo paapa bi o ba je alore eni ti o le se ipolongo ti o le so fun awon elomiran we pe lati igba ti mo ti ba Jesu Kristi pade o se ohun gbogbo dara dara o se se ki o ma wi pe ah won tin mo nipa Jesu se oro wipe won mo nipa Jesu ogoro awon eniyan ti o je wipe ni asiko Kérésìmesì idi oti ni won ma joko si o mo wipe awon ti won ro wipe won se ajodun won yo ayo Kérésìmesì opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko Kérésìmesì nitori bi e ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni ma nlo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma ba pade loju ona ko se fenu so ohun ti mo so ni we pe igba miran iru awon eniyan ti aroko mo nipa ibi Jesu ti won se ajodun Jesu o je mo we pe nipa gbigbe egun Eko nipa be ni won fi ro we pe won se ajodun Jesu se awon ti aropo mo Jesu niyen ni opo igba miran bi mo ba nlo ndarin Eko nihin ni asiko Kérésìmesì ma ri we pe won ti pa titi re patapata ma ri we pe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi Jesu se ibi Jesu se o so ni di omo ti ni iwo ro wi pe won mo nipa Jesu wi pe won ti bi Jesu sugbon won ko mo nipa bi a o ti di atun bi won ko nipa igbala Jesu won ko mo nipa imole ti Jesu Christi wa lati tan si igbesi aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa nitosi wa wi pe abi Jesu fun wa ki abale ni igbala oni o fi je wi pe a fi akoko yi sile lati ojo kokanlelogun osu bo mo we ko so fun aladugbo re wi pe ran mi leti o a ki ba mo tin ba gbagbe nitori ojo yi gan ni ipago nlanla ni ti deeper life ni o nsele nitori be mo ni lati wa nibe bi enikeni ba wa lati pe o sibi kan bi enikeni ba lati so pe o ya ka lo sibi o ya ka lo sohun so fun omo re wi pe ran mi leti o awon ojo yi o je ojo ipago ran mi leti wi pe mi o gbodo ni adehun pelu enikeni lati ojo yi si ojo yi kin le wa ni ipago nitori nibe mo so fun o olorun wa yo dabira mi o gbo ki o se ami o mo ni nibe olorun wa yo dabira nitori be ma se je ki ohun kon ki o di olowo ri wi pe awon ojo yi ojo kokan le logun titi de ojo 26 osu kejila odun yi wi pe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyi ni pe ninu ekun re awon elede gesi awon elede yoruba awon elede ibo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a o wa ni ibi kan na a o le ni imole ti Jesu Christi ti o mu wa wo ese ikesan lori Marku ninu Marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eni pe awon ti o je onje ti a pese ni akoko ipago ti won won yi won je bi egbaji eniyan bi aban so nipa egbaji o sese ki o ma ye elomiran je kin se apejowe o dabi ki a so wi pe 100 lona 30 tabi ki a so wi pe 100 lona 20 tabi 40 lona 10 mo ro wi pe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaji eniyan 100 lona 30 ki a wo daradara wi pe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli 12 a le fi awon omo ehin bi 70 ti a ran lo ni meji ni igbesi aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wi pe o se mi lore o mu mi larada o gba mi la o tan imole si igbesi aye mi o yi mi pada patapata awon wonyi ni won ko awon eyan wonyi ti o je wi pe won wa pe awon eyan wonyi jo won pe won jo titi won fi to 40 lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wi pe ni akoko ipago yi a fe kora wa jo lati je ki imole Jesu Christi ki o tan ni okan wa ni igbesi aye wa je ki a wo Romu ori 15 a nso nipa idi ti a fi nse ipago yi ete ipago na Romu ori 15 lati ese 20 titi de ese 21 mo duro lati ma wasu irere na ki se nibi ti agbe ti da oruko Jesu Christi ri ki emi ki o ma se mo amole lori ipile elomiran sugbon gege bi ati ko pe awon eni ti a ko ti soro re fun won o ri ati awon ti ko ti gbo oye yo ye won awon ti a ko ti soro re fun tele won o ri awon ti ko ti mo Jesu o ye ki a pe won si ibi ipago yi awon ti ko ti ri imole ninu Kristi awon ti ko ti mo nipa oro ijoba Olorun awon ti ko ti ni igbala Olorun awon ti ko ti ni iyipada okan nipa iwaasu ihirere o ye ki a pe won ki won ki o le wa nitori be o je ojuse wa o je aigbodo ma se fun wa lati wa ni ibi ipago yi fun ara wa àti láti pe àwọn ẹlòmíràn wá. Mo ti jẹ́ kí ó yí ọ nísinsìnyí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wípé wọ́n mọ̀ nípa ìbí Jésù, ṣùgbọ́n ìyẹ́ nípa ẹ̀kún kò tíì jẹ́ tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé Kristi wá láti ọ̀dọ̀ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀, wọn ò tíì di àtúnbí. Àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé Kristi wá nínú ara, ṣùgbọ́n a kò tíì sọ wọ́n di ẹ̀dá titun. Nítorí bẹ́ẹ̀, a ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé a bí Jésù Kristi láti fún wa ní ìgbàlà. Jẹ́ kí a wo Lúkù orí kejì. Lúkù orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ. Àwọn olùṣọ́ àgùntàn bẹ ní ìlú náà, wọ́n ṣọ́ agbo àgùntàn wọn lé òru ní pápá tí wọ́n ń gbé. Sáàsì kíyèsí, áńgẹ́lì Olúwa náà yọ sí wọn, ògo Olúwa sì ràn yí wọn ká. Ẹ̀rú sì bà wọ́n gidigidi. Áńgẹ́lì náà sì wí fún wọn pé, má bẹ̀rù, sáà wò ó, mo mú ìhìn rere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo, nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe ti Kristi Olúwa. Jẹ́ kí a wo àwọn ẹ̀sọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí. Ní ìgbà tí a bí Jésù Kristi, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀, tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ Lọ́run, tí wọ́n wá sínú ayé, tí wọ́n sọ fún àwọn wọ̀nyí, àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀? Nítorí wọn kò sí ní Jerusalem láàrin ìgboro, wọn kò sí ní Bethlehem láàrin ìlú, wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀, àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn. Jẹ́ òrò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí, òrò wípé bí ìwọ bá ní àǹfààní, ó yẹ kí ìwọ náà kí o gbẹnusọ, kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú Dáfídì, ẹni tí í ṣe Kristi Olúwa. Bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe, báwo ni ìwọ tí ó sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí ó jẹ́ ara ìjọ Kristi, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ká o gbéra tí ò ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristi fún wa? Èrè ìdí tí a sì fi bí Kristi ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tàn mọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yéni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọn ó lọ wẹsẹ̀ 15, ó sì ṣe. Nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé, ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehem kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Maria àti Joseph àti ọmọ ọwọ́ náà, ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran. Nígbà tí a bí Jésù Kristi olùgbàlà ara ayé, ni áńgẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀, ni wọ́n ṣe ìpolongo, ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé àti bí Kristi fún wa o, kí àwa tí a ti ń sunkún àsun dẹ́kun tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbéwọ̀ bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa, àwa tí ó jẹ́ pé a ń sin èṣù, a wà ní abẹ́ ìsìnrú èṣù, wípé kí a tujú ká, wípé a ti bí olùgbàlà, a ti bí olùdáǹdè, a ti bí ẹni tí ó dá wa sílẹ̀, Kristi olùràpadà àti olùgbàlà wa. Lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́, ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà. Mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe. Àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí, wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn áńgẹ́lì wọ̀nyí wá sọ fún wọn. Àwọn aládùúgbò rẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀? Èrè ìdí tí a fi bí Jésù, báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristi? Àfi bí o bá sọ fún wọn, sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni, sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn, so fun won ni ona ti yo je onfa fun won lati re wa si ipago yi ti won fi so wi pe eje ki a lo tara eje ki a pa ise ti eje ki a lo tara eje ki a pa awon ojuse miran eje ki a pa won ti eje ki a lo tara eje ki a pa awon nkan miran bi ka ma rinrin ajo bi ka ma lo lati oju lede ile bi ka ma mo emu kaakiri bi ka ma je ounje kaakiri eje ki a lo tara si ibi ti a o ti mo o ti oluwa nfi han wa je ki a wo ese ketadinlogun nigba ti won si ti ri won si so ohun ti a ti wi fun won nipa ti omo yi awon papa gege bi won ti gbo be na ni awon na di alore agbenu so fun olorun wi pe ati bi jesu christi ohun ti awon papa ti ri ogo itanshan imole ti won ti ri ati oro ti won ti gbo eyi ni awon pelu tun fi han awon ti won ba pade o ye ki awa papa ki a se be ki a mo wi pe gba ti a ti mo nipa christi ki a si mo wi pe ipago yi wa fun wa bi o ba je omo leyin christi ni tooto kini o miran ti o se pataki fun o ni akoko keresimesi yi ju lati so ati lati gbo ju be lo nipa jesu christi e ni o mu mi lo si akori keji ipolongo ipago na ipolongo ipago na se o mo we pe ni ayika wa ni awon eniyan ma polongo ohun ti o je pataki fun won bi o ba lo legbe titi o ri awon ti o je wipe boya ose iposo ni o se pataki fun nitori ibi ti won tin sise ni nitori be won ma ko si ara patako to po awon miran o se se ki o je siga ni o se pataki fun won o ri eni ti aya ti o gbe ilu lowo ti o nso nipa ki won ma jaye ori won nipa mimu siga o ri awon elomiran nipa o le o se se ki o je ni pipo pamo si ni won ya gadagba si ara patako ti won ma so wipe ki won ki o wa fi ipo pamo si bi kan o si sese nigba ti enikan ti ilu wa ti o ro pe o se pataki o sese igba miran o le ri nigba ti mandela ti o fe wa si orile ede wa nihin o ri ni gbogbo opopo ona nibi kibi ti o ba nlo pataki lati ibi oko ofurufu de eko o ri ti a o to aworan mandela ti a o si to aworan olori orile ede wa olori orile ede wa ti a o so pe o n bo bi awon ti o wa ninu aye bi won ba n pariwo mandela bi awon ti o wa ninu aye bi won ba n pariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti jesu christi wa se iwo ti o mo iru ohun ti a so nipa

là sílẹ̀ fún wa yìí, jẹ́ kí a wò láti Jòhánù. Orí keje, Jòhánù, orí keje, ẹsẹ̀ ìkẹrin, nítorí pé kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀, tí òun ti kára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Ohun tí a sọ ní ìní pé bí a bá ṣe ìpàgbọ́ tí ń bọ̀ yìí, bí a bá ṣe ní ìkọ̀kọ̀ ní ìdákọ́ńkọ́, tí a kò jẹ́ kí ìyàwó kí ó mọ̀ wípé ìpàgbọ́ wà, a kò jẹ́ kí ọkọ mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn alábàágbé wa mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn aládùúgbò mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí ń rajà lọ́dọ̀ wa, àwọn tí a ń rajà lọ́dọ̀ rẹ̀, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí wọ́n wà ní ibi ọkọ̀ èrò, àwọn tí wọ́n wà ní ibi èbúté, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí a bá pàdé nínú ọkọ̀ èrò, nínú mọ́tò, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà. Ó ní kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun ti kára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí a bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa Jésù, kò yẹ kí a ṣe ìpàgọ́ yìí ní ìkọ̀kọ̀, ó yẹ kí a sọ, kí a jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀, ó yẹ kí a sọ nípa ìwé pélébé tí a fún àwọn ènìyàn, nípa ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń lẹ̀ mọ́ ògiri, àti nípa ìwé ọwọ́ bíi lẹ́tà tí a lè kọ sí àwọn ènìyàn, àti nípa ìwé ìpè gẹ́gẹ́ bíi káàdì tí a fi lè pe àwọn ènìyàn wípé ìpàgọ́ dé, ìmọ́lẹ̀ dé, ìgbàlá dé, ìwòsàn dé, àǹfààní bàtàm-bàtàm láti òkè wá wípé ó dé. Ó yẹ kí a sọ fún àwọn ènìyàn kí a má ṣe jẹ́ kí ìpàgọ́ yìí àti ibi tí a ti ń ṣe ìpàgọ́ náà kí a má ṣe jẹ́ kí ó jẹ́ ohun ìkọ̀kọ̀. Ó ní bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, bí ara rẹ hàn fún ara ayé. Èyí ni Aísáyà ń sọ fún wa. Jẹ́ kí a tún wo Aísáyà lẹ́ẹ̀kan sí i. Aísáyà orí 24 ẹsẹ̀ 1, súnmọ́tò sí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde, jẹ́ kí wọn kí ó gbọ́. Èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí. Ìpàgọ́ kì í ṣe nípa ènìyàn, ìpàgọ́ kì í ṣe nípa àlùfáà, ìpàgọ́ kì í ṣe nípa ti ara wa, ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run, ó jẹ́ nípa Jésù Kristì, ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún ará ayé. Bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ, ní ìpàgọ́ wa ni a ti rí ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì, tí a ti gba ọkàn wọn là. Ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà. Ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó, gbà tó yá a lọ sí Enugu, gbà tó tún yá a lọ sí Onitsha, ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin, ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna, ní ìgbà mìíràn a ti lọ sí Owerri. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà, tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha, láti ìhín lọ sí Owerri, láti ìhín lọ sí Ìlọrin, síbẹ̀ a rí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life, ó rí bóyá ìwọ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe. Ṣùgbọ́n wò ó, èyí tí a fẹ́ ní nísinsìnyí kì í ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin, múra kí a lọ sí Owerri. Èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ. Báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò súnmọ́ bẹ́ẹ̀? Ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀? Síbẹ̀síbẹ̀ ò ní ní ìtara láti lè bá wa péjọ. Mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa. Mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó fọ́ ru, wípé ò ní pàdánù rẹ̀. Jẹ́ kí a wo orin Dáfídì. Orin Dáfídì orí 78:6. Orin Dáfídì orí 78 ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11. Ìjọ ènìyàn rẹ ni ó tẹ̀dó sínú rẹ̀, ìwọ Ọlọ́run nínú oore rẹ ni ó ti pèsè fún àwọn tálákà. Ẹsẹ̀ 11 Olúwa ti sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Bí o bá wo àwọn ẹsẹ̀ 2 wọ̀nyí papọ̀, ó rí wípé

0: Ìwé wòlíì Jeremáyà orí 44. Ọ̀rọ̀ Olúwa tí ó tọ Jeremáyà wòlíì wá sí àwọn orílẹ̀-èdè, sí Íjíbítì, sí ogun Farao Neko, ọba Íjíbítì, tí ó wà lẹ́bàá odò Férátè ní ìhà Kákémíṣì, tí Nebukadnessari ọba Bábélì kọlù ní ọdún 4 Jòákímù ọmọ Josiah ọba Júdà. Ẹ múra apata àti asà, ẹ sì súnmọ́ tòsí sí ojú ìjà, ẹ di ẹṣin ní gàárì, ẹ gùn wọ́n, ẹ̀yin ẹlẹ́ṣin, ẹ dúró lẹ́sẹẹsẹ nínú akoro yín. Ẹ dán ọkọ̀, ẹ wọ ẹ̀wù irin. Èéṣe tí èmi ti rí wọn ní ìbẹ̀rù àti ní ìpẹ̀yìndà. Àwọn alágbára wọn ni alùbọlẹ̀. Wọ́n sá, wọn kò sì wo ẹ̀yìn. Ẹ̀rù yí káàkiri ni Olúwa wí. Ẹni tí ó yára kì yóò sá lọ. Alágbára ọkùnrin kì yóò sì sálà. Ní àríwá lẹ́bàá odò Férátè ni wọn ó kọsẹ̀, wọn ó sì ṣubú. Ta ni èyí tí ó gòkè wá bí odò, tí omi rẹ̀ ń rú gẹ́gẹ́ bí odò wọn ni? Íjíbítì dìde bí odò onílé. Omi rẹ̀ sì ń rú bí omi odò wọn ni. Ó sì wípé, èmi ó gòkè lọ, èmi ó sì bo ilẹ̀ ayé, èmi ó sì pa ìlú àti àwọn olùgbé inú rẹ̀ run. Ẹ gòkè wá, ẹ̀yin ẹṣin, ẹ sì sáré kíkan, ẹ̀yin kẹ̀kẹ́, kí àwọn alágbára sì jáde wá, àwọn ará Ethiopia àti àwọn ará Libya tí ó ń di àsàmú, àti àwọn ará Lydia tí ń mú tí ó ń fa ọrun. Ṣùgbọ́n ọjọ́ yìí ni ọjọ́ ìgbẹ̀san Olúwa, Ọlọ́run àwọn ọmọ ogun, kí ó lè gbẹ̀san lára àwọn ọ̀tá rẹ̀. Idà yóò sì jẹ, yóò sì tẹ ẹ lọ́rùn, a ó sì fi ẹ̀jẹ̀ wọn mú yó. Nítorí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ní ìrúbọ ní ilẹ̀ àríwá lẹ́bàá odò Eufrate, gòkè lọ sí Gileadi kí o sì mú ìkunra ìwọ̀ ohun díá ọmọbìnrin Íjíbítì. Lé asán ni ìwó lu ọ̀pọ̀lọpọ̀ oògùn, ọ̀já ìmúláradá kò sí fún ọ. Àwọn orílẹ̀-èdè ti gbọ́ ìtìjú rẹ, igbe rẹ sì ti fún ilẹ̀ náà, nítorí alágbára ọkùnrin ti kọsẹ̀ lára alágbára, àti àwọn méjèèjì sì jùmọ̀ ṣubú pọ̀. Ọ̀rọ̀ tí Olúwa sọ fún Jeremáyà wòlíì nígbà tí Nebukadnessari ọba Bábélì wá láti kọlu ilẹ̀ Íjíbítì. Ẹ sọ ní Íjíbítì, kí ẹ sì jẹ́ kí a gbọ́ ní Migdoli, ẹ sì jẹ́ kí a gbọ́ ní Nofu àti Tafanesi. Ẹ wípé dúró lẹ́sẹẹsẹ kí o sì múra, nítorí idà ń jẹun yí ọ káàkiri. Èéṣe tí a fi gbá àwọn akọni rẹ lọ, wọn kò dúró nítorí Olúwa lé wọn. A sọ àwọn tí ó kọsẹ̀ di púpọ̀ lóòótọ́, ẹnì kíní ṣubú lé orí ẹnì kejì, wọ́n sì wípé dìde, ẹ jẹ́ kí a padà lọ sọ́dọ̀ àwọn ènìyàn wa àti sí ilẹ̀ tí a bí wa kúrò lọ́wọ́ ìdá aninilára. Wọ́n kígbe níbẹ̀, Farao ọba Íjíbítì ti ṣègbé, òun ti kọjá àkókò tí a dá, bí èmi ti wà ni ọba, ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Olúwa àwọn ọmọ ogun wí, pé ní tòótọ́, gẹ́gẹ́ bí Tábórì láàrin àwọn òkè, àti gẹ́gẹ́ bí Kámélì lẹ́bàá òkun, bẹ́ẹ̀ ni òun ó dé. Ìwọ ọmọbìnrin tí ń gbé Íjíbítì, pèsè ohun èlò ìrìn àjò fún ara rẹ, nítorí Nofu yóò di aporo, a ó sì fi jóná láì ní olùgbé. Ẹgbọrọ màlúù tí ó dára púpọ̀ ní Íjíbítì lóòótọ́. Ìparun dé, ó dé láti àríwá. Àwọn ológun rẹ̀ tí a fi owó bẹ́ẹ̀ dàbí akọ màlúù àbọ́pa láàrin rẹ̀. Àwọn wọ̀nyí pẹ̀lú yí ẹ̀yìn padà, wọ́n jùmọ̀ sá lọ pọ̀, wọn kò dúró nítorí pé ọjọ́ wàhálà wọn dé sórí wọn, àkókò ìbẹ̀wò wọn. Ohùn inú rẹ̀ yóò lọ gẹ́gẹ́ bí ti ejò, nítorí wọn ó lọ pẹ̀lú agbára, pẹ̀lú àkéké lọ́wọ́ ni wọ́n tọ̀ wá bí àwọn akéege. Wọ́n ké egbò rẹ̀ lulẹ̀, ni Olúwa wí, nítorí tí a kò lè rídi rẹ̀, nítorí pé wọ́n pọ̀ ju ẹlẹ́ǹgà lọ, wọ́n sì jẹ́ àìníye. Ojú yóò ti ọmọbìnrin Íjíbítì, a ó fi lé ọwọ́ àwọn ènìyàn àríwá, Olúwa àwọn ọmọ ogun. Ọlọ́run Ísíráẹlì wípé wò ó, èmi ó bẹ Amoni ti No àti Farao àti Íjíbítì wò, pẹ̀lú àwọn ọlọ́lá wọn àti àwọn ọba wọn, àní Farao àti gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀lé. Èmi ó sì fi wọ́n lé ọwọ́ àwọn tí ń wá ẹ̀mí wọn, àti lé ọwọ́ Nebukadnessari ọba Bábélì, àti lé ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀. Lẹ́yìn náà, a ó sì máa gbé inú rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà àtijọ́, ni Olúwa wí. Ṣùgbọ́n ìwọ má bẹ̀rù, ìwọ Jákọ́bù ọmọ ọ̀dọ̀ mi, má sì fòyà, ìwọ Ísíráẹlì, nítorí wò ó, èmi ó gbà ọ́ là láti òkèrè wá, àti irú ọmọ rẹ láti ilẹ̀ ìgbèkùn wọn. Jákọ́bù yóò sì padà, yóò sì wà ní ìsinmi, yóò sì gbé jẹ́, ẹnìkan kì yóò sì dẹ́rù bá. Ìwọ má bẹ̀rù, ìwọ Jákọ́bù ọmọ ọ̀dọ̀ mi, ni Olúwa wí, nítorí èmi wà pẹ̀lú rẹ, nítorí èmi ó ṣe òpin pátápátá ní gbogbo orílẹ̀-èdè níbi tí èmi ti lé ọ sí, ṣùgbọ́n èmi kì yóò ṣe ọ lé òpin pátápátá, ṣùgbọ́n èmi ó bá ọ wí ní ìwọ̀n, síbẹ̀ èmi kì yóò jọ ọ̀rẹ́ lọ́wọ́ ní aláìjìyà.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Iwe Woli Jeremiah, Ori Iketa Dinla Adota, Oro Oluwa Ti Oto Jeremiah Woli Wa Si Awon Ara Filistia, Ki Farao Ki Oto Kolu Gaza. Bayi ni Oluwa Wi, Wo, Omi Dide Lati Ariwa, Yo Si Je Kikun Omi Akunya, Yo Si Yabo Ile Na, Ati Gbogbo Ekun Inu Re, Ilu Na, Ati Awon Ti Ngbe Inu Re, Nigba Na Ni Awon Eniyan Yo Kigbe, Gbogbo Awon Olugbe Ile Na Yo Si Ku, Nipa ariwo titele patako ese alagbara esin re, nipa ero nla keke re, ati nipa ariwo nla yika keke re, awon baba ki yo boju wo eyin wo awon omo won, nitori owo riro, nitori ojo na ti nbo lati pa gbogbo awon ara Filistia run, ati lati ke gbogbo oluranlowo ti o ku kuro lodo tire ati Sidoni, nitori Oluwa yo se ikogun awon ara Filistia, ani iyoku erekusu Kaftori, ipari Desigasa, Ashkeloni ti dahoro, pelu iyoku afonifoji won. Iwo ti shara re logbe peto, ye, iwo ida Oluwa, yo ti peto, ki iwo ki o to gbeje, te ara re bo inu akore, simi, ki o si dake, shugbon, ba wo ni o ti shile gbeje, nigba ti Oluwa ti pashe fun, si Ashkeloni, ati si ebuti okun, nibe, ni o ti ran lo.
2: Eje ki agbadura. A dupe lọwọ rẹ Ọlọrun wipe o fi Jesu ta wa lọ rẹ wipe bi a ba ni ibanuje tabi asun dabo ekun bi onkon ba wa ti o dori igbese aye wa kodo ti o si mu iporuru okan ba wa bi onkon ba ti o nda igbese aye wa tabi ile wa tabi ise wa ti o ndaru bi onkon ba wa ti o dabi eni wipe ile aibale aya o nyo wa lenu tabi alakala ko je ki agbadun tabi owo aye lo nle wa kiri amo wipe o ti fi Jesu ta wa lore wipe o je ile abo fun wa ati pe bi a ba so fun Jesu bi a ba ku aroye wa to lo bi a ba fi ara wa pamo bi a ba jewo ese wa bi elebi ati bi elese o daju wipe eje Jesu Christi ti atase lo ke Calvary o si wa sibe fun wa pelu asa ti so fun wa wipe yi le odo agutan Olorun ti o ku ese araye lo asimo wipe bi a ba sumo bi a ba duro ti o bi a ba gbekele ileri re ti a si so gbo ibanuje wa ati ekun wa isoro wa bi a ba so fun o amo wipe o gba wa je anbe o wipe loni bi a ti wa pelu agbara re pelu eje ti Jesu ta sile pelu ise irapada ti Jesu ti pari fun wa abi o wipe gbogbo awon ije ase won yi ba mu o kuro shanu fun wa je ki alaafia re ki o joba ninu okan wa gbogbo igbese aye wa ti o ti daruba tun won se je ki oro re ki o le se wa pe ni asale yi ni oruko Jesu Kristi Oluwa mo fe ki o si bibeli re si orin Davidi ikerin din ni adota an so loni nipa abo ti o daju bi akoko kan ba wa ni igbese aye wa ti o ye ki a mo abo ti o daju ti o nipon ti o si se iye biye eyi ti o je wipe owo aye tabi owo ota tabi owo isu koni le te wa mo woye wipe akoko ti a wa yi je akoko kan nitori wipe opo ojo lo ro ti le nfi mu opo iya ni awon eniyan si nje ni imo ati ri bi isasi sugbon bi o se ti wa ni awa ni Olorun se ni olori re lati mo abo ti o wa mo si mo wipe bi o ba fi eti sile ti o si fi ara bale ti o ngbo ohun ti Olorun fe ki a mo nipa a wipe bi o ti le je wipe esu papa ni o le ode yi bi a ba pari eko yo lati sako leyin re bi ji a ba wa nipa ese ti a ti nda tele tele nipa irin ti a ti rin ti o dabi eni wipe iya nje wa ise sin se wa mo mo wi pe gba ti a ti fun wa ni Jesu ti a si ti gbe Jesu soke gbogbo ise wa ati iya wa ni a fi ko si ori igi agbelebu Jesu sugbon o se pataki fun wa lati mo nitori bibeli so wi pe awon eniyan mi jiya won si nku nitori aini imo ni ori Dafidi ti mo pe ni ese ikerin din ni adota ni ati so fun wa wi pe olorun le abo wa ati agbara lowo lowo iran lowo ni igba ikanju nitori na le awa ki o beru bi ati le si aye ni idi ti a si se awon oke nla ni ipo lo si inu okun bi omi ti le nko ti o si nru bi awon oke nla ti le mi nipa owo bibi re odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo olorun be le arin re a ki o si ni idi olorun yo ran lowo ni kutu kutu owuro awon kefiri nbinu awon ile oba sidi o fohun re aye yo oluwa awon omogun wa pelu wa olorun jacob le abo wa e wa wo awon ise oluwa iru aporo ti o se le aye o mu ote tan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le olorun a gbe mi ga ninu awon kefiri a gbe mi ga le aye oluwa awon mogun wa pelu wa olorun jacob le abo wa awon ti o wa ninu aye won wa abo kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkan kan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won o ni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o ba dojupo ti o si ndaru eyi ti oni saamu ti o nse alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o so wipe o mi awon eyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si olorun o so fun a wipe ko si enikeni ti araro tabi ti aratu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o n sele ninu aye o n so wipe awon oke nla won yi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin olorun le emi ati ni otito awon ti won ni olorun jacob gege bi oba gege bi olugbala ati gege bi oluwa won o so fun wa wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni jesu nje ki o di mo fun awe pe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko orin David yin je ki o di mo fun a wi pe bi aye re ba daru bi o ba dabi eni wi pe o dabi eni pe ki o lo pe okun so ki o si kudanu nitori pe ko si nkan ti o ro pe o tun fe se ninu aye o so fun o wi pe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onika yi pe wi pe bi o ba je be wi pe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eni olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abuka akiri sugbon o dabi eni pe bi o tin sa be ni pasan be ni o nba o ti o si ti saka akiri titi o wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wi pe aye nle wa awon na papa won ko ile kekeke.

pẹ̀lú àdúrà, pẹ̀lú ìjẹ́ara ẹni níyà, síbẹ̀síbẹ̀ lẹ́yìn ọjọ́ méje, lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta, tàbí lẹ́yìn oṣù kan, ìyà kò yé ya ilé rẹ. Nítorí pé Bíbélì sọ wípé ẹlẹ́ṣẹ̀ ni a fi ìṣẹ́ fún. Bí ó bá dìgbà tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìṣẹ́ tàbí ìjìyà ẹ̀ṣẹ̀ kò ní yé máa wà lọ́dọ̀ wa. Ṣùgbọ́n ó sọ wípé o lè ṣaláìmọ ibi tí odò ńlá yìí wà. Síbẹ̀síbẹ̀ ìdánilójú ni wípé odò ńlá kan wà. Ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn. Kò sọ wípé ṣíṣàn èyí tí yóò mú gbogbo ìlú dùn. Ìlú púpọ̀ ló wà, ṣùgbọ́n gbogbo ìlú kọ́ ni ìlú Ọlọ́run. Ó sì ṣeéṣe kí o ti máa jọ́sìn, kí o ti máa lọ káàkiri, kí o ti rò wípé pẹ̀lú gbogbo èyí tí mo ń ṣe náà, mo sá ń ṣe ìwọ̀nba tí mo mọ̀ wípé ó yẹ kí n ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àǹfààní odò ńlá tí ó ṣàn yìí fún ìtura, fún ìmúláradá, fún ìfọkànbalẹ̀, fún àlàáfíà, fún ìdáríjì, fún àṣẹ pé ìgbàlà rẹ kò jẹ́ tirẹ. Ṣùgbọ́n ó sọ wípé kí o lè mọ bí a ṣe mọ̀ wípé a ti dé ibi tí odò yìí wà, ó ní Ọlọ́run bẹ̀lẹ́ àárín rẹ̀. Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ibi tí ẹni méjì tàbí mẹ́ta bá péjọ, kò sọ wípé nídi ọjà títà, nídi ìkórè, nídi ìbàsá, nídi ìjẹun, tàbí nídi ijó, nídi ìlú, kò sọ bẹ́ẹ̀ o. Ó ní ibi tí ẹni méjì tàbí mẹ́ta tí wọ́n bá péjọ pọ̀, kì í ṣe nídi ìjà, kì í ṣe nídi ìyapa, kì í ṣe nídi kí a máa lọ́ra wa láṣọ mú wípé ta ló jí owó àpò àlùfáà. O ní ibi tí ẹni méjì tàbí mẹ́ta bá péjọpọ̀ lé orúkọ mi, ó ní èmi wà lé àárín wọn. Èyí ni ìlú Ọlọ́run. Èyí ni ibi tí a ń sá pamọ́ sí. Níbi tí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ti ń jáde, Ọlọ́run ń bẹ lé àárín rẹ̀. A kì yóò ṣí i nídìí. Kò sí bí ayé ṣe lè gbìyànjú tó, tàbí bí èṣù pàápàá, bí ó ti lè búra múramù tó, bí o bá wà níbi tí Ọlọ́run wà, ó ní a kì yóò ṣe ọ nídìí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ bí o ti ń jí. Bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó ń wà nítòsí rẹ, ó ní àwọn kèfèrí ń bínú. Bí o bá tí mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí o sì ń jáfara, tí o rò wípé kò séwu, jẹ́ kí n sọ fún ọ wípé àwọn kèfèrí ń bínú sí ọ. Àwọn wo ni à ń pè ní kèfèrí? Àwọn tí ń ta fàní, àwọn tí wọ́n fẹ́ ṣe ọ́ ní ibi, àwọn tí wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì fẹ́ mọ̀, àwọn ẹni ìkà, àwọn ẹni ibi ayé, àwọn kèfèrí ń bínú. Bó o jẹun, bó o yó, bó o bá sọ síta, wọ́n bínú sí ọ. Bó o tí rí ìyàwó fẹ́ ṣùgbọ́n tí ọwọ́ rẹ jí, tí ó dàbí ẹni pé nǹkan lọ déédé fún ọ, àwọn kèfèrí á bínú sí ọ. Bó o rí jẹ, àwọn kèfèrí á bínú. Bó o sì rí jẹ, bó o ní nǹkan kan, tó torí bẹ́ẹ̀ tó jókòó sẹ́kọ̀ọ́ wípé ẹni tí ó mú owó wálé ni wọ́n máa yìn, mi ò sì ní nǹkan tí mo mú lọlé. Bó o lọlé, wọ́n á bínú pé o wálé. Bó o sì lọlé, bó o jẹun, bó o yó, wọ́n á bínú pé o jẹun. Bó o gbéyàwó, bó o bímọ, wọ́n á bínú pé o gbéyàwó, pé o sì ti bímọ. Àwọn kèfèrí ń bínú. Bó o bá sì mọ ibi ààbò, ó parí fún ọ. Àwọn ilẹ̀ ọba wọ́n ṣídìí, ṣùgbọ́n wọ́n sọ fún wa wípé Ọlọ́run wa, ẹni ìgbà ayérayé, ẹni ìgbà ni, ẹni tí ó ń dúró sí ọ̀dọ̀ ẹni tí kò ní baba, ẹni tí ó jẹ́ ibi ààbò fún wa, wọ́n ní ó fọhùn rẹ̀ ayé yọ. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù, onílé ààbò wa. Ìwọ bí o bá sọ gbé, bó bá sọ gbé kúrọ̀, lọ bèrè lọ́wọ́ àwọn tó ń sọ gbé kúrọ̀, ikú ń pa wọ́n, àtọmọ, àti baba, àti ìyá, wọ́n á kọ́lé ilé dáradára, ilé mèremère tí a kùn dáradára. Ṣùgbọ́n kí wọn kí ó tó wọ inú rẹ̀, wọ́n á walẹ̀ sí ẹnu ọ̀nà, wọ́n á rí nǹkan kan mọ́lẹ̀. Wọ́n ṣe rí nǹkan mọ́lẹ̀ láàrin àwọn pápá mọ́lẹ̀ lọ bí wọ́n. Wọ́n ń kú láì tiẹ̀ nídìí. Wọ́n á sọ pé arílágbájá ní ọ̀sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ ni, èyí tí wọ́n sọ̀rọ̀, èyí tí wọ́n rì mọ́lẹ̀ kò gbà wọ́n. Bí wọ́n ti ń bí wọn ni wọ́n so ń dè mọ nídìí tí wọ́n so kọmọ Ọlọ́run. Àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn. Síbẹ̀síbẹ̀,
pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n.

0: sọ àwọn ọmọbìnrin rẹ̀. Nígbà náà ni Israẹli yóò jẹ́ àrólé, àwọn tí ó ti jẹ́ àrólé rẹ̀, ni Olúwa wí. Kú ìwọ Heṣboni, nítorí a fi Ai ṣe ìjẹ. Kígbe ẹ̀yin ọmọbìnrin Rabba, ẹ dẹ aṣọ ọ̀fọ̀ mọ́ra, ẹ pohùn réré kí ẹ sì sáré sókè sódò láàrin ọgbà, nítorí Malkomu yóò jùmọ̀ lọ sí ìgbèkùn àwọn àlùfáà rẹ̀ àti àwọn ìjòyè rẹ̀. Èéṣe tí ìwọ fi ń ṣògo nínú àfonífojì? Àfonífojì rẹ̀ ń ṣàn lọ, ìwọ ọmọbìnrin tí o gbẹ́kẹ̀lé ìṣúra rẹ, pé ta ni yóò tọ̀ mí wá? Wo, èmi ó mú ẹ̀rù wá sórí rẹ, ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Láti ọ̀dọ̀ gbogbo àwọn wọ̀nì tí ó wà yí ọ káàkiri, a ó sì lé yín olúkúlùkù ènìyàn tààrà níwájú rẹ̀. Ẹnìkan kì ó sì kó àwọn tí ń sá lọ jọ. Àti níkẹyìn, èmi ó tún mú ìgbèkùn àwọn ọmọ Amoni padà, ni Olúwa wí. Sí Edomu, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí. Kò há sí ọgbọ́n mọ́ ní Temani. A ké ìmọ̀ràn kúrò lọ́dọ̀ olóye, ọgbọ́n wọn a dànù bí. Ẹ sá, ẹ yí padà, ẹ ṣe ibi jíjìn láti máa gbé ẹ̀yin olùgbé Dedani, nítorí èmi ó mú wàhálà Esau wá sórí rẹ̀. Àkókò tí èmi ó bẹ̀ẹ́ wò. Bí àwọn aká èso bá tọ̀ ọ wá, wọn kì ó àpu èéṣẹ́ èso àjàrà sílẹ̀. Bí àwọn olè bá wálé òru, wọn kì ó àparun títí yóò fi tẹ́ wọn lọ́rùn. Nítorí èmi ti tú Esau ní ìkòkò, èmi ti fi ibi ìkọ̀pọ̀ rẹ̀ hàn, òun kì yóò sì lè fi ara rẹ̀ pamọ́. Irú ọmọ rẹ̀ di ìjẹ, àti àwọn arákùnrin rẹ̀, àti àwọn aládùúgbò rẹ̀, wọn kò sí mọ́. Fi àwọn aláìní bàbá rẹ̀ sílẹ̀, èmi ó sì pa wọ́n mọ́ láàyè, àti kí àwọn opó rẹ̀ kí ó gbẹ́kẹ̀lé mi. Nítorí báyìí ni Olúwa wí, wò ó, àwọn ẹni tí kò jẹ̀bi láti mu nínú ago ni yóò mú lóòótọ́. Ìwọ a sì lọ ní aláìjìyà, ìwọ kì yóò lọ lé àìjìyà, nítorí lóòótọ́, ìwọ ó mú. Nítorí èmi ti fi ara mi búra, ni Olúwa wí pé, Bosra yóò di akoro, ẹ̀gàn, ìdahoro àti ègún, àti gbogbo ìlú rẹ̀ ni yóò di akoro láíláí. Ní gbígbọ́, èmi ti gbọ́ èrò láti ọ̀dọ̀ Olúwa wá, a sì rán ikọ̀ sí àwọn orílẹ̀-èdè pé, ẹ kó ara yín jọ, ẹ wá sórí rẹ̀, ẹ sì dìde láti jagun. Nítorí, wò ó, èmi ó ṣe ọ́ ní ẹni kékeré láàrin àwọn orílẹ̀-èdè, ẹni ẹ̀gàn láàrin àwọn ènìyàn. Ìbanilẹ́rù rẹ ti tàn ọ́ jẹ, ìgbéraga ọkàn rẹ, nítorí ìwọ ń gbé pàlàpálà òkúta tí o jókòó ní orí òkè. Bí ìwọ tilẹ̀ kọ́ ìtẹ́ rẹ ga gẹ́gẹ́ bí idì, síbẹ̀ èmi ó mú ọ sọ̀kalẹ̀ láti ibẹ̀ wá, ni Olúwa wí. Edomu yóò sì di akoro, olúkúlùkù ẹni tí ó bá rí kọjá rẹ̀ yóò dààmú, yóò sì rẹ́rìn sí gbogbo ìpọ́njú rẹ̀. Gẹ́gẹ́ bí ní ìbìṣubú Sodomu àti Gomora àti àwọn aládùúgbò rẹ̀, ni Olúwa wí. Ẹnìkan kì yóò gbé ibẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn kan kì yóò ṣàtìpó nínú rẹ̀. Wò ó, yóò gòkè wá bí kìnìún láti ìgbéraga Jọ́dánì sí ibùgbé òkúta. Nítorí lójijì ni èmi ó lé wọn jáde kúrò níbẹ̀. Àti ta ni àyànfẹ́ náà tí èmi ó yàn sórí rẹ̀? Nítorí ta ni dàbí èmi, ta ni yóò sì pè mí ṣe ẹlẹ́rìí? Àti ta ni olùṣọ́ àgùntàn náà tí yóò lè dúró níwájú mi? Nítorí náà, gbọ́ ìmọ̀ Olúwa tí ó ti gbà sí Edomu, àti èrò rẹ̀ tí ó ti gbà sí àwọn olùgbé Temani pé, lóòótọ́, àwọn ẹni tí ó kéré jù lọ nínú agbo ẹran kí ó wọ wọn kiri, lóòótọ́,
1: wọ́n sọ búkà wọn di ahoro
0: lórí wọn. Ilẹ̀ ó mì ní pariwo ìṣubú wọn. Ariwo agbó ohun igbe rẹ̀ lé òkun pupa. Wò ó, yóò gòkè wá, yóò sì fò gẹ́gẹ́ bí idì, yóò sì na ìyẹ́ rẹ̀ sórí Bosra. Àti ilé ọjọ́ náà ni ọkàn àwọn alágbára ọkùnrin Edomu yóò dàbí ọkàn obìnrin ní ìrọbí. Sí Damascus, ojú ti Hamati àti Apadi, nítorí wọ́n ti gbọ́ ìhìn búburú, àyà já wọn, ìdààmú wà lẹ́bàá òkun, wọn kò lè rí ìsinmi.
1: Damascus di aláìlera.
0: Ó yí ara rẹ̀ padà láti sá, ìwárìrì sì dì í mú, ẹ̀dùn àti ìrora ti dì í mú, gẹ́gẹ́ bí obìnrin ti ń rọbí. Báwo ni a kò ṣe fi ìlú yín sílẹ̀, ìlú ayọ̀ mi? Nítorí náà, àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ yóò ṣubú ní ìta rẹ̀, àti gbogbo àwọn ọkùnrin ogun ni a ó ké kúrò ní ọjọ́ náà, ni Olúwa àwọn ọmọ ogun wí. Èmi ó sì dá iná ní odi Damascus, yóò sí jó ààfin Ben Hadadi run, sí Kedari àti sí ìjọba Hasori tí Nebukadnesari ọba Babeli kó. Báyìí ni Olúwa wí. Dìde gòkè lọ sí Kedari kí ẹ sì pa àwọn ọkùnrin ìlà ọ̀run run. Àgọ́ wọn àti agbo ẹran wọn ni wọn ó kó lọ, wọn ó mú aṣọ àgọ́ wọn fún ara wọn àti gbogbo ohun èlò wọn àti ìbákasí ẹ wọn. Wọn ó sì kígbe sórí wọn pé, ẹ̀rù yí káàkiri, sá yára sá lọ, fi ara pamọ́ sí ibi jíjìn, ẹ̀yin olùgbé Hasori, ni Olúwa wí. Nítorí Nebukadnesari ọba Babeli ti gbìmọ̀ kan sí yín, ó sì ti gba ẹ̀rù kan sí yín. Dìde gòkè lọ sọ́dọ̀ orílẹ̀-èdè kan tí ó wà ní ìrora, tí ó ń gbélé àìléwu, ni Olúwa wí, tí kò ní ilẹ̀kùn ẹnubodè tàbí ìkéré, tí ń gbé fún ara rẹ̀. Ìbákasí ẹ wọn yóò sì di ìkógún, àti ọ̀pọ̀lọpọ̀ ẹran ọ̀sìn wọn yóò di ìjẹ. Èmi ó sì tú àwọn tí ń dá oṣù ká sí gbogbo ọ̀nà afẹ́fẹ́, èmi ó sì mú wàhálà wọn dé láti àgbogbo, ni Olúwa wí. Hasori yóò di ibùgbé.

0: fún ọ̀wá wa, àkòrò títí láé, kí ó sí ẹnìkan tí yóò jókòó níbẹ̀, bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn kan kì yóò ṣàtìpó nínú rẹ̀. Ọ̀rọ̀ Olúwa tí ó tọ Jeremiah wòlíì wá sí Elamu ní ìbẹ̀rẹ̀ ìjọba Sedekiah ọba Júdà wípé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, wò ó, èmi ó ṣe ọrun Elamu tí í ṣe olórí agbára wọn, àti sórí Elamu ni èmi ó mú afẹ́fẹ́ mẹ́rin láti egun mẹ́rẹ̀ẹ̀rin ọ̀run wá, èmi ó sì tú wọn ká sí gbogbo ọ̀nà afẹ́fẹ́ wọn ni, kì yóò sì sí orílẹ̀-èdè kan níbi tí àwọn àásà Elamu kì yóò dé, nítorí èmi ó mú Elamu wárìrì níwájú àwọn ọ̀tá wọn àti níwájú àwọn tí ń wá ẹ̀mí wọn, èmi ó sì mú ibi wá sórí wọn, àní ìbínú gbígbóná mi, ni Olúwa wí, èmi ó sì rán idà tẹ̀lé wọn títí èmi ó fi run wọn, èmi ó sì gbé ìtẹ́ mi kalẹ̀ ní Elamu, èmi ó sì pa ọba àti àwọn ìjòyè run kúrò níbẹ̀, ni Olúwa wí, ṣùgbọ́n yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́, èmi ó tún mú ìgbèkùn Elamu padà, ni Olúwa wí.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé wòlíì Jeremiah, orí 50, ọ̀rọ̀ tí Olúwa sọ sí Bábélì àti sí ilẹ̀ àwọn ará Kádíà nípa ẹnu Jeremiah wòlíì. Ẹ sọ ọ́ láàrin àwọn orílẹ̀-èdè, ẹ sì kéde, kí ẹ sì gbé àṣẹ sókè, ẹ kéde, ẹ má sì ṣe bò ó wípé a kó Bábélì, ojú ti Bélì, a fọ́ Mérodákì túútú, ojú ti àwọn èrè rẹ̀, a fọ́ àwọn òrìṣà rẹ̀ túútú. Nítorí láti àríwá ni orílẹ̀-èdè kan ti wá sórí rẹ̀, tí yóò sọ ilẹ̀ rẹ̀ di ahoro, ẹnìkan kì yóò gbé inú rẹ̀, wọn ó sá, wọn ó lọ àti ènìyàn àti ẹranko. Ní ọjọ́ wọn ni àti ní àkókò náà ni Olúwa wí, àwọn ọmọ Ísíráẹ̀lì yóò jùmọ̀ wá, àwọn àti àwọn ọmọ Júdà, wọn ó máa lọ tẹkúntẹkún, wọn ó lọ, wọn ó sì ṣàfẹ́rí Olúwa Ọlọ́run wọn. Wọn ó máa béèrè ọ̀nà Sioni, ojú wọn yóò sì yí síbẹ̀, wọn ó wá, wọn ó darapọ̀ mọ́ Olúwa ní májẹ̀mú ayérayé. Ya kì yóò gbàgbé, àwọn ènìyàn mi ti jẹ́ agbo àgùntàn tí ó sọnù, àwọn olùṣọ́ àgùntàn wọn ti jẹ́ kí wọ́n ṣìnà, wọ́n ti jẹ́ kí wọ́n rìn kiri lórí òkè, wọ́n ti lọ láti orí òkè ńlá dé òkè kékeré, wọ́n ti gbàgbé ibùsùn wọn, gbogbo àwọn tí ó rí wọn ti pa wọ́n jẹ, àwọn ọ̀tá wọn sì wípé àwa kò jẹ̀bi nítorí pé wọ́n ti ṣẹ̀ sí Olúwa, ibùgbé òdodo àti ìrètí àwọn bàbá wọn, àní Olúwa. Ẹ sá lọ kúrò ní àárín Bábélì, ẹ sì jáde kúrò ní ilẹ̀ àwọn ará Kádíà, kí ẹ sì jẹ́ bí òbúkọ níwájú agbo ẹran, nítorí wò ó, èmi ó gbé dìde, èmi ó sì mú àpéjọ àwọn orílẹ̀-èdè ńlá láti ilẹ̀ àríwá wá sórí Bábélì, wọn ó sì tẹ́gun sí i láti ibẹ̀ wá ni a ó sì ti mú un, ọfà wọn yóò dàbí ti akọni amòye, ọ̀kan kì yóò padà lé asán, Kádíà yóò sì di ìkógun, gbogbo àwọn tí ó fi ṣe ìkógun ni a ó tẹ́ lọ́rùn, ni Olúwa wí, nítorí pé inú yín dùn, nítorí pé ẹ̀yin yọ, ẹ̀yin olè tí ó jì ní mi. Nítorí tí ẹ̀yin fi ayọ̀ fò bí ẹgboro màálù sí koríko tútù, ẹ sì ń yan bí akọ ẹṣin, ojú yóò ti ìyá yín púpọ̀ púpọ̀, ìtìjú yóò bu ẹni tí ó bí yín, wò ó, ìkẹyìn àwọn orílẹ̀-èdè, aginjù, ilẹ̀ gbígbẹ àti aporo. Nítorí ìbínú Olúwa ni a kì yóò gbé inú rẹ̀, ṣùgbọ́n yóò dàporo pátápátá, olúkúlùkù ẹni tí ó bá rí Bábélì kọjá yóò yanu, yóò sì ṣe ẹlẹ́yà sí gbogbo ìpọ́njú rẹ̀. Ẹ tẹ́gun sí Bábélì yìí káàkiri, gbogbo ẹ̀yin tí ń fa ọrun. Ẹ tafà sí, ẹ má ṣe ṣọ́ ọfà lò nítorí tí ó ti ṣẹ̀ sí Olúwa. Ẹ hóbò ó yí káàkiri, ó ti na ọwọ́ rẹ̀, ọwọ́n ètí rẹ̀ ṣubú, awó odi rẹ̀ lulẹ̀ nítorí ìgbẹ̀san Olúwa ni. Ẹ gbẹ̀san lára rẹ̀, gẹ́gẹ́ bí ó ti ṣe, ẹ ṣe bẹ́ẹ̀ sí i. Kí a fúrúgbìn kúrò ní Bábélì àti ẹni tí ń di dòjé mú ní ìgbà ìkórè, nítorí ẹ̀rù idà tí ń ṣìkà, olúkúlùkù wọn ó yí padà sí ọ̀dọ̀ ènìyàn rẹ̀, olúkúlùkù yóò sì sá lọ sí ilẹ̀ rẹ̀. Ísíráẹ̀lì jẹ́ àgùntàn tí ó ṣìnà kiri, àwọn kìnìún ti lé e lọ, ní ṣáájú ọba Síríà pàá jẹ, àti níkẹyìn yìí Nebukadnessari ọba Bábélì san egungun rẹ̀. Nítorí náà, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísíráẹ̀lì wípé, wò ó, èmi ó jẹ ọba Bábélì àti ilẹ̀ rẹ̀ níyà, gẹ́gẹ́ bí èmi ti jẹ ọba Síríà níyà, èmi ó sì tún mú Ísíráẹ̀lì wá sí ibùgbé rẹ̀, òun ó sì máa bọ́ ara rẹ̀ lórí Kámélì àti Báṣánì, a ó sì tẹ ọkàn rẹ̀ lọ́rùn ní òkè Efraimu àti ní Gileadi. Ní ọjọ́ wọn ni àti ní àkókò náà ni Olúwa wí, a ó wá àìṣedéédé Ísíráẹ̀lì kiri, ṣùgbọ́n kì yóò sí mọ́, àti ẹ̀ṣẹ̀ Júdà, a kì yóò sì rí wọn, nítorí èmi ó dáríji àwọn tí mo mú ṣẹ́kù, gòkè lọ sí ilẹ̀ ọlọ̀tẹ̀ lé ọ̀nà méjì, àní sórí rẹ̀, àti sí àwọn olùgbé ìlú ìbẹ̀wò, sọ ọ́ di ahoro kí o sì parun lẹ́yìn wọn, ni Olúwa wí, kí o sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí èmi ti pàṣẹ fún ọ. Èrò ogun ní ilẹ̀ náà àti ti ìparun ńlá, báwo ni a ti fọ́ tí a sì ṣe olú gbogbo ilẹ̀ ayé? báwo ni Bábélì di aporo láàrin àwọn orílẹ̀-èdè? Èmi ti kẹ́ okùn fún ọ, a sì mú ọ, ìwọ Bábélì, ìwọ kò sì mọ̀, a rí ọ, a sì mú ọ pẹ̀lú, nítorí pé ìwọ ti bá Olúwa jà. Olúwa ti ṣí ilé ohun ìjà rẹ̀ sílẹ̀, ó sì ti mú ohun èlò ìkanu rẹ̀ jáde, nítorí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ní iṣẹ́ ṣe ní ilẹ̀ àwọn ará Kádíà. Ẹ wá sórí rẹ̀ láti òpin gbogbo, ṣí ilé ìṣúra rẹ̀ sílẹ̀, ẹ kó o jọ bí òkìtì, kí ẹ sì yà á sọ́tọ̀ fún ìparun, ẹ má ṣe fi ìyókù sílẹ̀ fún un. Pa gbogbo àwọn akọ màlúù rẹ̀, wọn ó lọ sí ibi pípa, ègbé ni fún wọn, nítorí ọjọ́ wọn dé, àkókò ìbẹ̀wò wọn. Ohun àwọn tí ó sá lọ tí ó sì sálà láti ilẹ̀ Bábélì wá láti kéde ìgbẹ̀san Olúwa Ọlọ́run wa ní Sioni, ìgbẹ̀san tẹ́ḿpìlì rẹ̀, pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àní gbogbo tafàtafà sórí Bábélì, ẹ dòtí yí káàkiri, má jẹ́ kí ẹnìkan sálà, san fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó ti ṣe. Ẹ ṣe bẹ́ẹ̀ sí, nítorí tí ó ti gbéraga sí Olúwa, sí ẹni mímọ́ Ísírẹ́lì, nítorí náà ni àwọn ọ̀dọ́mọdékùnrin rẹ̀ yóò ṣubú ní ìta rẹ̀, àti gbogbo àwọn ológun rẹ̀ ni a ó ké kúrò ní ọjọ́ náà, ni Olúwa wí. Wò ó, èmi dojúkọ ọ́, ìwọ agbéraga, ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Nítorí ọjọ́ rẹ dé, àkókò tí èmi ó bẹ̀ ọ́ wò, agbéraga yóò pọsẹ̀, yóò sì ṣubú, ẹnìkan kì yóò sì gbé ìdìde, èmi ó sì da iná ní ìlú rẹ̀, yóò sì jó gbogbo ohun tí ó yí káàkiri. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, pé àwọn ọmọ Ísírẹ́lì àti àwọn ọmọ Júdà lé ajùmọ̀ pọ́n lójú pọ̀, gbogbo àwọn tí ó kó wọn ní ìgbèkùn sì dì wọ́n mú ṣinṣin, wọ́n kọ̀ láti jọ wọn lọ́wọ́ lọ. Ṣùgbọ́n olùràpadà wọn lágbára, Olúwa àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀, ní jíjà yóò gba ìjà wọn jà, kí ó lè mú ilẹ̀ náà sinmi, kí ó sì mú àwọn olùgbé Bábélì wárìrì. Idà lórí àwọn ará Kádíà ni Olúwa wí, àti lórí àwọn olùgbé Bábélì, àti lórí àwọn ìjòyè rẹ̀, àti lórí àwọn ọlọ́gbọ́n rẹ̀. Idà lórí àwọn ahalẹ̀, wọn ó sì ṣarán. Idà lórí àwọn alágbára rẹ̀, wọn ó sì dààmú. Idà lórí àwọn ẹṣin rẹ̀, àti lórí àwọn kẹ̀kẹ́, àti lórí gbogbo àwọn àjèjì ènìyàn tí ó wà láàrin rẹ̀, wọn ó sì di obìnrin. Idà lórí ìṣúra rẹ̀, a ó sì kó wọn lọ. Ọ̀dá lórí omi odò rẹ̀, wọn ó sì gbẹ, nítorí ilẹ̀ ère fífín ni, wọ́n sì ń ṣògo nínú òrìṣà wọn. Nítorí náà, àwọn ẹran ejò pẹ̀lú ọ̀wá wa ni yóò máa gbé ibẹ̀, abo ògòǹgò yóò sì máa gbé inú rẹ̀, a kì yóò sì gbé inú rẹ̀ mọ́ láéláé, bẹ́ẹ̀ ni a kì yóò ṣàtìpó nínú rẹ̀ láti ìrandíran. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti bi Sódómù àti Gòmórà ṣubú, àti àwọn aládùúgbò rẹ̀, ni Olúwa wí, bẹ́ẹ̀ ni ènìyàn kan kì yóò gbé ibẹ̀, tàbí ọmọ ènìyàn kan kì yóò ṣàtìpó nínú rẹ̀. Wò ó, orílẹ̀-èdè kan yóò wá láti àríwá, àti orílẹ̀-èdè ńlá, ọba púpọ̀ yóò sì dìde láti òpin ilẹ̀ ayé wá. Wọn ó di ọrun àti ọkọ̀ mú, òǹrorò ni wọn, wọn kì yóò sì ṣe àánú. Ohùn wọn yóò kó gẹ́gẹ́ bí òkun, wọn ó sì gun orí ẹṣin lẹ́sẹẹsẹ, wọn sì múra bí ọkùnrin tí yóò jà ológun, ìwọ ọmọbìnrin Bábélì. Ọba Bábélì ti gbọ́ ìró wọn, ọwọ́ rẹ̀ sì rọ, ẹ̀dùn dì í mú àti ìrora gẹ́gẹ́ bí obìnrin tí ń rọbí. Wò ó, òun ó gòkè wá bí kìnìún láti wíwo Jọ́dánì sí ibùgbé òkúta, nítorí òjijì ni èmi ó lé wọn lọ kúrò níbẹ̀, àti tani sì ni ẹni tí a yàn tí èmi ó yàn sórí rẹ̀, nítorí tani dàbí èmi, tani ó sì pè mí ṣe ẹlẹ́rìí, àti tani olùṣọ́àgùntàn náà tí yóò lè dúró níwájú mi. Nítorí náà, gbọ́ ìmọ̀ Olúwa tí ó ti gbà sí Bábélì, àti èrò rẹ̀ tí ó ti gbà sí ilẹ̀ àwọn ará Kádíà. Lóòótọ́, àwọn tí ó kéré jùlọ nínú agbo ẹran yóò wọ wọn kiri. Lóòótọ́, òun ó sọ ibùgbé di aporo lórí wọn, nítorí ohun ìgbé ńlá pé a kó Bábélì ilẹ̀ ayé mi, a sì gbọ́ ariwo náà láàrin àwọn orílẹ̀-èdè.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wùn yín nínú àánú ilé ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín, láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹ jẹ́ olóòótọ́, síbẹ̀ ẹ jẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà, àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé orí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹ ran wa létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín. À ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa, ojú wa, ẹ̀mí wa yóò sinmi lé yín, yóò gbẹ́kẹ̀lé yín, yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa. À ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn ti o sese ki enikeni ninu wa ki o ti ninipa ti ara e o fa won ti o e o mo kuro ni igbesi aye wa loruko Jesu anbe yin wo pe ki emi yin atoke wa ki o farahan ki o je ki igbekele wa ki o wa ninu yin lati sinsin lo ati titi dopin adupa epo ti gbo loruko Jesu Kristu Oluwa wa. Loni mo fe soro lori ewu ti o wa ninu gbigbekele eniyan. Ewu ti o wa ninu gbigbekele eniyan. Awon eniyan ninu aye yi ko le sala igbekele ohun kan tabi enikan. Lati igba ti eniyan ti subu ninu ogba Edeni ni ati fa okan eniyan kuro lodo Olorun ti o fi je wipe opolopo ni ki sese fun lati gbekele Olorun o si daju wipe okan ko le daduro eniyan kokan ko le daduro bi a ko ba gbekele Olorun o daju wipe ani lati wa ohun kan lati feyinti ani lati wa ohun kan lati gbekele yala eniyan miran yala ara wa papa tabi awon orisa o sese o si rorun fun eniyan eleran ara ti ko ni iye Olorun ti ko si ninu ore ofe Olorun lati gbekele awon ohun asan aye yi sugbon o ye ki o ye wa wipe bi o tile je wipe gbigbekele eniyan o je ohun to wopo laarin awon eda sibe ewu popo ni o wa ninu gbigbekele eniyan ki a wo orin Dafidi ori ogun ese keje orin Dafidi ori ogun ese keje awon elomiran gbekele keke awon elomiran le esin sugbon awa oran ti oruko Oluwa Olorun wa nihin ni onisamu yi tin je ki o ye wa wipe awon miran gbekele keke awon elomiran won gbekele esin nigbati onisamu so awon ti o gbekele keke ati awon ti o gbekele esin o nso nipa igbe aye ti a wa wipe enikeni ti a bi sinu aye yi a bi sinu iwaya ija a bi si oju ogun wipe awon elomiran lati jagun lati segun won gbekele keke ogun won gbekele esin ti won lo ni igba ogun sugbon onisamu bi o tin so wipe awon elomiran won gbekele keke awon elomiran won gbekele esin o ye ki o mo gege be ni ti o ka bibeli wipe bi onisamu tin so yi oni lati ranti itan awon mo israeli kini o se kupa awon ara Egypt igbekele won ninu keke igbekele won ninu esin nigba ti won ti ri agbara Olorun nigba ti won ti ri titobi Olorun nigba ti won ti ri giga julo Olorun wipe o gaju esin o gaju keke o gaju odo omi nile ti won gbekele o gaju awon orisa won o gaju awon pidan pidan alalupa ide awon sibe sibe o soro fun okan awon ara Egypt lati kuro ninu igbekele keke ati esin se oranti bi awon mo Israeli bi won ti jade ti won bo ninu oko eru atodunmodun be ni awon mo Egypt won yi ni won tun lepa won kini igbekele won igbekele won ni wepe awon mo Israeli ti won jade kuro le oko eru kuro ni Egypt won ni keke won ni esin won ni ida won ni ohunkohun nitori be awon ro wepe awon o segun awon mo Israeli nitori be ni won se satele won sugbon oni awa o gbekele oruko Oluwa Olorun wa kini Mose ni lati ja fun awon mo Israeli oruko Oluwa Olorun ni oni oruko Jehovah lenu bi o ti ke pe Oluwa be ni Oluwa so fun ohun ti yo se ni okun popa lopin si meji awon ti won gbekele keke awon ti won gbekele esin ibe ni won subu si ibe ni gbogbo parun si ti won si lo si orun apadi lairo tele ki se be nikan o dani loju wepe olorin Dafidi yi oni lati ma ran ti Goliath oni lati ranti wepe nigbati awon mo Israeli ti won kojuja ogosi awon ara Filistini ni Goliati gege bi enikan lo jade igbekele re o wa ninu keke ati esin o wa ninu ohun ija eti awon ti se pelu ogbon eniyan sugbon igbekele Davidi o wa li oroko Oluwa eni o fin so fun awipe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin awon elomiran yi won je awon alai lolorun won je awon kefiri awon ti ko mo olorun alaye awon ti otito bibeli awon ti imole ihirere ko ti imole fun awon yi ni won gbekele keke ti won si gbekele esin sugbon o se ni laanu wo pe ninu aye ti a wa yi ki se awon ti ko ti ka bibeli ri ni kan soso ki se awon ti ki lo sile esin ni kan soso ni o gbekele keke ati ni o gbekele esin mo so fun otele wo pe bi abati bi eni kokan sinu aye abisoju ogun abisoju iwaya eja nitori wipe esu lati ba eni kokan jagun nitori wipe ese ati awon eran ara won ni lati ba eni kokan jagun nitori wipe aye ti a wa pelu ni lati ba eni kokan jagun eni Jesu so fun awe pe ninu aye o e o ri iponju e o ri inu ni bi ni e o ri ija o ni sugun etujuka nitori emi ti segun aye o se ni laanu wipe opolopo ti won fi lo si lesi opolopo ti won ro wipe awon je eni bi ti inu olorun opolopo ti won ro wipe awon sin olorun ninu iwaya eja ninu aye yi ninu ogun aye yi ninu isoro aye yi ninu tembelekun ninu ruko irudo ti o wa ninu aye igbekele won ki se ninu olorun igbekele won a ma wa ninu ohun ija ti ara igbekele won a ma wa ninu agbara won igbekele won a ma wa ninu iriri ti awon ti ni tele tele igbekele won a ma wa ninu baba asale a ma wa ninu enikan tabi ninu elomiran tabi elomiran ma fi igbekele re si ori awon orisa oni sugbon awa oranti oroko Oluwa Olorun wa je ki awa awon ti o gbekele keke ati awon ti o gbekele esin mo ti so die fun o nipa ti awon omo Egypt je ki awo Goliath ti mo menu ba lekan ninu Samuel kini ori keta dilogun Samuel kini ori keta dilogun wo lati ese ikokan le logoji Philistine na simbo o si somo Davidi ati okunrin ti o ru awa re sin mbo ni waju re nigbati Philistine na si wo ti o si ri Davidi o shata re eni wo pe o kegan re nitori pe odomode kunrin ni se o pon o si se arewa eniyan Philistine na si we fun Davidi pe emi ha nse ajabi ti iwo fi mu opa to mi wa Philistine na si fi Davidi re nipa awon olorun re awon orisa re Philistine na si we fun Davidi pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa Davidi si we fun Philistine na pe iwo mu ida ati oko ati awa tomi wa sugbon emi to wa le oruko Oluwa awon omo ogun olorun ogun Israeli ti iwo ti gan seranti wepe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni Goliath se nitori wepe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara ohun ti kara re o gbekele iriri ti ohun ti ni lati oju ogun tele tele o shata o kegan Davidi o gbekele awon orisa re nitori pe Philistine na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun Philistine yi asegun re nitori pe igbekele re ko si ninu olorun asegun le awa je nigbati a ba gbekele oroko Oluwa Olorun wa sugbon je ki awo awon elomiran fun aabo won ma ngbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun won ni aabo ye ki awo Isaiah ori keji dini ogbon ki awo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro oluwa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalem nitori eyin ti wipe awa ti ba iku damajemu a se ti ba ipo oku mule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wipe opolopo e ti won iba fi gbekele olorun won lo mule awon elomiran won lo sinu egbe okunkun awon elomiran won fi awon emi ye moja tabi awon emi okunkun tabi awon emi alalupa ida won fi se agbara won won fi se asa won won si gbekele won ro we pe bi jamba ba fe de wi pe egbe yo gbe won won o ni farapa won agbekele awon ohun asan won fi ro se igbekele won o ni o nso nihin wi pe awon ti ba iku damajemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku damajemu we pe won ti fi akoko si igba ti awon le ko we pe won lati pe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon ni lati yito nitori pe awon mo we pe ko ti si iku loju won nisisin yi won ro we pe majemu ti awon ti da ninu egbe okunkun won ro we pe o le duro awon ro we pe won ti ba ipo oku mule wi pe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa wi pe awon won yi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo kolu eni kokan wi pe ki yo de odo awon nitori wi pe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je wi pe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fu o ni o fi se abo re o ni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe o ni abo labe iro ni eni be ni o fi ara pamo si o ni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo lemi o fi le osuwon yin yo gba abo eke lo omi o si kunbo ibi isasimole oni bi enikeni ba ro we pe ohun ni ibi isasi kuro ninu idajo olorun ti koronu poada bi enikeni ba ro we pe ohun ni ibi isasi ni akoko idajo olorun oni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye Noah bi Noah bi o tin kan oko igbala be ni o nso fun awon eniyan won yi ki won ki o ronu pada sugbon awon miran won gbekele ogun ori won won so wi pe ojo ti rori awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro wi pe awon ni imo won so wi pe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile we pe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o seese ki won ti kole ile oloke giga ki won ki o ma ro pe bojo ti e de bi ikun mi ti e de awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso we pe bakan na ni bi enikeni ba ro pe o ni abo ike kan bi enikeni ba ro wipe ohun ni ibi isasi kan bi enikeni ba ro wipe ohun ni igbekele kan wipe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o dajo we pe idajo olorun koni re iru eni be koja awon elomiran won ma gbekele awon ileri ti awon eniyan eleran ara awon eniyan ti won gbe ara kikuwo won ma gbekele ileri ti iru eni be se fun won o ye ki a mo we pe bi a ba nfe ran lowo bi a ba nfe ipese atodo olorun nikan ni a ti le ri awon nkan won yi o se laanu we pe awon elomiran ti won fe gbe yawo e ti won iba fi gbadura e ti won iba fi wo oju olorun e ti won iba fi bere lowo olorun e ti won iba fi gbekele olorun gege bi abraham ti se pelu isaki ti o gbekele olorun ti o so fun eliezeri we pe angeli olorun yo lo ni waju re olorun ti emi nsin yo si yan obirin rere fun isaki omo mi e ti won iba fi gbekele olorun ki won ki o je ki olorun ki o yan fun won won ma gbekele awon ileri tabi awon aba ti awon elomiran da pelu won awon ti won sin gbekele won yi won olorun won ni gbala won je awon ti o le igbadura won si je awon eniyan eleran ara awon ti o mola awon ti o mo kilo ojo la yo ti ri elomiran boya n wa ise ni a ma gbekele lagbaja a ma ni oni baba asale nbi kan oni oga kan nibi kan wo pe eni e ki ba ti nitori wo pe o ti je osilu tele tele o je olowo o je gbadumo nitori be o ti je ko dami loju wo pe mu lati ri ise ni o se gbadura adura ke kini mo fe fadura se o se wa oju olorun olorun kini mo fe foju olorun se nigba ti lagbaja ti wa nbe lagbaja lolorun e lagbaja to ngbekele yi ko mojo ti lagbaja oku ko mojo ti lagbaja o faye sile nitori be eja tile ni o ma nfa ni o ma nwa si igbe aye awon eniyan be nitori pe won fe mu gba awon iso won kuro nipa gbegbekele awon eniyan to je we pe won ko duro pe awon eniyan to je we pe won ko ni pe fi aye sile e ni olorun fi nkilo fun awe pe ki agbekele ohun ki a ma se gbekele awon eniyan eleran ara wo Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon ese kini egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo dro ni be bi a ba nso nipa Egypt o nso we pe awa ti a ti jade kuro ninu oko eru awa ti olorun ti se iranwo fun ti o ti fi ore ofe re fun awa ti an jo ti an yo awa ti an so fọlọrun wi pe adupe wi pe o da wa sile o gba wa kuro ninu isiru aye kuro ninu isiru esu kuro ninu ebo jije awa ti o je wi pe tele tele ba ji laaro agbo lani lati mu nitori won so wi pe awon aye loko ti wa won so wi pe awon eniyan fe ki ti wa dara nitori be igbere sisin agbo mimu ati opolopo nkan miran ti an se sugbon nigbati ife inu olorun ti o je ti wa nigbati agba okan wa la ni olorun gba wa kuro ninu awon nkan won yi sugbon o se ni laanu awon elomiran leyin ti won ti ni igbala leyin ti a ti mu kuro ni ile Egypt leyin ti won ti wa si ile ileri leyin ti won ti ni isimi ninu olorun bi aisan ba de tabi bi won ba ni idojuko tabi inu ni bini tabi o sese ki o je wi pe won ni wahala die ninu ebi tabi o sese ko je wi pe awon ana ni won ko fe ki won ri ile joko tabi o sese ki o je wi pe awon ota ni won pinu ni won pero nitori won e ti won iba fi gbekele olorun e ti won iba fi sa sabe abo olorun e ti won iba fi wa lori ekun won lati ma gbadura ki olorun ki o le yo won o se ni laanu wi pe won a tun so kale lo si Egypt fun iranlowo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun se mo oju ile babalawo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun ti mo o tun se mo idi iborisa bawo ni eni ti o je omo olorun ti o tun ti mo ibi ti won tin si esu o ni egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iranlowo kini se ti won ma so kale lo fun Egypt fun iranlowo nitori ti won ni won gbekele esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori ti won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa oluwa awon miran won ma ndi apeyinda won kuro ninu ijoba olorun won lo si odo awon ti o ni emi okunkun tabi emi awon abokulo o sese ki o je wi pe ara le won kan loku o si dun won re koja won si nfe mo ki lo pa eni yi won tun lo sodo awon abokulo lati so pe awon fe mo ki lo pa lagbaja gba ti o ba mo ki lo pa lagbaja se eyi ni mu lagbaja ko lorun apadi se eyi ni mu kuro we pe oni kumo ni o ye ki a mo we pe bi nkan be ba sele awa ti a je omo lorun a ke tun pada lo si Egypt lati so wi pe a tun wa nkan kan ninu ese iketa nitori eniyan li awon ara Egypt ki si se olorun awon elomiran won ki mo we pe eni ti o ba ti gbe ara kiku yewo we pe eniyan lasan ni won ma gbekele eni olorun fi so fun omo Israel we pe eniyan lasan eniyan eleran ara ni awon ara Egypt elomiran boyo tin wa se ilesin tele tele o je eni ti o fi ara fun bibeli o je eni ti ngbadura o je eni ti o fi ara fun isin olorun sugbon o sese ki o wa ri ise kan ise yi oyinbo lo ni ise na oyinbo wa nso fun wepe bi o ba se daadara bi o ba ja fafa bi o ba se on gbogbo ti ohun fe won mu lo si ilo oyinbo won mu lo si America won si je ki owo po lowo e won je ko ra awon nkan monomono a lo si Japan a lo si Tibi a lo si Tohun bi abati n se awon ipinu wonyi fun iru eni be ti a tin fun ni ileri okan re a ma bale a ma so wepe bibeli o si se pataki mo o adura o se pataki mo nitori pe oyinbo ti so pe ohun mu mi lo si ile oba nitori be o ti pari mo ti n gbadura tele tele igba ti mi o leyan mo ti n gbadura tele tele igba ti mi o ni alafeyinti oni karan ti o oyinbo ta n gbekele eniyan to gbe ara kiku wo ni ara America ti a n gbekele eniyan to gbe ara kiku wo ni baba asale to feyinti eniyan to gbe ara kiku wo ni won ki se olorun nitori eniyan li awon ara Egypt ki se olorun eran li awon esin won won ki se emi oluwa yo si na owo re ki eni ti ran ni lowo ba le subu awon ti a gbe ti a mu igbekele wa kuro lodo olorun ti o je wi pe eniyan la nsare to leyin o ni oluwa yo si nawo re ki awon ti ran apeyida be lowo ki won ki o ba le subu ati ki eni ti ran eni ti a ran lowo ba le subu gbogbo won o jimo segbe eyi ni idajo olorun fun awon ti o gbekele eran ara won awon ti o gbekele ogbon won awon ti o gbekele owo won awon ti o gbekele dukia ti o wa ninu aye awon ti o gbekele ipo won ninu aye awon elomiran o se ni laanu we pe fun igbala won ma gbekele ogbon ori ti won won ma gbekele ise rere ti won ise owo won won ma gbekele awon ohun ti ko ni lari awon irubo awon eranko ti won fi nrubo won ro we pe nitori we pe awon nrubo pelu eran pelu adiye ki a kun ko so wi pe nitori won se sara nitori be won ro we pe awon ni igbala we pe bi oju ba pa bi iku ba pa oju won de wi pe awon o le lo sorun rere ko ri be ani lati gbekele olorun igbekele wa o ni lati wa ninu olorun nikan sosho bi a ba fe ri oju olorun nikeyin o ni wo odo agutan olorun ti o ko ese ara aye lo bi a ba fe ki ese wa ki a mu won kuro bi a ba fe ri oju olorun bi a ba fe di eni igbala ani lati wo odo agutan olorun ti o ko ese ara aye lo je wepe ani lati gbadura ani lati so fun olorun ani lati wa oju olorun ani lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele olorun ki a si mi le olorun patapata ki se pe ki a si mi le olorun ni owo kan ki a tun si mi le orisa ni owo keji ki se wi pe ki a gbekele ododo Kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wi pe ki a gbo oro olorun ki a tun ma gbo oro awon woli eke nigba kan na o so wi pe ani lati gbekele olorun patapata awon elomiran won ma gbekele owo won o ma gbekele awon ohun ti won ni ninu aye ninu Luke ori kejila Luke ori kejila lati ese ikokandinlogun ari eni ti o gbekele awon ohun ti o ni emi o si wi fun okan mi pe okan iwo le oro pipo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile be li eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon nihin ni an so fun wa we pe iru eni be yo faye sile lojiji bi o ba se faye sile koni le ri aye gbe lodo olorun kini awon ewu ti o wa ninu we pe ki agbekele eniyan die ni ati so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi orin dafidi ori kerin din ni adojo o kan erin efa o kan erin efa ori kerin din ni adojo ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon omo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti ari we pe awon ti o gbekele eniyan ohun ti awon eniyan won yin seleri fun won won ki o le fun won nitori ewe mimo ti ko le seke o so fun wa we pe lowo eni ti ko si iran lowo bi abaje eni ti o foju sile ti a se wo awon ti o ma nsare to eniyan leyin awon ti o ma nsare to awon oselu leyin awon ti o ma nsare to baba asale leyin gbogbo patapata ni ari we pe won o ri iran lowo ti won fe iran lowo ti won reti won ori gba elomiran a fi ile oko sile ani ohun ti ri enikan nita ti o le toju ohun ohun ti ri enikan nita ti o ni ife ohun ti ri enikan nita ti o le toju awon omo nitori wo pe eni ti o wa nita yi ki obirin ki o to dele a ma se ileri popo a ma so wepe ohun a fun ni nkan bayi ohun a fun ni nkan tohun ohun a da lokowo ohun a fun ni nkan bayi sugbon nigba ti o ba dele tan a ri wepe iro ati eke patapata ni awon nkan ti o n gbo tele eni olorun fi so fun a wepe ki a ma se gbekele awon omo alade ki a ma se gbekele awon omo eniyan lowo eni ti ko si iran lowo ese ikerin emi re jade lo o pada si erupo re li ojo na gan ero inu re run gbogbo ironu gbogbo ileri gbogbo awon ilepa ti iru eni yi ni eni ti agbekele ni ojo ti o ba fi aye sile ni awon nkan won yi ni yo run ni a gbagbe won ninu Isaiah orikeji Isaiah orikeji ese ikeji le logun esimi leyin eniyan e kuro leyin eniyan e je wi pe e ma se je ki igbekele yin ki o wa ninu eniyan eni emi eni ti o wa ni iho imu re nitori ninu kini alikasi o n so fun a wi pe igba oduro lope titi fun eniyan eleran ara gege bi bibeli papa ti so wi pe isise kan lo nbe laarin eni kookan ati iku ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin èmi àti ikú nítorí bẹ́ẹ̀ kí a má gbẹ́kẹ̀lé ènìyàn ọlọ́run tí kì í yípo padà ọlọ́run tí ó jẹ́ wípé ó wà títí láé òní ó yẹ kí a gbẹ́kẹ̀lé nínú Jeremiah ni a rí ègún ọlọ́run lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn àwọn tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe apá wọn tàbí ìgbẹ́kẹ̀lé wọn Jeremiah orí kẹtàdínlógún Jeremiah orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkarùn-ún báyìí lè olúwa wí ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀ ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ Jeremiah ó jẹ́ ọ̀rọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ oníwàásù kan ó jẹ́ ọ̀rọ̀ olúwa ó ní báyìí lè olúwa wí a sì mọ̀ wípé ohun tí olúwa bá wí ayé àti ọ̀run wọ́n lè ré kọjá lọ ṣùgbọ́n kíkíní nínú ọ̀rọ̀ ọlọ́run kì yóò kọjá lọ láìṣe ó ní ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn nbo ni igbekele ti re wa o sese ki o ma so lenu wi pe o gbekele olorun o sese ki o ma so lenu wi pe o gbekele ileri olorun sugbon nigbati wahala ba de nigbati inu ni bini ba de nigbati awon ota ba koju oja si o nigbati o dabi eni pe iru mi de si igbesi aye re ni akoko na ni a ma nfi igbekele wa han eni ti ko ba gbekele olorun ko mo we pe inu iborisha ni o nwa je kin se ala ni kikun fun o bi abagbekele eniyan e je wi pe a fi eniyan yi a fi dipo olorun o se se ki a ro we pe eniyan yi o ni owo ohun ti a ro ni we pe owo ti eni yi ni oju awon ohun ni ti olorun ni nitori be nitori iwa omugo wa ati okan isina wa a fi eni yi a fi dipo olorun oni igbekele eniyan oni o fi je iborisha nitori pe iru eniyan be o di orisha fun wa o di olorun fun wa elomiran ko mo we pe nigbati abagbekele eniyan igbekele eniyan o ma nfa okan eniyan kuro lodo olorun oni ese ikarun yi ni o fi wi pe eni ti okan re si si kuro lodo olorun iru eni be a ma si eda ju eleda lo iru eni be bo lo si bi ise awa ti agbekele olorun a ma so wi pe a fe lo si ilesi nitori pe eni je ojo ti a nsin olowa a fe lo gbadura a fe lo mo awon ibere okan wa ati awon edun okan wa a fe lo tu won paya ni waju olorun sugbon iru eni be ki wa se eko bibeli iru eni be ki wa se akoko isoji iru eni be ki wa si isin ojo isimi yo ma wi pe oun fe lo ba baba asale oun fe lo ba lagbaja nitori pe ebin ba ti bi lagbaja ba wa laye ko sewu o ti fi eni yi dipo olorun o nsin eda ju eleda lo iru eni be igbekele eniyan a ma mu ki idanwo ti ara ki o wa si igbesi aye eni be omobirin ti o je wi pe o gbekele eniyan ti o je pe boji laaro oruko lagbaja lo ma wa lenu e bo lo losan oruko lagbaja lo ma wa lenu e bo lo si bi ise oruko lagbaja lo ma wa lenu e lagbaja so wi pe won a ba mi wase lagbaja ti so wi pe won a je ki njoko si ibojoko rere lagbaja ti so wi pe ohun ko tin ba nilo ki ma wa lati ri ohun iru eni be a ma para ile okunrin kan okunrin yi je eni ti o gbekele iru eni be e se agbere ati panshaga ko jina siru eni be tabi obinrin to loko nile sugbon ti ko le joko ti awon omo nile ti okunrin kan nita ti o ti so wi pe yen lo to lo loko sugbon o dabi eni wo pe ibukun olorun opo popo lowo oko e nitori be bi ma fi ara e jiya ma fi ara e sise o nitori be bi o ba ti nilo nkan kan ninu ile e boko o ti e le pese to ba wa ba mi ma fun e iru eni be a ma fi oko sile ninu ile a ma lo ba okunrin kan nita o ti so okunrin di olorun o ti so di eni to gbekele o ti mu okan re kuro ninu ile lodo oko ati lodo olorun o ti so iru eni be di ore abanideṣe paapa nitori ko sese fun eni eleran ara lati ma fun ni awon nkan ti o ye ki oko re ki o ma fun ki o ma ba lo sinu ese agbere tabi panshaga iwa iri gbogbo nitori be ni olorun se nkilo fun wa ti o si so fun wa wi pe igun wa lori awon ti o ba fi eleran ara se igbekele won bayi ni olowa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eran ara se apa re eni ti okan re si si kuro lodo olorun wese kefa nitori pe yo dabi alaini ni aginju eni ti o gbekele eniyan yo dabi alaini ni aginju eni ti okan re si kuro lodo oluwa yo dabi alaini ni aginju eni ti o fi baba asale eni ti o fi se apa re eni ti o fi eleran ara se igbekele re eni ti o fi eniyan ti o gbe ara kikuwo ti o fi se olorun re iru eni be yo dabi alaini le agiju ti ko si ri pe rere nbo sugbon yo gbe ibi eyan gbe ile won ni le agiju ile iyo ti ki gbe inu re o ti an so nipa ile iyo se ori wo pe ile to lora ti a le gbe nkan si bi a ba ti da iyo si gbogbo awon mudumudun ti o wa ninu ile na ni iyo yo parun e ni a pe ni ile iyo ti a ki gbe inu re ile iyo ti a o le dako si ile iyo ti o nkon ki hu jade ninu re o ni eni ti o ba ko olorun sile eni ti o ba je wo pe o ko igbekele ninu olorun o ko sile yo dabi alaini le aginju bi rere ti le nbo ko le ri yo ma gbe eyan gbe ile yo ma gbe inu aginju yo ma gbe ile iyo ti enikan ki gbe nitori be opolopo ewu lo wa fun awon ti won fi eran ara se igbekele won kini olorun wa npe ki a se ohun ti olorun pe ki a se ni we pe ki a gbekele ohun wese ikeje ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re akoko o fe ni igbala o ni lati gbekele oluwa o gbodo gbekele ise rere ti re o gbodo gbekele we pe ati sami fun mi lati kekere o gbodo gbekele wo pe mun ka bibeli o gbodo gbekele wo pe mun lo sori oke lati lo gbadura o gbodo gbekele wo pe baba mi ati iya mi ni awon oludasile ijo CAC tabi oludasile ijo CMS ni ilu wa igbekele re oni lati wa ninu Jesu Christi wo pe Jesu Christi ku fun mi ki se pe baba ati iya won je oludasile ijo ki se wo pe asami fun mi ni kekere ki se wo pe mo fun awon alagbe lowo ki se wo pe mo n gbadura mo n gba awe ki se wo pe mo ma lo sori oke ni gba gbogbo igbekele re ni lati wa ninu Calvary ninu eje ti Jesu Christi ta sile ninu eje Jesu ti a fin we lese mo ti o n funfun Jesu no lo oni lati gbadura wo pe Olorun mi o gbekele ise owo rere mi mi o gbekele awon igboran ti mo ro pe mo nse si ofin olorun awon igboran ti ko to nkan mi o gbekele ohunkohun ti mo ti se ohunkohun ti mo nse tabi ohunkohun ti mo le se igbekele mi o wa ninu Jesu Christi o wa ninu odo agutan olorun ti o ko ese ara aye lo o ni ibukun ni fun iru eni be ti o gbekele oluwa iru ibukun wo akoko ibukun igbala ibukun idariji ibukun alaafia ninu okan ibukun wipe akoruko re pelu awon ayan fe loke lorun ibukun wipe bi o ba pa ojude ni iku wipe awon angeli yo gbe lo soke orun ibukun wipe o ti ba olorun laja ibukun wipe a npe ni omo olorun nitori wipe o gbekele Jesu Christi o gbekele olorun fun ase pe igbala re ki se be nikan nigba ti o we pe ibukun ni fun ni ti o gbekele oluwa e je we pe bi abaje alaini bi wahala ba wa fun wa bi on ko ba de a le ke pe oluwa olorun yo da wa lohun ibukun idahun adura ni an so nipa re ibukun ipese latoke wa ibukun abo olorun ibukun wi pe bi abase aisan bi abagbekele olorun olorun le mu wa larada bi onkun ba wa ti o da bi eni we pe emi okunkun ni o fe je gaba lori wa bi abagbekele olorun olorun le tu wa sile olorun le je ki awon ide ti o fe de wa ki a ja won kuro ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re bi a ba so we pe agbekele oluwa e je we pe gbogbo awon igbekele miran ni ati ja sonu e je pe ki se we pe a nso fun olorun we pe se die babalawo a se die ki se we pe a nso fun oluwa mu wahala die kuro ki o si gba baba asale mi lati mu eto kuro e je we pe agbekele olorun ati olorun ni kan soso ki se we pe bi a ba n gbadura a n gbadura ni igbekele ni oruko Jesu ati pelu igbekele ni oruko angeli iru eni be o gbekele olorun eni toro we pe oruko Jesu oto ani lati foruko angeli kun eni toro we pe eje Jesu Christi oto ani lati fi omi adura ani lati fi kun eni toro we pe bibeli ni kan soso wi pe ko to awon hanturu awon nkan ti awon elebologun awon nkan ti awon aladupaida ti won ti ko sile awon nkan ti awon egbe imole egbe okunkun ni bi ipoku ti won ti ko sile o tun fi die kun awon ti o ki se awon ti o ro wepe eko bibeli eko ihirere wepe ko to wepe awon tun ni awon eko miran ti won le fi kun bi a ba so wepe agbekele olorun e je pe agbekele patapata pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu wa ni a fi gbekele olorun o ni ibukun ni fun eni na eni ti o gbekele oluwa ti o fi oluwa se igbekele re yo se dabi igi ti agbin leba omi ti o na gbongbo re leba odo ti ki yo beru bi oru ba de ṣùgbọ́n ewé rẹ̀ kì yóò tutù, ewé rẹ̀ yóò tutù, kì yóò sì ní ìjayà ní ọdún ọ̀dá, bẹ́ẹ̀ ni kì yóò dẹ́kun àti máa so èso. Èyí ni ìbùkún àwọn tí ó mọ Ọlọ́run, ìbùkún àwọn tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, ìbùkún àwọn tí ó ń ké pe Ọlọ́run, ìbùkún àwọn tí kò fi ìgbẹ́kẹ̀lé wọn sí orí ènìyàn tí ó jẹ́ ẹlẹ́ran ara. Mo fẹ́ kí o yẹ ìgbésí ayé rẹ wò lónìí. Níbo ni ìgbẹ́kẹ̀lé rẹ wà? Ṣé o ń fi ọkọ dípò Ọlọ́run? O ń fi aya dípò Ọlọ́run? O ń fi ohun ìní dípò Ọlọ́run? O ń fi bàbá àṣàlẹ̀ kan ṣe ìgbẹ́kẹ̀lé rẹ? O ń fi balógun kan ṣe alátìlẹyìn fún ọ ni? Àbí o jẹ́ ẹni tó gbẹ́kẹ̀lé Ọlọ́run? Àbí o jẹ́ ẹni tó ti ronúpìwàdà pátápátá tí ó ń ké pe orúkọ Olúwa? Ṣé o jẹ́ ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa? Láì bójú wẹ̀yìn, yẹ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú rẹ̀, nítorí pé ewu púpọ̀ ló ń bẹ, ewu púpọ̀ ló ń bẹ, ìbìnújẹ́ púpọ̀ ló ń bẹ fún àwọn tí ó jẹ́ wípé ìgbẹ́kẹ̀lé wọn nínú ènìyàn ẹlẹ́ran ara ló wà. Àti wípé ìdájọ́ Ọlọ́run, ìdájọ́ ìbínú gbígbóná Ọlọ́run, ó wà lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, irú àwọn bẹ́ẹ̀ wọn kì yóò lè bá Jésù jọba, wọn kì yóò lè bá Jésù lọ nígbà tí ó bá dé, wọn kì yóò lè lọ sọ́run láti máa bá Ọlọ́run gbé títí láé. Bí ìgbẹ́kẹ̀lé rẹ̀ bá wà nínú ènìyàn, sọ fún Ọlọ́run, dìde dúró kí o gbàdúrà, kí o sọ fún yín pé ní ti ìgbàlà o fẹ́ gbẹ́kẹ̀lé Ọlọ́run, o fẹ́ gbẹ́kẹ̀lé ètùtù Jésù Kristì lórí igi àgbélébùú. O ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, o ti kàn wọ́n sílẹ̀, o sì sinmi lé iṣẹ́ ìràpadà tí Jésù Kristì ṣe, iṣẹ́ tí ó ṣe tí ó jẹ́ wípé ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run, lójú Ọlọ́run. O fẹ́ gbẹ́kẹ̀lé pátápátá, sọ fún Ọlọ́run wípé kò tún sí ẹbọ mìíràn, kò tún sí ohun mìíràn tí o ní láti ṣe, bí kò ṣe pé kí o kàn ronúpìwàdà, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ ọmọ jù sínú lọ. O sì ń fẹ́ ìrànlọ́wọ́ ni, o ń fẹ́ ìwòsàn ni, o ń fẹ́ ìbùkún ni, ohunkóhun tí ó jẹ́ àìní rẹ, jẹ́ kí ìgbẹ́kẹ̀lé rẹ kí ó wà nínú Ọlọ́run nìkan ṣoṣo. Kì í ṣe wípé kí o tún ní bàbá àṣàlẹ̀ kan níbìkan, kì í ṣe kí o tún ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ kan níbìkan tí yóò máa pèsè fún ọ, tí ó fi ìgbẹ́kẹ̀lé rẹ sí gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan. Kì í ṣe pé kí o tún ní ìbọ̀rìṣà kan tàbí òrìṣà kan ní ìkọ̀kọ̀ yàrá rẹ tí o tún gbẹ́kẹ̀lé, gbẹ́kẹ̀lé Ọlọ́run, gbẹ́kẹ̀lé Ọlọ́run, gbẹ́kẹ̀lé yóò sì bùkún ọ láyé yìí àti ní ayé tó ń bọ̀.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé wòlíì Jeremaya, orí ìkọkànléláàádọ́ta. Báyìí ni Olúwa wí, wo, èmi ò ru afẹ́fẹ́ ìparun sókè sí Bábélì, àti sí àwọn tí ń gbé láàrin àwọn tí ó dìde sí mi. Èmi ó sì rán àwọn alátẹ sí Bábélì, tí yóò fẹ́ ẹ, wọ́n sì sọ ilẹ̀ rẹ̀ di òpó. Nítorí ilé ọjọ́ wàhálà ni wọ́n wà lọ́dọ̀ rẹ̀ yí káàkiri. Jẹ́ kí tafàtafà fa ọrùn rẹ̀ sí ẹni tí ń fa ọrùn, àti sí ẹni tí ó ń ṣògo nínú ẹ̀wù irin rẹ̀. Ẹ má sì ṣe dá àwọn ọ̀dọ́mọdékùnrin rẹ̀ sí, ẹrun gbogbo ogun rẹ̀ pátápátá. Àwọn tí a pa yóò sì ṣubú ní ilẹ̀ àwọn ará Kádíà, àwọn tí a gún ní ọkọ̀ yóò sì ṣubú ní ìta rẹ̀. Nítorí Ísírẹ́lì àti Júdà kì í ṣe opó níwájú Ọlọ́run wọn, níwájú Olúwa àwọn ọmọ ogun. Nítorí ilẹ̀ wọn, Bábélì ti kún fún ẹ̀bi sí ẹni mímọ Ísírẹ́lì. Ẹ sá lọ kúrò láàrin Bábélì, kí olúkúlùkù ènìyàn kí ó sì gba ọkàn rẹ̀ là, kí a má ṣe ké yín kúrò nínú àìṣedédé rẹ̀. Nítorí èyí ni àkókò ìgbẹ̀san fún Olúwa, yóò san èrè iṣẹ́ fún un. Bábélì jẹ́ ago wúrà lọ́wọ́ Olúwa, tí ó mú gbogbo ilẹ̀ ayé yó bí ọ̀mùtí. Àwọn orílẹ̀-èdè ti mu nínú ọtí wáìnì rẹ̀, nítorí náà ni àwọn orílẹ̀-èdè ń ṣògo. Bábélì ṣubú, a sì fọ́ ọ lójijì. Ẹ kú fún un, ẹ mú ìkunra fún ìrora rẹ̀, bí ó jẹ́ bẹ́ẹ̀ pé yóò san fún un. Àwa fẹ́ wo Bábélì sàn, ṣùgbọ́n kò sàn. Ẹ kọ̀ ọ́ sílẹ̀, kí ẹ sì jẹ́ kí a lọ olúkúlùkù sí ilẹ̀ rẹ̀. Nítorí ẹ̀bi rẹ̀ dé ọ̀run, a sì gbé e sókè dé àwọ̀ sánmọ̀. Olúwa mú òdodo wa jáde. Ẹ wá, ẹ jẹ́ kí a sì kéde iṣẹ́ Olúwa Ọlọ́run wa ní Sioni. Pọ́n ọfà mú, mú àṣà ní ọwọ́. Olúwa ti wo ẹ̀mí àwọn ọba Media sókè, nítorí ìpinnu rẹ̀ sí Bábélì ni láti parun. Nítorí pé ìgbẹ̀san Olúwa ni ìgbẹ̀san fún tẹ́ḿpìlì rẹ̀. Gbé àṣìá sókè lórí odi Bábélì, mú àwọn ìṣọ́ lágbára, mú àwọn olùṣọ́ dúró. Ẹyin ẹbu, nítorí Olúwa gbéró, o si se yi ti o we si awon olugbe babeli iwo eni tin gbe ba omi pupo ti o po ni isura opin re de iwon ikogun ole re kun.

asán ni wọn àti iṣẹ ìṣìnà ní ìgbà ìbẹwò wọn wọn ó ṣègbé ìpín jákọbù kò dàbí wọn nítorí òun ní ṣe ẹlẹdàá ohun gbogbo ìsírẹlì sì ni ẹyà ìjogún rẹ olúwa àwọn ọmọ ogun ní orúkọ rẹ ìwọ ni olú mi ohun èlò ogun èmi ò fi ọ fọ àwọn orílẹèdè tútù èmi ò sì fi ọ pa àwọn ìjọba run èmi ò sì fi ọ fọ ẹṣin àti ẹlẹṣin tútù èmi ò sì fi ọ fọ kẹkẹ àti ẹni tí ó gùn tútù èmi ò sì fi ọ fọ ọkùnrin àti obìnrin tútù èmi ò sì fi ọ fọ arúgbó àti ọmọdé tútù èmi ò sì fi ọ fọ ọdọmọkùnrin àti wúndíá tútù èmi ò sì fi ọ fọ olùṣọ àgùntàn àti agbo ẹran tútù èmi ò sì fi ọ fọ àgbẹ àti àjàgà màálù rẹ tútù èmi ò sì fi ọ fọ àwọn baálẹ àti àwọn ìjòyè tútù ṣùgbọn èmi ò sì san fún bábélì àti fún gbogbo àwọn olùgbé kádíà gbogbo ibi wọn tí wọn ti ṣe ní sioni ní ojú yín ní olúwa wí wo èmi dojúkọ ìwọ òkè ìparun ní olúwa wí tí ó pa gbogbo ilẹ ayé run èmi ò sì nawọ mi sórí rẹ èmi ò sì yí ọ lulẹ láti orí àpáta wá èmi ò sì ṣe ọ ní òkè jíjóná kí wọn kí ó má lè mú òkúta egun ilé tàbí òkúta ìpìlẹ nínú rẹ ṣùgbọn ìwọ òde àkóró láéláé ní olúwa wí ẹgbẹ àṣíá sókè ní ilẹ náà fọn ìpè láàrin àwọn orílẹèdè sọ àwọn orílẹèdè di mímọ sórí rẹ pé àwọn ìjọba árárátì míìnì àti áṣkínásì sórí rẹ yan balógun sórí rẹ mú àwọn ẹṣin wá gẹgẹ bí ẹlẹǹgà ẹlẹgùn sọ àwọn orílẹèdè pẹlú àwọn ọba mẹdíà di mímọ sórí rẹ àwọn baálẹ rẹ àti gbogbo àwọn ìjòyè rẹ àti gbogbo ilẹ ọba rẹ ilẹ yóò sì mì yóò sì kérora nítorí gbogbo èrò olúwa ni a múṣẹ sí bábélì láti sọ ilẹ bábélì di aporo láìní olùgbé àwọn akọni bábélì ti dẹkùn jíjà wọn ti jókòó nínú ilé odi wọn agbára wọn ti tán wọn di obìnrin wọn ti nábọ ibùgbé rẹ àṣẹ ìkéré rẹ ẹnìkan ti ń sáré yóò sáré lọ láti pàdé ẹnì kejì ti ń sáré àti oúnjẹ kan láti pàdé oúnjẹ mìíràn láti jíṣẹ fún ọba bábélì pé a kó ìlú rẹ ní ìhà gbogbo àti pé a gba àwọn asọdà wọn ni wọn sì ti fi ìféfé jóná ẹrú sì bá àwọn ọkùnrin ogun nítorí báyìí ni olúwa àwọn ọmọ ogun ọlọ́run ìsírẹ́lì wípé ọmọbìnrin bábélì dàbí ilẹ̀ ìpakà ní àkókò tí a ó pa ọkà lórí rẹ̀ síbẹ̀ ní ìgbà díẹ̀ sí àkókò ìkórè rẹ̀ ń bọ̀ fún un Nebukadnesari ọba bábélì ti jẹmí run ó ti tẹ̀mí mọ́lẹ̀ ó ti ṣe mí ní ohun èlò òfo ó ti gbé mi mì gẹ́gẹ́ bí ọ̀wá wa ó ti fi ohun dídára mi kún ikùn rẹ̀ ó ti lé mi jáde kí ìwà ẹ̀ka tí a kù sí mi àti ẹran ara mi kí ó wá sórí bábélì bẹ́ẹ̀ ni ìwọ olùgbé sioni yóò wí àti ẹ̀jẹ̀ mi lórí àwọn olùgbé ara kádíà bẹ́ẹ̀ ni ìwọ jerusalemu yóò wí nítorí náà báyìí ni olúwa wí wò ó èmi ò gba ìjà rẹ jà èmi ò sì gba ẹ̀sán rẹ èmi ò sì gbẹ òkun rẹ èmi ò sì mú gbogbo orísun rẹ gbẹ bábélì yóò sì di òkìtì àlàpà ibùgbé ọ̀wá wa ìyanu ẹ̀sìn láìní olùgbé wọn ó jùmọ̀ bú bíi kìnìún wọn ó sì ké bí ọmọ kìnìún nínú ooru wọn ni èmi ó ṣe àsè ohun mímu fún wọn èmi ó sì mú wọn yó bí ọ̀mùtí kí wọn kí ó lè máa yọ̀ kí wọn kí ó sì sun oorun láéláé kí wọn kí ó má sì jí mọ́ ni olúwa wí èmi ó sì mú wọn wá bí ọ̀dọ́ àgùntàn sí ibi pípa bí àgbò pẹ̀lú òbúkọ báwo ni a kó ṣíṣákì báwo ni ọwọ́ wọn ṣe tẹ ìyìn gbogbo ilẹ̀ ayé báwo ni bábélì ṣe di ìyanu láàrin àwọn orílẹ̀-èdè òkun wá sórí bábélì a sì fi ọ̀pọ̀lọpọ̀ ríru omi rẹ̀ bò ó mọ́lẹ̀ ìlú rẹ̀ ni aporo ilẹ̀ gbígbẹ àti aginjù ilẹ̀ nínú èyí tí ẹnikẹ́ni kò gbé bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn kò kọjá níbẹ̀ nítorí èmi ó jẹ bélì níyà ní bábélì èmi ó sì mú èyí tí ó ti gbé mi jáde lé ẹnu rẹ̀ àwọn orílẹ̀-èdè kì yóò jùmọ̀ ṣàn lọ pọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ mọ́ lóòótọ́ odi bábélì yóò wò ó ènìyàn mi ẹ jáde ní àárín rẹ̀ kí olúkúlùkù yín sì gbẹ ẹ̀mí rẹ̀ là kúrò nínú ìbínú gbígbóná olúwa àti kí ọkàn yín má baà rẹ̀wẹ̀sì àti kí ẹ má baà bẹ̀rù nítorí ìró tí a ó gbọ́ ní ilẹ̀ náà nítorí ìró náà yóò dé lé ọdún náà àti lẹ́yìn náà ìró yóò dé ní ọdún kejì àti ìwà ìkà ní ilẹ̀ náà alákòóso yóò dìde sí alákòóso nítorí náà wò ó ọjọ́ ń bọ̀ tí èmi ó bẹ àwọn èrè fífin bábélì wò ojú yóò sì ti gbogbo ilẹ̀ rẹ̀ gbogbo àwọn olùpa rẹ̀ yóò sì ṣubú ní àárín rẹ̀ ọ̀run àti ayé àti gbogbo ohun tí ó wà nínú wọn yóò sì kọrin lórí bábélì nítorí àwọn afiniṣe ìjẹ yóò wá sórí rẹ̀ láti àríwá ni olúwa wí gẹ́gẹ́ bí bábélì ti mú kí àwọn olùpa ísírẹ́lì ṣubú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn olùpa gbogbo ilẹ̀ ayé yóò ṣubú ẹ̀yin tí ó ti bọ́ lọ́wọ́ ẹ̀dà ẹ lọ ẹ má dúró ẹ rántí olúwa ní òkèrè ẹ sì jẹ́ kí jerusalemu wá sí ọkàn yín ojú ti wá nítorí pé àwa ti gbọ́ ẹ̀gàn ìtìjú ti bò lójú nítorí àwọn àlejò wá sórí ohun mímọ́ ilé olúwa nítorí

0: kan wo ojo nbo ni oluwa wi ti emi o se ibewo lori awon ere fifin re ati awon ti o gbogbe yo si ma gbinja gbogbo ile re bi babeli ti le goke lo si orun bi o si se olodi li oke agbara re sibe awon afinise je yo ti odo mi to wa ni oluwa wi ero igbe lati babeli ati iparun nla lati ile awon ara kadia nitori pe oluwa ti se babeli ni ije o si ti pa ohun larun kuro ninu re iru won si po bi omi pupo agbo ariwo ohun won nitori pe afinise je de sori re ani sori babeli amu awon akoni re ase gbogbo orun won nitori olorun esan ni oluwa yo san ni tooto emi o si mu ki awon ijoye re yo bi omuti ati awon ologun re awon baale re ati awon alakoso re ati awon akoni re won o si sun orun lailai won ki o si jimo ni oba wi eni ti orupo re je oluwa awon omo ogun bayi ni oluwa awon omo ogun wi odi babeli gbigboro ni a o wo lulẹ patapata enu bode giga re ni a o si fi iná sun
1: to bẹẹ ti awon eniyan ti sise lasan ati awon orilẹede ti sise fun iná
0: ti aare si mu won oro ti jeremiah woli pase fun siraya omo niraya omo maaseaya nigbati o nlo ni ti sedekaya oba juda ti babeli ni odun kẹrin ijọba re siraya yi si ni ijoye budo jeremiah si kọ gbogbo oro ibi ti yo wa sori babeli sinu iwe kan ani gbogbo oro wonyi ti a kọ si babeli jeremiah si sọ fun siraya pe nigbati iwo ba de babeli ki iwo ki o si wo ki iwo ki o si ka gbogbo oro wonyi ki iwo ki o si wi pe oluwa iwo ti sọrọ si ibi yi lati ke kuro ki ẹnikẹni ma se gbe inu re ati eniyan ati ẹran nitori pe yo di aporo lailai yo si se nigbati iwo ba pari kika iwe yi tan ki iwo ki o di okuta mo ki o si sọ si aarin odo ferate ki iwo si wi pe bayi ni babeli yoo ri yoo si tun dide kuro ninu ibi ti emi o mu wa sori re aare yoo si mu won titi de eyin ni oro jeremiah.
2: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
3: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12, ẹsẹ̀ 11. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sàbí ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn.
2: Ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
3: Bẹ́ẹ̀ni sà.
2: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
3: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ Kristẹni.
2: Ẹ ṣe púpọ̀. Róòmù orí 12 ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Paul apostle ń sọ fún wa ni wípé kí a ní ìtara, kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe, ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà. bi a ba soro igbala fun won won ma so fun awe pe won a gbe oro na yewo yo si gba won ni opolopo osu tabi odun ki won ki o to le tele jesu sugbon bi a ba wo awon apere ti ari ninu bibeli lese kese ti jesu ti pe awon petero johanu jacobo ati awon andero bibeli so fun awe pe lese kese ni won tele jesu christi bi a ba si wo ipe Matthew lese kese ti jesu pe Matthew lese kese ni o tele jesu christi ati eri ogbeni solo aratasu nigbati oluwa pade re ni ojo ona ti o lo se ile damasco ti o so fun we pe ohun isoro ni fun paul tabi fun solo lati tapa si egun ti o so we pe iwo ta ni oluwa ti oluwa si fi ara re han solo lese kese pelu itara pelu igbona okan ni ari we pe paul ti gba jesu gege bi olugbala re bi a ba si wo ise awon apostoli pelu ni ori keji ise awon apostoli ni ori keji lati ese iketadinlogoji nigbati won si gbo okan won gbogbe won si so fun petero ati awon apostoli yoko pe ara kini ki awa ki o se petero si we fun won pe eronu pe oda ki a si baptisi olukuluku yin le oruko jesu christi fun idariji ese yin eyin o si gba ebon emi mimo ese ogoji ati oro popo miran li o fi n jeri ti o si n fi gba won ni iyanju owe pe e gba ara yin la lowo iran arekereke yi nitori na awon ti o fi ayo gba oro re a baptisi won li ojo na a si ka iwon egbedogun okan kun won a ri awon eniyan wonyi o pe lesekese ti won gbo oro olorun bee ni won fi itara tabi igbona okan gba oro olorun ti won si ronu pada ti won si jowo aye won fun jesu christi eyi ni apere ti a fi lele fun awe pe awa paapaa lesekese ti a gbo oro olorun a ko gbodo fi akoko igbala tabi idariji wa dola ki a ma so we pe bi o ba di ojo miran bi akoko ba wa fun wa a o gbadura a o ronu pada a o wa oju olorun bee naa ni bi a ti n gbo nipa atunse gbogbo awon nkan wonyi je ojuse ti a ni se yala si olorun yala si ara wa yala si awon aladugbo wa tabi si awon ti o je omo ijo awon ti o je eniyan olorun bi ti wa o se se a ni atunse lati se ti emi olorun ti o n toka si fun wa ti o si n kan nipa fun awe pe o ye ki a gbe igbese yi tabi ki a gbe igbese eni bi eni ti o mo olorun a ri awon elomiran we pe won ma fi akoko falẹ a ma so we pe emi n fe sugbon o se alera fun ara we pe nigba ti mo ba goke agba awon onigbagbo ju bee lo boya ti n ba ni iriri tabi iriri miran o seese fun mi tabi yio seese fun mi lati gboran si olorun lenu sugbon ohun ti a n so fun a ni wipe lesekese ti a ti gbo oro olorun ti o n so fun a wipe atunse wa ni ona wa lati se ni iru igba bee ni a lati fi itara tabi igbona okan si oluwa ki a si so fun olorun wipe gege bi o ba ti fun a ni ore ofe a o gboran si lenu tabi o n so fun a nipa isodi mimo a ti mo wipe bi eniyan ba ni igbala o ni idariji ese o ni alaafia olorun ni okan re a ko oruko re si iwe iye lorun eyi ko mo nipa wipe ati ni igbala nisisiyi nitori bee ko si omiran ta ni lati se oro olorun so fun a wipe a ni lati tesiwaju wipe iriri onigbagbo miran wa ti a n pe ni isodi mimo isodi mimo yi ni yo mu gbongbo ese ti o wa ni igbesi aye wa ni yo mu koro ni yo fa ti o patapata ti ailera ti o wa ninu okan wa ti ko je ki a le ma sare si nkan ti n se ti olorun tabi ki a le gbe igbesi aye wa mimo lati inu emi wa wa nigba ti a ba ni isodi mimo gbogbo nkan wonyi ni olorun yo mu koro lesekese ti a ti gbo wipe nkankan ko fun wa gege bi iriri onigbagbo awon elomiran won ma fi dola won ma so wipe boya ni ojo miran boya ni odun ti o n bo sugbon bi a ba ni igbona okan lesekese ni o ye ki a le lo ba olorun wipe ohun gbogbo ti o je gbongbo ikoro tabi gbongbo ese ti o wa ni okan wa ki olorun ki o ba wa fa ti a ri awon elomiran ti won ti ni isodi mimo fun odun popo sugbon itara lati wo oju olorun lati wa leji to be ege ti a fi ohun gbogbo rubo èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe, ọ̀nà tí o bá fẹ́ kí a rìn, ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé, a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn, kò sí ìtara, wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa, ó ń sọ fún wa nípa ìgbàlà ni, ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni, ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara, kí a ní ìgbóná ọkàn. Tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn, àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, tàbí jù bẹ́ẹ̀ lọ. Wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristi. Ó dàbí ẹni pé ìṣupa wọn lẹ́nu dé, ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn, gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́, tàbí àwọn agbanisíṣẹ́, tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù, ìwé ìhìnrere ti Jọ́hánù orí kìíní, Jọ́hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ́hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérò. Òun tètè kọ́ rí Simoni arákùnrin, òun ti kára rẹ̀, ó sì wí fún un pé àwa ti rí Mẹ́sáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni ọmọ Jona, Kefa ni a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Andrew tí ó bá Jésù pàdé, tí ìyè Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérù wípé àwa ti rí Mẹ́sáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jọ́hánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà, ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ní kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀jú ilé, tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yala gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn, yala gẹ́gẹ́ bí ẹni tí yóò ka bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣeṣẹ́ fún Ọlọ́run tàbí ó ṣeéṣe. A ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn, orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù, èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akáwọ́ gbéra, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́, tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò lé ẹnu rẹ̀, èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún, gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà, nítorí náà ní ìtara, nítorí náà ní ìtara. Ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù, ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́wọ́, ó ń sọ fún wa wípé òun bá wa wí, òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń bèèrè lọ́wọ́ wa, ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn. Ó sì ń sọ fún wa wípé kí a ronú pọ̀wàdà. Ẹ jẹ́ kí a tún padà sí Róòmù orí kejìlá, Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá, ní ti iṣẹ́ ṣíṣe. Bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe, apostoli ń ṣiṣẹ́ fún Ọlọ́run, evangelist ń ṣiṣẹ́ fún Ọlọ́run, àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore, gẹ́gẹ́ bí wòlíì ní Májẹ̀mú titun, tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé Ọlọ́run, tí wọ́n ń jẹ́ kí ilé Ọlọ́run kí ó wà ní ìmọ́tótó, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń kọrin, àwọn tí wọ́n ń ṣe àdènà, àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere, èyí tí a máa ń pè ní tract ní èdè òyìnbó, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀, láti máa mú ọ wá sínú ìjọ Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà Ọlọ́run, èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra. Ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe, a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. A rí àwọn akọrin, a rí àwọn adènà, a rí àwọn oníwàásù, a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Èé wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún Ọlọ́run? Nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́, ọkọ ló dí mi lọ́wọ́, ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún Ọlọ́run, tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún Ọlọ́run. Ẹ má ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, kí ẹ sì máa sin Olúwa. Mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí, irú ìtara bẹ́ẹ̀, irú ìgbóná bẹ́ẹ̀, Ọlọ́run yóò fi fún wa. A ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a ó fi àkókò, àti ayé wa sílẹ̀, àti owó, àti dúkìá, àti àwọn ìní tí a ní tẹ́ ọ́fẹ́ sílẹ̀ láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde láti gbàdúrà sí Ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ìlọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, pẹ̀lú iná ẹ̀mí mímọ́, Ọlọ́run yóò gba ọgbọ́n kúrò ní ìgbésí ayé wa. A ó sì fi ayé wa, àkókò wa, ohun gbogbo tí a ní, a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún Ọlọ́run pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, a ó ṣiṣẹ́ fún Ọlọ́run. O ti gbọ́ nípa ti ìgbàlà, ṣe o ti onípòàdà, a sì ti gba ọkàn rẹ là. O ti gbá nípa ti àtúnṣe, ṣe o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú Olúwa, o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́. O ti gbọ́ nípa ti ìsọdi mímọ́, ṣe o ní ìtara ọkàn, ìgbóná ọkàn láti gbàdúrà, láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó, láti ṣe ohun tí Ọlọ́run béèrè lé ọwọ́ rẹ. O ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́, a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí Ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́n sílẹ̀. O àti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ. O ti bá nípa àti ìjèrè ọkàn láti lọ, láti ilé dé ilé, láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa Jésù Kristi Olùgbàlà. Ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ? O ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà, wípé kí a máa gbàdúrà lé àìsinmi, lé àìṣàárẹ̀. O ní ìgbóná ọkàn láti gbàdúrà títí Ọlọ́run yóò fi dáhùn, láti gbàdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè ní ìgbàlà ní ti iṣẹ́ ṣíṣe. Ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa.
4: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́ kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
5: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí. Wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn. Tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run, o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi. Ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni? Torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
4: A sọ fún wa nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù 18:20 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojúsàájú ènìyàn. Òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, kò sì súnjà, kò súsí nígbà ọ̀sáà kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn. Ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé, ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pè é, tí ó sì mú sòrò fún wọn. àwọn ẹsẹ ọlọrun ti a kà yìí ó jẹ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa a sì mọ ìlérí ọlọrun gẹgẹ bí ọmọ ọlọrun a sì lọ síwájú olúwa pẹlú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa kí ó gbọ àdúrà wa kí ó pèsè ní kíkún fún àìní wa bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà ayọ̀ wa ò sì tí kún ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí olúwa yóò fi gbọ́ tiwa bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore pẹ̀lú ọkàn tó ń dúpẹ́ èyí kì í ṣe wípé à ń kùn èyí kì í sì ṣe wípé à ń ṣàárẹ̀ ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdúpẹ́ èyí ni jẹ́ wípé kì í ṣe wípé à ń kùn tàbí sòrò ti tán wa ní Filipi orí kẹrin Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin ẹ máa yọ̀ nínú olúwa nígbà gbogbo mo sì tún wí ẹ máa yọ̀ ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn olúwa ń bẹ nítòsí ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún ọlọ́run èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ àti mu àti ṣiṣẹ́ àti gbọ́ bùkátà àti tọ́jú ọmọ tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà ó lè ṣòro díẹ̀ fún wa ó ń sọ wípé ní ipòkípò tí a bá wà ẹ máa yọ̀ nínú olúwa nígbà gbogbo nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá nítorí akọrọkọ wa nínú ìwé ìyè lọ́run nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa nítorí èrè ayérayé tó ń dúró dè wá nítorí àlàáfíà ọlọ́run tí ó wà lé ọkàn wa nítorí ìgbàlà tí ọlọ́run fún wa tí owó kò lè rà tí ó sì ju dúkìá tàbí ohun ìní ayé yìí lọ ẹ máa yọ̀ nínú olúwa nígbà gbogbo ó ṣeéṣe bóyá a rí ohun tó lè pani lẹ́kún ó ṣeéṣe a rí ohun tí ó lè da ọkàn láàmú ó ṣeéṣe a lè ní àìní tàbí wàhálà nínú ẹbí wa tí àwọn ará ìta tí wọn kò mọ ìgbàlà ọlọ́run ìdáríjì ọlọ́run tí a ní tí wọ́n lè máa rò wípé ẹni tí a ń sọkún fún ṣùgbọ́n tí ó ń rẹ́rìn-ín ni wá ṣùgbọ́n ọlọ́run sọ fún wa wípé kí a ronú àwọn ìbùkún tí a ní lọ́dọ̀ ọlọ́run kí a máa yọ̀ nínú olúwa nígbà gbogbo bí a bá lọ síwájú olúwa láti gbàdúrà à ń bèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n kì í ṣe ohun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn wa yìí gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé a jẹ́ ti olúwa kí ó ba lè yé wa dáradára kí ó ba lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé a bójú fò ó nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín ó sọ fún wa lẹ́ẹ̀kínní ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀ ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ karùn-ún ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn kí ó má bá dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò wípé kò sí ohunkóhun tí ọlọ́run lè ṣe fún wa síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ èyí fún mi ní tibí fún mi ní tọ̀hún ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa ó ní olúwa ń bẹ nítòsí ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun Aniyan ni o ma mu irewesi okan wa. Aniyan ni o ma mu ki soro ki o tan wa. Aniyan ni o ma mu idayapo wa sinu okan wa. Aniyan ni o ma da ni ma je ki o da bi eni wo pe a nfi were pe Olorun lejo. Aniyan ni o ma je ki o da bi eni wo pe aigbagbo papa o fi okan wa sele ati se bogbe. Sugbon so fa wi pe bi ati ni Olorun loke orun. Bi ati ni Jesu Kristi to n gbadura fun wa. Bi ati ni emi mimo to je olotuno fun wa. Bi ati ni oro Olorun ati ileri re ti ki ye ti o wa fun wa. Ati bi ati ni awon ore ti Olorun ti se fun wa. Nigba ti ati gba Jesu Kristi gbo o n so fun wa wi pe ki a ma se aniyan ohunkohun. Bi o je ile Olorun ti pese ile fun awon elomiran o le se fun wa. Bi o je omo fun awon to yagan o ti se fun awon elomiran o le se fun wa. Bi o je ounje la fe je ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wi pe lojojumo lara aro ni won lo nko mana. Bi o je ti atira sowo melo melo ni ki a so nipa yi ti Olorun se fun won. Bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun le se. Bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti nbo owo Olorun lo wa. Oni nitori be ni won ti a ti mo wi pe ko si ohun to soro fun Olorun lati se ati pe o ti toju wa gege bi a ti wa loni ohun lo pa mo de ibi ti a wa. Oni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa. Oni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe wo pe bi a ba n gbadura bi a ba si n bi Olorun wo pe ki o sanu fun wa ki o fun wa ni ohun kan tabi ohun miran. O ni ki a ranti wi pe ki a ma dupe nigba gbogbo. Ninu idupe yi ni o ma fi ibeere wa han fun Olorun. Nitori be bi a ba ni ki a so ki o le ye ni kini a n pe ni wi pe eyan n kun. Kikun ni wi pe nigba ti a ba n so fun Olorun wi pe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura ki lo de. Wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gba awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won be si ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun niyen ni. Nitori pe gbogbo ti a n so yi ko si idupe ko si imore wo awon omo Israeli ti a n so nipa re bi ki ba se wi pe Olorun gba won lowo farao ati lowo awon omo ogun Egypt eru ni won iba je lati iran de iran aba ti gbagbe won sugbon nitori anu Olorun o ran Moses si won wi pe mo ti ri awon eniyan mi ti o n jiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won. Nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo. Owo agbara ni Olorun fi mu awon eniyan wonyi kuro ninu oko eru Egypt ko si idupe won o fi igba kankan so fun Olorun wi pe o se. Nitooto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti Olorun ti se fun won ti o se lori won ni Egypt won gbagbe patapata won bere si ni kigbe. A le so wepe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri Olorun. Adura awon ni wepe oba ti fi wa sile ni Egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o ni ya ti o ni baba ti o ni eni ton bere e o ba ti fi wale aba ti ku gege bi eru adura awon niyan ni olorun so fun mose wo pe awon won yi o madura agba bi aba joko titi won aba je ki awon ara ejeti ki o pa won sugbon mose nitori ileri mi ati majemu mi fun abrahamu na opa re omi okun o ya simeji awon won yi lai duro wi pe ah olorun ko se awi be se be eni tiki jani tile won koja ni olorun so fun mose wi pe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagun jagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo we pe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni ariwo pe onje o tete de awon agbalagba to je wepe gba ti won wa ni oko eru farao ko ba won mo wepe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisin yi ebi die se amo awa ti a je onigbagbo nisisin yi to je wepe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gba ta ti de waju olorun ko bere aso ko bere eran ko bere onje bi ki se won iba kekere ida mewa lati le fore han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o de pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsun ko asunrin ekun losan ekun loru lodo adahun se pelu adiye lowo pelu eran alakigbe bangba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe an kun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe we pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a n so yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi a ba wo ori ikokanlelogun ti a ka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori kọkànlélógún ẹsẹ kínní sí ẹsẹ kẹta ẹni ara kenani ọba aradi ti ń gbé ìhà gúúsù gbọ pé israeli gba ọ̀nà amíyọ nígbà náà ló bá israeli jà ó sì mú nínú wọn ní ìgbèkùn israeli sì jẹ ẹ̀jẹ̀ fún olúwa wípé bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́ ǹjẹ́ èmi ò rún ìlú wọn pátápátá olúwa sì gbọ́ ohùn israeli ó sì fi àwọn ará kenani tọrẹ wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn ó sì sọ orúkọ ibẹ̀ náà ní homa ní ìparí ẹsẹ ìkẹta yìí ohun tí a rò wípé ó yẹ kí ọmọlúwà bí ṣe ẹni tí ó mọre ẹni tí kò ní bu ìka tí ó ń bọ tí kò ní bu ọsán ohun tí ó yẹ kí wọn ṣe ni wípé kí wọn kí ó tilẹ tó bèrè ohun mìíràn rárá o ye kan ki o be si ndupe lo olorun opeda pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wepe won sirin lati oke hori lo liono kokopa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wipe ki atile so wipe loni a ko ni bere onkon lowo olorun wo mana to fi nbo wa wo aso ta ti nlo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti an lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi waka ti awon ota ko le kolo wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe an bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wi pe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo dun abi odun ki lo se ki lo se tawon orisa o se fa won to nsin orisa ni olorun so pe awon won yi ko ye lati wa laaye lorun ejo amobinna si won pe kan ma pa won gba ton sibe si ni pa won ton wo won madura gba won le kepe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won ni olorun so fun mose wo pe oge de dudu ko se boshan omo boruko se lopa ro ide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore tolorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a tin gbadura tabi bi a tin so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo n ta nso ko mu idupe lowo nitori be arabirin wa bi a ba ni ohunkohun ti o je edun okan fun wa ohun ti o ye ki a se ni wi pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o se se lori awon omo o se se ni igbese aye ti wa o se se ko je wi pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere wi pe se bayi ki a koko ma dupe wi pe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seyebiye ju ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si wi pe a n kun iwaju olorun arabirin se oye yin
5: oye mi sa e se pa
4: e se
5: popo warun yin lowo
4: e se o e je ki a dede duro lati gbadura se o ni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

fẹ̀dé òpin. Ó rí wípé Bíbélì ń tẹnumọ́, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn. Ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni Efa. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ Efa. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ìṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. Nítorí náà, gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀, irú ọmọ ọkùnrin. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run ń sọ nípa rẹ̀ níhìn-ín ni ó pè ní irú ọmọ Efa. Èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wúńdíá láìlọ́kọ. Ní àti àkókò yìí ni a ti ń sọ nípa Jésù Kristì. Àwọn tí ó sì kọ ìwé Májẹ̀mú láéláé, bí a ti mí sí wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́, wọn kò fi di wálé tí wọn kò fi pamọ́ fún wa nípa Jésù Kristì. Bí o bá tún wo Deuteronomy orí kejìdínlógún, Deuteronomy orí kejìdínlógún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, Olúwa Ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ, nínú àwọn arákùnrin rẹ bí èmi, òun ni kí ẹ̀yin kí ó fetí sí. Gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ béèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ ní Horebo ní ọjọ́ àjọni, wípé má ṣe jẹ́ kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́, bẹ́ẹ̀ ni kí èmi kí ó má bàa rí iná ńlá yìí mọ́, kí èmi kí ó má bàa kú. Olúwa sì wí fún mi pé wọ́n wí rere ní èyí tí wọ́n sọ. Èmi ó gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ. Èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu. Òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe. Ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi, tí òun ó máa sọ lé orúkọ mi, èmi ó béèrè lọ́wọ́ rẹ̀. Èyí ni a tún sọ nípa Jésù Kristì. Mose jẹ́ kí ó ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ. Òun tọ́ka sí ẹnìkan tí a ó gbé dìde láàrin wọn wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà Ọlọ́run, àti wípé nígbà tí ó bá dé wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ. Ẹni yìí ni a ń pè ní Kristì tàbí Mẹ̀sáyà náà tàbí Jésù Kristì Olúwa wa. Bí o bá wo orin Dáfídì orí kejì, orin Dáfídì orí kejì ẹsẹ̀ ìkejìlá, fi ẹnu kọ ọmọ náà lẹ́nu kí ó má ṣe bínú, ẹ̀yin a sì ṣègbélé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún. Ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ̀kẹ̀ wọn lé. Èyí tó ń sọ nípa Jésù Kristì, bí o bá ń fiyèsí àwọn ohun tí a ń kà dáradára, mo ti kà á láti ìbẹ̀rẹ̀ Bíbélì, mo ti lọ sínú Deuteronomy, a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì, orí bí gbogbo wọn bí wọ́n ti kẹ́nujọpọ̀, tí wọ́n sì ń sọ nípa Jésù Kristì tí wọ́n ń retí lákòókò náà. Ṣùgbọ́n bí o bá lọ sínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà, Isaiah jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run Alágbára, Bàbá Ayérayé, Ọmọ Aládé Àlàáfíà. Ìjọba

agbára wa, kìí tún ṣe ẹbọ tàbí ìbọ̀rìṣà, ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ, ṣùgbọ́n Jésù Kristi tí ó jẹ́ orí fún ìjọ, òun ni orísun agbára. Òun sì ni aṣáájú, kìí ṣe áńgẹ́lì, kìí ṣe àlá, kìí ṣe ìran, kìí ṣe ìsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa wa sọ gẹ́gẹ́ bí orí, òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa, nítorí wípé òun ni aṣáájú àti adarí wa. Òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú, òun ni ìyè ìmọ́lẹ̀ fún ìjọ. Jẹ́ kí a wo

Thank you.

0: of what the name of the Lord shall deliver us. This is our Mount Zion. And that shall deliver us even tonight. As the remover all, what you remember all. In Jesus' mighty name we pray. I pray God in heaven worship you this evening. I pray that God you accept our thanks and praises in the name of Jesus. Together, Lord, we are praying and we are asking that your power will descend into our midst, that your hand will be your most generous superintendent, and that God, you will minister through him, O God. And we, the children, we are listening, Lord, and great things you accomplish in our life, even for tonight, in the mighty name of Jesus. Thank you, Father, for answering our prayers. In Jesus' mighty name, we pray.
1: Amen. Mìíràn. Bàbá wa ọ̀run, àbùkù orúkọ rẹ, a dúpẹ́ lọ́wọ́ rẹ, torí pé nígbà gbogbo lẹ máa ń wà níbẹ̀ fún wa, ọ̀kan náà ní lánàá lónìí àti títí láéláé. À ń bè lọ́wọ́ yín Olúwa wípé kí ẹ ṣí gbogbo ọkàn payá sí ọ̀rọ̀ yín ní alẹ́ yìí lórúkọ Jésù. Ẹ fún wa ní òye, ẹ fún wa ní ìmúlò ti ara ẹni nínú ọ̀rọ̀ náà lórúkọ Jésù. Ẹ bùkún fún wa Olúwa kí ẹ sì lù wá láti jẹ́ orísun ìbùkún fún àwọn ẹlòmíràn tó wà láyìíká wa àti jù bẹ́ẹ̀ lọ. Olúwa dúpẹ́ fún ìdáhùn ní orúkọ Jésù ní agbàdúrà. A wá sí Samueli kíní orí ọgbọ̀n, à ń kà á láti ẹsẹ̀ ìkẹfà. Dáfídì sì banújẹ́ gidigidi nítorí pé àwọn ènìyàn náà sì ń sọ̀rọ̀ láti sọ ní òkúta, nítorí tí inú gbogbo àwọn ènìyàn náà sì bàjẹ́ olúkúlùkù ọkùnrin nítorí ọmọ rẹ̀ ọkùnrin àti nítorí ọmọ rẹ̀ obìnrin. Ṣùgbọ́n Dáfídì mú ara rẹ̀ ní ọkàn le nínú Olúwa Ọlọ́run rẹ̀. Ẹwẹ́ ẹsẹ̀ keje Dáfídì sì wí fún Abiatari àlùfáà ọmọ Ahimeleki pé, èmi bẹ̀ ọ́, mú ẹfọ́dù fún mi wá níhìn yìí. Abiatari sì mú ẹfọ́dù náà wá fún Dáfídì. Ẹsẹ̀ kẹjọ, Dáfídì sì béèrè lọ́dọ̀ Olúwa wípé, kí èmi kí ó lépa ogun yìí bí, èmi lè bá wọn. Ó sì dá lóhùn pé lépa, nítorí pé ní bíbá ìwọ yóò bá wọn. Ní gbígbà ìwọ yóò sì rí wọn gbà. Ẹsẹ̀ kejìdínlógún, ẹsẹ̀ 18, Dáfídì sì gba gbogbo nǹkan tí àwọn ará Amaleki ti kó. Dáfídì sì gba àwọn obìnrin rẹ̀ méjèèjì. Ẹsẹ̀ kọkàndínlógún, ẹsẹ̀ 19, kò sì sí nǹkan tí ó kù fún wọn, kékeré tàbí ńlá, ọmọkùnrin tàbí ọmọbìnrin, tàbí ìkógun, tàbí gbogbo nǹkan tí wọ́n ti kó. Dáfídì sì gba gbogbo wọn. Lálẹ́ yìí, à ń wo orí tí ó ṣe pàtàkì yìí nínú Bíbélì, a sì ń wo ọ̀rọ̀ tí a pè ní ìmúbọ̀sípò, gbígbà padà, gbígbà ohun gbogbo tá a ti pàdánù padà, ìmúbọ̀sípò ohun gbogbo fún wa èyí tá a ti sọnù. Ìlérí kan wá wà, bẹ́ẹ̀ ni àlàyé kan wà, bẹ́ẹ̀ ni ìmúṣẹ kan wà. ìlérí Ọlọ́run wípé Ọlọ́run wípé òun máa mú wa padà bọ̀ sípò. Ó tún ṣe àkàwé ìmúbọ̀sípò náà ní àkókò tirẹ̀, ó sì mú ìmúbọ̀sípò yìí ṣe. Lálẹ́ yìí àkòrí náà ni ìmúbọ̀sípò tí a ṣèlérí, tí ó ṣe iyebíye, tí ó sì pé. Ìlérí t'Olúwa ti ṣe àti ṣíṣe iyebíye ìlérí náà àti ìmúṣẹ pípé ti ìlérí náà, ìmúbọ̀sípò. Ohun mẹ́ta la tó fẹ́ wò. Àkọ́kọ́, ìmúbọ̀sípò tí a ṣèlérí fún ọkàn tí ó kún fún ìbànújẹ́ pẹ̀lú ìtùnú. Olúwa máa ń tù nínú ìbànújẹ́, ó tù nínú ìbànújẹ́ rẹ̀. Ó wá sọ pé ìwọ ó gba ohun gbogbo padà láì kùnà rárá. Irú ìlérí ńlá wo ni èyí tí Olúwa fi fún? Irú ìlérí ńlá wo ni Olúwa ń fi fún àwa pẹ̀lú? Kìí ṣe fún àwa nìkan, ó ń fi fún ìjọ pẹ̀lú. Ìmúbọ̀sípò ìlérí ńlá. Ìkejì, ìmúbọ̀sípò tí ó ṣe iyebíye láti ọwọ́ ẹni tí ó fi ọkàn sí ohun tí ó gbọ́ pẹ̀lú ìdánilójú. Ó ń fẹ́ kí a nóye wípé gẹ́gẹ́ bí òun ti ń dá padà fún wa, ó yóò tún wá lò wá láti mú ìmúbọ̀sípò yìí wá sí inú ayé àwọn ẹlòmíràn. Eléyìí sì wá ṣe iyebíye pé gẹ́gẹ́ bí onígbàgbọ́, kìí kàn ṣe pé ká máa ronú nípa ara wa nìkan. Bẹ́ẹ̀ ni a ronú ara wa, nítorí pé Ọlọ́run ronú nípa wa. Calvary ó rò nípa wa, Kristi ó rò nípa wa, wípé òun yóò mú ohun gbogbo, yóò mú ohun rere gbogbo, ohun gbogbo tó ṣe bíye. Ó lòun máa mú ìbọ̀sípò fún wa, ṣùgbọ́n kò kàn ronú nípa wa nìkan. Mo gbọ́dọ̀ ronú nípa aládùúgbò mi, ó ronú nípa àwọn ọmọ ìlú ìbílẹ̀ inú ayé, ó ronú àwọn tó súnmọ́ tòsí àtàwọn tó jìnà rere. Ó dẹ̀ ń fẹ́ lò wá láti lè mú wọn bọ̀ sípò, láti mú wọn bọ̀ sípò. Ìmúbọ̀sípò tí ó ṣe iyebíye láti ọwọ́ ẹni tó fi ọkàn sí ohun tí ó ń gbọ́ pẹ̀lú ìdánilójú. Ìkẹta, kókó kẹta, ìmúbọ̀sípò pípẹ́ fún ìlera pípé nípasẹ̀ ìkáàánú rẹ̀. Ìkáàánú yìí, Dáfídì ní lórí ara Amaleki, ọmọ kékeré ọ̀dọ̀ Amaleki yẹn, gbogbo àwọn ọ̀dọ̀ ara Íjíbítì tí ó ń sin àwọn ará Amaleki, tí ó rí tó ń kú lọ, ó ti káàárẹ̀ tán, kò níyè mọ́, kò lágbára. Ó ní ìkáàánú fún Kristi, ọmọ Dáfídì. Ó ní ìkáàánú lórí àwọn tó sọnù, ó ní ìkáàánú lórí ìran ènìyàn, ó ní ìkáàánú fún àwọn aláìsàn. Ó wá ń dá ìlera wọn padà fún wọn. Jésù Kristi, ẹni tí a fi òróró yàn pẹ̀lú ẹ̀mí mímọ́.

ó ń wò wọ́n sàn ìkáàánú rẹ̀ kìí sì kùnà ó sì ní ìkáàánú yìí lónìí láti mú ìlera pípé wá fún olúkúlùkù èyí tí ó bá ní ìgbàgbọ́ nínú rẹ̀. Ẹ jẹ́ kí a padà sí kókó kìíní. Kókó kìíní ìmúbọ̀sípò tí a ṣe ìlérí fún ọkàn tí ó kún fún ìbànújẹ́ pẹ̀lú ìtùnú. Samueli kìíní orí 30 ẹsẹ̀ ìkẹfà. Samueli kìíní orí 30 ẹsẹ̀ ìkẹfà. David sì bànújẹ́ gidigidi. A ti ka ìtàn yìí ná. Àwọn ará Amaleki wá. Wọ́n gbogbo ibi tó ń gbé wọ́n ti parun. Àwọn ará Amaleki wá. Wọ́n sọ gbogbo ibi tó ń gbé tó ní ìyàwó rẹ̀ tó tún láwọn ọmọ. Ó ní dúkìá àti àwọn ẹrú. Àwọn náà ní ìyàwó. Àwọn náà lọ́mọkùnrin àti lọ́mọbìnrin. Gbogbo ohun ìní tiwọn náà gbogbo ẹ̀ lọ́ọ́ parun. Ṣùgbọ́n Ọlọ́run ó ṣe àkóso ìparun náà pé wọn ò pa ìyàwó wọn kankan. Wọn ò pa èyíkéyìí nínú àwọn ọmọkùnrin wọn. Wọn ò pa èyíkéyìí nínú àwọn ọmọbìnrin wọn. Wọ́n kàn kó wọn lọ ni ṣùgbọ́n wọ́n pa ìlú yẹn run. Dáfídì inú ẹ̀ bàjẹ́ gidigidi. Ó dà ìgbàkigbà tá bá pàdánù ohunkóhun. Ìgbàkigbà yóò tí bàjẹ́ tá bá pàdánù ẹnìkan. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹni yẹn kò tí ì kú síbẹ̀ a máa ní ìbànújẹ́. A wá sọ fún wa wípé Dáfídì sì bànújẹ́ gidigidi nítorí pé àwọn ènìyàn náà sì ń sọ̀rọ̀ láti sọ ní òkúta. Òye gbọ́dọ̀ yé yín tẹ́ bá wá sí àkókò májẹ̀mú láéláé pé májẹ̀mú láéláé ó lòdìwọ̀n gidi gan. Ó lòdìwọ̀n nínú ìfẹ́. Ó lòdìwọ̀n nínú ìtọ́jú. Ó lòdìwọ̀n nínú òye. Níyìn la rí àwọn ènìyàn tí wọ́n ń tọ Dáfídì lẹ́yìn. Wọ́n jẹ́wọ́ wípé àwọn fẹ́ràn ẹ̀ gidigidi. Báyìí nǹkan ti wá ṣẹlẹ̀ sí wọn. Wọ́n ń sọ nípa ẹ̀. Wọ́n ń fọ̀rọ̀ wérọ̀. Ohun tí wọ́n sọ ni pé àwọn máa sọ Dáfídì ní òkúta pa. Kí ló wá fà á? Ìyàwó wọn ò tí kú. Ṣé wọ́n kàn sì gbé wọn lọ ni? Àwọn ọmọkùnrin wọn ò tí kú. Wọ́n kàn kó wọn lọ ni? Ṣùgbọ́n wọ́n wá fẹ́ sọ Dáfídì ní òkúta. Tó bá jẹ́ pé láǹfààní ni àwa tá a wá jẹ́ onígbàgbọ́ májẹ̀mú tuntun. A kìí ní irú ọkàn bẹ́ẹ̀. A fẹ́ràn Kristi. A fẹ́ràn Olúwa. Ìyára ẹni sọ́tọ̀ lè wá o. Kò ṣeéṣe kí ìṣòro tàbí ìpèníjà dé o. A ò tiẹ̀ gbọ́dọ̀ ronú. Àwọn ọmọ yìí kìí ronú nítorí ohun tó ṣẹlẹ̀ sí wọn wípé àwọn máa sọ Olúwa ní òkúta láéláé nínú ìjọ pẹ̀lú ìjọ ti májẹ̀mú tuntun. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn. Ó tiẹ̀ lè tú wọn ká kúrò níbi ogún ìní wọn. Ṣùgbọ́n àwọn tá a túká lọ sí ibi gbogbo wọn ò máa ronú wípé ó dá o. Àwọn àpọ́stẹ́lì wọ̀nyí wo wàhálà tán kó wá sí. Wọn ò tiẹ̀ ronú wípé àwọn fẹ́ sọ èyíkéyìí nínú àwọn àpọ́stẹ́lì lókúta. Wọ́n túká lọ káàkiri wọ́n ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ìbátan Stéfánù èyí tí a pa gẹ́gẹ́ bí ajẹ́rìíkú wọn ò tiẹ̀ ronú rárá láti fẹ́ pa ẹnikẹ́ni irun. Dídi àtúnbí nínú májẹ̀mú tuntun ó ń fún wa ní orí ọ̀fẹ́ ìfẹ́ wípé ìgbàkúgbà tá a bá ronú nípa ohun tí àwọn ènìyàn nínú májẹ̀mú láíláí ṣe nípa tiwọn gẹ́gẹ́ bí ẹ̀dá wọn nínú ìdìbàjẹ́ wọn tá a ronú nípa ẹ̀ awárè ó. Torí pé ọkàn àwọn ènìyàn yìí ó wá bànújẹ́ olúkúlùkù ọkùnrin torí ọmọ rẹ̀ ọkùnrin àti nítorí ọmọ rẹ̀ obìnrin. Ṣùgbọ́n Dáfídì mú ara rẹ̀ ní ọkàn le nínú Olúwa Ọlọ́run rẹ̀ Ọlọ́run olùgbàlà Ọlọ́run olùṣọ́àgùtàn rẹ̀.
Olorun abo re o wa mu ara re ni okan le ninu Olorun re bawo ni o roti awon ileri Olorun bo se le mo re lokan le ni yi ninu Olorun Oluwa Olugbala Oluwa pada re roti awon ileri Olorun o roti gbogbo ipo ti Oluwa ti mu de tori pe a fi oroyan lati je oba dipo Saulu o roti awon ise Olorun o wa mu ara eni okan le ninu Oluwa eleyi ko le je opin ona na eleyi ko le je opin igbe aye mi bi o tile je wi pe awon eyan won ro lati pa mi run lati so mi lokuta sugbon ko le ri be Oluwa ti gbe mi dide lati ji adari balogun oba lori awon eniyan na o wa run ara re leti nipa imuse anu Oluwa ni igba kan ri emelo lo ti wa ninu ewu nibi ti Saulu iba ti pa sugbon Oluwa daabobo o bo lowo ofa o le meji o bo lowo awon eniyan ni pe Dafidere ni apakan oke Saulu ati awon mu eyin re o wa ni apakeji oke Oluwa o se pa emi re mo o wa mu ara re ni okan le nipa riran ti ohun ti Oluwa ti se nigba kan ri bayi ni wo na se mu ara re ni okan le so ti jeri tele iwo mu eri yen pada wa so ranti njo ti e so wi pe ore ofe Olorun ore Olorun ti wa nu aye re tala o ti wa nu aye tele mu pada wa sinu okan re ke wa mu ara re ni okan le ninu Oluwa Olorun re ko o wa gbadura ese kejo o gbadura Dafidi si bere lodo Oluwa wi pe kemi ke o lepa ogun yi bi emi le ba won ti n ba lepa o si da lohun pe lepa nitori pe ni biba iwo yo ba won wo oro ni biba yeni pe lai si ye meji igbekele gbekele Oluwa ni biba iwo yo ba won lai si kuna eleyi kan na lo to nso o oni ni biba lai si ikuna ni gbigba wo si ri won gba bi o tile je wi pe ileri Olorun o daju o fese mule bi o tile je wi pe ileri Olorun ko ti e le kuna ko le kuna rara lai si kikuna yi o gbodo tun se ohun kan se ohun kan eleyi ni asise awon eniyan ti won gbagbo nu abo ayeraye wi pe ore ofe Olorun fun won a lo le se gbogbo Kristi so wi pe o pari wa je pe o ti se gbogbo na niyan ni toto mo gbodo di orun iwo re mi o gbodo se ohun kankan wa lepa wa se ohun to ba ma gba ki isegun ko le je ti re bi be ko to ba je pe o ba su e to so pe Olorun ti ni daju ma gba gbogbo e pada lai kuna ma gba gbogbo e pada o de se ohun kohun ko se ohun kohun to ma ti di ohun kohun jade imubosipo ti a seri fun okan ti o ko fun ibanuje pelu itunu e je ka wo ohun meta labe koko kini akoko ileri Olorun fun imubosipo ati igbapada ohun gbogbo ikeji ipa ona ti Olorun si mimo ati igbapada ohun gbogbo iketa ilana olori ofe ti iwa ododo ati ibola fun gbogbo eniyan e ja pada si abala koko labe koko kini ileri Olorun po imubosipo ati igbapada ohun gbogbo na ati kasameli kini ori ogbon ese kejo idaniloju eyi ti Oluwa fi fun
Dáfídì lẹ́yìn tí ó gbàdúrà wípé yóò gba gbogbo ẹ̀ padà láìkùnà, yóò gba gbogbo ẹ̀ padà. Ẹ wojú Eli orí kejì ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n Joel 2:25. Èmi yóò sì mú ọdún wọn ni padà kún yín wá, èyí tí Yeshua àti kòkòrò kúrò ti jẹ. Báyìí Olúwa ń bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí ọba wọn. Àwọn ará Amaleki wọ́n ti pa gbogbo àwọn ará Siklagi run, ṣùgbọ́n kì í ṣe àwọn ará Amaleki báyìí o, àwọn Eṣu ni o, àti kòkòrò jewéjewé. Ó ti ba gbogbo irúgbìn wọn jẹ́ nítorí ìdájọ́ Olúwa. Ó wá ń ṣe ìlérí fún wọn gẹ́gẹ́ bó ti ṣe ìlérí fún ọba wọn, ó ṣe ìlérí fún ìjọba Israẹli báyìí, ọba àti ìjọba, ìjọba àti ọba. Ọlọ́run yìí kan náà tó ṣe ìlérí fún Dáfídì, tí ó mú ìlérí náà ṣẹ. Ọlọ́run yìí kan náà ó ń ṣe ìlérí fún ìjọba Dáfídì, àwọn ènìyàn Israẹli. Ó sọ wípé èmi yóò sì mú ọdún wọn ní padà fún yín wá, èyí tí Eṣu àti irú kòkòrò jewéjewé àti irú kòkòrò kejì àti irú kòkòrò jewéjewé mìíràn ti fi jẹ àwọn ogun ńlá mi tí mo rán sáàrin yín. Ẹgbẹ́sẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ 26, ẹ̀yin yóò sì jẹun ní ọ̀pọ̀lọpọ̀, ẹ̀ ó sì ní orúkọ Olúwa Ọlọ́run yín, ẹni tí ó fi ìyanu bá yín lò, ó ti fi ìyanu bá wọn lò nígbà kan rí. Ó wá yẹ kí wọ́n rántí èyí ní gbogbo ìgbà. Ó fi ìyanu bá wa lò nígbà kan rí. Ó wá yẹ kí a rántí èyí ní gbogbo ìgbà. Báyìí ni a ṣe mú ara wa ní ọkàn le nínú Olúwa. Báyìí ni a ṣe ní ìgbẹ́kẹ̀lé nínú Olúwa. Eléyìí kọ́ ni ìlérí àkọ́kọ́ tó máa fi fún wa. Ó ti fún wa ní àwọn ìlérí kan tẹ́lẹ̀, ó sì mú àwọn ìlérí yìí ṣẹ. Ó ń bá wa fi ìyanu bá wa lò. Tó bá ti ṣe èyí nígbà kan rí, tó dẹ̀ sọ wípé èmi ni Ọlọ́run, èmi kò yí padà, yóò sì ṣe èyí náà pẹ̀lú. Ó wá sọ wípé ojú kì yóò sì ti àwọn ènìyàn mi láyé. Wẹ́sẹ̀ 27, ẹsẹ̀ 27, ẹ̀yin yóò sì mọ̀ pé èmi wà láàrin Israẹli àti pé èmi ni Olúwa Ọlọ́run yín, kìí ṣe ẹlòmíràn. Èmi ni Olúwa Ọlọ́run yín, kìí ṣe ẹlòmíràn. Má wo ìhà mìíràn. Àjálù lágbàá ni, ó léwu, ìṣubú ni, ìṣubú Sọ́ọ̀lù ni. Ó wo ìhà mìíràn, kò sí ìrànlọ́wọ́ kankan, kò sí agbára kankan. Ó sọ wípé èmi ni Olúwa Ọlọ́run yín, kìí ṣe ẹlòmíràn. Nígbà tí àwọn ọ̀ràn kan tí kò ṣeéṣe bá dìde, tí àdánù ńlá bá ti ṣẹlẹ̀, tó wá dàbí ẹni wípé ènìyàn lè ṣeéṣe kó má lè gba nǹkan yípadà mọ́, rántí wípé èmi ni Olúwa Ọlọ́run yín, kìí ṣe ẹlòmíràn. Ojú kì yóò sì ti àwọn ènìyàn mi láyé. À ń sọ nípa ìmúbọ̀sípò ìlérí. Ó ti ṣe ìlérí, ó ṣe ìlérí fún Dáfídì, ó ṣe ìlérí fún Israẹli, ó ṣe ìlérí fún ìjọ. Matthew 17, ẹsẹ̀ 11, 17:11, Jésù sì dáhùn, ó wí fún wọn pé lóòótọ́ ni Elija yóò tètè kọ́ dé, yóò sì mú nǹkan gbogbo padà sí ipò. Gbogbo àwọn nǹkan tí àwọn wòlíì ti sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ pé yóò wá sọ́dọ̀ àwọn ènìyàn Ọlọ́run, àwọn ọmọ Ọlọ́run, sí ìjọ Ọlọ́run alàyè. Elija, ó sọ nípa Jọ́hánù Bámtísí, aṣíwájú Jésù Kristì, yóò wá, yóò mú ohun gbogbo padà sí ipò. Ohun gbogbo, ohun tó dáa, ohun ńlá, olórí ọ̀fẹ́, ohun gbogbo
fún ọkàn fún ẹ̀mí àti fún ara ohun gbogbo èyí tí àwọn ènìyàn lọ́rùn tí wọ́n ti gbádùn nígbà kan rí ohun gbogbo tó yẹ ká máa gbádùn lákòókò yìí ohun gbogbo tó yẹ kí á ní títí láíláí títí di ọjọ́ iwájú yóò wá yóò mú ohun gbogbo padà sí ipò wú ẹsẹ̀ ìkejìlá ẹsẹ̀ 12 ṣùgbọ́n mo wí fún yín pé Elija ti dénà wọn fún láǹfààní láti ṣe àfihàn gbogbo ọkàn ọlọ́run nípa ìlérí tó ti ṣe fún wọn òun bá ti sọ ohun gbogbo tó yẹ kí ó sọ wọn rìn nínú ìmọ́lẹ̀ tó bá jẹ́ pé Israẹli ti tẹ́wọ́ gba ìwásù àti iṣẹ́ ìránṣẹ́ Jòhánù Bámtísí ni wọn bá gba ìgbàpadà àti ìmúbọ̀sípò gbogbo ohun ńlá ti ẹ̀mí ó ló ti dénà ó ní wọn kò sì mọ́ ṣùgbọ́n wọ́n ti ṣe ohunkóhun tí ó wù wọ́n sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà pẹ̀lú ni ọmọ ènìyàn yóò jìyà púpọ̀ lọ́dọ̀ wọn lẹ́yìn Jòhánù Bámtísí Kristi yóò mú ìmúbọ̀sípò pátápátá padà ìmúbọ̀sípò kíkún nítorí pé Jésù a mú wá fún Israẹli láti súre fún yín láti yí padà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ yín kí ìfihàn láti ọ̀run wá kó lè mú ìmúbọ̀sípò àti àtúnṣe ohun gbogbo tí wòlíì ti sọ wá fún yín ẹsẹ̀ ìkẹtàlá wá sọ wípé nígbà náà ni ó yí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé Jòhánù Bámtísí ni ẹni tí ó ń sọ ọ̀rọ̀ rẹ̀ fún wọn ìmúbọ̀sípò tí a ṣèlérí àti ìmúbọ̀sípò gbogbo ẹ wo ipa kejì ipa ọ̀nà tí Ọlọ́run sí mímọ̀ àti ìgbàpadà ohun gbogbo má sáré kọjá Ọlọ́run mo fẹ́ gba gbogbo ẹ̀ padà bẹ́ẹ̀ ni ipa ọ̀nà kan wà tí wà á tọ̀ dé ibẹ̀ wo Dáfídì wo àwọn ọkùnrin rẹ̀ igba tí ààrẹ ti mú tí wọ́n ń kú lọ wọ́n dúró lẹ́yìn láti máa wo ohun tó ń ṣẹlẹ̀ irínwó ló tẹ̀lé lọ gbogbo ọkàn wọn ni wípé a máa lépa láti gba gbogbo ẹ̀ padà báyìí bí wọ́n ti ń lọ wọ́n rí ẹnìkan tí ó ń ṣàìsàn eléyìí ni ipa ọ̀nà láti gba ohun gbogbo padà má kọjú jù ṣe ìtọ́jú sórí ọkùnrin yẹn tí a pa ní àyípatọ́ láàrin Jericho sí Jerusalemu àlùfáà ìyẹn kàn kọjá lọ ni ó ti ń kọjú jù bẹ́ẹ̀ náà ni Lefi òun náà kọjá lọ ó ti ń kọjú jù ṣùgbọ́n aláàánú ara Samaria dé ó rí èyí ó ní kí ló tójú ń kọ́ mi kí ló ìrìn àjò mi kí ni mo fẹ́ ní ó bá dúró ìdúró yìí ó lè darí rẹ sí àṣeyọrí tó ń sá jelejele tẹ̀lé ipa ọ̀nà ti Ọlọ́run sí mímọ̀ àti ìgbàpadà ohun gbogbo Samuel kìíní orí ọgbọ̀n ẹsẹ̀ kọkànlá wọ́n sì rí ará Ejipti kan ní oko wọ́n sì mú tọ Dáfídì wá wọ́n sì fún ní oúnjẹ kò sí béèrè kankan wọ́n kọ́kọ́ fún lóúnjẹ náà ó sì jẹ́ wọ́n sì fún ní omi mu kò sí ìtọpinpin wọ́n fún lómi mu náà wọ́n ràn án lọ́wọ́ mú padà bọ̀ sínú ìyè rẹ̀ nínú ríran ẹni yìí aláàárẹ̀ tó ń kú lọ aláìsàn tó ń kú lọ lọ́wọ́ nínú èyí ni wàá tọ ipa ọ̀nà tó máa darí rẹ sí mímọ̀ ìlérí Ọlọ́run.
o lẹ́nì kan tó ń ṣàìsàn ǹjẹ́ mọ̀ pé nígbà mìíràn a lérò wípé ó gbọ́dọ̀ wà ní àkókò ìjọsìn báyìí ẹni yẹn dẹ̀ ń ṣàìsàn ó dà tọ́jú rẹ̀ lákòókò tó ń ṣàìsàn yìí mò ń sáré lọ fún ohun kan tó wà ní téńté ọkàn mi òun ṣe tọ́jú ẹ̀ ná yálà ọkùnrin tàbí obìnrin ó lè jẹ́ èyí ló máa jẹ́ ipa ọ̀nà sí àṣeyọrí ayé rẹ̀ mò ń fẹ́ ti bí mò ń fẹ́ tọ̀ mò ń lépa nítorí èyí a wá dènà ipa ọ̀nà tó mú ọ lọ sínú mímọ̀ ẹsẹ̀ ìkejìlá wọ́n sì bùn ní àkàrà èso ọ̀pọ̀tọ́ àti ṣírí àjàrà gbígbẹ méjì nígbà tí ó sì ti jẹ́ tán ẹ̀mí rẹ̀ sì sọjí ẹ kọ́kọ́ ràn lọ́wọ́ náà ẹ kọ́kọ́ sọ ọ́ jiná kọ́kọ́ mú padà bọ̀ sípò náà nígbà náà ni ìmúbọ̀sípò rẹ yóò dé nítorí pé kò jẹ oúnjẹ bẹ́ẹ̀ ni kò sì mu omi ní ijọ́ mẹ́ta ní ọ̀sán àti ní òru ẹsẹ̀ ìkẹtàlá dáfídì sì bí léèrè pé ọmọ ta ni ìwọ ìṣe àti níbo ni ìwọ ti wá òun sì wípé ọmọ ará íjíptì ni èmi ń ṣe ọmọ ọ̀dọ̀ ọkùnrin kan ará Amaleki olúwa mi sì fi mí sílẹ̀ nítorí pé láti ijọ́ mẹ́ta ni èmi ọjọ́ mẹ́ta sẹ́yìn ni èmi ti ṣe àìsàn ṣọ́ra lórí bó ṣe ń pa àwọn ènìyàn tì nítorí pé àwọn ènìyàn tó ń pa tì yìí wọ́n lè jẹ́ ipa ọ̀nà fún àwọn ẹni tó ń lépa gbé wọn ró tẹ̀lé wọn tọ́jú wọn má sọ wípé ó ń ṣàìsàn kò wúlò àárẹ̀ mu kò wúlò tọ́jú àwọn arúgbó yín pẹ̀lú àwọn kan wà níbẹ̀ wọ́n ń gba okun wa wọ́n dẹ̀ ń gba ọ̀pọ̀lọpọ̀ láti inú ta ní ẹ jẹ́ kí a ṣọ́ra má ṣe pa ẹnikẹ́ni tì ọ̀gá ara Amaleki ó pa á tì sẹ́gbẹ́ kan tó o bá kú tó bá máa kú kó kú nígbà tí ọlọ́run ò dẹ̀ ti kéde ikú lé lórí kò lè kú ṣùgbọ́n ó ṣeéṣe kó jẹ́ ìwọ gan ló máa pàdánù jù má ṣe pa àwọn ènìyàn tó wà nínú àìní tì ẹsẹ̀ kẹrìnlá àwa sì gbé ogun lọ síra gúúsù ti ara kẹ́rìtì àti sí apá tí í ṣe ti júdà àti sí ìhà gúúsù ti kálébù àwa sì fi iná kún síkílágì ìfitónilétí tó lè má gbà láti ọ̀dọ̀ ìwé atúmọ̀ èdè ìfitónilétí tó lè má gbà nípa wíwo ojú ewé ìwé mímọ́ ó lè ṣeéṣe kó o gbà láti ọ̀dọ̀ ẹni yìí tó lè pé aláìjámọ̀ kankan ni kò lóhunkóhun kì í ṣe oníwàásù bẹ́ẹ̀ ni kò rí ohunkóhun láti fi fún ni bẹ́ẹ̀ ni ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti fi fún ni àwa sì finá kún sí kílágì ẹsẹ̀ ìkẹẹ̀dógún 15 dáfídì sì bí léèrè pé ìwọ lè mú mi sọ̀kalẹ̀ tọ ẹgbẹ́ ogun yìí lọ bí òun sì wípé fi ọlọ́run búra fún mi pé ìwọ kì yóò pa mí bẹ́ẹ̀ ni ìwọ kì yóò sì fi mí lé olúwa mi lọ́wọ́ èmi yóò sì mú ọ sọ̀kalẹ̀ tọ ẹgbẹ́ ogun náà lọ ẹsẹ̀ kẹrìndínlógún ẹsẹ̀ 16 ó sì mú sọ̀kalẹ̀ sì wò ó wọ́n sì tọ̀ka ilẹ̀
won toka ile won je won mu won sin jo nitori ikogun pupo ti won ko lati ile awon Philistine wa ati lati ile Juda ese keta di logun ese 17 Dapidi si pa won lati afemojumo titi o fi di asale ojo keji ko sisi enikan ti o la ninu won bi ko se irinwo 400 omokunrin ti won gbo ibakasi e ti won si sa ese keji dini 18 Dapidi si gba gbogbo nkan ki se pelu ailakaka iwo no lakaka Dapidi si gba gbogbo nkan ki se laini laitele pa ona to rewa Dapidi si gba gbogbo nkan ki se laifi anukan si eni to nku lo Dapidi si gba gbogbo nkan ki se nipa kikawo re gbera ko so pe segun ma wa Dapidi si gba gbogbo nkan nipa won to ye ki o se ti lati gba won kan ta ara maleki ko Dapidi si gba won obirin re mejeji a so fun wa ninu iwe owe orike dogbon ese kokan le logun bi ebi ba pa ota re fun ni onje tani o taleni to je mo je ara Egypt mo si je ara maleki awa lasu Siklagi nina apa iberu be ni oje ota awa fi esile ota koko ti mo koko dojuko wo nto ba se on ba pa ma pa bo ma pa fun ni omi lati mu oni bi o gbe ba ngbe ba si ngbe fun ni omi mu ese keji le ni ogun nitori ti iwo yo ku eyin nojo si ori re wele yi o oluwa yo so fun o oluwa yo so fun o o fi eso fun Dafidi pelu awon eniyan re pelu imuse iliri ti o ti fi fun won nipa bibo eni te bi npa ati nipa fifun eni ti o gbe ngbe lomi mu ewo Matthew orike 25 ese 34 Matthew orike 25 ese 24 nigba naa ni oba yo wi fun awon ti o wa ni owo oto re pe e wa eyin labukun fun baba mi e jogun ijoba ti a ti pese silekun yin lati ojo yi wa kini ilepa wa kini ife okan wa kini itara wa kini ilepa wa lati jogun ijoba ti a ti pese silekun wa lati ipilese aye wa ni toto a o gba gbogbo e pada ayo opin aye idunu opin aye isinmi eta fe ni pelu awon eniyan memo ilepa wa ni eyi a si n fojoro fun eyi bawo ni a se le jogun eyi lẹ́yìn ta ti ronú pè wàdà báwo la ṣe lè jogún èyí lẹ́yìn ta ti dẹ́ni ìgbàlà wo ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ 15 nítorí ebi pa mí ẹ̀yìn sì fún mi ní oúnjẹ òǹgbẹ́gbẹ́ mí ẹ̀yìn sì fún mi ní ohun mímu mo jí àlejò ẹ̀yìn sì gbà mí sí ilé ẹsẹ̀ 15 mo wà ní ìhòhò ẹ̀yìn sì daṣọ bò mí mo ṣe àìsàn ẹ̀yìn sì bójú tó mi mo wà nínú túbú
ẹ̀yìn sì tọ̀ mí wá. Ẹsẹ̀ kẹtàdínlógójì 37. Nígbà náà ni àwọn olóòótọ́ kìí ṣe bíbú àwọn tí ebi ń pa tàbí fífi omi fáwọn tó ń gbẹ́ngbẹ́. Èyí ló mú kí wọ́n jẹ́ olóòótọ́ o. Ìrònúpìwàdà àti ìgbàgbọ́ nínú Kristi ó mú kí wọ́n jẹ́ olóòótọ́. Gbígba ikú ẹ̀jẹ̀ Kristi ní Calvary ó mú kí wọ́n jẹ́ olóòótọ́. Gbígbàgbọ́ nínú Olúwa, nínú ìgbàgbọ́ nínú Olùgbàlà ó mú kí wọ́n jẹ́ olódodo. Ìyípadà pàṣípàrọ̀ ńlá nípa mímú ẹ̀ṣẹ̀ lọ́sọ̀dọ̀ Olúwa òun ó wá mú òdodo rẹ̀ wá sí ọ̀dọ̀ wọn. Ó mú kí wọ́n jẹ́ olóòótọ́. Ṣùgbọ́n ìgbáyé kan tó eléyìí àwa gbà wọ́n gẹ́gẹ́ bí olóòótọ́. Wọ́n ma gbé ìkùnsínú káàkiri, wọ́n ma gbé ìkórira káàkiri, wọ́n ma gbé ẹ̀mí ìfura síni káàkiri, ẹ̀mí ẹ̀sán wọ́n ma gbé káàkiri. A ti gbà wọ́n là, a ti sọ wọ́n di olóòótọ́. Olóòótọ́ nígbà wo ni àwọn olóòótọ́ dáhùn lóhùn wípé Olúwa, nígbà wo ni àwa rí tí ebi ń pa ọ́, tí àwa fún ọ ní oúnjẹ tàbí tí ò ń gbẹ́ngbẹ́ ọ́, tí àwa fún ọ ní omi mu. Ẹgbẹ́sẹ̀ 18, nígbà wo ni àwa rí ọ ní àlejò tí a sì gbà ọ́ sí ilé tàbí tí ìwọ́ wà ní ìhòhò tí àwa dáṣọ bò ọ́. Ẹsẹ̀ 39, tàbí nígbà wo ni àwa rí tí ìwọ́ ṣe àìsàn tí a bójútó ọ, tàbí tí o wà nínú túbú tí àwa sì tọ̀ ọ wá. Ẹsẹ̀ 40, ọba yóò sì dáhùn, yóò sì wí fún wọn pé lóòótọ́, nítòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin ti ṣe é fún ọ̀kan nínú àwọn arákùnrin mi wọ̀nyí tí ó kéré jùlọ, ẹ̀yin ti ṣe é fún mi. Eléyìí ni ipa ọ̀nà tí ó mú kí ènìyàn kí ó lè gba gbogbo àwọn àǹfààní ìjọba náà èyí tí Olúwa ti ṣe ìlérí fún wa nínú ayé yìí àti ní ayé tí ń bọ̀. Ẹwẹ́ ìkẹta, ìlànà olórí ọ̀fẹ́ ti ìwà òdodo àti ìbọlá fún gbogbo ènìyàn. Wọ́n bọlá fún ọ̀dọ́mọkùnrin kékeré tó ń ṣàìsàn tó ti fẹ́ kú tán yìí, ara Íjíbítì, ara Amaleki. Gẹ́gẹ́ bí ẹ̀dá Ọlọ́run kò sí ẹlẹ́yàmẹ̀yà, kò sí ojúsàájú. Wọ́n ṣe oore fún wọn mọ́ tẹ́lẹ̀, oore 15, 145. Ẹsẹ̀ ìkẹsàn-án, Olúwa ṣeun tó ẹni gbogbo, ó bọlá fún gbogbo wa, ó fẹ́ràn gbogbo wa, ó ran gbogbo wa lọ́wọ́. Jẹ́ kí ẹ̀dá rẹ̀ kó wà nínú rẹ, kò sí ẹlẹ́yàmẹ̀yẹ, kò sí ìṣojúsàájú. O ní máa ronú ní ipa rẹ, ara rẹ nìkan nígbà gbogbo. Inú tèmi náà ń bàjẹ́, èmi báwo ni mo ṣe máa bóyá inú tiẹ̀ ń bàjẹ́? Èmi àti rẹ́mi jẹ èéṣe tí máa fi wo ẹnìkan tó ń kú lọ? Ní ẹ̀dá Kristi àti ẹ̀dá Ọlọ́run nínú rẹ, Olúwa ṣeun fún ẹni gbogbo. Ìyọnú rẹ̀ sì ń bẹ lórí iṣẹ́ rẹ̀ gbogbo. Kọ́ríntì 1, orí 15, ẹsẹ̀ 8, àti ní ìkẹyìn gbogbo wọn, ó farakàn mí pẹ̀lú ní ìní Sọ́ọ̀lù. Ó sọ wípé bí ẹni tí a bí ṣíwájú àkókò rẹ̀. Ẹsẹ̀ 9, nítorí èmi yẹn tó kéré jùlọ náà wà apọ́stélì, èmi ẹni tí kò yẹ, tí kò tọ́ sí, tí ò tiẹ̀ bójúmu, kò tiẹ̀ tọ́, tí àbá máa pè ní apọ́stélì. Jésù kì bá ti gbójú fún ọkùnrin yìí dá, jẹ́ tiẹ̀ mọ̀.
ìṣe ni bá ti ṣe sí ohun tó ṣe sí Farao kó gba kẹ̀kẹ́ ogun rẹ̀ nígbà tó lọ sí Damascus, ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ kì bá ti mú kí ọwọ́ ẹ̀ gbẹ gẹ́gẹ́ bí ó ti ṣe sí ọwọ́ ọba tó ní kí ẹ mú tí ọwọ́ ẹ̀ gbẹ pátápátá, ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ kì bá ti lù ú nípasẹ̀ áńgẹ́lì gẹ́gẹ́ bí ó ṣe sí Hẹ́rọ́dù, ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ o. Ó yẹ fún ìdájọ́, ìdájọ́ tó burú jáì, ṣùgbọ́n Ọlọ́run ó bu ọlá fún un. Ohun táwọn ènìyàn tọ́ sí a kìí fi fún wọn, bóyá wọ́n yẹ fún ohun kan, bóyá wọ́n yẹ fún ìjìyà tó lágbára, bóyá ìdájọ́ tó lágbára, ohun tó yẹ má fi wọn fún dàbí Ọlọ́run. Kó o sì wo ohun tó ṣe sí Sọ́ọ̀lù, ó sọ wípé nítorí tí èmi kò yẹ tí àbá máa pè mí ní apọ́stélì, nítorí tí mo ṣe níbí ni sí ìjọ ènìyàn Ọlọ́run, ẹsẹ̀ ìkẹwàá, ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo rí bí mo ti rí. Ó fi orí ọ̀fẹ́ fún Pétérù, orí ọ̀fẹ́ tó fi fún Pétérù yìí ó fi fún Pọ́ọ̀lù pẹ̀lú Sọ́ọ̀lù, ó fi ìdáríjì, ó fi ìkáàánú hàn fún Pétérù, ó tún fi ìkáàánú hàn lórí Sọ́ọ̀lù àti Pọ́ọ̀lù. Ẹni tí ò yẹ, ẹni tí kò tọ́, kì í tẹ́ ẹni tó tọ́ sí àánú Ọlọ́run. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo rí bí mo ti rí, orí ọ̀fẹ́ rẹ̀ tí a fi fún mi kò sì jẹ́ asọ́, ṣùgbọ́n mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn lọ, ṣùgbọ́n kì í ṣe èmi. Bí kò ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run tí ó wà pẹ̀lú mi, báwo ni ọwọ́ wo ló fi mú àwọn ènìyàn? Gbogbo ìgbà ló máa ń wá ìdí láti dá wọn lóró, ìdí kan láti fìyà jẹ wọ́n, ìdí kan láti mú kí ayé le koko, kí ayé nira fún wọn, ìdí kan láti pa ẹni tó ń kú lọ, ìdí kan láti mú ìdálágara. Wọ́n ti ní ìdálágara náà mi ò ní pa, jẹ́ kó wà ní ìbànújẹ́, kí inú ẹ bàjẹ́, kó lọ para rẹ̀. Báwo ni o ṣe ń bá àwọn ènìyàn tí wọn ò tọ́ sí àánú àti ìfẹ́ àti orí ọ̀fẹ́ Ọlọ́run lò? O ò ṣe bá wọn lò gẹ́gẹ́ bí Ọlọ́run ti bá olúkúlùkù ènìyàn lò, gẹ́gẹ́ bí ti Dáfídì bá ọ̀dọ́mọkùnrin ará Amaleki yìí, ara Íjíbítì yìí, ìránṣẹ́ ará Íjíbítì a wá sínú kókó kejì, ìmúbọ̀sípò tí ó ṣe iyebíye láti ọwọ́ ẹni tó fi ọkàn sí ohun tí ń gbọ́ pẹ̀lú ìdánilójú, Sámuẹ́lì kejì orí kejìlá, Sámuẹ́lì kejì orí kejìlá ẹsẹ̀ karùn-ún. Báyìí tá a bá sọ nípa ìmúbọ̀sípò, ó yẹ kí a ṣe àgbéyẹ̀wò gbogbo àwọn agbègbè ìmúbọ̀sípò tí Dáfídì lélẹ̀ yìí tá ń kẹ́kọ̀ọ́ lé lórí lónìí. Ohun tó pàdánù, ó fún ní ìbànújẹ́ àti àròkàn, inú ẹ bàjẹ́ tó bẹ́ẹ̀ gẹ́, nígbà tó wọn tó wà láyìíká ẹ̀ tí wọ́n sọ̀rọ̀, tí wọ́n ń ṣètò láti sọ ní òkúta pa, ó ló bá gbàdúrà, ó ń fẹ́ ìmúbọ̀sípò ohun gbogbo Olúwa, ó sì fi ohun tó béèrè fún fún. Dáfídì ń jòyè ka yí ọ wípé bó ṣe ní ẹ̀tọ́ sí ìyàwó rẹ, àwọn èèyàn tó kù wọ́n ní ẹ̀tọ́ sí ìyàwó wọn, gẹ́gẹ́ bó ṣe ní ẹ̀tọ́ sí àwọn ọmọ rẹ, àwọn èèyàn tó kù àwọn náà ní ẹ̀tọ́ sí àwọn ọmọ wọn, gẹ́gẹ́ bí o ti ní ìfẹ́ ọkàn láti láyọ̀, àwọn tó kù náà àwọn náà ní ìfẹ́ ọkàn láti láyọ̀. Bó ṣe ń gba ìmúbọ̀sípò àwọn tó kù pàápàá, àwọn náà nílò ìmúbọ̀sípò. Ronú
nípa ìhà méjèèjì Samueli kejì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Ìbínú Dáfídì sì fàrú gidigidi sí ọkùnrin náà. Ó sì wé fún Nátánì pé bí Olúwa ti ń bẹ

ti ogun ini re gbogbo obirin lo ni eto si oko re gbogbo obirin lo ni eto si ogun ini re olohun leni to ni nkan yi to je ti eniyan loye yi ebola fun eyi wese kerin ese ikerin sugbon abimeleki ko sumo o si bi pe oluwa iwo yo run olododo orilede olododo pelu ese karun oun ko lo ka wi fun mi pe arabirin mi ni se oun obirin fura re si bi pe aratorin mi ni otito imu ati alaise owo mi ni mo fi se eyi ese kefa olorun si wi pun ni oju ala pe be ni emi mo pe ni otito inu re ni iwo se eyi nitori na ni emi si se da o duro ki o ma ba se mi nitori na ni emi ko se je ki iwo ki o fowo kan ese keje nje nitori na mu aya okunrin na pada fun mu aya okunrin na pada fun olorun nbere yi nitori pe o je ohun iyebiye ti okunrin na bakan na ni loni o wipe to ba ti mu aya elomiran da obirin ye pada fun oko re to ba wa je wipe o ti je iyawo keji leyin iyawo re o nfi eto iyawo akoko ju gbogbo anfani eto gbigbadun ohun gbogbo to ko ma gbadun ohun to ye ko je ti e o ti fi du wa da iyawo keji yi pada wa ma gbe gege bi olorun fun rara re bo ti seto re awon eni to se yebiye to lo wa fi fun gbogbo eniyan a bola fun eyi a bowo fun eyi a ni soju kokoro a ni fowo kan ohun ti se ti elomiran ikeji labe koko keji oye ti o to po mimo eniyan pada bo sipo exodus ori keji le logun 22:1 exodus 22:1 bi okunrin kan ba ji akọ malu tabi agutan kan ti o si pa tabi ti o ta yo so akọ malu marun dipo akọ malu kan ati agutan merin dipo agutan kan imubosipo o je iwa omoluwabi dajudaju ohun ti mo ka nu Genesis o wa siwaju ofin Mose ki se ofin o je ilana ododo ti olorun fi lole fun rara re siwaju akoko Mose ewese kerin exodus 22:4 o ni bi abari ohun ti o jina ni owo re ni tooto ni aye iba se akọ malu tabi ketekete tabi agutan ohun yo so pada ni meji ese karun bi okunrin kan ba mu ki a je oko tabi agbala jara kan ti o si tu ero re sile ti o si je ni oko elomiran oko yen o je ni to ni nkan elomiran ninu ayo oko ti ara re ati ninu ayo agbala jara ti re ni yo fi san esan awo Luke ori 19:18
ẹsẹ̀ kẹjọ Luke orí kọkàndínlógún ẹsẹ̀ kẹjọ Sakeu sì dìde ó sì wí pé Olúwa pé wò ó Olúwa ààbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà eléyìí dá ṣùgbọ́n eléyìí kò bo àìní fún ìyàtúnṣe kò bo mọ́lẹ̀ ó ní ààbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà ó wá ní bí mo bá sì fi ẹ̀sùn èké gbá nǹkan lọ́wọ́ ẹnikẹ́ni mo sọ ọ́ padà ní ìlọ́po mẹ́rin Jésù sọ wípé rárá kò rí bẹ́ẹ̀ o kò ṣe pàtàkì má yọ ara ẹ lẹ́nu ṣùgbọ́n ó sọ ní ẹsẹ̀ ìkẹsàn-án ó sọ ní ẹsẹ̀ ìkẹsàn-án Jésù sì wí fún un pé eléyìí jìnà sí ó jẹ́ ara ìrònú pé wàdà eléyìí jí ara títẹ̀lé ìdánilójú ti ẹ̀mí nígbà tó rí Jésù Jésù sọ fún wípé èmi yóò wà pẹ̀lú rẹ nílé lónìí ni ìgbàláwọ ilé yìí níwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Abrahamu ẹsẹ̀ kẹwàá ẹsẹ̀ ìkẹwàá nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó mú kiri àti láti gbà wọ́n là Matthew orí keje ẹsẹ̀ kejìlá nítorí náà gbogbo ohunkóhun tí ẹ̀yìn bá ń fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín bẹ́ẹ̀ ni kí ẹ̀yìn kí ó sì ṣe sí wọn gẹ́gẹ́ bí ẹnìkan tó bá jí ohun ìní ti rẹ ṣó ò ní fẹ́ pé kí ẹnìyàn kó dá ohun ìní yìí padà bẹ́ẹ̀ ni wà fẹ́ nítorí náà ohunkóhun tó bá ń fẹ́ kí ènìyàn kí ó ṣe sí ọ òun náà ni kí ìwọ náà kí ó ṣe sí wọn gẹ́gẹ́ bí ẹnìkan tó bá gbẹ ohun tó ṣe iyebíye kúrò lọ́wọ́ rẹ tó dùn ẹ́ dí ọkàn tí ẹni yìí tó dẹ̀ bẹ̀rẹ̀ sí lò ohun tó ṣe iyebíye sí ọ ní ọ̀nà tí kò dára òfin fún yàrá ọkùnrin tàbí obìnrin ó sọ wípé ọlọ́run ó ní òbá lọ́run àpáàdì ohun kó tọ́hún ẹ̀ kó ṣe ọ̀nà tó bá fẹ́ gbàgbà bẹ̀ èmi nípa agbára àti àṣẹ mo ti gba èyí kò lọ́wọ́ rẹ ohun tó bá fẹ́ ṣe ṣe ṣé inú ẹ máa dùn rárá inú ò ní dùn tínú ò bá ní dùn pé ọkùnrin yẹn yí tọkùnrin bá yí padà tó dá padà fún ọ tó lòun tọrọ àforíjì mo gba èyí kúrò lọ́wọ́ rẹ ní ìgbà ìmọ̀ mi báyìí mo ti tọ olúwa wá mo wá dá padà fún ọ inú á dùn ìwọ náà ṣe nǹkan náà sí àwọn ẹlòmíràn ohun gbogbo tí ẹ̀yìn bá ń fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín bẹ́ẹ̀ ni kẹ́yìn kí ó ṣe sí wọn gẹ́gẹ́ tó bá ń pa àwọn èèyàn lára tó ń sọ̀rọ̀ búburú sí wọn tó ń parọ́ mọ́ wọn tó ń ba ìwà wọn jẹ́ tí ò ń pa ọjọ́ iwájú wọn run ṣé inú ẹ máa dùn tẹ́nìkan bá ṣe èyí sí ọ rárá inú ò ní dùn bẹ́ẹ̀ nìyẹn bá wá padà wá tó sọ pé ìjọ ìmọ̀ kan bí nínú ìwà ìmọ̀ kan mi ìwà wèrè mi mo sọ̀rọ̀ lòdì sí ọ mo kọ àwọn nǹkan tí kò dá tí ò ṣe fojú rí sí ọ ìjọ ìmọ̀ nǹkan mo mà kábàámọ̀ pé mo ṣe èyí gbogbo ẹ̀ mo kó jọ láti ibi tí mo kó wọn jọ sí wọn wà tún pé àwọn nǹkan wọ̀nyí tí mo kọ nípa alágbájá tí mo kọ nípa ìyáàfin lágbájá kìí ṣe òótọ́ o kọ́ bá wà tó ẹ̀ wá bẹ́ẹ̀ tọ́lọ̀ àwọn tó wà àforíjì ṣé inú ò ní dùn bẹ́ẹ̀ nínú á dùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ohunkóhun tí ẹ bá ń fẹ́ kí ènìyàn lọ́kùnrin àti lóbìnrin kí ó ṣe sí yín bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ṣe sí wọn gẹ́gẹ́ bí ẹnìkan tó bá gba ẹ̀rọ lágbèéká rẹ tó wá tẹ ránṣẹ́ sí ọ iṣẹ́ yẹn wá pa ọ́ lára débi pé ó ba inú ẹ jẹ́ tó mú kó o pàdánù ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíràn jẹ́ ran owó yìí fowó ìránṣẹ́ tí ó sì ti pa ọ̀pọ̀lọpọ̀ lára bí ẹnìkan tó ṣe yìí tó jẹ́ pé wọ́n ti.
ki fonu e to wa so wi pe mi mo nkan to de ba mi nigba to ju e wa le o da be bi ko oju kokoro yi atawon nkan ta ko ninu imo ero ta ngbiyanju lati lo lati fi re awon eniyan je emi le ni na mo toro aforiji gbogbo ipala lati mo ti se gbogbo e patapata ma da pada ma tun gbogbo se senu e oni dun be ninu adun to ba je ko n to fe niyan Jesus so wi pe ohun ko ti e ba nfe ki awon eniyan ki o se si o iwo na se be gege si awon elomiran inu e dun nigba ton se atunse fun o inu e dun ton ba da ohun ton ti ji pada iwo na se be gege imuye oye ti o to fun awon nipa imbosipo iketa iketa iwa funfun ti o wa pe titi pelu atunse ninu ise iranse Samuel kini ori kejila ese keta Samuel kini ori kejila ese iketa wo emi niji jeri si mi ni waju oluwa ati ni waju eni ami ororo re malu ta ni mo gbari tabi ketekete ta ni mo gbari ta ni mo rejeri ta ni mo je ni yari tabi lowo ta ni emi gba owo abetele kori lati fi bo ara mi loju emi yo si so pada fun yin Samuel ati oni iranse Olorun ni mi oni ma da pada fun yin Samuel adari laarin awon eniyan o so wi pe emi yo si so pada fun yin ese ikerin ese ikerin won si wi pe iwo ko re wa jeri be ni iwo ko je ni ni yari be ni iwo ko gba nkan lowo enikeni wari isawo apostoli ori kerin le ni ogun 24:16 ninu eyi ni emi si nse idaraya apostoli ninu eyi ni emi si nse idaraya oni waasu pelu eni to mo oro na iso ninu eyi ni emi si nse idaraya evangelist nla to nlo lati ilu kan si ilu miran ninu eyi ni emi si nse idaraya oluso agutan ninu okan ninu eyi ni emi si nse idaraya lati ni eri okan ti ko ni ese sipa ti olorun ati si eniyan nigba gbogbo ese to fi so be nitori wipe o ti keko nipa ohun ti Jesu so ni ti o ba mu ebun re wa si ibi pepe to ba wa ranti nibe wipe arakunrin re arabinrin re ni ohun kan ninu si o lohun dogo ti o to lohun ti o to nitori pe awon farisi won ni esun won ni ohun kan ri si wi si Jesu iyen o bojumu ko to awon sadusi won ni opolopo nkan si Kristi sugbon ki se ohun to bojumu ti ki se ohun to to awon igbimo Sanhedrin awon na ni esun lopolopo si Peteru ati Johanu sugbon iyen ko bojumu ko to sugbon nigbati arakunrin re arabinrin re to ba ni ohun kan ni inu si o ohun to to ni o pa won lara o se ku iwa isododo si won ohun ti e gba ti won ro rara won le de le wa ba e won le gbe so boya won fe se ni o tabi won lagbara iwo de lagbara lati ta awon eyan mole lati ma rin lori awon eniyan lati ma je gaba lori awon eniyan won de ni nkan ninu si o fi ebun re si ori pepe ko koko lo ba arakun re la jana nigba na ni ko wa pada wa to ba ti yanju eleyi ki o pada wa ki o wa gun ebun re a wa finu koko keta bayi
oko keta anwo imubo sipo pipe fun ilera pipe nipase ikanu re ari samani kini ori ogbon ese ikokanla won si ri ara Egypt kan ni oko won si mu todapidi wa eleyi ko wa ji agba yanu wi pe awon okunrin won yi ti won gba David gege bi adari won won je se ife nu ara won lati se nko to ba fe se oye pa emu kuro eleyi kuro eleyi gboro je okan lara won o wa nsa isan bayi won je se be o won si awari re lon ba mu wa si odo David ohun to ye ka ma se ni yi eleyi la npe ni ka ni adari eleyi ni gongo ki a ni alabojuto eleyi ni koko wipe a ni alakoso agba mu oro yi to wa nitori na won mu to David wa won si fo ni onje o si je won si fo ni omi mu ese kejila won si bu ni akara eso opoto ati shiri ajara gbigbe meji nigba ti o si je to emi re si soji nitori pe ko je onje be ni ko si mu ni ni ijo meta ni oso ati ni oru ese ketala David si bi le re pe omo ta ni iwo ise ati ni bo ni iwo ti wa ibo lo ti wa ohun si wi pe omo ara Egypt ni emi ise omo odo okunrin kan ara Amaleki Oluwa mi si fi mi sile nitori pe lati ijo meta ni emi ti se ojo meta ti won ti lo ni mo ti se aisan o ni ikanu fun eleyi wa je eko fun iwa ati emi ikanu ohun meta la fe gbe yewo akoko oúnjẹ àti ìtọ́jú tí ó tọ̀nà fún pípa ìwòsàn wa mọ́ ìkejì ìgbàgbọ́ ti ara ẹnu nínú ìkáàánú rẹ̀ fún ìlera pípé ìkẹta oúnjẹ àti ìfaraẹnijì tí ó lérè fún wíwà ní ìlera ti ẹ̀mí àkọ́kọ́ oúnjẹ àti ìtọ́jú tí ó tọ̀nà tó pípa ìwòsàn wa mọ́ a sọ fún wa nínú ìṣẹ́ àwọn apọ́stẹ́lì orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n 27:33 nígbàtí ilẹ̀ mọ́bọ̀ pọ́ọ̀lù bẹ gbogbo wọn kí ó jẹun díẹ̀ kọ́ jẹunjẹ díẹ̀ ó wípé òní ni ó di ijọ́ ìjẹrìnlá 14 tí ẹ̀yìn ti ń retí tí ẹ kò dẹ́kun igbáwẹ̀ tí ẹ kò sì jẹun ẹsẹ̀ kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ 34 nítorí náà mo bẹ̀ yín mo rọ̀ yín kí ẹ jẹun díẹ̀ oúnjẹ díẹ̀ nítorí èyí ni fún ìgbàlá yín oúnjẹ fún ìlera wa ni tabájo oúnjẹ tí ó tọ́ èso ẹ̀fọ́ àti àwọn nǹkan mìíràn tó yẹ fún wa láti jẹ fún ìlera wa ni ó ń fún wa ní ìwòsàn tí ó ń pa wá mọ́ nítorí irun kan kì yóò rí kúrò ní orí ẹnìkan yín kíkọ́ ṣe oúnjẹ o ṣùgbọ́n ìtọ́jú ìfẹ́
ninu eyi ti a fi fun wa lo nje iwe owe ori ketadinlogun ese keji le ni ogun owe 17:22 inu didun dabi ogun ninu ara nigba to ba mu kinu eniyan dun ipe nikan le toju mi ewo mi oga mi ti pa ni ti si biji ewo mi mo so gbogbo to ye kin le se if un soko ati fo soko pelu oga mi sugbon mo sa iso dipo ti iba fi gbe mi o pa mi ti pe kin ku ko si elomi to je je pe o ti le duro ti mi sugbon ni gbangba ko si abo eni ye wa kun fun ibanuje oni se baye se ri leleyi sugbon eni kan ba wa alejo lo ba toju e lo ba fi kaadu kan fun eni yi yato si onje eni yi bayi inu e wa dun wi pe ah igbe aye mi se pataki eni kan to ronu daradara o ronu daradara nipa mi inu didun dabi ogun ninu ara sugbon ibunu je okan mu egungun gbe toju awon eyan bikita fun won bo won be won wo to ba be won wo ma be won pelu owo fifo lo pelu ohun to ma duro gege bi onje to si ma fun oni ohun mimu ti o to fun ohun gbe wo ikeji labe koko keta igbagbo ti ara eni ninu ikanu re fun ilera pipe Jesu o nwo ni san nitori pe o ni ikanu ninu ikanu Kristi ni o mu iwosan wa fun awon eniyan Matthew ori kerinla ese kerinla ikanu 14:14 Jesu jade lo ori opolopo eniyan inu re si yo si won inu re yo si won inu re yo si won inu re yo si won o si se dida arun ara won o yonu si won Marku ori kini ese ugoji Marku 1:40 okunrin kan ti o dete si to wa o si tunle ni waju re o si nbe o si wipun pe bi iwo ba fe iwo le so mi di mimo ese kokan le logoji Jesu saanu re o na owo re o fi ba o si wipun pe mo fe iwo di mimo ohun lere gbogbo ti Jesu se si awon laiso to mu won pada sinu ilera ati sinu igbe aye to nlera koko o je nitori ikanu re ese keji le logoji ese 42 bi o si ti soro loju kan na ete na fi sile o si di mimo Luku ori keje ese kejila Luku ori keje ese kejila bi o si ti sumo enu bode ilu na sikiyesi won gbe oku kan jade omo kan soso na ti iya re o si je opo opo ijo eniyan ilu na si wa pelu re ese ketala nigbati oluwa si ri anu re se ki se agbara nikan yo le lagbara lai ni ikanu o nlo agbara pelu ase lati parun ju wi pe ko gbe awon elomiran ro o se se ki enikan ko ni oro o se se ki enikan ko ni oro ti o le lo lati fi se iranlowo
ṣùgbọ́n gbọ́dọ̀ gba ìkáàánú láìsí ìkáàánú ìgbéraga máa wọlé. Mo fẹ́ ká ó fẹ́ ká mi máa wo òun pé ẹwo ohun tí mo lè ṣe ṣùgbọ́n wọn ò ní ṣe é. Àyàfi tá a bá forí balẹ̀ fún wọn gẹ́gẹ́ bí òrìṣà ṣùgbọ́n ó sọ wípé nígbà tí olúwa rí àánú àánú ṣe é ó sì wí fún pé máa sunkún mọ́ ẹsẹ̀ kẹrìnlá ó sì wá ó sì fi ọwọ́ tó àga pósí náà àwọn tí sì ń rù ú dúró jẹ́ ó sì wí pé ọ̀dọ́mọkùnrin mo wí fún ọ dìde ẹsẹ̀ kẹẹ̀dógún ẹni tí ó kú náà sì dìde jókòó ó bẹ̀rẹ̀ sí í fọhùn ó sì fà á lé ìyá rẹ̀ lọ́wọ́. Ìkáàánú ẹ wo ìkẹta níkinyì ìkẹta oúnjẹ àti ìfaraẹnijì tí ó lérè fún wíwà ní ìlera ti ẹ̀mí ó yẹ ká lera nípa ti ẹ̀mí ká lera nínú ọkàn kí á lera nínú ìgbé ayé ẹ̀mí wa a gbọ́dọ̀ máa jẹ láti inú ọ̀rọ̀ ọlọ́run Job 17:22 ẹsẹ̀ kejìlá 23:12 bẹ́ẹ̀ ni èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ èmi sì pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju oúnjẹ òòjọ́ mi lọ oúnjẹ òòjọ́ tó dáa ó ń fún mi ní ìlera pípé ìwòsàn nínú àgọ́ ara mi ṣùgbọ́n oúnjẹ ti ọkàn ọ̀rọ̀ ọlọ́run ó ń fún mi ní ìlera nínú ẹ̀mí mi Matthew 4:4 ṣùgbọ́n ó dáhùn kristi dáhùn wípé a ti kọ̀wé rẹ̀ pé èmi kì yóò wà láàyè nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu ọlọ́run jáde wá ọ̀rọ̀ náà tá à ń jẹ́ tá à ń gbé mi á ràn wá lọ́wọ́ láti lóye àmúlò àgbémi a sì máa gbé nípa ọ̀rọ̀ náà a wá ní ìgbàgbọ́ nípa ọ̀rọ̀ náà èyí tí ó ń wọ inú wa lọ eléyìí ni ó mú kí ìlera wa kó lera kókó kó sì dúró ṣinṣin eléyìí sì lérè fún wa Timothy 2:16 gbogbo ìwé mímọ́ ni ó ti tí ó ní ìmísí ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́ fún ìbániwí fún ìtọ́ni fún ìkọ́ni tí ó wà nínú òdodo 17 kí ènìyàn ọlọ́run ọmọ ọlọ́run obìnrin ọlọ́run ìránṣẹ́ ọlọ́run ọmọkùnrin ọmọbìnrin ọlọ́run kí ó lè pé kí wọ́n lè dàgbà tó júbọ́ kí wọ́n lè yèkoro kí wọ́n lè lera kí wọ́n sì lè tí a sì ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo tí a ó fún olókun fún iṣẹ́ rere gbogbo a ti kẹ́kọ̀ọ́ nípa ìmúbọ̀sípò lónìí ìmúbọ̀sípò tí a ṣèlérí ìmúbọ̀sípò tí ó ṣe iyebíye ìmúbọ̀sípò tí ó pé ìmúbọ̀sípò tí a ṣe àlàyé rẹ̀ ọlọ́run sì ti ṣetán láti dá ohun gbogbo tó ti ṣèlérí fún wa padà àti gbogbo ogún ìní tá ti pàdánù olúwa ó ń fún èmi àti ìwọ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmúbọ̀sípò yìí lórúkọ Jésù kólúwa kó tó wá fún wa ní orí ọ̀fẹ́ láti fẹ́ràn àwọn ẹlòmíràn láti bọlá fún àwọn ẹlòmíràn láti máa mọ rírì àwọn ẹlòmíràn kí á dẹ̀ mọ̀ pẹ̀lú gbogbo ọkàn kí á yọ̀nda láti dá ohun gbogbo tó jẹ́ tiwọn padà fún wọn
ki se lati re enikeni je ki se lati ma je enikeni lole ki se lati ma gba lowo enikeni ohun to je eto won lati se atunse nibi ti o ye ki a ti se bako na ki a to wa loye wi pe yo da ilera pada fun o yo ba se yori pada fun o ohun rere gbogbo to fe ninu okan re lataleyi lo yo si je ti re ni oruko Jesu e je ka dide duro bayi ki a ba Oluwa so lati nu kule kule okan wa o nfe o si le se o fe buku fun o lainu re si okan re paya ko so pe Oluwa emi re ronu nipa imubosipo ti a ti seleri ti a ti salaye ati imuse imubosipo on gbogbo to ti ko ranti ko mu to Oluwa lo ninu adura ma gbagbe atunse o ipa ti re niyan mo gbogbo eto kunrin gbogbo eniyan si eto re to ba ti wa gba ohunkohun pelu esun ike lowo enikeni wa da pada fun pelu okan tooto ki se lati tesi waju lati ma se eyi ka ma sare bori awon eniyan ki a ma fi eto won duwon ki wa loye ilera re nkuna o le da ilera re pada fun o pe kepe yo si da o lohun.

abeba oluwa so ni role yi iru role alayo wo lele yi iru idapo elewa wo lele yi a fe kepe oruko olorun ati ri ileri to se yebiye ati mu bo si po pepe ni role yi lainu re ko bere si kepe oruko oluwa pe olorun olodumare un gbogbo to ti so emi yo se lainu e ko ba oruko kepe oruko oluwa akoko adura ni yara kunrin akoko adura ni yara birin a n kepe oruko olorun agba olorun gbo ipe ohun to luwa ti so fun wa a fe be lowo olorun pe ko fun wa ni ohun ori ofe lati je oluse oro re bi a se ma fi bi sile iwo emi a n gbadura pe olorun olodumare fun mi ni ori ofe oluwa lati je oluse oro yi ba oluwa so ninu adura je ki olorun gbo pe n gbadura ni role yi je ki olorun ki o gbo pe n gbadura ni role yi je ki ronu je ki adura re ko goke lo so ri ite ni role yi ko bere si gbadura ko bere si gba idahun si adura re ni arale yi to ba je olooto kepe oruko oluwa oluwa to lati da olohun je ka bere si kepe oruko olorun imubosipo ti a se leri fun okan onirobinu je pelu itunu ba oluwa soro ohunkohun to le je ajidajida ti ipo enikankan le ma la koja ni irole yi to ba le fi tokotoko kepe oruko oluwa itunu yo wa e je ki a kepe oruko olorun kepe oruko olorun arakunrin arabinrin e bere si gbadura ke bere si kepe oruko olorun fi ipo re siwaju olorun so pe olorun mo dupe pe mo wa ninu ile re nirole yi mo ti gbo kepe oruko oluwa yo fun ni ori ofe yo mu ituna yo si mu ilera wa fun okan to banuje yi iwosan yo wa fun okan to ti banuje yi to ba je pe toto toto lo fi gbadura kepe oruko olorun oluwa ti se leri mo bo si po yi ati igba pade ngbogbo ohunkohun ta ti padanu nigba kan ri e je ki a be si kepe oruko olorun oluwa yo da pada bo se nle pa bo ti to oluwa yo da pada ko ni si adanu ko si odiwon ko si ofe ninu ile wa ati ninu ijo wa idi ni e ta fi wa sibe ni ole yi oluwa si ti se afihan okan re fun wa bere si gbadura arakunrin o gbodo bere si gbadura arabinrin kepe oruko olorun awon ileri olorun daju imupa igbapada o daju bi oluwa ba wa fun wa ta lo le doju ijako wa bi oluwa ba wa fun wa ta lo le doju ijako bi oluwa ba wa fun wa ta ni o le dojuko wa ya o gbadura un kepe oruko oluwa oluwa mo gbagbo ki o ri fun mi gege bi oro re o so nipa ipa ona ti olorun si mimo ati bi o ti n pa bi o ti n gbe igbese to rewa inirole yi igbapada yo wa wa gba pada wa gba pada wa gba pada emi na yo gba pada kepe oruko oluwa arakunrin je ki olorun ki o gbe ohun re ni irole yi je ki olorun ki o gbe ohun re ni irole yi bi emi ati iwo yo ba le fi tokotoko kepe olorun olorun yo dahun to ba ni akoko lati gba temi na ni akoko lati gbadura olorun se to lati dahun adura kepe oruko olorun kepe oruko olorun imubosipo ta se biye lati owo awon to n fi tokotoko gba to ba le gbadura mo de gbagbo po n gbadura
òun képe orúkọ olúwa ìdí rèé tá a fi wá sí ibí ní ìrọ̀lẹ́ yìí. Ọ̀pọ̀ ni fún ọ, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn tó ń képe orúkọ ọlọ́run tí wọ́n fi tinútinú gbàdúrà. Ìmúbọ̀sípò iyebíyeyì olúwa jẹ́ kí ó wà. Ìwà funfun tí ó wà pẹ́ títí pẹ̀lú àtúnṣe. Arákùnrin bá ṣe ń gbàdúrà ń po ìṣọ̀kan pẹ̀lú ara wa wípé ohun gbogbo tó bá yẹ kí ohun tá a ti ṣe tó lòdì a máa tún ṣe. Ohun gbogbo tó tọ́ máa mú tí kò tọ́ máa mú tọ̀nà. Képe olúwa kó fi ara rẹ jìn ní alẹ́ yìí kó fi ara lé olúwa lọ́wọ́. À ń ṣe májẹ̀mú ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run ńlá wa. Ọlọ́run ṣe tán láti sa ipá tirẹ̀ nínú májẹ̀mú náà. Ìwọ náà wá ń ṣèlérí fún ọlọ́run pé èmi yóò gbọ́rọ̀ sí ọ lẹ́nu bí màá ṣe máa fi bí ìsílẹ̀. Ohun gbogbo tí kò tọ́ máa mú tọ́ képe orúkọ ọlọ́run. Ìmúbọ̀sípò pípé fún ìlera pípé. Ṣé ẹnikẹ́ni kan ṣe àìsàn nínú àgọ́ ara rẹ̀ lálẹ́ yìí? À ń yanjú ẹ̀ lálẹ́ yìí à ń képe orúkọ ọlọ́run. Mo dúpẹ́ fún àwọn tó ń gbàdúrà. Tó o bá gbàdúrà ha, èyí ṣe tó fi wà ní kí n ṣe bẹ̀rẹ̀ sí képe orúkọ ọlọ́run. Ìmúbọ̀sípò fún ìlera pípé, ìlera ara tó le koko àti ìrònú tó dára fún àwọn arúgbó pàápàá. Ọlọ́run ṣe tó láti ṣe. Tó o bá lè fi tọkàntọkàn gbàdúrà. Oúnjẹ tí ó tọ́, oúnjẹ tí ó dára, gbàdúrà wípé Ọlọ́run yóò pèsè àwọn ohun tó máa lò fún. Ọlọ́run yóò pèsè fún gbogbo ohun tó máa lò fún láti lè jẹ ohun tó dára ọ̀nà lọ́nà tí ó tọ́, oúnjẹ tó mára lé koko. Képe orúkọ Olúwa, ìgbàgbọ́ ti ara ẹni. Olúwa mú ìgbàgbọ́ mi dàgbà. Olúwa mú ìgbàgbọ́ mi dàgbà. Ọlọ́run ọ̀run, àwọn ọmọ ẹ̀yìn tọ Jésù wá, wọ́n ní ìbùsí ìgbàgbọ́ wa ní ìrọ̀lẹ́ yìí títà náà fi wà níbí nìyí. Ẹ̀yin ara ó rí Jésù, a ó rí Jésù. Bùsí ìgbàgbọ́ mi Ọlọ́run, mò ń képe orúkọ Olúwa. Arákùnrin à ń gbàdúrà. Ìgbàgbọ́ ti ara ẹni, ìgbàgbọ́ ti ara ẹni. Ọlọ́run wájú Ọlọ́run ìkáàánú. Tó bá lè ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ní ìrọ̀lẹ́ yìí, Ọlọ́run yóò yí àyídáyidà padà sí rere nínú ayé wa. Képe orúkọ Olúwa. Ìgbàgbọ́ ti ara ẹni. Bá ti ń fi àwọn ọkàn yìí sí ìṣe yóò dára fún wa nínú ìgbé ayé wa, yóò dára fún wa nínú ẹbí wa, yóò dára fún wa nínú àwọn ìjọ wa tá a ti wá, yóò dára fún àwọn ènìyàn wa pẹ̀lú. Tó o bá lè fi tọkàntọkàn gbàdúrà arákùnrin tó o dúró níbí yìí, ò ń ṣojú ara rẹ àti ẹbí rẹ àti ìjọ. Kó àníyàn rẹ lé Olúwa lọ́wọ́. Agbára Ọlọ́run ó wà níbí ní gbogbo ìgbà. Gbogbo òkè tó wà ní ayé àwọn ènìyàn wa yóò ṣí kúrò. Ìlera pípé Olúwa máa dá padà fún wa. A ó máa lera sí i. Ní orúkọ Jésù tó lágbára ni a gbàdúrà. Tó bá gbàgbọ́ ṣe àmì tó dáa fún mi. Ọlọ́run ti dáhùn àdúrà rẹ ní ìrọ̀lẹ́ yìí. Ó padà sílé pẹ̀lú ayọ̀ ní orúkọ Jésù. A fẹ́ gbàdúrà fún bàbá wa. A fẹ́ gbàdúrà wípé ìlera wọn ò ní kùnà, okun wọn kò ní kùnà, pé ọwọ́ Ọlọ́run yóò máa lágbára lórí ayé wọn, wípé Ọlọ́run yóò pa wọ́n mọ́ láàyè, yóò sì lera kókó fún ìjọ yìí lórúkọ Jésù. Lẹ́nu ẹ kí o képe orúkọ Olúwa.
a fe kepe oroko Olorun fun baba wa ninu ile wa. A fe ma ri won kon ti e joko laarin wa, a fe ma ri won. Pe Olorun yo pa won mo ni ilera, ilera oye ti oro koro. Mo dupe fe yin te n gbadura. E je ka be si kepe Olorun yo dara fun won ni osan, yo dara fun won ni ale, yo dara fun won ni bikibi ton ba lo, yo ma dara fun won. Kepe oroko Oluwa. Mo dupe fun eyin te n gbadura. Mo dupe fun eyin to de pe mo nkan te n se te n gbadura gidigidi. Ki Olorun ko je lori ofe si wa. Olorun ti da wa adura wa ni oruko Jesu to lagbara ni agbadura. Baba wa Olorun lori ofe, baba la dupe lowo yin fun irole yi. Amoriri ayiyin Olorun ti nbe ni orun agbara bi ke gba ope ati yin wa loruko Jesu. Olorun wa idara si wa. Oro wa na ni yi wi pe Olorun wa idara. Nitori na awa omo re ko re wa lati ma wa si ibi yi. Pe gbogbo anfani ta ba ni e ma ni nkan to dara fun wa. Ati ri ni irole yi lekan si a n gbadura wi pe ke gba ope ati yin wa loruko Jesu. A n gbadura wi pe Olorun ohun to dara e se fun enikokan wa. Oluwa mo n gbadura, mo n be lowo yin ba ti n pada sile lati fi nkan yi si ise. Ilera wa ko ni kuna ni oruko Jesu. Mo n gbadura wi pe ohun gbogbo ti esu ti ji kuna aye wa o gba pada. Ijo yi n tesiwaju, enu ona wa padi ko ni bori ijo yi ni oruko Jesu. A n gbadura pe owo yin yo wa lori olukuluku wa. Gbogbo awon omo ijo ni elekojepun ati adugbo, a n gbadura si n bere wi pe imubosipo patapata yo je ti wa loruko Jesu. Bi a ti n gbe ninu ododo ati iwa mimo, a o ma se Oluwa yo se ohun to dara fun enikokan wa loruko Jesu. A n gbadura fun baba wa ninu Oluwa, a n gbadura n bere wi pe egbe won ro ni abe apa won ni apa ayiraye yo wa. Epe loso e ma seso lori won, Olorun lale ma seso lori won, eyin Olorun yo dabe bu won ni oruko Jesu. Baba dupe fun idawa adura wa, agbadura pe Olorun je ki ogo re imole Olorun ki o ma tan ninu aye wa. Ba ti n pada lo sile, iwa pelu ni n ba wa lo. Ogo yin yo dabo bo wa. Oluwa mo n gbadura owo owo na yo ma so wa loso owo, owo so yo ma so wa loru. Ohun ija kan ta ba se si wa ko ni se rere. Baba dupe fun idawa adura wa. Ba ti n lo je ki iwa pelu ni ati agbara ko ma gbe pelu wa. Ibukun ni fun oruko yin titi lai lai ni oruko Jesu to lagbara ni agbadura.

nínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn tí wọn kò gbàgbé pé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristì Olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ́ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí tàbí olórí ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run. A kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristì ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé tí ó fi Ọlọ́run hàn. Ṣé Ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristì. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ náà ni? Kò sí ohun tó ṣòro fún Jésù Kristì láti ṣe nítorí kíni? Nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun. Nítorí nínú rẹ̀ lè àti dá ohun gbogbo nínú Jésù Kristì àti nípasẹ̀ Jésù Kristì lè àti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tirẹ̀, ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀ ohun tí ó tọ́ ohun tí ó yẹ ni láti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa nítorí wípé òní ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé èyí tí a rí àti èyí tí a kò rí ìbá ṣe ìtẹ́ ìbá ṣe oyè ìbá ṣe ìjọba ìbá ṣe ọlá wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé ó yẹ kí a lè gbà á gbọ́ ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristì nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún un lè a dá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo láti lè sìn láti lè tún bá níwájú rẹ̀ èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run ó sì òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀ kí a tó dá ayé kí a tó dá ohunkóhun ni Jésù Kristì ẹni tí ó jẹ́ Ọlọ́run dènìyàn ni ó ti wà ní àti ayérayé òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni ṣé ẹni tí a bí nínú obìnrin ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé tàbí ẹni ayé ìgbani ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan òun sì ni orí fún ara òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa òun ni gẹ́gẹ́ bí adarí òun ni orí fún ara èyí ni ní ìjọ ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa bí o bá gba Jésù Kristì gbọ́ bí irú ẹni bẹ́ẹ̀ bí o bá kú ní àsìkò àjínde yóò ní àjínde tí iyè àti pé nínú ohun gbogbo kí òun kí o lè ní ipò tí ó ga jù lọ bí o bá yin Ọlọ́run tí o foríbalẹ̀ fún Ọlọ́run bí o bá sin Ọlọ́run ní ayé tí a wà yìí bí o bá dé ọ̀run pẹ̀lú o máa sìn nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ àti ó jẹ́ nítorí dídùn inú baba ni pé kí ẹ̀kún gbogbo kí o lè máa gbé inú rẹ̀. Àwọn tí ó fẹ́ dá ọkàn àwọn ara Kólósè rú tí wọ́n fẹ́ ṣí wọn nípò padà tí wọ́n fẹ́ kọ ojú wọn sí Ọlọ́run àjèjì tí wọ́n fẹ́ sọ fún wọn wípé ó dàbí ẹni pé Kristì Jésù kò tó fún wọn. Èyí ni Paul apostoli ni ó fi wá láyé wọn yékéyéké wípé Jésù Kristì tó fún wa. Mo sì gbàgbọ́ pé ó tó fún ìwọ náà pẹ̀lú wípé bí a bá gba Jésù Kristì gbọ́ ó tó ohun gbogbo nínú ohun gbogbo fún wa kí a mọ̀ wípé kò sí ohun tí a nílò kò sí ohun tí a ń ṣàfẹ́rí tí a kò lè rí nínú Jésù Kristì nítorí wípé bí a bá lè tọ Ọlọ́run bàbá wa nípasẹ̀ rẹ̀ nípasẹ̀ Jésù Kristì yóò lè ṣe ju gbogbo èyí tí a ń bèrè àti èyí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa. Ẹ jẹ́ kí a dìde dúró
kí a pìyìn fún Ọlọ́run wípé ó là wá lójú, wípé ó mú wa kúrò nínú òkùnkùn. Ó jẹ́ kí a mọ̀ wípé Jésù Kristì ni àwòrán Ọlọ́run tí a kò rí. Jésù Kristì ni ẹlẹ́dàá gbogbo, àti wípé Jésù Kristì ni ó jẹ́ olórí ìjọ. Bí ó sì ti jẹ́ olórí ìjọ, jẹ́ kí ó jẹ́ olórí fún ìwọ náà. Bí a kò bá tí ìgbà ọkàn rẹ là rántí pé Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù olùgbàlà. Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù olùṣọ́àgùtàn. Òun ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ fún wa. Jésù Kristì yìí kan náà, Ìmánúẹ́lì, Ọlọ́run dènìyàn, Ọlọ́run wà pẹ̀lú wa, òun ni ó wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ gba Ọlọ́run gbọ́, bí o bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, o ní láti kọ òrìṣà sílẹ̀. O ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀. O ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀. O ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀. O ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù. O ní láti kọ wọ́n sílẹ̀. O ní láti kọ ẹ̀kọ́ ìṣìnà tí ó wà nínú ayé. O ní láti kọ wọ́n sílẹ̀ kí o sì rọ̀ mọ́ Jésù Kristì nìkan ṣoṣo. Nítorí wípé òun ni ẹlẹ́dàá gbogbo. Òun ni àwòrán Ọlọ́run tí a kò rí. Òun ni olórí ìjọ. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe wá pé. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè mú wa láti ayé yìí lọ sí ọ̀run rere. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè darí ẹ̀ṣẹ̀ wa jù wá. Ẹni tí ó lè mú wa kúrò bọ́ lọ́wọ́ ìdájọ́. Òun ni ẹni tí a fi fún wa tí ó lè mú wa wá sí ọ̀dọ̀ Bàbá. Nítorí bẹ́ẹ̀ ké pe Ọlọ́run kí o sì fi ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristì kí o fi hàn. Nítorí pé Jésù Kristì ni ẹlẹ́dàá ohun gbogbo. Nípasẹ̀ agbára rẹ̀ ni a fi kó àwọn nǹkan ṣọ̀kan papọ̀ títí ìdísinsìnyí. Bí o kò bá tí ní ìgbàlà sọ fún Ọlọ́run wípé o gba Jésù Kristì gbọ́, o gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn gẹ́gẹ́ bí ẹlẹ́dàá, olùgbàlà, olùdánisílẹ̀, olùdáǹdè àti onídàájọ́ tí ó dájọ́ gbogbo ayé ní ìkẹyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Nínú ìsìrẹsì Ọlọ́run, má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ láti máa fi ohun mìíràn kún ìsìn Ọlọ́run. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé Jésù Kristì kò tó gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, gẹ́gẹ́ bí olùṣọ́àgùtàn, gẹ́gẹ́ bí olùfúnni ní ìyè. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé ẹni láti tún máa wá àwọn áńgẹ́lì káàkiri wípé ọgbọ́n ìjìnlẹ̀ tó wà níbì kan yàtọ̀ sí nínú Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa. Nínú Jésù ni ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo nǹkan tí ó wà nínú Ọlọ́run ni ó pé sí. Òun ni a fi fún wa láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti láti dì wá mú títí dé òpin láti mú wa lọ sọ́dọ̀ Ọlọ́run níkẹyìn. Jésù Kristì yìí kan náà ni a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó fún wa lóore ọ̀fẹ́ àti agbára láti jẹ olóòótọ́ títí dé òpin. Bí o bá ṣàrọ̀ rẹ̀ tì nísinsìnyí tí o kọ̀ ọ́ sílẹ̀, rántí pé Jésù yìí kan náà ni yóò jẹ́ onídàájọ́ ní ọjọ́ ìkẹyìn. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó wà nínú Jésù Kristì, Olúwa, Olùràpadà, Olùgbàlà wa.

0: náà là ń kọ́ ni kì í ṣe wípé kí a máa kọ́ àwọn kan ní ẹkùn ti ìsàlẹ̀ kí a kọ́ wọn ní nǹkan kan kí a tún kọ́ àwọn ẹkùn mìíràn ní òkè kan níbì kan kí a tún kọ́ wọn ní nǹkan mìíràn ó ní kí gbogbo wa kí a máa sọ̀rọ̀ ohun kan náà ẹ̀kọ́ kan náà ni o bíbélì kan náà ni ọ̀rọ̀ kan náà là ń sọ kì í ṣe wípé ìgbà tí èmi ìgbà tí mo wá sí dípà mi ò bá yẹn wá gbogbo wa ìkan náà la mú mẹ́nu ìkan náà là ń sọ ó ní kí èyí apá kí ó má ṣe sí nínú yín ṣùgbọ́n kí ẹ lè má kí a lè ṣe yín pé ní inú kan náà àti ìmọ̀ kan náà wò ọ̀rọ̀ kan náà inú kan náà ìmọ̀ kan náà ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò ni a jókòó tì èyí ni ìṣọ̀kan tòótọ́ láàrin àwa láàrin ará nínú olúwa nítorí wípé a jẹ́ ọmọ ọlọ́run a kò jẹ́ kí èyí apá kí ó wà ṣùgbọ́n sọ fún mi kí ló máa ń fa ìyapa láàrin àwọn ẹlòmíràn ó yẹ kí a fiyèsí àwọn nǹkan wọ̀nyí dáradára kí a kọ́kọ́ wò ó bóyá a rí arábìnrin àbí arábìnrin wọ́n jẹ́ méjì wò tí ìlọ́kọ wọ́n jẹ́ omidan wọ́n jọ ń gbé nínú ilé kan náà a rí wípé gbọ́nmi sí omi ò tó ó máa ń ṣẹlẹ̀ láàrin wọn ní ìgbàkúùgbà kí ló máa ń fa irú nǹkan bẹ́ẹ̀ tàbí ó jẹ́ wípé arákùnrin kan àti arákùnrin mìíràn ni wọ́n jọ da òwò papọ̀ ìwọ ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà èmi náà ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà gba tí a jọ wà lọ́tọ̀ọ̀tọ̀ a rí wípé àwọn iṣẹ́ kò lọ kò jágara kò lọ déédéé a wá sọ wípé gba tó a jọ jí arákùnrin kan náà tó sì jẹ́ wípé iṣẹ́ kan náà la jọ ń ṣe a ò ṣe dọwọ́ bo iṣẹ́ yìí papọ̀ ká pa òwò wa papọ̀ gba tí a jọ papọ̀ kí ló dé tó jẹ́ wípé ojoojúmọ́ ṣá ni wọ́n máa ń parí ìjà fún wa wípé lágbájá tún ti dé ó tún ti kó ìṣẹ̀ dé mi ò mọ̀ pé báyìí ló máa rí kí ló dé tó jẹ́ àwa tá a jẹ arákùnrin kan náà bó jẹ́ aránṣọ papọ̀ ni tàbí ò lágbára láti gba ṣọ́ọ̀bù tiẹ̀ lọ́tọ̀ tìbí náà ò sì lágbára láti gba ilé ìtajà tirẹ̀ lọ́tọ̀ a sọ wípé kájọ gba ilé ìtajà yìí ìbá dẹ̀ wá lọ́rùn tá a bá ṣe bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ kájọ jókòó síbẹ̀ nǹkan tí wọ́n bá ní kó máa tà á nǹkan tẹ́mi náà bá ní kí n máa tà á a wá rí wípé èdè wa ò yíra ó dàbí ẹni pé ọ̀nà wa àpapọ̀ a sì sọ wípé a ti mọ jésù a ti bá jésù pàdé tàbí kí a kúrò ní ti ìṣòwò kí a kúrò ní ti ọkùnrin sí ọkùnrin tí wọ́n jọ ń gbélé obìnrin sí obìnrin tí wọ́n jọ ń gbélé kí a sọ ti ọkọ àti aya kí ló dé tí a sọ wípé ìwọ ní jésù èmi náà ní jésù ọkọ ní jésù ìyàwó ní jésù ṣùgbọ́n ìrẹ́pọ̀ ìṣọ̀kan kò sí nínú ilé gbùngbùngbùn ni bí tibítí ń lọ ẹ káàárọ̀ kí ló dé ẹ jíire ni mo jíire ọmọ ọlọ́run ojoojúmọ́ ló ń jíire kí ló dé ṣé o rí pé mi ò jíire ní ojú mi ni àbí orí ìbànújẹ́ lójú mi ni báwo la ṣe ń sọ̀rọ̀ sí àwa bẹ́ẹ̀ àwa tí a jẹ ọmọ ọlọ́run kí ni dé tí àlàáfíà àti ìfẹ́ àti ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan kí ló dé tí ò sí láàrin wa tàbí nínú ìjọ kí a rí wípé àwa tí a ti di ọmọ ọlọ́run ìgbà mìíràn tí n bá ń káàkiri gba mo lọ láti inú ìjọ kan sí ìjọ mìíràn mo sì rí arábìnrin kan ó ń lọ mo sì béè lọ́wọ́ adarí ẹkùn pé arábìnrin tó ń lọ ni ó ti tó ọdún méje mẹ́jọ tí ó ti dénú ìjọ yìí ó sì jẹ́ ẹni tí a rò pé jáfáfá ní ọlọ́run èwo ló ń ṣe nínú ìsìn àwọn onígbàgbọ́ ṣé ìdàpọ̀ ojú ló wà ní wọ́n ní ó pẹ́ tá a ti ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n èdè tiẹ̀ ò yé wa èdè wa náà kò yé nítorí bẹ́ẹ̀ ṣe ló dára ìyà sọ́tọ̀ kì í bẹ́nikẹ́ni jókòó kì í bẹ́nikẹ́ni sọ̀rọ̀ kì í bẹ́nikẹ́ni wéwèé ohunkóhun nítorí wípé ó rò wípé òun ni òun mọ̀ jù láàrin àwa tí a wà ní ìjọ elédè yorùbá nìyí kí ló dé torí bẹ́ẹ̀ kí ló máa ń fa àwọn àìní ìṣọ̀kan tàbí ìyapa láàrin àwọn onígbàgbọ́ jẹ́ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan nínú jẹ́nẹ́sìsì orí kẹtàdínní ogójì jẹ́nẹ́sìsì orí kẹtàdínní ogójì láti ẹsẹ̀ ìkẹta ìsírẹ́lì sì fẹ́ jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀ ó sì dá ẹ̀wù aláràbarà aṣọ fún un nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí i pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ wọ́n kórìíra rẹ̀ wọn kò sì lè sọ̀rọ̀ sí i lé àlàáfíà níhìn-ín ni a ri idile jo idile Jacobu awon omo re mejejila ni a ri wi pe won ni wahala ohun ti o si pa wahala yi ni oju saju ti o wa laarin Jacobu baba ati Joseph ikan ninu awon omo ni ki se ni toto ni Joseph je eni ti eni rere ni toto ni Joseph la ri wi pe eni ti o je bi eni ta le pe ni omo Olorun to ni iwa rere ti ko darapo pelu iwa buburu awon omo toku sugbon ki se nitori eyi ni Jacobu baba re ni o fi ran nkan fun ti o fi yato si awon toku won ni nitori o je omo ogbo re o ma nsele laarin ebi wa nigba miran o sese ki o je we pe enikan o ti ni omo merin gbogbo awon omo merin wonyi ni won je obirin o ti n gbadura o ti n gbawe o ti n gba imoran o ti ka bibeli o ti so gbogbo to le se ti o tona gege bi oro Olorun lati le bi omokunrin gbati o ma bi omo karun ni ori wo pe okunrin ni omo yi inu re ti dun re koja sugbon bi omokunrin yi bi o ti n dagba bi o ba ti lo si ibise bo ba ti de ani lagbaja nko omokunrin e lo n bere yin o wa di pe awon omo birin merin isaju won ja mo nkankan iru eni be a ma fa iyapa ninu ebi re iru eni be a ma fa ikorira laarin awon omo merin akoko ati awon ati omokunrin yi bi o ba tin je awon omo mararun won ti jeun o bi ohun tin jeun atun pe omokunrin yi ani wajoko ti mi bi atun jeun a po si lenu ani nitori be ma so fa awon to ku o sugbon mo feran re iwo nikan ni iwo ni arole mi iwo ni okunrin gba omo iya tun lo so fa awon to ku ani ni toto ni won dagba ju ohun lo sugbon ohun lo laju won lo nitori pe ohun ni arole baba ni en to ba nse be o fe fa iyapa ninu ebi tabi o sese ki o je pe iya fe ba omokunrin ah ma fo okan o ma fo okan mo mo awe ti mo gba mo mo adura ti mo gba kin to bi omokunrin yen enikeni to wa fe na lo la awon omobirin to je to mu tele nitori be eyi okunrin o gbodo fo ohun ko to ba se je kin de ko so fun mi iru omo be a ma n ba iru omo be je ni ki se be nikan o ma n fa iyapa ninu ebi je kin tun se apejuwe miran fun o se se boya omokunrin kan o sese gbeyawo mama mama ati e o wa joko ti ninu ile bi o ba tin bo lati bi ise ani mama nko iyawa ni ohun tun ti e wa pade e loju ona ohun tun bomi fun e pe ko mu omi gba to se de lati bi ise o ti e ki ohun mama lo n bere ah so feran mama ju mi lo ni ah mama mi ni o mi o je gbagbe mama nitori pe osu mesan lo fi gbe mi gba to ti gba to mo pe o je gbagbe mama o se fe mi sile iru nkan be o ma n fa iyapa ninu ebi ni nitori be o ye ki asora ki a ri wipe oju saju kan ko si ki a si ri wipe a ko gba ohunkohun laye lati fa iyapa wo inu ebi wa ki a ma fi ife han ki a je ki irepo ati idapo ati ife ki o wa ninu ebi wo iwe owe ori kerindinlogun ese ikejidinlogbon alayidayida eniyan da ija sile asoro kele ya awon ore ni ipa bi abari wipe enikan wa ni inu ile wa ti o je wipe bi oko ba ti lo si bi ise eni yi o si pe ara re ni omo Olorun bi oko ba ti de ani kaabo eti e melo meji ni kilo fin gbo oro bi o ba mo nkan ti yawo re ma nse ati nkan to ma nso ati gbogbo iregbe to ma wi ngba to ba sinle han wa ri pe obirin yi ki se eyan rere o gbogbo nkan wonyi ni wo gbin sinu o mo wi pe a fi oro kele banije tabi a soro kele o ma pin ya iyawo ati oko ni o se so wi pe menu e menu mi o fe se oluso abi adena abi olopa fun iyawo mi o si sese ki o je wipe boya okunrin kan ninu ile o n ba oko re sese ni ibi ise kan na o won so fun wipe eti e melo bi o ba mo nkan ti oko re n se nibi ise o ni awon oju mi nita o bo ba gbekele okunrin ti wa so pe dipa dipa dipa lo n lo wipe ko se gbekele o nitori pe ni ojojumo obirin kan wa nibi ise wa won ma jo jeun lori tabili kan na abi be ni abi be ko bi o ba n gba iru nkan beyen laye ti o so fun wi pe mi o fi e se olopa akoda fun oko mi panu re mo bi o ba se be iru eni yi yo pin iwa ti oko re yo pin yin niya oni itori asoro keleya awon ore nipa nitori be o ye ki asoro ki a ma gba awon asoro kele a fi oro kele banije ki a ma gba won laye lati ma soro oko lati ma soro iyawo wa bakan na ni ninu ijo boya enikan ohun ti e ki ri ohun rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari se gbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti e ri adari fun lojojumo te kuteye lo nso bo gbo ti bi ko ti mo boya nkan to ngbo ojo ti to ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nsun mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro ni ile temedu ojojumo sa lo ri nkan so ti o ki duro si le ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gu eni kese wi pe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki a mo wi pe iru awon ti o n gbo teku so pe ye awon to ma n dale onileru ni awon to ma n fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ki a wo iwe owe ori 17 ese ikesan iwe owe ori 17 ese ikesan eni ti o bo ese mole o wa ife sugbon eni ti o tun oran ku sile o ya ore nipa ohun ti a n so ni wipe boya nkan kan sele laarin oko ati aya omo kan si n ba wa gbenu ile omo to n ba gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo ti n sele laarin oko ati aya bi oko ba tile fe gbagbe awon nkan ta ti bo mole awon nkan ta ti dariji laarin oko ati aya gbati boya soro mi ni omo iya kan to fa nkan ijade ni a tun so wipe nisin o wa nse be ni pe o feran oko nisin o wa nse be ni pe o wa nje nisin o wa nse be ni pe o se fefe eyi to se lose to koja nko bon ti e ti pari e sugbon o ranti eyan buruku ni eke amo e iru eni be to tun wu awon nkan ta ti bo mole oku ose meji oku ojo medogun o tun hu jade iru eni be o ma nda eja sile ni iru eni be o ma ya ore nipa tabi boya inu gbogbo a ti ndun boya enikan je apeyinda tele tele o ti pada wa sinu ijo awan inu gbogbo wa ndun anyo an so pe a ti edupe lowo olohun arakunrin lagbaja pe iyapa ede aye o besinile laarin won nkan ti o si mu ki iyapa ati ede aye de yi besile ni we pe won je awon ti o ma nso wi pe bi ko ba di igba ti Paul waasu awon oni se nkan to ye ki won ki o se awon elomiran si so wi pe emi o ti e gbadun iwaasu Paul sugbon Apollo olohun iyo ohun ni mo gbadun re ojo to ba ti bo si ori aga iwaasu to ba ti je Apollo lo nsoro ni bo waasu wakati kan wakati meji orun o je waasu jumi emi a si so pe ati Paul ati Apollo ko ti e se ti mo ti e fe gbo ninu won ojo wo lawon yen mo Christi sugbon Peteru eni ti o je wi pe o ti ba Jesu wa lori oko oju omi o ti rin loju omi o si wa be ngba ti Jesu Christi to so akara marun ateja wewe meji to so di pupo ti a fi bo awon egbe dogun eniyan iyen ni mo le gboro re sugbon awon ton sese dide ni jeta lana wi pe kawon na kan gori aga waasu o se mi o ti e je gbo iru oro awon eniyan be Paul wa nso fun won wi pe ki lo de tori be se ki se Jesu Christi ni agbagbo ni bi mo ti nso nkan won yo sese ki won na ki o ma so wo pe o ma se o iru ijo wo niyan iru ijo awon ara Corinthi o mo wi pe bakan na ni tire ngba ti a fi awon adari ekun ti a yan won ti a so wo pe lagbaja ni adari ekun to wa se se o wepo ma se o won ri elomiin ninu gbogbo ojo o wa di lagbaja we ni temi bi ki ba se wi pe oluso agutan wa agba bi ki ba se wi pe ohun lo waasu ohun lo sibeli bi won ti en toka sibeli mi okun je sibeli kini won mo kini won fe so nitori mi o ni fi ti won se sugbon ti oluso agutan agba nikan oni mo le gbo ti e bi o ba je ohun lo waasu won ma wa ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn kéékèèké àwọn ìpẹ́ẹ̀rẹ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ tàbí tó ṣẹ̀ di adarí ní ìjẹta níjẹrin mi ò tiẹ̀ ní gbọ́ tí wọ́n. Irú èdè bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ìjọ tàbí bóyá o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ ni ó dìgbà tí n bá rí olùṣọ́ àgùntàn ó dìgbà olùṣọ́ àgùntàn ọwọ́ wọn dín nísìn fọwọ́n bá dín gbà bí n bá kú mo kú ṣùgbọ́n bí n bá rí olùṣọ́ àgùntàn kó gbàdúrà fún mi ẹlòmíì ò lè gbàdúrà fún mi kí ló dé ta ń ṣe bẹ́ẹ̀ ṣé kìí ṣe orúkọ jésù ni gbogbo wa fi ń gbàdúrà ni àti olùṣọ́ àgùntàn àti adarí nínú ẹkùn àti adarí ìdàpọ̀ ojúlé bàbá fẹ́ gbàdúrà orúkọ jésù náà ni bàbá fẹ́ gbàdúrà ìlérí ọlọ́run tí a rí nínú bíbélì náà ni èéṣe tí a fi apẹ́ sọ olùṣọ́ àgùntàn di ọlọ́run kò dára bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ìyapa kí ó wá sínú ìjọ wa kí a mọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá fi síbẹ̀ ẹnikẹ́ni tí ọlọ́run bá darí wa wípé kí ó wà níbẹ̀ gẹ́gẹ́ bí adarí ó yẹ kí a gbọ́ tirẹ̀ nítorí àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn ọlọ́run mo sì gbàgbọ́ wípé bí a ó ti gbàdúrà bí a ó ti sọ fún ọlọ́run bí a ó ti ní kí ọlọ́run dárí àwọn àṣìṣe wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ó dárí wọn jì wá kí ó sì jẹ́ kí a máa gbé ìgbé ọ̀tún kí a máa hu ìwà ọ̀tún kí a máa rin ìrìn ọ̀tún kí a máa ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kí a jẹ́ kí ìrẹ́pọ̀ wà mo gbàgbọ́ wípé ìbùkún yanturu lọ́pọ̀lọpọ̀ yóò wá sí ìgbésí ayé wa lórúkọ Jésù kí a tó mú ìwàásù wá sí òpin àti pé kí a tó gbàdúrà kí ni àwọn ìbùkún tí ó máa ń sopọ̀ mọ́ ìrẹ́pọ̀ ìṣọ̀kan ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́ láàrin àwọn ará nínú Olúwa jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ orin dáfídì orí kẹtàléníàádóje orin dáfídì orí kẹtàléláàádóje láti ẹsẹ̀ kẹta láti ń kà á nísinsìnyí bí ìrì amóni tí ó ṣàn sórí òkè síọ́nì nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní iyè láéláé ohun tí olórin dáfídì ń sọ fún wa níhìn ni wípé bí a bá ní ìṣọ̀kan bí a bá wà ní ìrẹ́pọ̀ ọkùnrin sí ọkùnrin obìnrin sí obìnrin ọkọ sí aya àwọn òbí sí àwọn ọmọ àwọn ará nínú Olúwa adarí sí àwọn ọmọ ìjọ àwọn ọmọ ìjọ sí àwọn adarí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara bí a ṣe jẹ́ ẹ̀yà ara Kristi gbogbo wa kí a wà ní ìṣọ̀kan ó ní bí a bá wà ní ìṣọ̀kan ó ní inú dídùn yóò wà bí a bá wà ní ìṣọ̀kan ayọ̀ Olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa bí a bá wà ní ìṣọ̀kan a ó rí wípé bá a ti ń kúnlẹ̀ bá a ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni Olúwa ń gbọ́ nítorí wípé Ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́ ṣé o mọ̀ Jésù pàápàá ti sọ fún wa ó ní bí àwa méjì ẹni méjì bí a bá fohùn ṣọ̀kan papọ̀ ká a béèrè ohun kan nínú ayé yìí wípé òun yóò ṣe é fún wa nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn wa bí a bá ní ìṣọ̀kan a ó rí wípé àwọn ìlérí ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa láàrin ẹbí wa pẹ̀lú àwọn ará nínú Olúwa a ó rí wípé ìbísí ọlọ́run a ó rí wípé ìbùkún ọlọ́run a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa ò ṣe dìde dúró kó sọ fún ọlọ́run ò ṣe sọ fún ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ má ṣe dúró de àwọn ẹlòmíràn àwọn ni wọ́n jẹ̀bi gbogbo ètò kọjá àti gbàgbé ẹ̀ àti bẹ́ẹ̀rì ẹ̀ nítorí bẹ́ẹ̀ gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí ká sọ fún ọlọ́run wípé nísinsìnyí o àfẹ́ jẹ́ ti ọlọ́run àfẹ́ ìdàpọ̀ àfẹ́ ìfẹ́ àfẹ́ ìṣọ̀kan ayọ̀ ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa ìdìdúró sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ bí o bá tí ì ní ìgbàlà sọ fún ọlọ́run wípé ò ń fẹ́ ìgbàlà bí o bá tí ní ìsọ̀dí mímọ́ ò ṣe sọ fún ọlọ́run wípé o ń fẹ́ kí a sọ ọkàn rẹ di mímọ́ kí ìṣọ̀kan pípé tó lè wà láàrin ìwọ àti ọlọ́run láàrin ìwọ àti àwọn ará pẹ̀lú.
1: ẹkún jeremiah orí ìkejì báwo ni olúwa ti fi àwọsánmọ bu ọmọbìnrin síọ́nì ní ìbínú rẹ tí ó sọ ẹwà ìsírẹ́lì kalẹ̀ láti òkè ọ̀run wá sí ilẹ̀ tí kò sì rántí àpótí ìtìsẹ́ rẹ̀ ní ọjọ́ ìbínú rẹ olúwa ti gbé gbogbo ibùgbé jákọ́bù mi kò sì dá a sí ó ti wó ìlú odi ọmọbìnrin júdà lulẹ̀ nínú ìrunú rẹ ó ti lù wọ́n bolẹ̀ ó ti sọ ìjọba náà àti àwọn ìjòyè rẹ̀ di aláìmọ́ ó ti ké gbogbo ìwo ìsírẹ́lì kúrò nínú ìbínú gbígbóná rẹ̀ ó ti fa ọwọ́ ọ̀tún rẹ̀ sẹ́yìn níwájú ọ̀tá ó sì jó gẹ́gẹ́ bí ọwọ́ iná nínú jákọ́bù tí ó jẹrun yí káàkiri ó ti fa ọrùn rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá ó dúró o mura owo otun re gege bi anini lara o si pa gbogbo ondi dara ti oju fe ri ni ago omobirin Sioni o da irunu re jade bi ina Oluwa je gege bi ota o ti gbe Israeli mi o ti gbe gbogbo afin re mi o ti pa ilu olodi re run o si ti fi ibanuje lori ibanuje fun omobirin Juda o si ti wo ogba re lule gege bi agbala o ti pa ibi apejo re run Oluwa ti mu ki agbagbe ajo mimo ati ojo isimi ni Sioni o ti fi egan ko oba ati alufa sile ninu ikanu ibinu re Oluwa ti sapepe re ti o ti ko ira ibi mimo re o ti fi ogire afin re le owo ota won ti pariwo ninu ile Oluwa gege bi ile ojo ajo mimo Oluwa ti ro lati pa ode omobirin Sioni run o ti na okun iwon jade o n ko ti fa owo re seyin kuro ninu ipanirun be ni o se ki ile iso re ati odi re ki o sofo won jumo re sile enubode re won ni ri si ile o ti parun o si se opa idabu re oba re ati awon ijoye re wa laarin awon orilede ofin ko si mo awon woli re pelu ko ri ran lati odo Oluwa awon agbagbo omobirin Sioni joko ni ile won dake won ti po epuru sori won won ti fi aso ofo di ara won awon won di a Jerusalem sori won ko si ile oju mi gbe tan fun omi je inu mi po ade edo mi sori ile nitori iparun omobirin awon eniyan mi nitori pe awon omo were ati awon omo mu nkolu ni ita ilu na won so fun iya won pe nibo ni oka ati oti waini gbe wa nigbati won daku gege bi awon ti asa logbe ni ita ilu na nigbati okan won da jade ni aya iya won kini ohun ti emi o mu fi jeri ni waju re kini ohun ti emi o fi owe iwo omobirin Jerusalemu kini emi o fi ba odogba ki emi ba le tu o ninu iwo won de omobirin Sioni nitori pe ogbe re tobi gege bi okun tani o le wo san awon woli re ti riran won asan ati wore fun o won ko si ti fe aise dede re han o lati yi igbekun re pada kuro sugbon won ti riran oro wiwo eke fun o ati imunisina gbogbo awon ti n koja patewo le o won sesin won si mi ori won si omobirin Jerusalemu pe ilu na ha ni eyi ti a n pe ni pipe ewa ayo gbogbo ile aye gbogbo awon ota re ya enu won si o won se si o won si n pa eyin keke won si wi pe awa ti gbe mi daju daju eyi ni ojo na ti awa ti n wona fun owo ti te awa ti ri Oluwa ti se eyi ti o ti ro o ti mu oro re se ti o ti pase ni ojo igbani o ti bisubu o si dasi o si ti mu otayo lori re o ti gbe ewo awon anini lara re soke okan won kigbe si Oluwa iwo ode omobirin Sioni je ki omi je san sile gege bi odo losan ati loru ma fun ara re ni isinmi ma se je ki eyin oju re gbeje dide kigbe soke ni oru ni ibere akoko iso tu okan re jade gege bi omi niwaju Oluwa gbe owo re soke si fun emi awon omo wewe re ti n ku lo fun ebi ni gbogbo ori ita wo Oluwa ki o ro fun ta ni iwo ti se eyi awon obirin a le ma je eso inu won awon omo owo ti won pon a le ma pa alufa ati woli ni ibi mimo Oluwa ewe ati arugbo dubule ni ita won ni awon wundi ami ati awon odomokunrin mi subu nipa ida iwo ti pa ni ojo ibinu re iwo ti pa iwo ko si dasi iwo ti kepe ero mi yi kaakiri gege bi ni ojo mimo to be ti enikan ko sala tabi ki o ku ni ojo ibinu Oluwa awon ti mo ti pon ti mo si to ni ota mi ti run
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
3: Ni oruko Jesu Kristi Oluwa wa. Olorun Alaanu adupe lowo yin wo pe atun pejopo loni lati ko eko. Anbe yin wo pe ki emi mimo ki o wa laarin wa. Ki o ka oro yi pelu wa. Ki o ko wa ni eko ti o ye ki o ye wa. Ki o si fun wa ni agbara. Lati se ohun ti e fe ki a se adupe wepe ti gbo loruko Jesu Kristi Oluwa wa pelu ore ofe Olorun an tesiwaju ninu eko bibeli wa nisisiyi an ka Ebero ori ketala lati ese ogun titi de ese ikokanlelogun ohun ti an ka loni je adura ti eni ti o ko episteli yi ti o gba fun awon oluka episteli na bi o ba wo ese yi o ri wepe o je gbolohun adura ti apostle Paul ti o gba fun awon oluka iwe na o ni nje olorun alaafia eni ti o tun mo oluso agutan la ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti se tewogba ni waju re ninu wa nipasẹ Jesu Christi eni ti ogo wa fun lai ati lai lai ami bi o ba wo ohun ti a ko ni ose ti o koja o ri we pe apostle yo nbe awon ti won je onigbagbo laarin awon eberu na we pe ki won ki o ma gbadura fun ohun ninu ese ikejidinlogun o ni e ma gbadura fun wa nitori awa gbagbo pe awa ni eri okan riri asin fe lati ma wa lododo ninu ohun gbogbo sugbon imi nbe yin gidigidi si lati ma se yi ke ba le tete fi mi fun yin pada ari awon eko pataki ko ninu ohun ti ari nihin lakoko ohun ti eni yi so we pe ki awon omo ijo ki o se fun ohun ohun pelu mura tan lati se fun awon elomiran ohun ti an so ni we pe o paro wa si won we pe ki won ki o gbadura fun ohun ohun paapa si n gbadura fun won eko kini ti akoko ko nibe ni ari ninu Matthew ori keje ese ikejila nitori na ohun gbogbo ti eyin ba nfe ki awon eniyan ki o se si yin be ni ki eyin ki o se si won gege nitori eyi le ofin ati awon woli bi apostle se so we pe ki won ki o gbadura fun ohun ohun ti ohun fe ti o si nreti lati owo won ohun paapa se tan lati se fun won ohun ti iwo ba nfe lati odo awon elomiran o fe ki won ki o gbadura fun o fe ki won ki o feran re o fe ki won ki o sori fun awon nkan ti o nreti lati odo awon elomiran o ye ki iwo paapa ki iwo na ki o le se fun won eko keji ti a ri ko ni we pe nitoto ni o ti gbadura nitoto ni o ti waasu oro olorun fun won sugbon mo we pe laisi we pe a fi adura ti iwaasu wa leyin iwaasu yi ko le sise ninu okan won ti n gbo eyi je ki o ye wa we pe awa ti a waasu awa ti a je adari awa ti a je bi oluso agutan tabi adari ekan o ye ki a ma waasu nitoto sugbon o ye ki a ma gbadura fun awon ti a waasu si ninu Samuel kini ori kejila ni Samuel ti so fun awon omo Israeli we pe o mo ojuse ti o ngba lowo Olorun ojuse meje pataki lati ma ko won ati lati ma gbadura fun won ninu Samuel kini ori kejila ese keta le logun pelu bi o se ti emi ni ki a ma ri pe emi deshe si Olowa ni didekun gbigbadura fun yin emi o si ko yin li ona rere ati tito bi o tin se ipinu we pe ohun yo ma ko won li ona rere ati li ona tito li o tun je ki o da won loju we pe won ni ohun ni lati ma gbadura fun won o ti le so fun a we pe bi ohun ko gbadura yi fun won a je we pe ohun dese si Olorun o ye ki o ye awa ti a ni anfani lati ma to lati ma dari lati ma ko awon eniyan Olorun wi pe o je ojuse wa bákan náà láti máa gbàdúrà fún wọn kí a wá wo Eberu orí ìkẹtàlá láti ẹsẹ ogún ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní olúwa wa Jésù kí ó mú yín pé ohun tí mo fẹ́ kí a wò níhìn ni wí pé bí apostle ṣe ń gbàdúrà ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí Ọlọ́run Baba ó ní kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ bíbélì lónìí wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì bí wọ́n bá fẹ́ gbàdúrà wọ́n máa dárúkọ áńgẹ́lì àwọn mìíràn ó ṣeéṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà ó ní òun gbàdúrà sí Ọlọ́run àlàáfíà eni ti o ji Jesu Christi dide kuro ninu oko ki si ni adura to ngba o ngba adura we pe ki a se won pe ki a se won ye ki gbogbo ife Olorun ki o le di ekun rere ni igbese aye won eyi ni eko ti Jesu Christi ko wa we pe bi e ba fe gbadura a ki gbadura si Jesu tara a ki gbadura si angeli a ki gbadura pelu oroko oludasile ijo ninu Johanu ori kerin din logun lati ese iketa le logun ni Jesu te fi han awon ome ehin re oni ni ojo na eyin ki o bi mi lere onkon looto ni mo wi fun yin onkon ti eyin ba bere lowo baba onkon ti eyin ba bere lowo baba li oruko mi ohun fi fun yin eni a fi ri we pe adura ti apostoli igba ninu eko ti an ko loni o wa ni ibamu pelu oro olorun o ni ohun gbadura si olorun orun olorun baba olorun alaafia eni ti o tun mo oluso agutan nla ti awon agutan ti o mu jade kuro ninu oko o ni nipa eje majemo ayeraye ki o mu yin pe loni bi a tin wo eko wa a ma wo ipa meta ninu eko wa ikini alaafia pelu olorun alaafia pelu olorun ikeji alaafia olorun iketa ailaba won ati iwabi olorun alaafia pelu olorun bi abawo ohun ti anka loni ari we pe ogbeni yi ti o je ni olorun ti o si je oni waasu apostoli ti o lagbara o ngbadura o ni nje olorun alaafia ki a koko menu duro nibe na ki a mo wi pe adura ti eni yi ngba o mu le ori we pe olorun ti o wa le alaafia pelu wa ti a wa paapa ti a wa ni alaafia pelu re nje bi a ba bere we pe bawo ni a se nwa ni alaafia pelu olorun ti olorun sin wa ni alaafia pelu wa nitori ye ki a mo wi pe ohun amuye ti a koko ni lati ni we pe a wa ni alaafia pelu olorun nigba na ni ru adura ti a gba nihi ni o le je itewogba lodo olorun o si ye ki a mo we pe ki se gbogbo eniyan to wa loke ope ni o wa ni alaafia pelu olorun nitori awon kan wa ti won ko ni alaafia pelu olorun o si ye ki ru awon eniyan be ki won ki o mo bawo ni a se le wa ni ipo alaafia pelu olorun ki a to ma tesiwaju ninu gbigba adura ti a nkeko lori re loni ninu Isaiah ori ikeji dini adota ikeji dini adota 48 ni o ti so fun wa ni ese ti o keyin we pe alaafia ko si fun eniyan boboro le olowa wi o ni alaafia ko si fun eniyan boboro ni olowa wi kini se ti ko si alaafia fun awon eniyan boboro ki lo si se ki o je we pe ko si irepo ko si alaafia ko si ilaja laarin awon eniyan boboro ati olorun ninu Isaiah yi kan na ori kokan dini ogota 59 ori kokan dini ogota ese ikeje ati ese ikejo ese won sari si ibi yi so fun wa e ti o fi je we pe awon elese awon eniyan boboro awon ti won ko ti ito igbala olorun wo ti won ko fi ni alaafia pelu olorun ese won sari si ibi won si yara lati ta eje alaise sile ero won ero ibini ibaje ati iparun be ni ipa won ona alaafia ni won ko mo won ko si idajo e ni won pe ko si otito kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki yo mo alaafia je ki o yi onigba na wo pe bi o ba ti di eni igbala bi o ba ti ni alaafia olorun ohun ti o je ki o ri be ni wo pe ese nbe ni igbese aye re ati le so fun wa ninu awon oba keji ese kan ti o ma nje ki o ma si alaafia ninu okan obirin ninu okan okunrin tabi alaafia laarin awa pelu olorun awon oba keji ori kesan anka ese ikeji le logun awon oba keji ori kesan ese ikeji le logun o si se nigbati Joramu ri Jehu le o wi pe Jehu àlàáfíà kọ́. Ohun tó bèrè pé ṣé àlàáfíà ni, òun sì wí pé àlàáfíà kíni. Níwọ̀n bí ìwà àgbèrè Jezebeli ìyá rẹ̀ àti ìṣe ajé rẹ̀ ti pọ̀ tó bẹ́ẹ̀, ó jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n bá ní ẹ̀mí òkùnkùn, àwọn tí wọ́n bá jẹ́ oṣó tàbí àjẹ́, kò sí àlàáfíà fún wọn, kò sì sí àlàáfíà láàrin àwọn àti Ọlọ́run. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò ní àlàáfíà ibi ni wọ́n máa rí nígbà gbogbo, àfi ìgbà tí wọ́n bá Ọlọ́run lájà, tí wọ́n sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nínú Chronicle 2 ni a tó fi ń yé wa. Àwọn tí kò ní àlàáfíà, à ń ka nǹkan wọ̀nyí kí ó lè yí ohun tí ó yẹ kí ó ṣe, ìrìn tí ó yẹ kí ó rìn, ìṣísẹ̀ tí ó yẹ kí ó gbé, kí o bá lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Chronicle 2:15-5, ǹjẹ́ ọjọ́ pọ̀pọ̀ ni Israel ti wà láìsin Ọlọ́run òtítọ́, láì ní àlùfáà tí ń kọ́ni, láì ní òfin? Kí ni àbáyọrí sí wípé wọn kò sin Ọlọ́run òtítọ́? Wọn kò ní àlùfáà tí ń kọ́ni ní ẹ̀kọ́ Bíbélì, wọn kò sì ní òfin, wọn ò gba òfin Ọlọ́run nínú ọkàn wa, nínú ìgbésí ayé wọn. Ẹsẹ̀ 5 àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ni ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí a bá jẹ́ ẹni tí ò mọ Ọlọ́run, ẹni tí ò tíì bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run òtítọ́, a ń sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní àlàáfíà. Nítorí kíni? Nítorí Bíbélì jẹ́ kí ó yé wa wípé nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀ràn wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn. A ń sọ fún wa nínú orin Dáfídì 2:11 wípé Ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́. Èyí ni èyí tí a ti kà tí ó ń sọ fún wa wípé kò sí àlàáfíà fún ènìyàn búburú. Ṣùgbọ́n bí a bá wo ohun tí a ń kà lónìí nínú Hebrew 13:20 ni a rí wípé apostle ń gbàdúrà wípé ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, nígbà tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run, báwo ni àwọn kan ṣe ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Iṣẹ́ wo ni wọ́n ṣe? Ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Àdúrà wo ni wọ́n gbà tí ó mú wọn wá sí àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Bí o bá jẹ́ òǹkà Bíbélì, o mọ̀ wípé Jésù ni a ń pè ní ọmọ aládé àlàáfíà. O ní ó dàbí ẹni wípé o mú Ọlọ́run lọ́wọ́, ó sì mú àwa náà lọ́wọ́ láti so ọwọ́ àwa méjèèjì papọ̀ láti jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Èyí ni Jésù Kristì ló fi lọ sí orí àgbélébò tí a kàn mọ́ àgbélébò fún wa, kí ó lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó lè ṣe ètùtù fún àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá. Bí àbágbà Jésù gbọ́ tí a mọ̀ wípé ó jẹ́ arọ́pò fún wa, ó jẹ́ olùgbàlà fún wa, yóò kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nígbà tí ó bá kó ẹ̀ṣẹ̀ wa lọ, àlàáfíà dé sínú ọkàn wa, àlàáfíà wà nípa rẹ̀ pẹ̀lú àwa àti Ọlọ́run. Nínú Isaiah 53 láti ẹsẹ̀ 5, ṣùgbọ́n àṣàlẹ̀ ọgbẹ́ nítorí ìrékọjá wa, àpáálára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè àfimú wa láradá. Nígbà tí ó sọ fún wa wípé ìnà àlàáfíà wa wà lára rẹ̀, ó ń sọ fún wa wípé ìyà tí Jésù jẹ, ìnà tí a na Jésù, ó wà láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwa àti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí o bá rántí wípé a ti fi Jésù róbọ fún wa, bí o bá rántí wípé Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa, nígbàkúgbà tí o bá gbà á gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ni yóò bá ọ làjà láàrin ìwọ àti Ọlọ́run, yóò sì mú kí àlàáfíà wà láàrin ìwọ àti Ọlọ́run. Èyí ni Éfésù ń sọ fún wa ní 2, ó ń sọ fún wa wípé a ti ṣe ìlàjà láàrin àwa àti Ọlọ́run. Ìlàjà tí a ṣe yìí, èyí ni ó mú kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Éfésù 2:14, nítorí òun ni àlàáfíà wa. Òun ni àlàáfíà wa, ẹni tí ó ṣe méjèèjì lé ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé ni, ti nbe laarin o nso fun a wepe awa ti a je olodi si olorun tele tele awa ti a je eleshe tabi ota olorun tele tele nitori iku Jesu Kristi fun wa nigba ti a ba gba iku Jesu yi ti a ba gba gbo oni Jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je eleshe tele tele ota olorun tele tele nisisiyi a wa di omo olorun ore olorun nitori ori ofe ti nche pase Jesu Kristi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni ti nbe ninu ilana ti ki o le fi awon mejeje da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeje eyin toka si awon Jew ati awon keferi wipe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abraham ni ti ara wipe Jesu Christi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu Olorun ese ketadinlogun o si ti waasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo to si eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronupo ada awon ese re ki o ko won sile patapata ki o si mo we pe Jesu Kristi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja ji o wa laarin iwo ati olorun eyi ni Job n so fun wa ninu Job ori kejilelogun Job ori kejilelogun lati ese ikokanlelogun fara re sumo olorun iwo o si wa li alaafia iwo o si ri alaafia nipa eyi ni rere yo wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se we pe ki o sumo olorun bawo ni o se le sumo olorun bi ese ba wa ni igbesi aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese wonyi sile ti a si fi eje Jesu ti a fi we omo oni nigba na iwo o ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je we pe ni toto ni o fe ni alaafia olorun ohun kan ti o ni lati se isise kini ti o ni lati gbe ni we pe ki o jewo ese re fun olorun ki o ko awon ese won yi sile o ni ki o mu ki awon ese won ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbesi aye re nigba na ni o le ba olorun laja eyi ni a n pe ni igbala olorun bi a ba n so wepe a ni ibalaja pelu olorun o tumo si ohun kan naa wepe a ni igbala olorun bi a ba n so wepe a ni alaafia olorun o tumo si ohun kan naa wepe a ni igbala ni lati odo olorun nipasẹ Jesu Kristi wo bi a se lo ede yi ninu Luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia olorun nkan kan naa ni a n so nipa re ninu Luke ori kini ese iketadini ogorin 77 ati ikokandini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba n so wipe a ni igbala eje wipe a ni idaniloju wipe a ti ko ese sile eje Jesu Kristi omo bibi olorun kan soso o ti mu awon ese wa kuro o ni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokandini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji ku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi o we pe nigba ti a ba ti ni igbala a wa ni alaafia pelu olorun ki ya pada nisinsiyi lo si ibi ti anka ti o so fun wa nipa olorun alaafia nipa se Jesu Christi oluso agutan la ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wi pe nipa bebe abagba gbo nisinsiyi a o ni alaafia pelu olorun se amo wi pe Jesu Christi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti aje elese tele tele ati onidajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo adam fun awon ti o ti gba Jesu Christi gbo igbala olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu olorun nje bi ati nda wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo olorun nipa oluwa wa Jesu Christi sugbon bi ati nso nipa alaafia pelu olorun ni o ye ki a mo we pe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti an daroko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe o nso nipa alaafia olorun alaafia pelu olorun iyen je wepe alaafia laarin awa ati olorun bi a ba nso wepe alaafia olorun eyi je alaafia ninu wa nitori wepe ati je eni igbala olorun ilaja ati igbala ti a ni ninu olorun alaafia ni o fun wa ni alaafia pelu olorun sugbon bi a ti n ba Jesu rin bi a ti n ko eko oro olorun bi a ti n rin deede bi a ti n ni idapo timotimo pelu olorun alaafia ni yio ma fun wa ni alaafia olorun ninu okan wa ati ninu aye wa alaafia ti a n so yi ni ibale okan lakoko irumi lakoko wahala lakoko idamu lakoko inu ni bini tabi ni akoko iponju ninu gbogbo ayida yida aye nigba ti o dabi eni we pe gbogbo nkan dojuru ninu aye sibe sibe aje eni ti o ni alaafia aje eni ti o ni ibale okan tabi idakeroro tabi ro kan ki a so we pe ani isimi ninu okan wa eyi ni a npe ni alaafia olorun ninu Filipi ori kerin ese ikeje ese yi ni o je ki o di imo fun wa we pe ohun kan wa ti a n pe ni idakeroro tabi isimi tabi alaafia ninu okan wa bi o tile je we pe awon kan to yi wa ka won dabi eni we pe won dojuro ninu ese ikeje ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Jesu Christi o so nipa alaafia olorun eyi ti o ju imoran gbogbo lo o ju ohun gbogbo ti a n ri layika wa eyi ni o je ki okan wa ki o bale sugbon je ki o ye o wi pe ese ikeje yi o wa laarin ese ikefa ati ese ikejo bi o ba fe ni alaafia olorun yi o wo ese ikefa o wo ese ikejo o si se awon nkan ti awon ese wonyi ti won so fun wa gege bi omo olorun ninu ese ikefa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idope e ma fi ibere yin han fun olorun bi a ba ni wahala tabi isoro gege bi omo olorun ke a mo we pe Jesu ti pese ohun gbogbo fun wa ke a ma fi awon ibere wa ke a maa fi siwaju olorun pelu idope o ni be a ba se be o ni alaafia olorun ti o ju imoran gbogbo lo yo wa ninu okan wa ati ninu ero wa o ni sugbon ki se adura nikan ninu ese ikejo lakotan ara ohunkohun ti se oto ohunkohun ti se owo ohunkohun ti se tito ohunkohun ti se mimo ohunkohun ti se fife ohunkohun ti se ti irohin rere bi iwa tito kan ba wa bi iyin kan ba si wa e ma gba nkan won yiro leyin igba ti a ba ti gbadura nipa awon idamu nipa awon wahala ti o wa ni igbesi aye wa o ni awon nkan ti o ye ki a ma ro nitori wipe eni ti o ba nro irokoro ko le ni alaafia eni ti o ba nro nkan lori wipe ele isele ton so bayi iru eni be ko ni le ni alaafia ninu okan re o ni sugbon lakotan ara bi a ba fe ni alaafia ti a so ninu ese ikeje o ni awon nkan won yi ni ki a ma gbaro ninu okan wa awon nkan ti se oto awon nkan ti o ni owo awon nkan ti o se tito awon nkan to je pe mimo ni won awon nkan ti o si ni ife ati be lo ni o ye ki a ma gbaro ninu okan wa bi abani alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Thessalonica keji ori keta lati ese ikerindinlogun nje ki oluwa alaafia ti kara re ma fun yin ni alaafia ni igba gbogbo lona gbogbo ki oluwa ki o pelu gbogbo yin nihin ni o so fun awe pe alaafia bi o ba je wo pe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wi pe alaafia yi yo wa ni igba gbogbo yala awon otaye wa kani tabi won ala lodojiko wa tabi o dabi eni wo pe airisese lo nyo wa lenu bi a ba ti ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idupe ti a fi siwaju olowa ti a se ro ohun ti o ye ki a ro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin o ni alaafia ojojumo alaafia igbagbogbo alaafia nibi gbogbo yo wa pelu wa ibaje ninu ile isin ibaje ninu ile wa ibaje nibi ise tabi nibi kibi wi pe alaafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alaafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerin din logbon ese iketa Isaiah ori ikerin din logbon ese iketa iwo pa mo le alaafia pepe okan eni ti o simi le o nitori ti o gbekele o bi a ba gbekele olorun bi a mo we pe ko si ohun kohun ti o le sele ti o koja agbara olorun ti a gbekele ti a simi le ti a si nwo awon ileri re ti a nduro lori awon ileri re ti o le ye o ni yo pa wa mo ni alaafia pepe sugbon o tun ko miran ti Isaiah nso fun wa ninu ori keji le logbon ese iketa din logun we pe ani lati je eni ti nsise ododo eni ti rin irin ti o ye iwa omo olorun oni lati wa ni igbesi aye wa bi o ba je wo pe ni toto ni a fe wa ni alaafia ni igba gbogbo alaafia pepe nitori eni ti o ba towo bo ise dandan ni ki alaafia ki o fi sile ninu Isaiah ori ikeji le logbon ese iketa din logun oni ise ododo yo se je alaafia eso ododo yo je idake je ohun abo titi lai o nso nipa ododo bi o ba je omo olorun ki tun lo sinu ese o ni eni ti a bi nipa ti olorun ki dese ko si le dese nitori we pe emi olorun ati iye olorun o n gbe inu re bi a ba n gbe ninu ododo bi a ba rin irin ododo a n soro ododo ko si iro lenu wa a ki seke sugbon a rin gege bi omo olorun o ni ise ti ododo ma n se ni wo pe yo je ki a wa le alaafia eso ti ododo ma n so yo je ni idake je ati isimi idake roro ibale okan ati alaafia bi ati menu kan ododo bi a si ti menu kan eso ododo o ran wa leti awon eso ti emi we pe bi a ba je omo olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o n ka bibeli o mo we pe eye wa ninu galatia ori karun ese ikeji le logun sugbon eso ti emi ni ife ayo alaafia ipamora iwa pele isore igbagbo nitoto ni ati ma awon nkan won yi sugbon awon elomiran won ma nsaka akiri won fe alaafia bawo ni a se ni alaafia ikini ni wi pe o ye ki a ti di eni nipa ti emi eni ti a ti gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o n gbe inu re ti o si n joba ninu re bi o ba je wo pe nitoto ni emi olorun gbe inu wa awon nkan kan wa to lati ma farahan eyi ni ife ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wi pe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o tin joba oni ayo olorun ayo igbala olorun oni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti an so nipa re yi ko le wa nibe oni ipamora ni lati wa eni ti o nipamora eni ti o je pe oninu fufu ni ko le ni alaafia iwa pele ati isore ati igbagbo ati iwa tutu ikora eni ni ijanu awon nkan wonyi ni yo wa ni igbesi aye wa nigba na ni alaafia yo le raye joko ninu igbesi aye wa nitori be e je ki a mo we pe alaafia

òfin ọlọ́run, a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run, a sì mọ àwọn nǹkan wọ̀nyí lò, a sì jẹ́ kí ó jẹ́ ohun tí a ń fi sí ìṣe. Ó ní nígbà náà àlàáfíà wa yóò dàbí odò àti òdodo wa yóò dàbí ìgbì omi. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe tẹ̀ mọ́ wa létí wípé ìdàpọ̀ àti rírìn déédé pẹ̀lú ọlọ́run àlàáfíà ni yóò fún wa ní àlàáfíà nínú ọkàn àti nínú ayé wa, nínú Kristi. Nígbà tí a bá ń gbénu Kristi, tí ọ̀rọ̀ Kristi ń gbénu wa, tí a ń rìn gẹ́gẹ́ bí Kristi ti lànà sílẹ̀ fún àwa ọmọ ìgbàlà, ó ní nígbà náà ni ọlọ́run àlàáfíà yóò fún wa ní àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ. Bí a bá fi ohun gbogbo sí ìkáwọ́ ọlọ́run, tí a fi sábẹ́ àkóso ọlọ́run, a ó ti pasẹ̀ bẹ́ẹ̀ ní ìrírí àlàáfíà tí kò ní àfiwé. A kò ní ní àníyàn kankan bí a bá mọ̀ dájú pé òun yóò máa ṣàkóso ohun gbogbo tí bí ó ti tọ́ nínú Kristi nìkan, nínú gbogbo inú rẹ̀, nínú ọ̀rọ̀ rẹ̀ nìkan ni a rí wípé àlàáfíà wá wà. Ìjílè máa jà lójú omi òkun, ṣùgbọ́n lábẹ́ nínú ibú òkun nísàlẹ̀ lọ́hùn, ìdákẹ́jẹ́ àti ìpàrọ́rọ́ àlàáfíà yóò wà. Èyí yóò sì ṣẹlẹ̀ nínú ayé wa nígbà tí ọmọ aládé àlàáfíà bí ó bá ń jọba láìlórogún nínú ìgbésí ayé wa, nígbà tí ọlọ́run àlàáfíà fúnra rẹ̀ pàápàá bí ó bá ní ìdàpọ̀ pẹ̀lú wa láìsí ìdíwọ́. Irú àlàáfíà tí ó jinlẹ̀ bẹ́ẹ̀, tí ó sì pẹ́, tí ó sì bá wa kálẹ́, irú àlàáfíà yìí ni Ọlọ́run pèsè fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Irú àwọn ẹni bẹ́ẹ̀, wọ́n á ní àlàáfíà nínú ọkàn, nínú ẹ̀mí wọn, nínú ẹ̀rí ọkàn wọn nígbà gbogbo. Báyìí ni ó ṣe dára tó bí ẹnì kọ̀ọ̀kan wa, bí a bá làkàkà, bí a bá gbàdúrà láti rí i wípé irú àlàáfíà yìí ó jẹ́ tiwa. Kí a tó lọ sí ipa ìkẹta, mo fẹ́ fi ohun kan hàn wá wípé ẹni tí ó bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́, a máa ní àlàáfíà. Ìkíní, àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìkejì, àlàáfíà pẹ̀lú àwọn ará, èyí ni pẹ̀lú àwọn onígbàgbọ́ bíi tirẹ̀. Ìkẹta, àlàáfíà nínú ẹbí. Ìkẹrin, àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Bí a bá sọ wípé a jẹ́ ọmọ Ọlọ́run, ṣùgbọ́n tí a ò lè bá ọmọ Ọlọ́run bíi tiwa gbé, tí ó jẹ́ wípé àríyànjiyàn, ìjà ìjiyàn ló máa ń wà láàrin wa, ó máa ń ṣe wá ní kàyéfì. Nítorí wípé bí a bá jẹ ti Ọlọ́run nítòótọ́, ó yẹ kí àlàáfíà kí ó wà pẹ̀lú àwa àti Ọlọ́run, àlàáfíà pẹ̀lú àwa àti àwọn ará, àlàáfíà nínú ẹbí, àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Kí a wo ìwé mímọ́ nínú Hagai ló ti ń sọ fún wa. Hagai orí kejì. Hagai, èyí wà ní bí o bá ti ń lọ sí ìparí májẹ̀mú láéláé. Hagai orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó ní ògo ilé ìkẹyìn yìí yóò pọ̀ ju ti ìṣáájú lọ, lé olúwa àwọn ọmọ ogun wí. Níhìn yìí lé èmi ó sì fi àlàáfíà fúnni, lé olúwa àwọn ọmọ ogun wí. Ohun tí Ọlọ́run sọ níhìn ni wípé àwọn ọmọ Ísíráẹlì wọ́n péjọpọ̀, wọ́n gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, wọ́n sì kọ́ ilé ìsìn tí Ọlọ́run fẹ́ kí wọn kí ó kọ́. Ọlọ́run wá fi ògo rẹ̀ àti agbára rẹ̀ àti ọlá rẹ̀ ó fi sí irú ilé bẹ́ẹ̀. Ó ní nígbà tí wọ́n bá ń péjọ gẹ́gẹ́ bí àwọn ará nínú Olúwa, gẹ́gẹ́ bí àwọn tí ó gba Ọlọ́run kan náà gbọ́, àwọn tí ó gba ẹ̀kọ́ kan náà gbọ́, ó ní níhìn yìí lè èmi ó fún yín lé àlàáfíà. Nítorí bẹ́ẹ̀, bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, gbà tí a ń péjọ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run, yálà nínú ẹkùn wa, yálà ní ìdàpọ̀ ojú ilé, bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni ẹnì kọ̀ọ̀kan wa tí a wà ní ìdàpọ̀ ojú ilé yìí, bí a bá mọ Ọlọ́run, bí a bá jẹ́ ti Ọlọ́run, a ní láti ní àlàáfíà pẹ̀lú ara wa. Nínú Rómù orí kejìlá, Rómù orí kejìlá nínú ẹsẹ̀ ìkejìdínlógún, Rómù orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlógún, ó ń sọ fún wa wípé bí ó lè ṣe, bí ó ti wà ní ipa àtìyín, ẹ máa wà lé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, a jẹ́ ọmọ àlàáfíà. Kì í ṣe àwa ni ó yẹ kí a máa bá ìjà tàbí odì yíyàn, ò kí mi, mi ò ní kí ọ. Kò yẹ kí ọ máa bá irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ wa, tàbí pé kí a máa bá ẹnikẹ́ni ṣe ọ̀tá. Ó ní àwa tí a jẹ ọmọ Ọlọ́run, bí ó ti wò kí ó rí, bí ó ti lè ṣe, bí ó ti wà ní ipa wa, kí a máa gbé lé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ó wá ń sọ wípé báwo ni a ti rí ti àwọn tí ó fi wá ṣe ọ̀tá, tàbí ó fi ara wọn ṣe ọ̀tá.

Èmi Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kí yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà ní ìgbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọ wa níhìn wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìfẹ́ Ọlọ́run? Kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe? Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe ilé yìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò. Wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ. Wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run? Kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run? Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ó dàbí ìgbà tí a bá gbé korobá kan sílẹ̀ tí a sì fi omi kún inú rẹ̀. Bí omi bá ti kún inú rẹ̀, kò tún sí àyè fún àwọn nǹkan mìíràn láti fi sínú irú nǹkan bẹ́ẹ̀. Bí ìfẹ́ Ọlọ́run bá kún ọkàn rẹ, èyí jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn láti wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí a sọ yìí wípé kí a kún fún nǹkan kan, jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú Bíbélì. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a lò, ibi tí a ti lo ọ̀rọ̀ yìí wípé wọ́n kún fún nǹkan wọ̀nyí, kí ó lè yẹ wípé nígbà tí a bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò tún sí àyè fún nǹkan mìíràn nínú ọkàn wa. Wo Jọ̀hánù orí 16:20 ẹsẹ̀ ìkẹfà kíákíá. Jọ̀hánù orí 16 ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àfiyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí, kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébùú láti kó, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni a ń sọ fún wa. Bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí 6 ẹsẹ̀ 11. Wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná. Kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn apostoli orí 4 láti ẹsẹ̀ 8 sí 10. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé, ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn, àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé a ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹlì pé
li oruko.

0: pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn ṣe oyè onísinsìnyí ọkàn náà ní bíbélì ìbàjẹ́ kólósè láti ń kà á ìbàjẹ́ róòmù láti lọ kà á ìbàjẹ́ éfésù láti ń kà á ọkàn náà ní ọ̀rọ̀ ọlọ́run èyí ni ọlọ́run fẹ́ àbá wà ní ìjọ ní ìlú Èkó níhìn-ín tàbí ìjọ ní ìlú Ìbàdàn tàbí ìjọ ní ìlú ibòmíràn ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan náà ni ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan náà ni jẹ́ kí n tún sọ pàápàá ó ṣeéṣe ṣé a mọ̀ wípé kì í ṣe dípà ní ìjọ kan ṣoṣo tí ó wà ní gbogbo ayé ó ṣeéṣe kí èèyàn kí ó máa wá sí dípà tàbí kí ẹlòmíràn kí ó máa lọ sí ìjọ mìíràn bí gbogbo wa bí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ kan náà ni ó yẹ kí gbogbo wa kí a máa kọ́ ni nítorí orí nísinsìnyí ohun tí paul ń sọ fún àwọn ará kólósè òun ló sọ fún àwọn ará éfésù òun ló sọ fún àwọn ará róòmù tó ń ka ẹsẹ̀ ìkejìlélógún yìí pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn ẹsẹ̀ ìkẹtàlélógún kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́ ṣòtìgbọ́ ẹni tí ó ti wà ní ìwà kí ó máa fọwọ́ rá kí ó máa fẹ́ kí ó máa mú nǹkan nǹkan ti ẹlòmíràn ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́ bí ó bá ti ní ìgbàlà èyí tá orí bí náírà kan lórí bẹ́ǹchì nígbà tó wá sí ilé ìsìn ó sì mú náírà kan yìí ṣé o rò wípé ó hù látòrí bẹ́ǹchì ni o mọ̀ wípé ẹnìkan ló gbàgbé ẹ̀ síbẹ̀ nítorí bẹ́ẹ̀ ó ní kí ẹni tí ń jalè tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́ ẹni tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ kò níṣẹ́ tó ń ṣe ó bá jí láàárọ̀ ìgbà tó wà ní tí ó wà tó jẹ́ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ó bá jí láàárọ̀ a máa ti ojú ilé dé ojú ilé ni a máa ní kí lẹ rí jẹ́ ń bẹ̀ yẹn o kíni kí n jẹ́ ń bẹ̀ yẹn o nǹkan tó ń ṣe nìyẹn kò níṣẹ́ tó ń ṣe kò lówó tó lè pa wọlé bí o bá ti di onígbàgbọ́ èwo ni onígbàgbọ́ tó ń lọ láti ojú ilé dé ojú ilé kí lẹ rí jẹ́ ń bẹ̀ yẹn o a ò ṣe bọ́ ìwà ògbólógbò a ò ṣe bọ́ ọ sílẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ohun tá a máa ń ṣe ni pé a máa ń fẹsẹ̀ palẹ̀ ní ibùdó àwọn rélùwé nítorí ó ṣeéṣe ibi tí ẹnìkan ti ń sáré tó fẹ́ wọ rélùwé kí owó ẹ̀ kò jábọ́ nítorí bẹ́ẹ̀ irú àwọn ènìyàn tí ó jẹ́ olè wọ́n máa ń fẹsẹ̀ ralẹ̀ káàkiri ní ibùdó kọ̀ láti wo nǹkan tó bọ́ sí ẹ̀ lọ́wọ́ àwọn ẹlòmíràn láti rí he pátá sọpá ti di onígbàgbọ́ kò yẹ kí irú ìwà bẹ́ẹ̀ kí ó tún wà ní ìgbésí ayé wa ká tó mọ ọlọ́run kí a tó mọ jésù àwa tí a jẹ́ ọmọ fún baba bí baba bá lọ síta a máa lọ tọ́ bọ àpò baba a máa lọ tọ́ bọ ibi tó ń kó sí bóyá a lè rí bí 50 kọ́bọ̀ ńbẹ̀ tàbí a lè rí bí náírà 5 ńbẹ̀ a sì mú àwa tí a sọ pé a di onígbàgbọ́ nísinsìnyí ó ní àwa tá a ń jalè tẹ́lẹ̀ ká má tún jalè mọ́ ó tún ṣe ni láàánú kì í ṣe nípa ti àwọn ọmọdé nìkan ẹni tí ó jẹ́ ìyàwó tẹ́lẹ̀ kí ó tó mọ jésù bí ọkọ bá ti jáde a máa lọ yẹ àpò ọkọ o a máa lọ yẹ ibi tí wọ́n ń kówó sí ibi tí wọ́n ń kó nǹkan mìíràn ibi tí wọ́n kó àwọn ìwé a máa lọ yẹ wò bóyá jẹ́ rí náírà 5 náírà 10 bó ṣe fọwọ́ fẹ́ tẹ́lẹ̀ nìyí gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ gbà tó wá sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kò jẹ́ nǹkan tìjú wípé síbẹ̀síbẹ̀ o tún lọ ń yẹ àpò ọkọ wò o tún lọ ń yẹ ibi tí wọ́n ń kó nǹkan sí wò bóyá wà á rí náírà 5 bó bá sì mú náírà 5-10 yìí o kì í sọ fún ọkọ rẹ báwo ni o ṣe lè sọ wípé o ti di ẹni ìgbàlà o ní ẹni tí ń jalè tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́ àwa tí ó jẹ́ pé tẹ́lẹ̀ ibi tá a ti ń ṣiṣẹ́ ká tó mọ ọlọ́run bí abẹ́fẹ́ gba ààyè ìsinmi àwọn tí ò tí ì níyàwó àwọn tí ò lọ́kọ wọ́n á sọ pé àwọn ti gbéyàwó ẹni tí ò bímọ kan á lóun ti bímọ mẹ́ta mẹ́rin kí ó ba lè gba owó ju bẹ́ẹ̀ lọ nísinsìnyí tó sọ pé o ti di onígbàgbọ́ ò tí ì ṣàtúnṣe o lè tó ọjà tẹ́lẹ̀ tí wọ́n fi ń sanwó lé fún ọ o tún ṣe ń jalè bákan náà lónìí kí á tó di onígbàgbọ́ bí a bá dé ibi iṣẹ́ ní ago 9 a sọ pé a dé ago iṣẹ́ ní ago 7:00 gbà tó wá tún sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kì í ṣe bẹ́ẹ̀ ló tún ṣe nje ki se iru iwa be lo tun hu o lo ye ki yipada ki o wa o ye ki abo akisa elegbin ti atijo o ye ki abo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki o kunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni an pe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba n ba yawo re soro ti o ba da bi eni pe an ba eru soro nigba ti oko ba n pe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba n so oro ti o le je ki eyan position le ki o kudanu nigba ti o ba n so si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba n so wi pe ma so fun to je pe aran ti ile bi to n ti wa a mo wi pe emi o ki n se eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafara fun mi ki n lo ede yi o da bi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lona ti o dabi eni wo pe oko a ma ro pe iru obirin wo ni mo gbe sile yi eni ti o dabi eni wo pe o lagbara ju mi lo oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin o ko dara be o ni nitori be o ni ki oro idibaje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon ti n gbo e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa ti o je wipe bi a ba n ka won bi a ba n bojuto won bi a ba n se won ile wa yo toro olorun ti fun won ni opolopo ase opolopo ilana ti o je wipe bi eni kokan wa bi a ba n ji laaro ti a n fi oro olorun se dingi ti a n wo ti a si n fi diwon igbesi aye wa alaafia yio wa ni idile wa bi aba mo pe ki oko ti ko to ba iyawo soro wi pe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba iyawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa se to je wi pe oko ati iyawo n soro atun gbo ni ile kerin ile karun won so pe lagbaja tun ti de o pe o fe lu iyawo e pa lose to koja won si lo won n lo church o won ka bibeli ju kini lo sugbon bon se ka bibeli to sibe sibe ija okuro ariwo okuro laarin won ko ye ko ri be oni gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu aran kan e ma sore point keji yin eni iyonu e ma darije ara yin gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríjì yín ó ní ká máa dáríjì ara wa nínú ìjọ ká máa dáríjì ara wa nínú agboolé ká máa dáríjì ara wa níbi iṣẹ́ kí a máa dáríjì ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríjì ara wa gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi bí ó ti dáríjì wá yẹ kí a ṣe kíákíá kí a lọ sí ìkórí kejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbò àwọn àkísà ìgbín àwọn ìwà àtijọ́ kí a bá wọn sílẹ̀ kí a jù wọn dànù kí a rí wípé ìwà ọ̀tún ìrìn ọ̀tún kí a rí wípé wọn jọba ní ìgbésí ayé wa èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wo kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹsì ti gbé ọkùnrin titun ni wọ̀ ẹsì ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ẹsì ti gbé ọkùnrin titun ni wọ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan ti a ti mọ tẹlẹ tẹlẹ ẹni yìí kí a tó mọ ari wí pé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn aṣọ tí ẹnìkan fún aṣọ yìí ó ṣeéṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bá a bá tiẹ̀ ti rí lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wá tún ti ṣe lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó di àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kọ́ ní ìwà ìmọ́tótó ìyípadà ti dé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe ní ojoojúmọ́ àárọ̀ á mú ohun tí a fi ń fọnu á fọ ẹnu àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó bí ó bá ti ń bọ̀ lókèrè bóyá a ò tí ì rí fún ẹbí ọdún kan tàbí ọdún méjì a wá rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́ a wá sọ wípé àbílágbájá ni àbílágbájá kọ́ ó tún wá ti ń yan fandafanda a wá dúró àtẹjúmọ́ ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o àtàbí ẹ káàsán o tàbí ẹ káalẹ́ o àbíwọ̀ ni àbíwọ̀ kọ́ èmi nì kí ló dé sọ fún mi jókòó pìtàn fún yín báwo ni nǹkan ṣe yí padà o kì í rìn báyìí rí ọlọ́run ló dá mi lọ́la ọlọ́run ló mú ìyípadà wà bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé aṣọ ẹ̀gbin àkísà ẹlẹ́gbin ọmọ onínàkúnà la jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa tí a wá ti di ìyàwó jésù kristi àwa tí a ti dá lọ́lá tí a ti dáríjì àwa tí a ti mú ẹ̀gbin tí a ti mú kúrò ní ìgbésí ayé wa tí jésù tó wá ti di olùgbàlà wa tí jésù tí ó ti fi aṣọ òdodo wọ̀ wá tí jésù tí ó ti kọ́ wa gẹ́gẹ́ bí a ti rìn gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti hùwà gẹ́gẹ́ bí a ti ṣe gẹ́gẹ́ bí a ti bá ẹnì kejì wa lò nígbà tí a bá rí wa á dàbí ẹni wípé a ò ní lè dá wa mọ̀ mọ́ nítorí ìgbésí ayé tuntun ìwà ọ̀tun yóò wá sí ìgbésí ayé wa pé éfésù lẹ́ẹ̀kan sí éfésù orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún kí ẹ sì gbé ọkùnrin titun níwọ̀ èyí tí a dá nípa ti ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ ìṣòrí ìkan náà ni bíbélì ó ń sọ fún wa ó ní kí a di titun kí a di titun kí a bẹ̀rẹ̀ sí ní rin ìrìn ọ̀tun kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà ọ̀tun nínú róòmù orí kejìlá róòmù orí kejìlá ẹsẹ̀ ìkejì kí ẹ má sì dá kí ẹ má sì dá ara yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní ìrònú yín kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé ọlọ́run fẹ́ kí á dàbí jésù ní gbogbo ìṣe wa ní ọ̀rọ̀ ẹnu wa ní ohun gbogbo tí a ń sọ tí a ń ṣe kí á dàbí jésù kristi nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìyípadà yìí kí ó farahàn ní ìgbésí ayé wa bí ìyípadà yìí bá farahàn ní tòótọ́ kí ni ohun tí a ó tún rí a ó rí ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan yẹ kí a lọ sí kólósè orí kẹta ẹsẹ̀ ìkọkànlá kólósè orí kẹta ẹsẹ̀ ìkọkànlá níbi tí kò lè sí héléènì àti júù ìkọlà àti àìkọlà aláìgbèdè ara skitia ẹ̀rú àti òmìnira ṣùgbọ́n kristi lé ohun gbogbo nínú ohun gbogbo níhìn ni paul tún ti wá ń sọ nǹkan mìíràn fún wa ó jẹ́ ohun tí a mẹ́nuba lánàá nínú ìsìn wa ti ọjọ́ àìkú ó ń sọ fún wa wípé nígbà tí a bá ti bá ọlọ́run pàdé nígbà tí a bá ti di ènìyàn ọlọ́run ènìyàn mímọ́ wípé òkúta ìdìgbòlù tàbí ògiri ìkélé tí ó wà láàrin wa wípé a ó wo wọn palẹ̀ ó ń sọ níhìn o fi awon nkan meji meji o fi won wera won o si so fun a wi pe awon idabo ti o ti wa laarin awon kan meji meji meji won yi wi pe ati mo kuro lakoko o nso nipa ti heleni ati jew bi aban so nipa heleni eyi nso nipa awon giriki sugbon ni edi ti o le yi o daadara won ma won pe won ni keferi awon jew won ma pe gbogbo awon eniyan toku won ma pe won ni keferi won ki da si won o ni sugbon bi eni ti an pe ni keferi tele tele ati eni ti an pe ni jew bi o ba ti mo olorun awon mejeji gbogbo nkan ti o pa ala saarin won tele tele a o mu won kuro won o di eniyan titun won o di ore ara won ki se be nikan ikola ati alaikola awon ti a ko nila ni awon jew awon alaikola ni awon ti o ni awon esin miran ti awon jew ti won se sure si won ti won so wepe won ko se dara dara o ni bon ba ti mo jesu ati eni to ti kola ati alaikola won di kan a oni awon kan wa alaigbede o tun ni awon miran won je ara skitia won je nkan meji ki se kan na alaigbede lapa kan ara skitia lapa keji o ni awon wonyi ba kan na bi won ba ti mo jesu kristi awon nkan ti o da bi eni wepe a fi ya won nipa tele tele a o mu won kuro o tun wa so nipa eru ati ominira wipe awon ti o ni ominira boya won ni ise ti ara won won ni ile ti ara won ko se ni ti o fun won si abe isinru won ni ominira awon miran ti won si je eru nigba ti won ti ba jesu kristi pade won di okan na e la nso fun wa wipe bi a ba ti mo olorun wipe a o ni ma fi iyato si awon kan ti won wa lati gusu tabi awon ti won wa lati ariwa awon ti won wa lati ila orun tabi awon ti won wa lati iwo orun wi pe Kristi yo je ohun gbogbo ninu ohun gbogbo ki yo si iyapa ki yo si idabo laarin eni kokan wa ati ninu eni kokan wa gbogbo wa yo fun sokan papo a o ni olorun kan Kristi kan olugbala kan emi kan a o ma ni eko kan igbagbo kan a o si wa ni isokan ninu Jesu Kristi yi ni olorun ko wa loni nisisiyi o ye ki a dide duro ki a so fun olorun wi pe awon iwa atijo iwa ogbologbo ti atijo wi pe o ye ki a dagbere fun won patapata o ye ki a so fun olorun wi pe a fe di titun ni iwa wa ni irin ese wa ni iwo so wa papa ni bi a se n ba eni kokan eni keji wa lo o ye ki a di titun ni ohun gbogbo ti a n se ki a bo awon ogbologbo awon ekisa elegbin ti atijo ki a bo won ki a so won danu ki a si je ki iwa titun ki o joba ni igbese aye wa o ye ki a gbadura o so fun olorun ba olorun soro se awon nkan ti a n daruko won yi se won si wa ni igbese aye re ni ewo ni a tun ka agbere mo onigbagbo lowo tabi iwa eri tabi ife ko fe tabi iwa buburu ife buburu tabi ife gbogbona enikan si enikeji tabi oju kokoro tabi ohun miran ti ko dara ki a tun ma ba lowo onigbagbo ko e kori be e je ki a so fun olorun gbadura so fun olorun iwa imo ti ara eni nikan iwa ogbologbo ti atijo iwa ti o ija ati irunu je ki a so won danu ki awon kan ikokuro ni igbese aye wa bi a ba je olooto bi a ba je olooto ti a so fun olorun o daju yo mu iyipada rere iyipada otun ba eni kokan wa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá Ọlọ́run wa, a dúpẹ́ wípé a wá sí yìí kí a ba lè gbọ́ ọ̀rọ̀ yín. Ó ṣeéṣe kí àwọn ilé ìsìn mìíràn kí ó ti máa pè wá, kí a sì ní wọn lárọ̀ọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí ó mú wa wá sí yìí ni wípé a mọ̀ wípé a ó gbọ́ ọ̀rọ̀ yín láì fi bọko bọyọ̀, àti wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ yìí ni yóò lè ṣe wá pé láti múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ǹjẹ́ bí a ti ní ìpinnu tí a sì wá sí yìí, a ń bẹ̀bẹ̀ wípé ohun tí a wá láti gbọ́, tí a wá láti ṣe,
1: Je gege bi etin ba wa soro.